ojúmọ́ láti lè ṣe Bond FM 92.9. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run á máa sìn wá lọ́wọ́ ṣe tuntun òun náà ni a tún ti mú nínú oṣù kẹjọ ọ̀sẹ̀ eléyìí tí ó gbẹ̀yìn oṣù yìí. Lágbára Ọlọ́run ọba bá a ti rí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó parí oṣù kẹjọ náà la máa rí eléyìí tó parí ọdún yìí lágbára Ọlọ́run ọba. Láti lè ṣe Bond FM 92.9 láti ń kìyìn kojúmọ́ mọ́ láàárọ̀ tòní kí Olúwa kó ṣe é lójúmọ́ aláyọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. Lórúkọ Director General wa Dókítà Mohammed Bolama òun náà ni à ń kìyìn láì nígbàgbé ọ̀gá wa náà DLO wa ọmọbabìnrin Adenike Adegoke àti Giwa ilé-iṣẹ́ Bond FM Ọ̀gbẹ́ni Gbenga Fatile là ń kí wa kú ojúmọ́ láti lè ṣe Bond FM 92.9. Gbogbo àdúrà wa òun ló máa ṣe ìtẹ́wọ́gbà ọpẹ́ tá a bá mú lọ sọ́dọ̀ Ọlọ́run lénìí. Ọlọ́run á ṣe ìtẹ́wọ́gbà o kò ní gba ọpẹ́ wa lù wá láyà. Lágbára Ọlọ́run ọba ọ̀sẹ̀ yìí á sàn wá. Lágbára Ọlọ́run ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí Olúfúnkẹ́ Wúrà Ọlá Àdìsá lorúkọ tèmi èmi á sàn wá o. Ká tó yin Ọlọ́run ọba lógo bó bá ti ń di aago mẹ́rin àbọ̀ a máa wọ inú àwọn ètò wa ní ṣísẹ̀ntẹ̀lé.

Yeah, I'm not going to be able to do it.

ìgbà gbogbo láwọn gbé orí ọlọ́run nínú ayé wa ẹ̀rọ gbà gbogbo tá a ti bọ̀ pé bọ́wọ́ èèyàn bá tẹ̀kú da èèyàn gbọ́dọ̀ gbé bàbẹ́ ọkùnrin kan bẹnu bíbélì jefta lórúkọ rẹ̀ ìgbà tọwọ́ rẹ̀ ò tí bẹ̀kú da àwọn gbogbo ẹbí wọn lè dànù wọn lè mọrí ọmọ àlè ni o jefta ó gbẹ̀yìn odi lọ sáré èdè yẹn pàtàkì ńbẹ ó da jagun ta pé gbogbo ayé gbọ́ òkìkí rẹ̀ táwọn èèyàn bá fẹ́ lọ jagun wọn lọ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ bàtò gbogbo ẹ kó àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó gbọ́ nípa jefta ó sì lọ bá wàá bá wa jagun ìgbà yẹn ló wá bá wọn ṣàdéhùn pé sí pọ́blẹ́mù ẹbí kan náà ni wá ọmọ ìyá ni wá o ìdàmínú ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ kí n ṣe nínú ogun yìí èmi ní mọ̀ sọ lórí yín ó béèrè okun tó pa bàbá ẹ̀ nígbà tágbára dé ọ̀pọ̀lọpọ̀ ń kú sọ̀rọ̀ lónìí ìjà tí ò yẹ kí wọ́n jẹ́ àkókò ìjà yẹn ò tí ì tó kọ́bù gbèrú gbà bùkún lọ́wọ́ ìṣọ̀ nígbà tí ìṣọ̀ dalágbà nígbà tó yọ sí jákọ́bù àwọn èrò pọ̀ lẹ́yìn rẹ̀ jákọ́bù gan ó tẹríba fún ẹ̀gbọ́n rẹ̀ ìjà tí wọ́n ń jà yìí àbí tó fẹ́ jà yìí ṣàkókò rẹ̀ rèé ìjàgbára ń bẹ lọ́wọ́ rẹ̀ njó ti gba ibi njó ti gba àṣeyọrí tó kójú òṣùwọ̀n tó fi lè rí jà ǹjẹ́ wọn ò ní borí rẹ̀ tí ò bá ti tó àkókò mọ́ jà o. Di alágbára tán ọ̀rẹ́ mi kó o tó jàjì ọlọ́wọ́ padà fún ọ láṣeyọrí ṣùgbọ́n gbogbo nǹkan process ni ètò lọ́lọ́run tó nǹkan ọ̀dà ayé àtún ayé wà ní jújú ètò kan rèé ọ̀dà ayé àti ọ̀run ayé wà ní jújú ẹ̀mí ọlọ́run lábàbà tó kan ni pé kí ìmọ̀lẹ́ kí ó wà ètò.

lọ́wọ́ ọlọ́mọrì tó ń gbà wá lọ́wọ́ olùfisọ ayé yìí ọlọ́run ló ń gbà wá lọ́wọ́ la fi ń dúpẹ́ lórí ètò kíni bàbá wí ní gbogbo ìgbà ọba tí ò fi wọ́n lè gbégbà kọ̀ọ̀kan a dúpẹ́ lọ́wọ́ yín o lórí ètò kíni bàbá wà pẹ̀lú àwọn bàbá wa nínú olúwa a wí kóńkó lójú ọlọ́ wòlíì àlẹ́sìn májẹ̀mú ògúnbàjò aládùúrà worldwide láti inú ìjọ cna church of zion níta tó wà ní 30 ayé gbajẹ́jẹ́ street majidé ní ìlú ìró bàbá kí ni bàbá wí.

Ọlọ́run bàbá rẹ̀ mi ń rán. Ọlọ́run kérúbù Seraphu. Ọlọ́run Mósòrò Mọ̀ládé tí ń ṣe ti mọ̀dà Abíọ́dún. Ọlọ́run Sáyọ́nì tiwa. Lórúkọ Jésù lè agbára lọ́jọ́ òní. Ogún olùfisùn nínú ayé wa, lórí iṣẹ́ wa, lórí ọmọ wa, Olúwa bá wọ ọlẹ̀. Alágbára tó ní kí a máa ní ìsinmi, Olúwa ṣe mọ iṣẹ́ o. Ọ̀run ẹbí ó ti wà. Gbogbo ẹ̀yin tí ń ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́, ọ̀run máa ràn yín lọ́wọ́. Gbogbo ẹ̀yin tí ayé dè sílẹ̀ fún pípa máa tó yín sílẹ̀. Gbogbo ẹ̀yin tí ayé fi àìsàn mọ́lẹ̀, ọ̀run yóò já ìdí àṣà lára yín.

0: ẹgbà òmìnira yín láti gbà ilẹ̀ ẹgbà ayọ̀ yín. Ìwọ́ tí ń gbọ́ ètò yìí, ayé rẹ̀ máa ní ìtumọ̀. Ògo rẹ̀ sì máa buyọ. Ọ̀sẹ̀ yìí máa dára fún ọ. Wàá sì lo àlùyọ. Jésù Olúwa wa. Lónìí ìyá ọba wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ó lè fi sun ayé rẹ̀ yóò ṣubú, ó lè fi sun ayé rẹ̀ máa ṣubú. Kí a tó tẹ̀síwájú, kí ni ìwé ìfihàn which is Revelation 10-12 lórí.
1: Ayé ọ̀run ni pé nígbà yìí ni ìgbàládé àti agbára àti ìjọba Ọlọ́run wa àti Ọlọ́run ti Kristi rẹ̀ nítorí a ti lé olùfisùn àwọn.
0: Àṣubú. Kí a tó tẹ̀síwájú, kí ni ìwé ìfihàn which is Revelation 10-12 lórí.
1: Ayé ọ̀run ni pé nígbà yìí ni ìgbàládé àti agbára àti ìjọba Ọlọ́run wa àti Ọlọ́run ti Kristi rẹ̀ nítorí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde tó ń fi wọ́n sùn níwájú Ọlọ́run wa lọ́sàn àti lóru. Wọ́n sì tẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́gùtàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Nítorí náà ẹ máa yọ ẹ̀yin ọ̀run àtẹ̀yìn tí ń gbé inú wọn. Èbé ni fún ayé àti fún òkun. Nítorí èsú sọ̀kalẹ̀ tọ̀ yìí wá ní ìbínú ńlá. Nítorí ó mọ̀ pé ìgbà kúkú ọ̀dọ́gùtàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Nítorí náà ẹ máa yọ ẹ̀run àtẹ̀yìn tí ń gbé inú wọn. Èbé ni fún ayé àti fún òkun. Èsú sọ̀kalẹ̀ tọ̀ yìí wá ní ìbínú ńlá. Nítorí ó mọ̀ pé ìgbà kúkú ni òun ní.
0: Ta ni o lè fi sùn àwọn arákùnrin? Ẹni tí a ń pè ní èṣù ni. Òun là ń pè ní Sàtánì. Òun là ń pè ní Dragoni. Ènìyàn búrú ni. Ọ̀tá òdodo. Lúsíférì ìràwọ̀ òwúrọ̀. Ejò ńlá ènì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ ti Sátánì jẹ́ nìyẹn. A ò lè ní rírí ṣùgbọ́n ó ń wọnú ènìyàn. Ó sì ń ṣiṣẹ́. Ó gbàdọ̀. Ó gún olùfisùn. Ọ̀run máa ṣẹ nínú ayé rẹ̀. Mo bá wo ẹ̀kọ́ Revelation 12 yẹn ní 17. Ó ṣèpinnu láti fún àwọn ọmọ Ọlọ́run, àwọn ènìyàn tó gba Kristi gbọ́, àwọn tó ń tẹ̀lé Jésù. Àwọn ènìyàn báyìí ni Sátánì ń bájà. Lórúkọ Jésù wà á borí Sátánì. Àwọn tí kò fẹ́ àti ìlànà Ọlọ́run mọ́. Wọ́n wò iṣẹ́ tí Sátánì ń ṣe ni pé ó ń fi ènìyàn sùn. Lẹ́yìn tí ènìyàn wò kúkọ sẹ̀sẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run, ó ń sọ ìjáfara ènìyàn láti fi ẹ̀sà. Lágbájọ́ báyìí ti ṣe ń báyìí o. Ẹ wo nǹkan tó ṣe ní ìwàláyé Jóòbù. Sátánì ló lọ bá Jóòbù tọ́lọ́run bí Jóòbù pé gbolo ti ń bọ̀. Ó lóun rí káàkiri orílẹ̀ ayé. Ni Ọlọ́run bá bíi pé ìwọ kò kíyèsí ìránṣẹ́ mi Jóòbù. Ibi tí Sátánì sọ pé kò mú dá Jóòbù wò ni ọ. Ọlọ́run yọ̀ǹda Jóòbù Sátánì ṣùgbọ́n kò fi ẹ̀mí rẹ̀ lé Jóòbù lọ́wọ́. Mo gbàdúrà nígbà ìdánwò àti ìkọlùkọgbà ayé. Ọlọ́run ò ní fẹ̀mí rẹ̀ lẹ́ẹ̀ta. Ní ìgbà gbogbo, òun ni Sátánì tó ń rìn káàkiri. Láì jẹ́ pé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run àti ìbátọ̀ pẹ̀lú Jésù Kristì, a ò lè ṣẹ́gun. Torí ẹ̀ ní Bẹ́ẹ̀lì sọ pé àwọn ṣẹ́gun, ó ní wọ́n ṣẹ́gun nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn àní torí ọ̀rẹ́ wọn. Torí Sátánì ò sí ni, ó ń lọ káàkiri ni. A sọ pé agbájá orí nǹkan tó ṣe, ó ti dẹ́ṣẹ̀. Ọlọ́run ẹ ṣèdájọ́, iṣẹ́ ti ń ṣe nìyẹn. Mo gbàdúrà ẹni tó ń sọ ẹ, tó ń sọ ògùn láti bì ọ́ ṣubú, ẹni náà máa ṣubú nítorí
2: ẹ.
0: Orídìí èyí, Sátánì kò lè ṣe kankan sí àwọn ọmọ Ọlọ́run. Àti àní Jésù nínú ayé wa, Sátánì ò lè borí wa nítorí agbára èdìdì tí Jésù ó wà lára wa. Sátánì ń wọ ayé ènìyàn láti mú ènìyàn lòdì sí Ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe sí Ádámù àti Ìfà. Kristẹni kò gbọ́ tẹ́tí sí ohun Sátánì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nǹkan tó mú wọn kọsẹ̀ ni pé tẹ́tí sí ọ̀rọ̀ Sátánì. Òun Sátánì tó bá wọnú wọn lè eléyìí máa ń fa ìṣubú, ó sì ń fa ìdènà. Fún àpẹẹrẹ, Mákẹ́lì jẹ́ àjàkadì nítorí òkú Mósè. Bí a ṣe wọ́n ní ìwé Júùdù nìyẹn, ọ̀pọ̀lọpọ̀ ìjàkadì ni Mákẹ́lì jà. Kí ló fà á? Ìkíní, Sátánì ó fi Mósè sùn wípé Mósè pa ọmọ nítorí pé ọmọ Ejíìtì kan àti ọmọ Hebrew kan wọ́n ń jà. Kejì, Olúwa sọ fún Mósè pé ọ̀pá yìí ó fi ta pátá yẹn mẹ́rin jáde. Ṣùgbọ́n nítorí àìgbọ́ra àwọn èèyàn, Bíbélì sọ pé Mósè fi ọ̀pá yẹn ó fi lu àpáta. Jésù ni àpáta náà. Èyí ni ìbínú Ọlọ́run wa. Sátánì wa fi Mósè sùn. Ó wá ń jàjà kájí pé òkú Mósè ò ní wọ ìjọba. Ṣùgbọ́n Mákẹ́lì sọ̀rọ̀, ó ní kí Olúwa kó bá ọ wí. Ọlọ́ba wí, ó gba òkú Mósè lọ́wọ́ Sátánì. Mo gbàdúrà ìpèníjà kí ìpèníjà tí Sátánì lè rán sínú ayé rẹ̀, Ọlọ́run máa gbà ọ́. Èyí fi hàn pé Sátánì ò sí ní ohun sọ nígbàgbọ́ ọ̀sán àti lóòrùn. Mo sì gbàdúrà Sátánì ò ní borí rẹ̀ o. Ẹ wo Jọ́ṣà olórí àlùfà. Wọ́n ní Sátánì dúró sí apá ọ̀tún rẹ̀ bí a ti kọ́ níbi Sàkárà orí mẹ́ta yìí. Wọ́n ní káṣí orí àfihàn olórí àlùfà. Ó gbàdúrà àdúrà ọgbà. Sẹ̀ránṣẹ́ sẹ̀ránṣẹ́ ò ní ìtumọ̀. Kàkà kí ìjọ pọ̀ sí ìjọ dínkù. Oríṣiríṣi àmì ń ṣẹlẹ̀. Títí Ọlọ́run fi gbojú àánú wò. Àwọn

0: ẹkú ìsinmi ti tò ní ìsinmi aláyọ̀ náà ni yóò jẹ́ fún gbogbo wa. Òní tí í ṣe ọjọ́ Sunday, ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún 20 tó jẹ́ pẹ̀ kí rẹ̀ kí ìtọ́rọmọ ti oṣù Rabiul Awwal ọjọ́ kẹwàá nìyẹn àbí kọ́lọ̀ ọba kó gbàdúrà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gbogbo ìbéèrè wa dàbí ẹ̀yà ara sọ ni o. Ìta àkọ̀bánikọ̀ láàárọ̀ yìí là ń béèrè fún kọ́lọ̀ ọba fi òǹtẹ̀lú. Wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún yìí lọ sópin aláàmú wa lọ́dún ìjà o. Ọlá àbàtà ni Módò sàn, ọlá bàbá ọmọ ẹni ni Múni yan o. Ọpẹ́ pàtàkì lọ sọ́gà àgbà yányán fún iṣẹ́ Rédíò Nàìjíríà, Dókítà Mohammed Bulama, Chief Executive Officer of Federal Radio Corporation of Nigeria. Láì gbàgbé díẹ̀ ló wa, ọmọbìnrin Adénìkẹ́, Wúrọ̀lá Adégòkè, Akàwé Kadùn, Adúpẹ́ lọ́wọ́ yo. Gíwa iléeṣẹ́ yìí, Agbenga Fátìlé, Adúpẹ́ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Torípẹ̀ ń gbọ́ tikété jákèjádò àgbáláyé, Bond FM, ó kárí ayé o. Ìrántí ta fi wọlé sórí ètò akóhùn ìròyìn fún tààrọ̀ yìí, wọ́n ní bí ọba sígi lẹ́yìn ọgbà owó jẹ́ kó máa wó. Olóòtú ètò wa fún tààrọ̀ yìí, Life and Direct Bank, Ọlọ́run Ṣọlá, Adúpẹ́ lọ́wọ́ rẹ̀. Yàrá agbára wa Ejin Dísìnà ẹlẹ́rìn ẹ̀yẹ yóò máa rẹ́rìn rín o. Láì gbàgbé mojú ẹ̀rọ Nafiu Alájọbí, Yusuf Ugbera, Peter Abalaye ti yan múná wá. Àmì gáàdì àbáwọlé àbájáde àjọṣe papọ̀ ní ilé aláṣẹ ìlẹ̀ṣẹ̀ Bond FM, CSO Àyìnlá Ọláṣẹ́ Friday Adúpẹ́ lọ́wọ́ yẹn. Akéde ètò fún tààrọ̀ Fúnkẹ́ Aya Àdìsá Mọ̀rúfù. Olúyege lórúkọ tèmi jẹ́ o. Ìyá mi tùmọ̀ ẹ̀tọ́ orílẹ̀-ògùn láìka pọ̀ ní ẹni kéjì mi gba láàfin.
1: Bẹ́ẹ̀ni, I'm laughing. Ọmọ
0: ẹgẹ́ ti wá. Andamatize náà
1: ni. Alhamdulilayi lẹ́sí ayédàmọ́ àmọ́tánà wa ilé yìí nù. Sure, Adúpẹ́ Fọlọ́run ọba Lékè Ọlá. Gbólóhùn yẹn nǹkan tó ń túmọ̀ sí náà ni pé Adúpẹ́ Fọlọ́run o tó pa wá lánàá tó ti wá jiwa tò ní. A sọ pé wàhíná ju dáná làwọn ọmọlẹ́gà ìbùnà. Ọlọ́run àti ẹ pé ó ní ààbò tó nípọn dáadáa yóò dáàbò gbogbo wa ọba ṣe ń jáde. Bá a ṣe ń sinmi lónìí pẹ̀lú ọ̀sẹ̀ tuntun, eléyìí tá a wọ̀ ohun tuntun, ọyọ̀ tuntun, ire tuntun yóò sọlẹ̀ sí káwa gbogbo wa nílé wa lágbára. Aláwò Rabi, Bond FM 90.9 kókó ìwé ìròyìn náà lẹ́wà láà ní Fauzia Sàlàkọ́ sọ́nà lórúkọ tèmi tí mò ń kí wa pé àkójúmọ́ kùsinmi àsìkò palẹ̀mọ́ ọ̀sẹ̀ tuntun yóò sàn wá síre. Sálù Báríkà láṣẹ Aláwò Rabi.
0: Ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n lágbà tí ò kan sọ̀rọ̀ yọ kẹtàn lórí ìpolongo ìbò ìdìbò gbogbogbò fún ọdún 2027. Ààrẹ tẹ́jú olórí sọ nígbẹ́rẹ́ pàkọ́. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ti ìpolongo Gary Setima Yohana jẹ́ igbákejì alága. Kùsódìmà ó jẹ́ akọ̀wé ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ fòlókè lánàá ọdún 2027 níbi ìdìbò tó ń bọ̀ lọ́nà o.
1: Nínú ìròyìn

0: pe iyen Peter Obi oni ni bayi ipolongo o ti ko lo sodo awon agba ballu be lo lo ko eyin odo e gbiyanju tori pe ijoba to da anilu e lorile ede yi
1: gbogbo ni tinu ki baje ani si ja si ni simo ani la to je ko ni majele nu won ni awon ebi merin kan lo dagbere fa yin gbatala tan awon lopa won se to pepe re ni ipinle Kogi o
0: Woni bi o se se agbekale awon ti o se adari ilongo ninu eto idibo to n ba lona ni egbeselu APC gbogbo won ti won yan sibe won ti bere bayi lati ma se se olowo la gba to fi je eso rere yo so sinu egbeselu APC ninu eto idibo 2027
1: ilai wa ni ile roji huna odo lati won pada si alaga fo egbe oselu APC ni ipinle Kogi bi ti won yeju awo nu egbe won subulu le won si dagbere faye olo
0: Ami bakan na lo bo se ni ipinle Plateau ni bi ti ogbodiye ko se je pe opolopo emi ohun ni yo sonu ni ipinle ohun won ni pe ah awon to wa ya go ilu na bi ti won bi ton dajude won na mo odun kan bayi o wa lara won to je pe won pojo na
1: awon ese opoku lokurawa won ni to gbiran ya ni ja egbiran te ba se npa kan nikan ru opolopo dagbere awon kan gbe pa mo ni lo nu gbo awon agbofuro sise lori re
0: Ipinle Nigeria o ti ready fun ta lo so be agba kin ba sorun muraina ki lo ri lo be kan fi wa rowo ton fi so eleyi a mu wa se ti gbe birin ba wora
1: atese to bodo ni fa lo ri bo 2027 pipe jo awon egbe alatako lati fe nikan pe ije de o pe Boris oro ogulu tu oro oku oro na lo dije fun egbe lo dije fun paro egbe se AD Salaja ti ko abaka ba lo dije ogbe Peter Obi ana nta ku toro sirawa fun ti egbe oselu ND ifagba fe nikan ko je ka yo roju bi ba le ba pe meji lorde ije o
0: ni ipinle Ondo papa ekun Ondo South pe awon egbe oselu PDP won ti gba bayi pe awon egbe oselu APC won ni pe Ondo jedupo kan ninu egbe oselu PDP lo fe gba ki lo sele ba la tin se amu ase ti do yi
1: ipa tojo wa lobuku ke se ma rojo ina tu sase ni orede wa je ani ipinle Yobe iya omo re meta won dele oluwa o oba oke ma fi na jo gogo wa o
0: ami won la ro to ni bo ti je pe ero ejo ni jara ayara bi esa logidi won ni amo edeyin leyin ka ma mu iroyin ti o do lori ero aye ni jara oni jise olohun kan lo gba awon odo lamoran lori rede yi
1: e gba sa ni lo sosi mo ni sa ni lo mo ni lati lo ki wakati marun lanu de ni ipinle Niger o si salamu alaykum wa rahmatullahi wa alaykum wa rahmatullahi awajini gbe to ya wa masalasi o je je ko won kolu imam won kolu dadi won kolu jamo eni ori yo dile iyen ni ipinle Niger
0: ni ipinle Borno won ni ni bayi gomina ipinle ohun o ti gbeyanju lati ri daju pe gbogbo tun maye derun fun awon ara atolugbe ohun ohun na lo musa logun ni bayi won tun pin awon irinse fun awon eyan lori le ni ipinle ohun
1: Ara lewa Nigeria so dubo na Tinubu. Lai gbagbe Mutfang. Won ma ran se kini ko fun Victoria Gowan lori pe won pe 80 odun lori happy birthday to you.
0: Ogbe ni wike laaro yi ni aseyori ipinle River. Ipinle ni ilu Abuja ati fun orile ara orile ede ni o je ohun to mumu lokan aya ohun. Bo lo ti fe se ki lo wi ko babe. A gbe bi oyin ba wora a mu wa se ti.
1: Awon odo wa lati wa di wa iwo ola eyin YouTube. Ọlọ́run adé òjò bẹ agbo ojó ìṣùgbọ́n ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ojú yín ó sáwà nínú òṣèlú wà á sọ pé kẹ́ mọ́dà sósè kóṣèlú kọ bá yé yín jẹ́ o ọ̀gá àgbà yín ó sáwà nínú òṣèlú wà á sọ pé kẹ́ mọ́dà sósè ẹ mẹ́jẹ̀ kóṣèlú kọ bá yé yín jẹ́ o ọ̀gá àgbà fún ọlọ́pàá lẹ́wà rẹ̀ jẹ́ IGP Ọlátúnjì Dìṣù ló ń ṣe ìkìlọ̀
0: iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna wọ́n ti fọwọ́ sìnkú mú àwọn mẹ́ta kan tí wọ́n fura sí pé wọ́n ń jinigbé ní ibi tí wọ́n wà báyìí náà ti mú wọn wọ́n sì ni wọn pẹ̀lú àwọn ọ̀kadà lórí ìrọ̀rùn eléyìí tí wọ́n fi ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Kaduna.
1: Ìjọba ìpínlẹ̀ Anambra ní kò sí nǹkan tá a lè fi wé ìrírí tí a mọ̀ sí experience. Experience ju gbogbo nǹkan lọ jákèjádò àgbáláyé akọ̀wé ìjọba bẹ́ẹ̀ ló pe àkíyèsí náà abilékọ Chiemaka Nnaike ló pe àkíyèsí bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: Ní ìpínlẹ̀ Edo gómìnà ìpínlẹ̀ Edo wọn ló ti báyọ̀ ti gbé ọ̀pá àṣẹ fún ọ́fíìsì wọn ti gbé fún ẹni jẹ́ pé olóyè tuntun tí wọ́n ṣọyọ̀ nínú òkú magbe of Uwanna ìyẹn Alimikena òun ló gbé fún láàárọ̀ tó.
1: Ìrìn àjọ ẹkùn náà nílé o àwọn àjọ ẹkùn bí ọba jẹ ojú wọn ní káwọn kẹsàn ọmọ ológìrì kan adá ti ẹkọ wòran ẹrin gbólóhùn lórí ìrètí ìsọdọ torí ní òpó agenda àwọn sí àkàṣe lóríṣiríṣi ẹ̀yìn alátakò àti sálẹ̀sì ẹnu yín àìlèsọ̀rọ̀ mọ́ iyẹsọ wíkẹ́ lọ́tàkù tọrọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: Ìdí rèé tí a ti fi

0: ìgbìmọ̀ tí ó máa ṣe ìpolongo ẹgbẹ́ òṣèlú SDP ẹgbẹ́ òṣèlú NNPP ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn yòókù wọn sọ láàárọ̀ ìdí rẹ̀ ó tẹpẹpẹ mọ̀ di ẹ ṣáà wà kan fìdílé amúhàṣe tí ìjọ yín.
1: àwọn orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ti fún tẹ̀dọ̀ nípa ọrọ̀ ajé ètò ọmọ tí àná abodè wọn wò lọ́tún ló sì pé bí òní ń pa wá ẹ sí alábòde ilé wa ǹjẹ́ àkójọ wọlé ṣùgbọ́n káwọn ẹ̀ṣọ́ ààbò wọn pèsè ààbò lórí oúnjẹ tó pọn wọlé sílẹ̀ wa nàìjíríà ẹ̀rí pé nǹkan wà lẹ̀ ta ló sọ̀rọ̀ ìbírùn ìbára ajẹ́ gbọ́.
0: sínẹtọ̀ tó fọwọ́ mọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ń ṣe ní ètò ìpínlẹ̀ ètò ìdìbò tó ní ìpínlẹ̀ ọ̀ṣun yìí ó ti wá hàn gbọ́ngàngbọ̀ngà pé àwọn aráàlú ohun tó fẹ́ òun lọ fẹ́ o tó bá ti dìgbà ètò ìdìbò àtòpolongo àtòpolongo wọ́n ní iṣẹ́ tó bá ṣe ó ti fi hàn wípé yóò sọ fún ẹ bóyá ó dìbò wọ́n di ó dìbò fún ẹ wọlé àbí ó fìdí rẹmi inú ìwé ìròyìn láàárọ̀ tòní àmọ́ àṣẹ tí ìjọba.
1: àwọn ẹgbẹ́ tó rọ̀ wọn ti pẹ̀túrọ̀lẹ̀ wa nàìjíríà tá a fẹ́fẹ́ dáná wọ́n yá jíṣe ètò wọ́n jíṣe ìjọba ti kọ ẹ̀bọ̀dẹ̀ wọ́n yẹ nìkan sí ipò gẹ́gẹ́ bí ara gbogbogbò fún ti pengaza ọ̀gbẹ́ni bọ̀sùn ọlábìyí àgbòrò àsìkò wọn ká mọ̀ sí dáadáa képo sùn wà bọ̀.
0: wọ́n ní láàárọ̀ ọ̀tọ̀ ní bí a ṣe ń pọlẹ̀ mọ́ fún ètò ìdìbò 2027 àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó fi kan àwọn àjọ tí wọ́n ń rí sí ètò ààbò lórílẹ̀‐èdè yìí ti rọ gbogbo ọ̀dọ́ àtàwọn oníbò tó fẹ́ dìbò tó fẹ́ kópa bẹ̀ pé ẹ jẹ́ àṣẹ ọ̀ṣẹ́ o nítorí ìrọ̀rùgí òun ni ìrọ̀rùn ọyẹ o tó ẹ bá fẹ́ kán dìbò fún yín ẹ má fa wàhálà ẹ jẹ́ kó lọ ní sírírí wẹ̀rẹ̀rẹ̀.
1: ẹ tó ń wà kan jẹ́ olùdarí àwọn òṣìṣẹ́ lábẹ́ gómìnà dàpọ̀ abiodun ní ìpínlẹ̀ ogun ni tó tún jẹ́ ògbóǹtarí ẹgbẹ́ òṣèlú APC tó náà tún fẹ́ díje fún yewa south ipokia federal constituency fúnjọba àpapọ̀ dókítà olùwàtòyìn emmanuel taiwo ó ní ìṣẹ̀lẹ̀ tó yẹ kó ṣẹlẹ̀ sí àwọn ọlọ́pàá lórí pé àǹgbẹ̀gì dáná táwọn wò pé kílẹ̀ múlọ́kílẹ̀ múlọ́ yìí tí a sì kú pa àwọn ọlọ́pàá kan ó ní kí wọ́n ṣe ọ̀fitótó ọ̀rọ̀ yìí.
0: ní ìpínlẹ̀ benue wọ́n ní nípa ti àtò àìlera pàápàá jùlọ àrùn àìsàn tó jẹ́ ti àrùn ibà wọ́n ní ó lé ní mílíọ̀nù ìgbà náírà eléyìí tí ìjọba ti kó lé pé àfẹ́ àrùn ibà sẹ́ẹ̀ àwọn òfẹ́ àìsàn ibà àwọn òfẹ́ ní ìpínlẹ̀ benue.
1: ìgbà ẹ̀yin wọn nígbà kẹ́ni fọwọ́ ti lé ìgbà láwọn fọwọ́ ti ògiri lórí ọ̀rọ̀ lọ petro tí ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ asọ́gbọ́n amẹ́tì ni wọ́n náà wà lẹ́yìn wọn àwọn ẹgbẹ́ arẹwà think tank tó jẹ́ pé united kingdom ṣe ibùgbé wọn ní ètò yìí ó ṣe dáadáa fún orílẹ̀-èdè wa nàìjíríà.
0: wọ́n ní nípa tí eléyìí tó ṣẹlẹ̀ ní northern nigeria lọ́hùn tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn ènìyàn òun náà ni ẹ̀mí wọn bọ́ láàrin oṣù mẹ́jọ tó jẹ́ pé wọ́n rin ìrìn lórí omi òun jẹ́ pé wọ́n ṣekú pa ẹ̀mí wọn ó déédéé bọ́ láàrin oṣù mẹ́rin ó tó ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínlógún àwọn èèyàn tó wà lákọọ́lẹ̀ pé láàrin oṣù mẹ́jọ omi wọn ó parí sórí omi.
1: ta ló ní pọ̀ lọ́dọ̀ ta ló ń tari kò sí èèyàn tuntun la mo ń ṣiṣẹ́ owó abẹ́ ẹ̀kọ́ ni wọ́n jẹ́ ń parí ẹ̀ torí àwọn tí ń ka score. lórí wọn ní ambassador comrade musa inuwa tó jẹ́ pé ta bá ń sọ nípa àwọn aṣáájú fún àwọn tẹ́yà arákùnrin jáde lórílẹ̀‐èdè wa nàìjíríà ní ìjọba ìbílẹ̀ suleja ní ìpínlẹ̀ niger ó ránṣẹ́ kíni kó oríire sí gómìnà umar muhammadu bago lórí ìyànsípò gẹ́gẹ́ bí alábòjútó fún ti arin gbogbo òkè ọya apá jùlọ lórí ìpolongo ẹgbẹ́ òsèlú apc fún ipò ààrẹ.
0: lọ́rọ̀ tòní aya ààrẹ orílẹ̀-èdè wa ìyẹn sínútọ̀ rẹmi tinubu ti rọ gbogbo àwọn obìnrin mùsùlùmí pé ẹgbẹ́ ìgbàgbọ́ yín mú kẹ́ ẹ sì rí dájú pé ẹ kàn ẹ wà lára àwọn tí wọ́n ń gbé ìgbélárugẹ àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí kẹ́ ẹ wà lára wọn torí pé gẹ́gẹ́ bí obìnrin àwa là ń tolé ẹ gbìyànjú láti jẹ́ pé ẹ parapọ̀ kẹ́ ẹ jẹ́ kí ìdàgbàsókè kó bá orílẹ̀-èdè yìí.
1: lórí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ojú omi tó dojú dé ní ìpínlẹ̀ sokoto ní kòpẹ́ kò sẹ́nikẹ́ni tí èèwọ̀ torí ilẹ̀ àbí ti bàálù àbí ti pálọ̀ àbí tẹlikọ́pítà tójú omi tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn dágbére fáyè ẹja sọ̀tú tọrọ ìkọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ nínú ojú omi wa.
0: ní ìpínlẹ̀ katsina ìjọba ìpínlẹ̀ katsina ń sọ láàárọ̀ tòní pé ó lé ní ẹgbẹ̀rún méje àwọn olórí ẹ̀sìn àti ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí tó jẹ́ pé àwọn ń gbìyànjú lẹ́yìn pé àwọn ń sanwó fún wọn láti lè rí dájú pé wọ́n jẹ́ kí àlàáfíà kó túbọ̀ wulẹ̀ láwùjọ nínú nǹkan tó bá ń sọ pẹ̀lú àwọn alátìlẹyìn wọn wọ́n ní nílùú katsina orúwé làwọn ti ná lórí ẹgbẹ̀rún méje àwọn tó jẹ́ olórí ẹ̀sìn ní ìpínlẹ̀ ọ̀hún.
1: bá wúsá bá sọ pé adé àwọn ẹ̀sọ́ awúsẹ́sẹ́ tó jẹ́ àjàjàgúnlẹ̀ wa nàìjíríà wọn náà wọn alákatá kí tí ẹ̀sìn swap wípé ọmọ balẹ̀ lánàá ní ìpínlẹ̀ borno ẹ̀mọ́kùsẹ́.
0: ó ní nípa ẹ̀tọ́ ètò èrò ẹ̀kọ́ ó ní tẹ́ ẹ bá wo àjọ su be won ni ise takun takun ile lo nse nipa ti eto eko papa ni ipinle benue won lo won gboriyin fun bi ti gomina ali ati so wi pe won sise takun tori pe eto eko ni ipinle ohun o tubo o tutu nfo si lala loke nitori de eyi subebu won ni ise kiti takun takun lo nse o a godo robot kuro ninu eto eko lorile ede yi
1: alakoso won olopa ni ipinle kogi o to se kilo fun awon odo e ma je ka won lo se ilu won lo yin omo lomo la ranse loru deto your dafo deto ru de ru ogba mi lowo re de re de ni ni ipinle kogi won le yodo e ma gbo ikilo
0: won la ra te ni ipinle adamawa ko lohun jo ko ma so wa lowo won awon omo eyan buruko la bi yo won la won omo gofe ko re te pe won mu obirin kan ah eni ti o gboran ti ko le so won si be ori e won si gbe ori e won si gbe sa lo
1: ile se ma biro ile se agola pa ipinle kadu won le tete fule bi aso ga tu jo ale ko mi o mo pe sa kesi ni ipinle kaduna won ni awon ma bi ko akogba band ti awon si o ko ko apare jaye won ni ru opa lanode iyan meta ti ejibu pa won ni ipinle kaduna ninu gbokijikiji won do le mi won amakuse o
0: egbe oselu African Democratic Congress ADC won ni seri igbimo polongo etodibo ti are tinubu gbele opo awon madaru awon ajegudujera awon se pe o ti fesun ko won pe won se ju won se ibaje ko abi mi awon lopo nbe ADC lo so be laaro yi
1: awon egbe kan kan ta petrol ni oke oya won ni bo tu ba je to se o ba je odo won lo ni won ni le se ebu foko dangote en ta re posita ni awon ipile yade le wa nigeria kilo de to ke oya epin ko kari o ko wa uniform prices ko je pe ikan na lajo mo ra ipo na
2: Ajo to je to rin ajo aji ni ipinle Eko fin to gba awon to ni fe lati rin ajo lo fun aji lodun 2027 de ti wi pe ajo to mu to rin ajo aji ni orile ni Nigeria ti kede o pe owo ti won yo san fun ajo aji todun yi je 7,882,822 naira pere be ni owo ti won yo fi gba form mo fe lo si aji je 20,000 naira pere latare leyi gbogbo awon to fe lati ba ipinle Eko ni ajo aji gbodo lo sanwo won sawon ile ifowopamo to abanisowo to nbe ni ipinle Eko nipa lilo bank draft course ko bayi Lagos State Muslim Pilgrim Welfare Board sori re kodo ri gbedeke ojo 26 osu kesan odun yi ti won ti da sona e tete se kiakia ko to pe o pe ba fi ara itabe fe mo si e pe awon number won yi 0808076813 tabi 08023174373 olukede ogbeni Abdul Hakim ajo magberin akowe igbimo arin ajo ajni ipinle Eko

0: ẹgbẹ́ òṣèlú APC ogun ẹ̀fọ́ rí bí a ṣàtúnjọ lálẹ́ kan wọ́n ní omi tuntun ti rú ẹja tuntun ti wọ̀ ọ́ àtòkè báyìí lójú ti mẹ́kun sùn lórí ìgbáradì fún ìdìbò gbogbogbò fọdún 2027 wọ́n ní ọ̀nà máa gbádé o ẹni tó jòrò fọ́ni márùn-ún àrọ̀ ọ̀tọ̀ lórí etí ìgbà àti ọgbọ́n àtinúdá fún ilẹ̀ nàìjíríà làgbà báyọ̀ ọ̀nà nùgà ló jẹ́ kọ̀rọ̀ ìdímọ̀ oní ìpolongo àwọn akọ̀ tí ó mójútó ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC fún ti mẹ́kun sùn lórí ìgbáradì fún ìdìbò gbogbogbò fún 2027 wọ́n ní ọ̀nà máa gbádé o ẹni tó jòrò fọ́ni márùn-ún àrọ̀ ọ̀tọ̀ lórí etí ìgbà àti ọgbọ́n àtinúdá fún ilẹ̀ nàìjíríà làgbà báyọ̀ ọ̀nà nùgà ló jẹ́ kọ̀rọ̀ ìdímọ̀ oní ìpolongo àwọn akọ̀ tí ó mójútó ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC fún ìdìbò tó yẹ pé yóò wáyé ní oṣù kínní ọdún 2027 wọn gbé ètò ló ti wà ní sẹpẹsẹpẹ o ibi tá a bá pè lórí ẹnìkan kì í fi tẹlẹ lọ́jọ́ pé wọ́n darí ìgbìmọ̀ náà nígbà tá a gbọ́ pé igbákejì ààrẹ àdàgbà kazeem shettima ti jẹ̀bi igbákejì alága fún ti ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC ẹ̀tọ́ ìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Zamfara Abdulaziz Yari wípé ní àwọn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ikọ̀ tí ó mú polongo fún tẹgbẹ́ òṣèlú APC ọ̀nà nùgà jẹ́ kó dúró wípé gbogbo ètò ló ti wà ní sẹpẹsẹpẹ bákan náà ni ẹ tó ti jẹ́ alága fún ti ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC ẹ̀tọ́ ìgbà kan jẹ́ gómìnà ìpínfara Abdulaziz Yari wípé ní àwọn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ikọ̀ tí ó mú polongo fún tẹgbẹ́ òṣèlú APC ọ̀nà nùgà jẹ́ kó dúró wípé gbogbo ti wà ní sẹpẹsẹpẹ bákan náà ni ẹ tó wá jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n nẹ̀ táwọ̀ ìyíwádà àwọn náà tún ṣiṣẹ́ gẹ́gẹ́ bí igbákejì alága wọ́n jọ sí wàá pẹ̀lú gba ìpínlẹ̀ Imo hope Shodiba wípé gẹ́gẹ́ bí akọ̀wé ṣùgbọ́n àgbàlá pọ̀ ẹ tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú APC Ajibọlá Bashiru láìpẹ́ Bala Usman wọ́n yàn wọ́n sípò gẹ́gẹ́ bí igbákejì àti igbákejì akọ̀wé wọ́n jẹ́ pé àwọn náà tún dipò mú lórí ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC lọ́rọ̀ fòló kí lálá onídìbò ọdún 2027 kẹgbẹ́ òṣèlú APC kórè kàkan la ojú kìíní the punch bákan náà ojú ìwé kìíní the nation ẹ̀ẹ̀nà kàláàrọ̀.
1: bákan náà ló ti wà nínú ojú ìwé ìròyìn sunday telegraph àti sunday leader mo fẹ́ gba bí yìí lọ nípa ilé yìí níbi tí ẹgbẹ́ òṣèlú allied people's movement APM tí wọ́n ti ń sọ láàárọ̀ tó ni pé ṣé ní gbogbo ọtí oníyege kà yẹn ipe ẹgbẹ́ òṣèlú APC kọ́lẹ̀ pé àwọn ọlọ́mọ aṣẹ́gbọ́ àwọn ọlọ́mọ aṣàwó wọn ni ṣé ní gbogbo àwọn tó yàn síbẹ̀ yẹn nínú ikọ̀ yẹn fún ìpolongo wọn náà tún jẹ́ pé ó dùn àwọn pé àwọn tó yẹ pé wọn ti ẹ̀ ní ọ̀rọ̀ ṣé fún bá gbọ́ orúkọ wọn sábà ẹ̀wọ̀n ni pé àwọn ẹni yìí orúkọ rẹ̀ sọ̀jọ̀ wúrà àti fàdákà lọ ẹni tó ti jẹ́ gómìnà rí tó yẹ pé ṣe dáadáa nílùú wọ́n lára àwọn tí wọ́n yàn sípò sí ìgbìmọ̀ náà àwọn tó jẹ́ pé tó bá politician rẹ̀ àwọn olóṣèlú rẹ̀ wà ní pé wọ́n fẹ́ lè máa sọ̀kò fún wọn òun àwọn lọ́nà APC wá kó lọ bẹ́ẹ̀rẹ̀bẹ́ tí wọ́n yàn pé kán wà nínú ọ̀hún ẹni tó ń sọ̀rọ̀ yìí jáde òun náà ni ẹni tó jẹ́ alūkkóró ẹgbẹ́ ọ̀hún Abubakar Yusuf ó ní tá a bá gbàgbé anóde yìí òun náà ni wọ́n tari ẹ̀ níbi tí wọ́n sọ pé gómìnà tẹ́lẹ̀ rí ní fún ìpínlẹ̀ Zamfara ìyẹn Abdulaziz Yari òun ló máa jẹ́ adarí àgbà fún ikọ̀ ọ̀hún fún ti òdìbò 2027 lọ́nà wọ́n ní pé ó jẹ́ ohun tó yà wọ́n lẹ́nu pé àwọn olóṣèlú àwọn tó jẹ́ wọn ọ̀tẹ̀ lórúkọ gidi ní tó kọ sílẹ̀ orúkọ wọn ò fi golden pen báyìí ò fi kọ́lẹ̀ òun ló pọ̀ jù nínú eléyìí ó lédè tó wá jẹ́ pé kọ́ àwọn wò pé irú ìgbìmọ̀ wo leléyìí ó túmọ̀ sí wípé ẹgbẹ́ òṣèlú APC wọn mọ ohun tí wọn tó bá mọ ohun tó ń ṣe tó ṣe mọ̀ pé orúkọ rere ó dáa ju wúrà àti fàdákà lọ ó lè tí wọ́n tò ní bẹ́ẹ̀rẹ̀bẹ́ yìí kò yẹ kí wọ́n tò rárá pé kọ́ wà nínú ìgbìmọ̀ ìpolongo ó lé lè ókè bó ṣe wọ́n lọ́jọ́ bẹ́ẹ̀ ṣẹ́ni ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú ó túmọ̀ sí wípé ẹgbẹ́ òṣèlú APC wọn mọ ohun tí wọ́n ń ṣe ó tún bá mọ ohun tó ń ṣe tó ṣe mọ̀ pé orúkọ rere ó dáa ju wúrà àti fàdákà lọ ó lé àwọn tí wọ́n tò ní bẹ́ẹ̀rẹ̀bẹ́ yìí kò yẹ kí wọ́n tò rárá pé kọ́ wà nínú ìgbìmọ̀ tí ó ṣe ìpolongo ó lé lè ókè bó ṣe wọ́n lọ́jọ́ bẹ́ẹ̀ ṣẹ́ni ṣùgbọ́n ẹgbẹ́ àwọn gẹ́gẹ́ bí allied people's democratic people's movement APM àwọn sọ wípé gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ àwọn ò ní ìgboyà nínú wọn torí pé wọn kò ní rẹ́kọ́ọ̀dù eléyìí tó dẹ́gbẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ ròyìn ọ̀hún ẹjẹ́ àtúnbẹ̀wẹ̀ ròyìn sunday telegraph jáde láàárọ̀ tó
0: yẹ. lọ́jọ́ kejì nation láàárọ̀ sunday punch náà tún gbọ́ ìtorí pé ròyìn olóṣèlú okunnu pépà fọ́fọ́fọ́ ni o lọ́jọ́ ká tún lọ sínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n fi gbàrú kan sọ̀jà wípé tí a bá ti àfẹnìkan sílẹ̀ a lè fi ìgbàgbága afẹ́yẹ ẹgbẹ́ òṣèlú APC jẹlẹ̀ ní ìgbogbo ní ọdún 2027 wọ́n la tẹsẹ̀ kan bodò ọ̀ní ń fa o wọ́n ní kọ́kọ́ kéde wípé ọjọ́ kejìdínlógún tí í ṣe ọjọ́ tuesday tí ń bọ̀ làwọn ń ṣe àpérò kan ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n tún yí padà sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n tí í ṣe ọjọ́ monday tó kẹ́yìn oṣù kẹjọ ọdún 2026 gẹ́gẹ́ bí òun ṣe gbé láàárọ̀ ti tòní wọ́n ní olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú adc orúkọ làgbọ́ ìyàlájà àtíkù abubakar wà olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú ndc nigeria democratic congress ọ̀gbẹ́ni peter obi nígbà tí wọ́n jọ kù yóò tábìlì kù ní kòpẹ́kòpẹ́ wọ́n náà bẹ̀rẹ̀ sí tàkù tọrọ síra wọn wípé èmi ni mo fẹ́ lọ fún ipò ààrẹ tí bílánà ló ń fẹ́ lọ fún ipò ààrẹ gẹ́gẹ́ bí tó jẹ́ gbogbo ẹ̀ lọ sọ fún wọn ètò ọkọ̀ ìjẹ́ saliu mohammed lukman wọn ni ìdáná ẹgbẹ́ kò tó ọgbẹ́ni ẹjà sì kò dá lápá kìlá kọ́dà wọn ẹyin méjèèjì lọ sí sùúrù nígbà tá a bá dábìlì kù ní kòpẹ́kòpẹ́ wọ́n náà bẹ̀rẹ̀ sí tàkù tọrọ síra wọn wípé mo fẹ́ lọ fún ipò ààrẹ tí bílánà ló ń fẹ́ lọ fún ipò ààrẹ gẹ́gẹ́ bí tó jẹ́ gbogbo ẹ̀ lọ sọ fún wọn ètò ọkọ̀ ìjẹ́ saliu mohammed lukman wọn ni ìdáná ẹgbẹ́ kò tó ọgbẹ́ni ẹjà sì kò dá lápá kìlá kọ́dà wọn ẹyin méjèèjì lọ sí sùúrù

0: nígbà tá a bá jókòó tábìlì po ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2020 tí sítá báwo kàlẹ́ndà máa ń bọ́ sí à ń yẹjọ́ ẹ̀ ní tùbí ẹnu bí ó ṣe lúlẹ̀ wá nàìjíríà wọn ló ń lakọ ó sì nation láti ẹran kan láàárọ̀ yìí.
1: inú wa ìròyìn sunday telegraph láàárọ̀ tòní ó náà ni ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ nípa ilé ìgbé àti àkànṣe pàápàá ní ìlú àbújá ìyẹn mínísà fún fct ìyẹn ṣe mú wike ló ti sọ láàárọ̀ tòní ó náà gbogbo tó jẹ́ pé òun mú ní ìbàdàn tó kàn sí àwọn tó tẹ̀wọ̀n lógún òun náà ni wípé kóun rí dájú pé ní ìpínlẹ̀ rivers àwọn ètò ìdìbò àwọn ṣàṣeyọrí bẹ̀ tó fi kan ìlú àbújá pàápàá fún ààrẹ bọ́lá ahmed tinubu nígbà èdè ìdìbò òun pọ̀ rí dájú pé wọ́n jáwé olúborí ó sọ lẹ́yìn ní ìlú àbújá lánàá ibi tí wọ́n ti lọ ṣe àyẹ̀wò àwọn iṣẹ́ àkànṣe kan tí ó ń lọ lọ́wọ́ níbẹ̀ ó ní pé òun gbọ́dọ̀ ṣe nítorí pé ó ní pé ọmọ ẹgbẹ́ òṣèlú pdp lòun tẹ́lẹ̀ tó yẹ kóun náà ti ṣèwà bíi ṣùgbọ́n iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n gbé tóun dẹ̀ rí pé àfojúsùn wọn fún orílẹ̀-èdè yìí kóun kan tó jẹ́ pé ó mú òun lọ́kàn ó sì jẹ́ kóun nífẹ̀ẹ́ sí pé kóun ṣiṣẹ́ torí pé orílẹ̀-èdè yìí ó wọ òun kó lọ sípò àgbà ó ní kóun owó ti oṣù bíi pdp àbí apc ó ní ṣùgbọ́n torí pé àwọn tó wà ń bẹ tóun sì rí ọ̀nà iṣẹ́ tó ń ṣe àti àlàálẹ̀ eléyìí tó ń gbélẹ̀ ó jẹ́ kóun lè sọ pé òun máa sanwó pa òun pé ní ìpínlẹ̀ òun ní rivers nílùú àbújá pé orílẹ̀-èdè ó wọ òun kó lọ sípò àgbà ó ní kóun owó ti oṣèlú bíi pdp àbí apc ó ní ṣùgbọ́n torí pé àwọn tó wà ń bẹ tóun sì rí ìlànà iṣẹ́ tó ń ṣe àti àlàálẹ̀ eléyìí tó ń gbélẹ̀ ó jẹ́ kóun lè sọ pé òun máa sanwó pa òun pé ní ìpínlẹ̀ rivers nílùú àbújá àti òun máa dájú pé ọgbẹ́ni bọ́lá ahmed tinubu òun ṣe àtìlẹ́yìn òun sì ní dájú pé òun jẹ́ káwọn èèyàn kí wọ́n jáde ní wìtìwìtì kí wọ́n dìbò yan ààrẹ torí pé iṣẹ́ gidi eléyìí tó ń ṣe fún kò ṣe fọwọ́ rọ́tì sẹ́yìn ó ní ìgbà tóun ti jẹ́ mínísítà oríṣiríṣi iṣẹ́ òun làwọn ti ṣe táwọn ń ṣe tó ṣe yìí pé àwọn aráàlú pàápàá wọ́n lè tọ́ka sí pé iṣẹ́ báyìí òun làwọn ń ṣe tí wọn bá ti yan òun sípò yìí òun lè láǹfààní láti ṣe iṣẹ́ yìí òun sì láǹfààní láti ṣiṣẹ́ yìí ó jẹ́ kóun wò pé ẹni tó yẹ ṣe eré eléyìí àti pé iṣẹ́ wọn ń ṣe ìṣàkóso tó ń ṣe eré eléyìí ó dà kéèyàn gbárùkù tí wọ́n kó lè túbọ̀ tẹ̀síwájú torí pé ó sẹ̀ yóò débi gíga tàbí kó dé ẹ fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mú lónú ìwé ìròyìn sunday telegraph kí ẹ lọ gba báláǹsì ẹ̀ bí àṣẹ olóye.
0: ọjọ́ kí n sunday punch láàmì mo máa di ẹ̀dá bó ṣe dákọ mi káyìn jẹ́ mẹ́sàn-án mọ́tò mo ń yẹ mọ́ nǹkan tuntun ọlọ́pàá ògùn wa pátá la fẹ́ràn ká máa lo àmọ̀ láti gbẹ̀gẹ́ ọlọ́ọ̀bá mọ̀jẹ̀ ká sí ẹ̀ o wọ́n ní sẹ̀rẹ̀ kan sẹlẹ̀ ní agbègbè kan tó ń pè ní iina àbí imani o ní ìjọba àbílẹ̀ òkè yìí bí gómìnà ìpínlẹ̀ kogi bó sọ̀rọ̀ yìí ahmed ododo wọn bọ̀kàn jẹ́ wọn pa láṣẹ fún alákòóso fún etí gbọ́ fún àtinúdá àti ìkànsí ẹni kéèmì ní kéèsàn kéèslin fún ìpò borders of tuntun ọ̀rọ̀ yìí ẹ tó ti jẹ́ alákòóso fún ètò ìlera ní kogi ní borders of tuntun ọ̀rọ̀ yìí pé wọ́n á lọ ọmọ ìyá mẹ́rin nígbà tí wọ́n lọ àmàlà tán pé wọ́n sì dágbére fáyé sèse pé májèlé ń bẹ nínú àmàlà jẹ́ pé wọ́n jẹ yìí olóúnjẹ pé ọlọ́ka ojú ìwé kìíní sunday punch ròde sẹ́yìn náà kàlà àrò yìí májèlé ń bẹ nínú àmàlà jẹ́ pé wọ́n jẹ yìí àwọn fẹ́ mọ nǹkan tó yẹ pé ọfà tí wọ́n fi lu àmàlà àwọn ọmọ ìyá mẹ́rin ẹbí mẹ́rin tí wọ́n sì dágbére fáyé tó pọ̀ bẹ̀ tó dùn òun náà ni àwúre olóúnjẹ làwúre ọlọ́ka ojú ìwé kìíní sunday punch ròde sẹ́yìn náà kàlà àrò yìí.
1: lọ́jọ́ mẹ́rin ròyìn sunday leadership tó jáde láàárọ̀ tòní níbẹ̀ náà ni ẹni tó jẹ́ òǹdíje dupò fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ìyẹn Peter Obi tó ti ń sọ láàárọ̀ tòní pé ìpolongo ti bẹ̀rẹ̀ nídìí èyí òun lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ ọmọ ọ̀dọ́ tí wọ́n ń gbá bọ́ọ̀lù láti lọ sọ fún wípé ṣé rí ìfẹ́ àti àkọlé kan tẹ́ ẹ kó sórí ètò gbígbá bọ́ọ̀lù ó ní ẹni sí ètò ìdìbò náà kí ẹ̀ sì ní sètò ìṣàkóso ìjọba ó ní tó bá nírú ìfẹ́ yìí ẹ̀yin náà lè kópa tó jọjú nínú pé à ń dìbò yan ẹni tó dáa láti lè jẹ́ kó orílẹ̀-èdè yìí dàtọ́ pé tó bá yan ẹni tó dáa sórílẹ̀-èdè yìí ọ̀rọ̀ bọ́ọ̀lù tẹ́ ń gbà yìí ibi tó wà yìí á túbọ̀ gùn jù bẹ́ẹ̀ lọ ó lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tó jẹ́ pé wọ́n fẹ́ràn láti jẹ́ kó máa wo àwọn eré bọ́ọ̀lù torí ó ní tó bá nírú ìfẹ́ yìí ẹ̀yin náà lè kópa tó jọjú nínú pé à ń dìbò yan ẹni tó dáa láti lè jẹ́ kó orílẹ̀-èdè yìí dàtọ́ pé tó bá yan ẹni tó dáa sórílẹ̀-èdè yìí ọ̀rọ̀ bọ́ọ̀lù tẹ́ ń gbà yìí ibi tó wà yìí á túbọ̀ gùn jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tó jẹ́ pé wọ́n fẹ́ràn láti jẹ́ kó máa wo àwọn eré bọ́ọ̀lù torí àgbáńlá ayé torí kí ló wá dé jẹ́ pé fírú ìfẹ́ bẹ́ẹ̀ ni tó fún torí eré bọ́ọ̀lù ní Nàìjíríà ó ní tóun bá débẹ̀ tá a bá yan òun tóun bá débẹ̀ gbogbo nǹkan tó yẹ kóun jẹ́ pé yóò mú kó eré bọ́ọ̀lù eré ìdárayá bọ́ọ̀lù kó túbọ̀ òun yín dáadáa kó sì lè kó tẹ̀síwájú lòun yóò gbé kalẹ̀ ẹni tó jẹ́ kọ́rọ̀ náà jáde òun náà ní aluko bàbá òun ìyẹn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Idris Zekeri Sherry ọ̀rọ̀ tóun sọ yìí òun wá láti wáá bá yín sọ torí pé yín lọ ọ̀dọ́ tí ẹ pẹ̀lú egungun agbára yín kò ṣe é fọwọ́ rọ́tì sẹ́yìn ẹ̀dẹ̀ nílùú pa níbi ètò ìdìbò ṣẹ́ni ìfẹ́ tẹ́ kó lé ọkàn pé à ń ṣeré eré bọ́ọ̀lù ìdárayá rẹ̀ṣẹ̀ gbogbo yìí ẹ gbìyànjú láti ní náà kẹ ní ìfẹ́ yẹn sí ètò ìdìbò tó bá ti dìgbà ìdìbò ẹ dìde ẹ jáde pẹ̀lú káàdì yín fún ẹni tẹ́ mọ̀ wípé ó lè ṣiṣẹ́ tó jẹ́ pé eré tẹ́ ń ṣe yìí á tún dùn ju bẹ́ẹ̀ yìí lọ ó lè tóun fi wá

0: Olúwe le sọ ẹbọ lẹ fẹ náà lọ jẹ pé ó ń tẹ sí wa ẹbọ gbọdọ yọ ọmọdé jẹ o
1: ya. Ọkọ̀ olú ìròyìn lè ṣe Bond FM 92.9 nínú ìwé ìròyìn Sunday jáde láàárọ̀ tó ní ibẹ̀ náà ni wọ́n ti ń ṣe aláròye pé ní agbègbè Bimparov níjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ Plateau wọ́n ní ṣàdédé làwọn ẹni yìí sùn kọ́lọ́ má jà sùn kú lọ́wọ́ wọ́n sùn ó ru bí aago méjìlá òru ní ọjọ́ ìgbọ̀n ọ̀sẹ̀ tó kọjá ní ọjọ́ kejìdínlógún oṣù tá a wà yìí òun náà ni jẹ́ pé àwọn agbébọn ni wọ́n ya lu ìlú náà tí wọ́n tẹ̀ wọ́n fi ẹ̀sùn kọ́ pé Fulani ni wọ́n wọ́n ní òru táwọn ẹni yìí sùn gbà tán máa fi wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ ilé ló yẹ pé tó ga tẹ́lẹ̀ ló ti ṣe kí ni wọ̀ ló ti wálẹ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun náà jẹ́ pé wọ́n gba ẹ̀mí wọn wọ́n ní báyìí bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó lé ní 20-25 yẹn 25 òun náà jẹ́ pé wọ́n gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ló wà nílé ìwòsàn ibi tó ti ń gba ìtọ́jú fún àpá kan tàbí òmíì wọ́n ní tá a bá tọ́mọ́ tún ṣe wò wọ́n ní bí wọ́n ṣe ìnáwó gba ẹ̀mí wọn wọ́n ní báyìí bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó lé ní 20-25 yẹn 25 òun náà jẹ́ pé wọ́n gba ẹ̀mí wọn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wà nílé ìwòsàn ibi tó ti ń gba ìtọ́jú fún àpá kan tàbí òmíì wọ́n ní tọ́mọ́ tún ṣe wò wọ́n ní bí wọ́n ṣe ìnáwó wọ́n ní pé èèyàn kan tó jẹ́ orúkọ rẹ̀ Friday Dabu tí wọ́n pè ní ọmọ ọdún 42 wọ́n ní pé tó yẹ pé òun ṣe òun ìṣẹ̀lẹ̀ náà ṣe ìṣẹ̀lẹ̀ ó ní àlóòrù làwọn wà nígbà tó òun máa rọra ṣí kọ́tì ní wíńdò kọ́rin pọ́nwọ̀n kan ya wọ̀lú òun kọ́ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ju wọ́n ba ilé jẹ́ wọ́n sọ sí kiri kí ló ṣẹlẹ̀ wọ́n ní ṣùgbọ́n bọ́ọ̀ ṣe rí wọn àwọn mọ̀ pé àwọn tó wá kọ lu ni tó sì pọ̀ rẹpẹtẹ jẹ́ pé òun nìkan ò sì lè jáde bẹ́ẹ̀ dẹ̀ ni ilẹ̀ ò tí mọ̀ nínú òkùnkùn nítorí pé òun kò mọ irinṣẹ́ eléyìí tí wọ́n kó ni ibi eléyìí tó ti ń sọ òun ti ṣàlàyé bí ojú kan tójú òun relé ó nígbà tílẹ̀ bá máa fi mọ́bẹ̀ táwọn máa jìnà wọn rí pé ọ̀pọ̀lọpọ̀ ilé tó yẹ pọ́n wà ní àdúgbò táwọn ń gbé lọ́wọ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ti juná sí ilé ti jó wọ́n ti wólé àti pé ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ti pàdánù tó yẹ pé oyin tó kéré tó dùn àwọn jù wọ́n lọ mọ ọdún kan ọmọ báyìí wà lára àwọn tó yẹ pé wọ́n pa nínú àwọn tó yẹ pé wọ́n ti gba ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ yìí wọ́n wá ń sọ̀rọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ ọ̀hún wọ́n sọ láàárọ̀ ọ̀sẹ̀ ni pé láàárọ̀ tí wọ́n jẹ́ káwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí làwọn ti tètè lọ síbẹ̀ táwọn sì ti pe àwọn àjọ wọn rí sètò pàjáwìrì láti jẹ́ kán mọ ohun tí ó ń ṣẹlẹ̀ táwọn náà lọ síbẹ̀ tí wọ́n lọ ṣe gbogbo iṣẹ́ tó yẹ kán ṣe wọ́n náà àjọ tí kò ń ṣe ti ìjọba pàápàá wọn ò fọwọ́ wọn ò kọ́wọ́rọ̀ wọ́n tẹ̀lé wọn wọ́n sì lọ wo ìṣe wọn pé nǹkan tó bá àwọn lọ́kàn jẹ́ báyìí ṣùgbọ́n wọ́n nílé iṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ ọ̀hún yẹn ní ìpínlẹ̀ Benue wọ́n ní ìpínlẹ̀ Plateau ní báyìí wọ́n ní wọ́n ṣiṣẹ́ ìwádìí pé kí ló ṣẹlẹ̀ àwa kí ló jà ìjà wo ló ń jà kí nìkan tí ò bá ṣẹlẹ̀ tó yẹ kúrú ṣe láàbí báyìí wọ́n fi ṣe ní ìpínlẹ̀ Plateau ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé ìròyìn Sunday Telegraph láàárọ̀ tòní kọ́ lọ́hún jọ kó bá wa fún àwọn tó wà nílé ìwòsàn lálàáfíà àwọn tó ti lọ kó bá wa dàbò sí wọn.
0: Kòókò ló ń ṣe bọ́lẹ̀ bẹ̀ náà ló jẹ́ pé.
1: Kó bá wa fún àwọn tó wà nílé ìwòsàn lálàáfíà àwọn tó ti lọ kó bá wa gba ìpadàbọ̀ sí wọn.
0: Kòókò ló ń ṣe bọ́lẹ̀ bẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú bí aago méje ṣe ku ìṣẹ́jú 19:00 6:41 a.m. bí ọ̀bá rí bẹ́ẹ̀ jájá lè kánná o torí pé amòrin ní iṣẹ́ rédíò Nàìjíríà aago ṣẹ́gun gbé ilé ìṣẹ̀gẹ́ Ventures ó wà nbẹ̀ yọ̀ọ̀dà fún ẹ̀ bákan náà tó lórí ẹ̀rírí mọ́kọ́ àtúrúṣe tìlú musin gbórí ẹ̀ ó wà nbẹ̀ tìjọ nasfat náà ò gbẹ̀yìn fati karib náà ò gbẹ̀yìn torí kó yìnbó gọ̀ ọ́ rago aláàmú ìgbà aláàrọ̀ ní kò láàlámù rago ìgbà aláàrọ̀ ní ọ̀láàlámù ọ̀yẹ́ kó o máa yọ̀ǹkà lùkù wa ẹja ká tún lọ́lẹ̀ sí ìjọba àbílógún àti ìdàgbàsókè 37 àwọn alágajà àbílẹ̀ àti ìdàgbàsókè ní ìpínlẹ̀ èkó wọn jira wọn wò ni o ǹjẹ́ ẹja mọ̀ kíní ti ìfakọ̀ ẹja yìí local government ìjọba àbílẹ̀ bẹ̀ lábẹ́ alága ọmọọba usman akabi amsat ló pe ẹgbẹ̀lẹ́mùkọ́wọ́ 20 million náírà fún àwọn ọlọ́jà wòsíwòsí ìgbà lábalẹ̀ tó ń pè ní àtìlẹ́yìn ìrètí ìsọ̀rọ̀ tó wà bó ti pé o ó ní àwọn owó yìí tá a bá ní káwọn ò lé ẹsẹẹsẹ ó ti lọ bí 600 tó jẹ́ pé ó ti jẹ àǹfààní tó ń fi ṣàtìlẹ́yìn fún wọn ó sì wá arúgbó owó náà papọ̀ jẹ 60 million náírà nígbà tó jẹ́ pé ó ń tari owó náà síta ó ní èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ ó ní kí ọrọ̀ ajé ẹsẹ̀ kúkú kó lè bá máa fò lókè lálá ni o ó ní àwọn tó jẹ àǹfààní yúkọ́ nìkọ̀ọ̀kan wọn mú 80,000 náírà ó mú lọ sílẹ̀ 100,000 náírà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórúkọ àjọjẹ alága ìjọba ìbílẹ̀ bíi ọmọọba usman akabi amsa tó jẹ́ igbákejì alága láì gbàgbọ́ náà olùwàtòyìn awoniyi akérèlé ó ní ìtòtọ́ tari síta ẹ̀ ó ní gbogbo àwọn tó jẹ́ pé wà ní agbègbè yìí àwọn tó jẹ́ pé wọ́n rí ká mú kọ́ àti àwọn alẹ́ lọ́rọ̀ jẹ́ pé wà ní kálẹ̀ àti àwọn aṣáájú náà ẹgbẹ́ òṣèlú àti àwọn àlejò pàtàkì níbi ètò náà wà tẹ̀pẹ́ pé àlejò lówó tó wá ti dọ́dọ̀ yìí kẹ́ mọ̀ kan jẹ́ pé fi ṣe o kẹ́ lówó

0: náà sí àwọn okòwò yín o yóò tún jẹ pé owó tó ń wọlé sí àpò yín yóò tún máa pọ̀ sínú ẹbí tó ẹ bá wà bákan náà ni ó ti tẹ̀síwájú pé òun tún fún wa ní ìwúrí lọ́pọ̀lọpọ̀ wípé iṣẹ́ ọwọ́ ẹni kì í tan ní jẹ o okòwò yín ẹ̀mú ní ọ̀kúnkúndùn ẹ tó wá jẹ́ alámòjútó tọrọ mọ́ ti àwọn obìnrin àti ìlẹ́sẹ̀ wọ̀gbẹ́ nítorí pé abilékọ Bùsọlá Ètù òun náà bá àwọn tó jẹ àǹfààní náà bá wọn sọ̀rọ̀ ó ní àǹfààní tí alága tari síyìn ẹsẹ̀ ẹmú dáadáa kẹsì jẹ́ pé ẹ kóra ẹníjàánu lórí rẹ̀ kẹ rí pé owó náà ó lò fún okòwò yín láti kó lè máa fò lókè lálá bákan náà níbi ètò náà honorable Azeez Mustapha Adams tó jẹ́ olùfúnni márùn-ún ọ̀tọ̀ lórí ìtọ́nà ti SDG òun náà tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ yìí pé ìrètí ìsọdọ̀tun pẹ̀lú àtìlẹyìn wà yìí wípé owó yìí wà fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ àǹfààní rẹ̀ fún okòwò wọn ó wá rọ gbogbo wọn náà wípé ẹ dúpẹ́ lọ́wọ́ alága bó ṣe ṣe àtìlẹyìn fún yín o pàápàá jùlọ kí ìjọba ìbílẹ̀ kó lè máa fò lókè lálá kókó lórí iléeṣẹ́ Bond FM náà ló jẹ́ pé ó ń tẹ̀ síwájú bàbá rẹ̀ ní bàlà ọ̀là kì í yá bọ̀rọ̀ bọ́dọ̀ bá tó wá yá bọ̀rọ̀ kàyà àtàkà tọkọmọdẹrùn dé kókó ń tẹ̀ síwájú jùlẹ̀.
1: bẹ́ẹ̀ nínú sunday leadership láàárọ̀ tòní náà ni wọ́n ti ń sọ ọmọ tó lọ sí ìlú benue níbi tí ìjọba ìpínlẹ̀ benue ti buwọ́ lu pé ẹgbẹ̀rún mílíọ̀nù lọ́nà igba tó tún lé pẹsẹpẹsẹ òun ni wọn ti buwọ́ lu báyìí pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣe ètò láti rí dájú pé àìsàn ibà kò ṣe àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún wọn wọn ní káàkiri ìjọba ìbílẹ̀ 23 tó wà ní ìpínlẹ̀ ọ̀hún náà ni wọn máa lo owó yìí sí fún àwọn iṣẹ́ àkànṣe àtàwọn ìlànà àti ìgbésẹ̀ tó máa jẹ́ wípé àìsàn ibà yóò di ohun àfìsẹ́yìn tégun alárin fi sọ ẹni tó jẹ́ alūkkóró fún ìjọba ìyẹn solomon aopev òun náà lọ sọ eléyìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì ń ṣàlàyé wípé ìlànà yìí àti eléyìí tí ìjọba gbé sílẹ̀ òun láti lè rí dájú pé ṣé àwọn ọmọdé àwọn obìnrin àwọn tó yára pènijà àtàwọn tó kù díẹ̀ káàtó fún ní gbogbo ìpínlẹ̀ benue wọn rí dájú pé kí ètò òjò ìgbà òjò tó dé wọn ṣe àwọn ètò tó yẹ kán ṣe kalẹ̀ tó yẹ pé ibà kò ní jẹ́ káwọn èèyàn kò ní dà wọ́n láàmú àwọn èèyàn lè sinmi wọn ní àlàáfíà wọn nítorí pé ó máa ń wọ́pọ̀ jù lásìkò òjò kí ibà máa pọ̀ wọn ní ìdí ètò tó yẹ pé wọn ti buwọ́ lu wọn náà pé gbogbo àwọn ikọ̀ tó yẹ kó ṣiṣẹ́ lórí ilẹ̀ kan rí dájú pé gbogbo ìjọba ìbílẹ̀ 23 tó wà nípínlẹ̀ ọ̀hún wọn pín owó náà káàkiri ibẹ̀ wọ́n sì gbé àwọn ìgbésẹ̀ àti àwọn iṣẹ́ tó yẹ kán ṣe láti rí dájú pé ibà kò ń ṣe nǹkan tó tún ṣe àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún tó wá jalè kó náà wọ́n ṣàlàyé pé ó ṣe pàtàkì kí ìjọba gbé ìgbésẹ̀ nítorí pé ìlera àwọn aráàlú àti ìfojúsùn wọn tó fi kan àlàáfíà wọn ó jẹ ìjọba lógún ìdí rèé tí gómìnà fi buwọ́ lu pé ẹ lọ ṣe nǹkan lórí malaria kí ìbàṣẹ́ kó má dàrú èèyàn láàmú mọ́ pé àwọn ò fẹ́ kó máa gbọ́ pé èèyàn kan kú nǹkan tó fà á ni pé ó ní malaria wọn ló ti o òun làwọn ṣe gbé owó rọ̀gùrọ̀gù yìí táwọn ṣe gbé sílẹ̀ púpọ̀ yẹn tọ́rọ̀ kàn ẹ rí pé ẹ lo owó náà dáadáa síbi tó yẹ kẹ́ ẹ lò sí inú ìwé ìròyìn sunday leadership ni gómìnà ìpínlẹ̀ benue kò ti ṣàlàyé láàárọ̀ tó ní.
0: kọ́kọ́ ló lè sọ ẹbọ nẹfẹ náà lọ jẹ kó tẹ síwájú àgbà tó sọ yẹn gọbọdọ wọn ló di àmúṣe fún wa díẹ o ǹjẹ ẹjọ rẹ pé àtẹbí àtàrẹ ọmọ ajá rẹ jọ ẹjọ ààrẹ benue ẹbí ẹbí sì ń bẹnu ààrẹ ẹ yẹn bá wa gbọ́ mọ orí odó lọ́tọ́ wá fi gúnrẹ̀ lẹ́sẹ̀ kọ́ ẹ̀ka kí pẹ̀lẹ́ ǹjẹ́ ilé iṣẹ́ asọ́mọdúnlẹ̀ wa rẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ takuntakun wọn ní lẹ́nu kòpẹ́kòpẹ́ yìí la gbọ́ pé adájọ́ friday ogun ni ti ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ pa aláṣẹ pé àwọn afurasí mẹ́ta tí àwọn àjọ ilé iṣẹ́ ètò àbọ̀ asọ́mọdúnlẹ̀ wa nàìjíríà nàìjíríà customs service tó jẹ́ pé wọ́n kófìrí wọn pé wọ́n kó ìbọn wọlé èdè wa nàìjíríà wọn ní àwọn afurasí oníṣòwò tó kó ìbọn wọlé èdè wa nàìjíríà ti rí kẹ́nẹ́tì ńbónu kẹ́nẹ́tì agu chioma omobi làjọ ti pa aláṣẹ pé ẹ sá kan lọ sọ́gbà tó ṣe tí a mọ̀ sí ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà níwọ̀n ìgbàdí wà gbélébọ́ tó ń jáde lójúmọ́ ẹ̀yìn àkàlà ọ̀rọ̀ yìí.
1: nínú ìwé ìròyìn sunday telegraph àti sunday leaders náà ni ìròyìn wà láàárọ̀ tòní níbi tí àwọn àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú àwọn bíi social democratic party sdp new nigeria people's party nnpp african democratic congress adc àti labour party lp lp ni wọ́n ti ń sọ láàárọ̀ tòní pé sẹ́rí ìdí táwọn òṣè tí fi gbé ìgbìmọ̀ tí ó máa ṣe ìpolongo sílẹ̀ látàrí pé àjọ inec ti sọ lọ́sẹ̀ tó kọjá pé ètò ìpolongo ó ti bẹ̀rẹ̀ báyìí ó ní ṣùgbọ́n nǹkan tí àwọn òṣè tí gbé àwọn ikọ̀ tàwọn sílẹ̀ kò sí látàrí wípé àwọn ń wo ọgbọ́n ọnú táwọn máa lò àwọn sì fẹ́ wo pé owó èlò làwọn máa ná sí gbogbo iṣẹ́ yìí àti wípé pàápàá wọ́n fẹ́ lọ káàkiri orílẹ̀-èdè kọ̀ọ̀kan àwọn wo ló lákàkì àwọn wo lójó lóòótọ́ àwọn wo ló yẹ pé èèyàn dáadáa ni wọ́n lórúkọ rẹ̀ tẹ́ tó wọ́n bá fi wọ́n sínú ikọ̀ yìí tó bá báwọn èèyàn sọ̀rọ̀ yóò jẹ́ káwọn èèyàn nífọ̀kànbalẹ̀ pé ẹni ní tó fi lè sọ pé òun fẹ́ polongo fẹ́ni yìí òótọ́ ni pé ẹni dáadáa ló sì máa ṣiṣẹ́ dáadáa ó ní ìdí rèé owó ilé làwọn ń ṣe táwọn ti rí pé àwọn ò tí ì ṣe àgbékalẹ̀ sí ti pé àwọn èèyàn táwọn máa pèrè fun iko ipolongo oni dide tawon se ti igbe kale oni tori pe lati ojo ke edo ojo kokodilogun osu yi na ni o ti bere pe kawon le ma se ipolongo sugbon awon se ise tori pe o se pataki en tawon ma mu won loruko re o so jura ati fadaka lo en tu ba ma polongo fo egbe oselu ko abeyan kan o gboro je ni to ye pe ojo lo to ti ye pe won ma fi mo pe eni ta fa fe dibo yan yi eh ati mo leyan gidi awon tun wa koti na eh won ni pe eyan gidi ni won oni nkan to fa re ko se pe be awon bero abawon awon ti se to lati se to idibo o ti osugbon awon fe se consultation to ne kan lati se pe awon eyan gidi ohun la won fe sibe iro kun re re royin ohun o wa no be royin the Sunday leadership to jade laaro tun ni
2: on FM 92.9
3: láàrin ẹ̀bùn tí máa rìwò ṣẹ̀ṣọ́ láàrin gọmọgọmọ tí a ń sọ̀rọ̀ pẹ̀lú ìyọ̀nda orí ọ̀fẹ́ àti àṣẹ lẹ́dùnmọ̀rẹ̀ àgbàgbà fàájì lucas káàrò tí lè kọ́ sí lọ́dún kí ló wá dé tẹ́rù ní yọ olúwa ṣeun òṣùbà ńlá fún ẹlẹ́dùnmọ̀rẹ̀ ọba tairobi agogo èèyàn tó lọ ń ṣe bẹ́ẹ̀ fún ọ̀pọ̀ ọmọ wa nílùú adó èkìtì fàájì káàrò lucas ọkọ̀ gbọ́lálé aláṣẹ bó lucas broda confessionary lagos artisan ìkọ̀tún tó wà ní 46 emocal street st mary bus stop ọgbọ̀ngàn road ìkọ̀tún orí eré lálá ṣe o ọ̀pọ̀ òjò ti rọ̀ tílẹ̀ ti fà mọ́ tí wọn ò rí bẹ́ẹ̀ aláṣẹ tó wọ́n olùdarí ilé iṣẹ́ bó lucas broda wà tọpẹ́ o ẹ̀yin ọmọ pẹ̀lú ìyàwó ẹ̀mí ọ̀gá mọ́tò pẹ́lọ́wọ́ yìí a ò ní fi kúṣẹ̀ dáhùn ara wa o ọjọ́ kẹtàlélógún 23 August 2026 kò ní jẹ́ ọjọ́ ẹkú fún wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi ṣe ọjọ́ ìbí ti yí kọjá kò ní jẹ́ àṣemọ fún yín àwa tá à ń ṣe lọ́wọ́ kò ní jẹ́ ẹkú fún wa o ẹ̀yin tó ṣe ti láìpẹ́ ikú tó yáwó kò ní pa ìṣíwájú ọjọ́ ayẹyẹ yín alagba fàájì lucas káyọ̀dé ọkọ̀ bọ́láńlé aláṣẹ ẹgbẹ́ lucas web ọlọ́jọ́ àbí ló ń kí wa o pẹ̀lú ìdúpẹ́ sí ọlọ́run
4: alambisha will maulid zakara nabil muhtadi asli li usuli sayyidi hadu ansoru fay doti tijaniya of nigeria labi agboro baba wa maulana sheikhul islam alhaj muqaddam muhammad alawwal radiyallahu ta'ala ni baba lo shodi gbogbo mumini ati mumina ti bi ayeye

0: assalamu alaikum national council of muslim missionaries nako ojo lowo mu se ipinle eko yo te pepe ayeye ojo bi onise nla mole gbe olododun won pelu atese adura fun orilede ati ojo lowo ojo oye ocda lapapo ojo tuesday 25th August 2026 lo ma waye bere lago mewa aro bi order bridge toll gate ogunmoto street off olataju ojo lowo mu se ipinle eko oni ati ni for the lati sheikh adam namaji babalagbede royal father of the day oba sikirula olamide ayide williams oba ojo lowo kingdom baba ojo na honorable razak olusola ajala grandfather of the day honorable aremo taufik adeyemi ali member house of representatives moshi constituency 1 alaga ojo na honorable muhammad al-awwal sheyi jakande the executive chairman ojo lowo ojo oye ocda principal guest of the day honorable prince nuremi ayide akisoya osmark lagos state house of assembly member moshi constituency 1 mother of the day al-ajab elishara ajoke eledeye iyalaje of ojo lowo kingdom grandmother of the day al-ajab mufiat adebomi giwa iyalaje general ojo lowo ojo oye ocda olukede Nakom president baba fitia ati chairman Nakom ojo lowo ojo oye ocda wa ma taufik ila billah
1: Àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọkùnrin Mùsùlùmí tí wọ́n jẹ́ olùṣòwò àti akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n ń pè wá síbi ìjíròrò àpapọ̀ orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀. Àkòrí ìjíròrò ni ipò òṣèlú Nàìjíríà àti ìyapa láàrin ẹ̀yà àti ẹ̀sìn. Àkọlé ìbánisọ̀rọ̀ ṣíṣàyẹ̀wò ìjọba tiwantiwa orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ onírúurú ìyàtọ̀. Alága àjòkọ ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Kánò nígbà kan Mazlam Ibrahim Shekara o Sẹ́nẹ̀tọ̀ Adams Oshọ́mọlẹ̀ lolùbánisọ̀rọ̀ pàtàkì. Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni Sẹ́nẹ̀tọ̀ Shuaib Salis àti igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Dr. Báfẹ́mi Kádírì Abzan. Olùbánisọ̀rọ̀ àgbà ni Professor Liasu Adeleji Nadu olùdarí àgbà tẹ́lẹ̀ rí fún àjọ ASCON. Ààrẹ ẹgbẹ́ wa Imam Nadim Jima lolùgbàlejò àgbà. Ọjọ́ ìsinmi ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún 2026 lẹ̀tọ̀ yóò máa wáyé láago mẹ́wàá àárọ̀. Ètò ìṣàyẹ̀wò ìlera ọ̀fẹ́ ni ó bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ ní JF Adéàjàyí Main Auditorium Unilag Lagos. Fún àlàyé síwájú ẹ pé 08033181467 tàbí 08084259171 The Companion ọ̀kan ìjọ wa Ọlọ́run àlá àlá ń dọ́sìn fún.

Ọlọ́run ọba wa dunu Ìzúra Majesty Ọbọlú Asegun Adeyemi Ajasa Kúlíà sí Ọláṣẹ́gbẹ̀ 1 The Awuse of Onigbongbe Kingdom bí wọ́n ṣe ní ọdún kan sí lórí àpè àwọn babalababa wọn. Kábíyèsí o ẹkún oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọwọ́ parí kẹfẹ̀rì jíjọ́ bì kí ni onígbòǹgbò má tú kọ́ má fọ́ lásìkò tí ọjọ́ Monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹ̀wẹ̀mú ní ààfin onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lè wúlò ṣe gbogbo olóyè ní onígbòǹgbò gbogbo ọmọ ọba torí lẹ́gàlejò tó ń bẹ nínú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ èkó babájí olúṣọlá sanwó-olu igbákejì gómìnà dr kádí ọbáfẹ́mi hamsat chief of staff honourable tayo akimade aide honourable james abiodun faneke honourable representative kẹjà federal constituency honourable ọ̀fẹ́rẹ́ adébànjọ the executive chairman onígbòǹgbò lcda honourable ṣẹ́gun ọdúnbàkú the executive chairman ojogun lcda honourable akim dauda executive chairman ìkẹjà local government ẹ ṣe ẹkú àtìlẹyìn ọbọlú aṣẹgun adéyẹmí àjàsà àwùṣẹ ọf onígbòǹgbò kí.

0: ṣe Bond FM 92.9 náà ló ń tẹ̀ síwájú ọdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa nínú ìwé ìròyìn Sunday Telegraph mo tún mú láàárọ̀ tòní níbẹ̀ ni aya ààrẹ orílẹ̀-èdè wa abẹ́fẹ́ sọ̀rọ̀ lórí ogun ẹ̀kọ́ òǹwò mi ó fẹ́ jí mi wò ni.
1: Mo fẹ́ ṣe signpost mo fi pamọ́ akọ́mọ lọ́wọ́ mo fi pamọ́ kan tọ́ ká so.
0: Ẹsẹ̀
1: mo mọ dùn mí báyìí láìsọ mọ ọ̀bàdàn ìyá orí ẹlẹ́ ẹ̀dùlẹ̀.
0: Ní aya ààrẹ orílẹ̀-èdè wa ìyẹn sínítọ̀ olúrẹ̀mí tinubu ló ti pé gbogbo àwọn obìnrin mùsùlùmí lọ́pọ̀ wọn láàárọ̀ tòní wípé ẹ gbìyànjú ẹ dúró ṣinṣin ẹ dìrọ̀ mọ́ ìgbàgbọ́ yín kẹsì ní ẹ̀mí ìfaradà bákan náà ní kẹ ẹ jẹ́ kí ojúṣe yín gẹ́gẹ́ bí ìyá nílé gẹ́gẹ́ bí ìyàwó sọ́kọ gẹ́gẹ́ bí olórí láwùjọ gẹ́gẹ́ bí olùkọ́ ẹ jẹ́ kó máa hàn ní gbogbo ibi tẹ́ ẹ bá wà nítorí wípé obìnrin kò ṣe fọwọ́ rọ́tì sẹ́yìn obìnrin gbogbo tẹ́ ẹ bá ṣe òun náà ló dàbí ẹ̀kọ́ fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn ọmọ yín kẹ̀dẹ̀rẹ́ tẹ́ ẹ bá bí wọn tẹ́ ẹ bá kọ́ wọn tó bá jáde ohun tó bá wù ìwà tó bá wù ń ta lọ́ fi máa dámọ̀ pé ọmọ lágbájáre ọmọ tàmẹ̀dùrẹ́ nídìí èyí ẹ̀yin obìnrin mùsùlùmí èyí tẹ́ ẹ ti ń ṣe ẹ túbọ̀ gbárùkù tì mọ́ wọ́n sọ eléyìí níbi ti ayẹyẹ tí àpéjọ rò èyí ti form one Federation of Muslims Movement Association of Nigeria eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ìlú Umahia ní ìpínlẹ̀ Abia níbi tí wọ́n ti ṣojú ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí náà ẹni tó jẹ́ ẹni tó ṣojú wọn níbẹ̀ òun náà ni ẹni tó jẹ́ alūkkóró fún ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ ìròyìn àti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ní ọ́fíìsì igbákejì ààrẹ tó ti ń sọ láàárọ̀ tòní ìyẹn Ajiya Nana Shettima tó wá ṣojú wọn bẹ̀ ní pé ààrẹ ìyàwó ààrẹ ní ká sọ fún yín pé yín obìnrin mùsùlùmí ṣe rí ìgbàgbọ́ tẹ́ ẹ ní ìfaradà ìfarajìn ojúṣe gẹ́gẹ́ tẹ́ ẹ̀ ń ṣe wọ́n ní ẹ̀ mú un lọ́kùnkúndùn torí pé ojúṣe yín ó ń lapa ààrẹ nínú àwùjọ ó ní láti inú ilé débi ìta gbangba ó nítorí nídìí èyí wọ́n fi wá rọ̀ wá pé gbogbo yín obìnrin mùsùlùmí ibi tẹ́ ẹ bá wà ẹ wà nílé iṣẹ́ kan ni o ẹ wà láwùjọ ni o ẹ wà lára òṣèlú orílẹ̀-èdè yìí ni o ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ nínú ẹ̀sìn islam eléyìí tó ń fún yín tó ń tọ́ yín sọ́nà bí ó ṣe yẹ kẹ́ ẹ lo ìgbà bí ó ṣe yẹ kẹ́ ẹ lo ayé wọ́n ní ẹ túbọ̀ tẹ̀síwájú torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun lẹ̀ ń là látara pé ẹ̀ ń jẹ́ kán mọ àwọn ẹ̀kọ́ eléyìí tí ẹ̀sìn islam so ti kọ́ wa pàápàá gẹ́gẹ́ bí obìnrin torí pé àwọn obìnrin báyìí àwa náà ní ilé tí à ń kọ́ ilé tó tún tóbi tá a bá sì ní ìpìlẹ̀ tó da ó ṣe é ṣe kí ni tàbí máa kọ́ sórí ẹ̀ kó má dà wọ́n wá gba àwọn obìnrin lámọ̀ràn pé gbogbo àwọn nǹkan táwọn láàlẹ́ ẹ jẹ́ ká túbọ̀ tẹ ń pẹlẹ mọ́ pàápàá àwọn obìnrin mùsùlùmí torí pa ìpínlẹ̀ ẹ̀sìn islam islam kọ́ra ó ṣe é ṣe kí ni tàbí máa kọ́ sórí ẹ̀ kó má dà wọ́n wá gba àwọn obìnrin lámọ̀ràn pé gbogbo àwọn nǹkan táwọn láàlẹ́ ẹ jẹ́ ká túbọ̀ tẹ ń pẹlẹ mọ́ pàápàá àwọn obìnrin mùsùlùmí torí pa ìpínlẹ̀ ẹ̀sìn islam islam kọ́ wa ní gbogbo ẹ̀kọ́ eléyìí tá a fi lo gbèsè ayé ọmọ àwọn tó wà níbi àpérò òun pé gbogbo ẹ̀kọ́ tó kọ́ wọn níbi ìdánilẹ́kọ̀ọ́ òun kí wọ́n mú un lò kí wọ́n má dànù kán fi sọ́wọ́ àlàáfíà wọn bákan náà kọ́ máa jẹ́ pé tán bá dédé báyìí ibi tán bá wà kán jẹ́ kán máa rí ìpadà sí ìyípadà sí dáadáa látara àpérò eléyìí náà tí wọ́n wá inú ìwé ìròyìn Sunday Telegraph náà ni aya ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń gba àwọn obìnrin mùsùlùmí lámọ̀ràn láàárọ̀ tòní.
1: Kọ̀ọ̀kan náà ló sọ Bọ́lá Ahmed náà ló jẹ́ pọ́n tẹ̀ síwájú kò sí àfiwé rẹ̀ àánú náà ló jẹ́ pé arígbà o. Wọ́n ní bàbá ní káwá dalẹ̀ kátùsà ẹranko kékeré kọ́lé ẹkùn ní agéjù. Èèyàn tí ó pẹ́ gàjàdùn kí ló sọ pé a rí nǹkan fìrí tá a bá rìn dandan ní ká sọ pé a rí
0: rìn.
1: Èèyàn àjàdùn kí wọ́n ti ń yà dáta lọ́jọ́ ìyá gada lójú erin. Ní tó bá jẹ́ ti ìròyìn, wọ́n bá rédíò Nàìjíríà bẹ́ẹ̀ ni o. First before the rest. Àkọ́kọ́ rédíò tán yòókù ń wọ́.
0: Tó ń wọ́ tẹ̀lé lẹ́yìn.
1: Àlò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ rédíò Nàìjíríà ló ti ń là náà bọ̀ àná yẹ wá.
0: Adúpẹ́ Fọlọ́run.
1: Sàlàkọ́.
0: Náà.
1: Aya sán ni. A sì tún lò níbo ni mọ́ dá.
0: Ọpẹ́ ni Fọlọ́run.
1: Láìsí tàbí ṣùgbọ́n.
0: Dọ́pẹ́rẹ́ Ọlọ́run.
1: Bọ́dẹ̀fẹ̀ ló sì tún bọ̀ wá lọ́la.
0: Láṣọ àlọ́ Bọ́dẹ̀fẹ̀ ló sì ń bọ̀ wá lọ́la lágbára Ọlọ́run. Ọlọ́run ọmọ lọ́dọ́ lè wà fákùkọ ti wà. Àwa náà kọ̀.
1: Mọ̀ọ́rú fún béèrè wo wákà lọ́wọ́ rẹ̀. Tó ti ń dá tọ́mì kó tó dé. A ti sèyí sí. Náà a fi ń gbádùn kòkò rédíò Nàìjíríà. Àǹtí mu kọ́ ńgbà tá a sáfẹ́ díẹ̀ lórí atẹ́gùn. Àǹtí mu kọ̀ àǹtí jẹ kọ́ wọ́n ní kò rí bẹ́ẹ̀ ni mo lè lọ fọkàn balẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀gá wa dúpẹ́ lọ́wọ́ yìí o. Dókítà Bùrùlábà ọ̀gá àgbà pátápátá fún ìṣẹ́ nínú ọjà dúpẹ́ lọ́wọ́ wa. Gérégé laago méje lù tó fẹ́ tu aago lọ́wọ́ mi ni. Ẹ má jà gbàgbé onígbègbè kejì ọ̀nìbí tá a wà tá a wù tí ìròyìn wa tegbò
0: tegbò
1: ọ̀gbọ́dọ̀ kọjá lójúde ọba kọ́wọ́ kí ọba
0: ìjọba
1: ọba sẹ́ni lágbóló wọn kágun sẹ́ni kájẹ nìkan lọ lọ́lọ́dẹ náà ni ọjọ́ mọ́ndé ló bọ́ sí ayẹyẹ ọdún kẹfà lórí àpèrè bàbá làwọn onígbègbè kejì ọba díẹ̀ mi ló wá sẹ́gun ló wá tóyin àjàsọ lásìlè wọn kọjá lónígbògbò báyìí màálù òní kọ wa màálù wa ń bẹ. Nígbà yóò torí ọ̀rọ̀ rẹ̀ ẹja tó rẹ̀ lọ sí ìpínlẹ̀ Ọ̀sun à ń pàkíyèsí gbogbo náà ni. Ìjẹ́ ẹjẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀sun wọ́n ní pẹ̀lú òwò ògbò jiná ó tu elégbò nínú ni o. Wọ́n ní ètò ọ̀kẹ́ ti wà fáwọn ọmọ tó yẹ pé won kan obi won sinu ikolu pologo obo to ko aye ni ipile osun e bi governor ipile osun alagbade mola adeleke we mo si babo onijo onu ti ya egbono na 500 million naira 500 million naira to n ya soto lati fi sowo fun awon to je pe fun odi kan tabi ekeji ti won padanu obi won papa julo awon omo to je pe obi won dagbere fa aye ni bi sele rogodiyan toro omo ti oloselude te po waye ni ko pe ko ke gege bi e to je gona lowo lori oro royin to ko je olale kan bagos lo kede oro yi oni ademola adeleke lo je pe o saraye na le pe awon adile ademola adeleke na to ye egbele mu ku owo fun awon te pe fun odi kan tabi ekeji won padanu emi won won ya soto fun awon omo to je pe obi won o si laye mo Olorun ba ko mo sanu wa nu wo igbadi pa igbadi pa ti na ka laaro ani fojo lojo lo
0: ami ami Olorun ja fojo lojo lo inu we re Sunday leadership laaro toni ohun na mo ti fe mu iroyin yi nibi ti won ti so laaro yi wipe o se pataki o papa nipa tu ero eto eko ni ipinle Benue na ni egomina ohun Reverend Father Isaac Alia lo ti gbosuba sadankata fun alaga ajo Benue State Universal Basic Education SUBEP iye dokita Grace Adagba fun ise takutakun ile ti won se lori eto eko ti won ni pe ti awon papeko won ko gbianju aimokan tori pe to ba gbian da imokan won mo pe ah eko won to yan leko o da koko tori pe eko to ba leko orisirisi nkan ni o ma to imole si fe to fi ma mo ona to ma gba won tori na won gbosuba sadakata fun tori pe ni ipinle ohun ise takutakun lo nse nipa ti eto eko en to je gomina ni pe yen gomina alia to je pe eya keji re sam ode oluwa soju e nibi eto kan ti won se agbekale papa ti won ti sise loju ile office kan to won se ko fun ajo na lati tun ma sise eleyi to wa ni adagba to won si poruko re ni divine consensus for tinubu alia 2027 ni won so wipe won ti nru awon to ye pe won je eleto eleto nipa eto eko papa ni ipinle ohun pe ko won gbianju bi awon osubebu se gbaruku ti eko e kolukoluku na atawon lenu loro ki won gbaruku ti eto eko tori pe

0: ogowo re wa kaakiri ipinle ohun o se pataki won ni eko to ye koro eleyi ti o fun won lanfani lati mo otun yato so si si je wi pe awon na le di nla ati olori la da da da ni ipinle ohun ti won si ma gbe ipinle ohun na won ma gbe soke won so eleyi lati ri pe won ni pe apapapa awon ti won wo ye ise takun takun lori eto eko eleyi ti are bola me tinubu se ele lo fun awon na lanfani je pe ni ipinle eko ise na le ma tun tesi waju nibe oni ni ipinle ebenue ise na tun le ma tesi waju nibe ohun la won si won ru asiko ohun ma so fun awon eyan pe en te ti to amode meji dilogun te ti gba kaadi dibo ateyin agbalagba e gbiyanju tori pe ise takun takun ti baba na nse lo mu ki orire ma de ba ipinle ebenue nitori ideyi to ba ti ru asiko dibo e ti ka tun fi to kaadi dibo wa ka tun fi yan baba na lekan si gege bi aro orile ede tori pe ise takun takun ohun ni won se ninu we royin sunday telegram o wa we royin sunday leadership na laaro tuni
1: lojo christian report laaro oju awon lawo fe gbo be o lori awon awoko ajagbe ni ede wa je apapa julo bu fopo ti dangote won le gbe igbese kan laaro ode ni agbegbe ibese ni ipinle ogun lati ri pe awon driver to je pe n ko ipo won lati bi kan lo si ekeji bodi won se rin ni oju popo se won o si wa wo se won wa moto ni wa kuwa te bi oga agba to lawo ti e bu fopo ti dangote ni agbegbe ibese toruko je david idege lo je lo pe akese nigba ta ko yin iyaye to fo won lenu wo won na gbe igbese lati ri pe emi o laaro abo to pe yen gbodo wa lori driver to pe wa moto ajagbe ko abo to pe o si gbodo wa lori eru to pe n ko lo fun awon ni bara re ki gbogbo e si lo bo se ko lo oju we kini sunday punch lati re na kala ro yi
2: on fm 92.9
3: láàrin ẹ̀gbọ́n tí máa rìwò ó ṣẹ̀ṣọ́ láàrin gọmọgọmọ tí a ń sọ̀rọ̀ pẹ̀lú ìyọ̀nda orí ọ̀fẹ́ àti àṣẹ lẹ́dùnmarè alàgbà fàájì lucas káwèrè ti lè kan sí i lọ́dún kí ló wá dé táwọn níyọ̀ olúwa ṣeun oṣù máa ń ná fún ẹlẹ́dùnmarè ọba táìrobi àgógó èèyàn tó ló ń ṣe bẹ́ẹ̀ fún ọ̀pọ̀ ọmọ wa nílùú adó-èkìtì fàájì káwèrè lucas ọkọ̀ bọ́láńlé aláṣẹ bó lucas brother confessionary lagos assist of ìkọ̀tún tó wà ní 46 emokaro street saint mary bus stop ọgbọ̀nà road ìkọ̀tún oríire lálàṣe o ọ̀pọ̀ òjò ti rọ̀ tilẹ̀ ti fà mú tiwa ò rí bẹ́ẹ̀ aláṣẹ tó wọlé dáyé ilé iṣẹ́ bó lucas brother wa tọpẹ́ o ẹ̀yin ọmọ pẹ̀lú ìyàwó ẹ̀mí ọ̀gá mo dúpẹ́ lọ́wọ́ yín a ò ní fi kú ṣèdánù ara wa o ọjọ́ kẹtàlélógún 23 august 2026 kò ní jẹ́ ọjọ́ ẹkú fún wa gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe ọjọ́ ìbí ti yín kọjá kò ní jẹ́ àṣemọ fún yín àwa tá à ń ṣe lọ́wọ́ kò ní jẹ́ ẹkú fún wa o ẹ̀yin tẹ́ ó ṣe ti yín láìpẹ́ ikú tó yáwọ́ kò ní pa síwájú ọjọ́ ayẹyẹ yín ọmọ wa nílùú adó-èkìtì alàgbà fàájì lucas káyọ̀dé ọkọ̀ bọ́láńlé aláṣẹ bó lucas bẹ̀rẹ̀ ọlọ́jọ́ ọ̀bí ló ń kí wa o pẹ̀lú ìdúpẹ́ sí i.

fẹ́ afẹ́jú rẹ́díò afẹ́dẹ́ fẹ́ yọ. Apàtẹ èdè ọkú fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn àbí bí wọn ara wọn. Nílẹ̀-iṣẹ́ rẹ́díò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèlè. Ìfẹ́sọ̀wọ́pọ̀ ọmọ ẹ̀jẹ̀jẹ̀ 92.9 àwọn apèdè kínú elédè ókùn tó bá gbọ́ bó ṣe Haúsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè Igbo. Ọ̀gá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́nbélé níbi ká má fi pọpọ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé sùn lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmì ìjìnjìn tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹ́sọ̀wọ́pọ̀ àmì ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.

0: ṣàgbékalẹ̀ ètò ìdálẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́rin kan eléyìí tún yẹ fún ètò ìlera àtàwọn tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ètò ìlera àti àwọn ọsibítù káàkiri wọn ni ó kéré tó iye àwọn ọsibítù tí wọ́n mú méje ni wọ́n tí wọ́n kó papọ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí fún látàrí wípé wọ́n kọ́ kọ́ wọn nípa ìdánilẹ́kọ̀ọ́ pé tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ báwo ló ṣe yẹ kán ṣe kí ni ẹsẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ tó yẹ kán gbé tó bá gbé ìgbésẹ̀ àkọ́kọ́ náà tán kí ló tún kù tó yẹ kán ṣe wọ́n nítorí pé ètò ìlera ó ṣe pàtàkì láwùjọ àti wípé pàápàá ìṣàkóso tó wà lórí àlẹ́ fún àbá yìí kò mú ètò ìlera wọn ò mú ní kẹwọ́ yẹpẹrẹ rárá wọ́n mú ní akólákólé kan tó yẹ pé wọ́n sì ń ṣiṣẹ́ lórí rẹ̀ wọ́n ní ètò ọ̀hún tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún fún tọ́pẹ́ ní federal capital territory administration fún táwọn health workers wọ́n ní báyìí ètò náà kò kàn kàn ṣe lásán wọ́n ló ní ìwà ní ìbámu pẹ̀lú ètò ìlera láti ìtọ́pẹ́ ní american heart association aha tó yẹ pé tán bá kọ́ wọn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí tán bí àwọn tó ń ṣiṣẹ́ lókè òkun fún ètò ìlera lórí ọsibítù bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ àwọn tó bá kọ́ ní ìdánilẹ́kọ̀ọ́ yìí náà máa ṣiṣẹ́ wọ́n ní wọ́n máa fún wọn ní ìwé ẹ̀rí pé wọ́n máa kọ́ ẹ̀kọ́ náà pàápàá wọ́n ní lára àwọn ibi tí wọ́n ti mú àwọn tó wọ́n kópa níbi ètò ọ̀hún ni wọ́n ti mú àwọn láti asokoro meitama wuse gwaripa kuje kubwa àti yanya gbogbo àwọn ilé ìwòsàn tó wà bẹ́ẹ̀ lọ ti mú àwọn elétò ìlera wá láti wá kọ́ nípa ẹ̀kọ́ náà kó lè jẹ́ pé tán máa padà dé ilé ìwòsàn tí wọ́n ti ń ṣiṣẹ́ wọ́n lè jẹ́ kí ètò ìlera kó túbọ̀ tún gbé pẹ́ẹ́lí sí dáadáa tí wọ́n sì máa tọ́jú àwọn èèyàn bó ti tọ́ àti bí ó ṣe yẹ ẹni tó wà níbi ètò ọ̀hún tó ṣe ìdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ iye àgbà dókítà Adolapọ̀ Fashawe tí ó jẹ́ akọ̀wé fún àjọ health services and environmental secretariat ni wọ́n sọ ní ètò wọn ṣàlàyé pé ẹ̀yìn elétò ìlera ó ṣe pàtàkì kí ẹ wá ní ìdánilẹ́kọ̀ọ́ torí pé ètò ìpàjẹ́ tíṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí wọ́n fẹ́ ṣe iṣẹ́ abẹ fún àwọn èèyàn kan àwọn ìgbésẹ̀ ìlànà tó yẹ kẹ́ ẹ gbé òun lára àwọn tó máa kọ́ yín níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí tẹ́ ẹ bá wá padà délé ni pé ìpò ṣogbo ọsibítù lọ́mú wá wọ́n yàn yín ni kẹ́ ẹ wá jẹ́ aṣojú dáadáa fún mi tán ti yàn yín wá kẹ́ ẹ sì jẹ́ pé tẹ́ ẹ bá padà sílé àwọn ẹ̀kọ́ tẹ́ ẹ ti kọ́ yìí ẹ lọ ṣàgbékalẹ̀ wọn a lè máa jẹ́ ìmúlò fún gbogbo ibi tẹ́ ẹ bá wà nípasẹ̀ ètò ìpèníjà ni o àbí pàjáwìrì ni o àbí nípa bá ń tọ́jú èèyàn ni o àtàwọn tó bá jẹ́ láìsàn pàápàá bẹ́ẹ̀ ṣe lè ṣe sí wọn tó yẹ pé látara ìwà tẹ́ ẹ bá wù sí wọn yóò yẹ káwọn náà fọkànbalẹ̀ pé àlàáfíà yóò tó tó àwọn ní ara eléyìí lọ ṣàlàyé nínú ìwé ìròyìn daily leadership tó jáde láàárọ̀ tòní fún ti sunday ní bákan náà wà nínú ìwé ìròyìn sunday telegraph àti ti leadership tó jáde láàárọ̀ tòní.
1: kókó ló ń lẹ sáà bọ́ndẹ̀ fẹ̀ náà lọ́jà pé ó ń tẹ̀síwájú ìlú èkó aromi sálẹ̀gbẹ́ lẹ́gbẹ́ èkó la wà ń gbé o rí mọ́dẹ̀ tó mọ́ wà lẹ́nu èkó la wà ń bẹ́ o lágbẹ́ ọba tìlú èkó bàbá wa ọba àríwá mi láì bàbá tó dé akérèlọ́ èkó bàbá fúwà kàdínpẹ̀lú kí bàtà pẹ́ lẹ́sẹ̀ tẹ̀sẹ̀ gbogbo ọjọ́ gbogbo
0: asalaamu
1: aleykum.
0: maaleykum salaam wa rahmatulah wa barakatuh wọn bá jẹ tuntun bá salaamu tó yọba dáhùn gbèsè ni gbèsè fẹ kó ní yege jẹ gbèsè kì í bẹ dáhùn
1: ni. ọlọ́run bá ó dọwọ́ rẹ o èkó gbọ́dọ̀ bàjẹ́ o ẹnu tó jẹ ní bẹ́ẹ̀ pọ̀ púpọ̀
0: èkó gbọ́dọ̀ bàjẹ́ o kò sì
1: ní bàjẹ́ àmì ìlú èkó o àmì èkó gbọ́dọ̀ pọ̀ o kókó wọlé sábà dàbẹ̀ ń tẹ̀síwájú ní ẹ̀dì nation láàárọ̀ ti tòní kátó rẹ̀ sọ́dọ̀ ẹgbẹ́ òsèlú apc ogun ẹ̀fọ́ rí bẹ́ẹ̀ sàtújọ́ lálẹ́ kan wọ́n ní bọ́mọdé méjì bá ń gégi nípa àwọn àgbàlọ́mọ ibi tó yẹ pé máa ń wó sí o wọ́n ní wọ́n sì ń pe àwọn àgbà sí àkíyèsí náà ẹgbẹ́ òsèlú apc ní oṣòdì sọ̀rọ̀ kan sí tiwọn síwá ìkúnjọba kìíní o wọ́n tó ń ra wẹ́ẹ̀bẹ̀ sí àrẹ̀lẹ̀ àlẹ́jà sọ́júbọ́lá ahmed tinubu láìgbàgbé gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu gbogbo ara kìkì sẹ́ o àti igbákejì gómìnà ìpínlẹ̀ èkó dókítà ọbáfẹ́mi amusat bákan náà pastor cornelius ọ̀jẹ̀lábí àti àwọn ìgbìmọ̀ tó jẹ́ pé mọ́ fún gómìnà ní ìmọ̀ràn ní ìlú èkó pé ẹ dá sí ọ̀rọ̀ yìí o lórí àwọ̀ kan tó jẹ́ pé ń lọ ní abẹ́nu pé bóun ni ò bá ṣe dùn tó ẹ̀tọ́ ọ̀tún bá stephen ogundipẹ̀ tí gbogbo ẹ̀ mọ̀ sí ọmọjọmọ lọ tó jẹ́ pé ó díje fún po lọ sí iléègbọ̀n asòfin ìpínlẹ̀ èkó nídìbò tó jẹ́ pé máa wáyé pé ẹ dá padà fún wọn àwọn aṣáájú monday group ní oṣòdì sọ̀rọ̀ ẹkùn kínní lára àwọn àti rí aláàjì kẹ́hìndé ọlọ́run ọ̀jẹ́ ló sọ fún àwọn aṣojú kòròyìn lánàá òde níbi ìfọ̀rọ̀jọ́ orí tó rọrùn rọ̀ wípé nílùú oṣòdì wípé ìdájọ́ òdodo àti àlàáfíà àti gbangba làṣà ọ̀ta fún ọ̀tún gbogbo dípẹ̀ wípé ẹgbọ́n ẹgbẹ́ ìgbésẹ̀ lórí ẹ̀ torí pé ìdìbò abẹ́nú tó yẹ kó wáyé ní kò pẹ́ kò pẹ́ wípé ó ló jáwé olúborí ṣùgbọ́n fún ìdí kan tàbí èkejì ẹ ti ń tarí síta yìí wípé òní kọ́ lọ sí ìgbìmọ̀ asòfin pé ó kù díẹ̀ káàtó ó ló sì lè ṣàkóbá fún ẹgbẹ́ òṣèlú apc tó yẹ pé ìfọkàntán tí wọ́n nínú rẹ̀ wípé ó lè kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ bá lè bá ẹgbẹ́ ìgbésẹ̀ lórí rẹ̀ wípé ìjọba wa láàrin ara wa fúnra wa democracy àlòpẹ́pẹ́pẹ́ ni ọjọ́ iwájú ẹgbẹ́ òṣèlú apc ní oṣù sọ́nà wípé yóò lè máa fò lókè lálá wípé ọ̀tún gbogbo dípẹ̀ wípé ẹ̀bá ẹgbẹ́ ìgbésẹ̀ lórí rẹ̀ kó má jẹ́ pé ẹ̀tọ́ rẹ̀ wọ́n gbà síbòmíì kí wọ́n ní ìfọkàntán ní ẹsẹ̀ kúkú àti àtìlẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc ní oṣù bakun alaje olorun je ni on jeri awon asaju na egbo selu apc won tete fe koko jaga o do de pe yebuye pe awo to lo ni dipo ko mo se na egbo selu apc lori ti legbe ma sofin bi pe o ku die ka to lati ri pe elomi ni an kede bi pe egbe igbese o lori otoba sifun godupe eto re ke tari esi ki dipo bo odun 27 ko le ma fo loke lala koko le se bodefe o nte si waju
0: koko ni wo ile se bodefe 92.9 na lo nte si waju ki mele won ti fowo roka o because a to ma lo you know where in Sunday Telegraph laaro toni nibe ni are Bola Ahmed Tinubu tin ki en to je iyawo olori orilede yi nigba kan nigba ojoba ologun iyen iyawo head of state nigba kan general Yakubu Gowon doctor abileko Victoria as sa not to go one ibi ti won tin se ayeye ogorin odun eleyi ti won po ba won fun won pe aku odun aku ye dupe opolopo odun le se laye won ni pe obirin yi won sapoju oge bi en ti je pe o je eni to fokan tan to n gbe igbagbasoke ilu o wa lokan won won je eni to si je pe obirin rere se gugun kan to ba n se toko ba n se won ma n ti leyin tebi pe orisirisi ise nla ti olugbe se lati ko won je to wa ni sakoso ijoba o wa lara awon se pe won gbaruku ti baba ohun ti won si n to won sona bi won se se won ni de I want to come up with one quadro, one quayaju, back on the bar of war, war, be related, egg being your ju, and won't be be relay, tell you what jaw, cause she da, or no, and it came out. I gave you a bit there, my baby said, okay, not let me patoda, loud jaw. You know, very Sunday Telegraph, that is all I wrote to me.
1: Basino Father Baco, Corrective, Futsia Royce, work at all. And while I said, it's a little Nigeria, I took on a card, just say, dear Lower Babri, I didn't care, roll out, dig okay, one. Let your GM fully say, Bond FM. I like calling. Fatile. Sa o I ojo KSC to je re ti mo fun oko yin to tun je best man
0: nigba iyawo yin
1: o je re o ni ka mo ke yin pe ategba tepe lese ti ona se ka to wa lo ti na
0: be ni o ibi ti tanji tanji ala dakita tanji be pe to le oke ogun ni tanji ala le ko ti so we ti wa won ni ki so pe bo se so mo fe so you happy birthday to my brother engineer Adeyemi Oke so je MD Precious Paints Nigeria Limited money igba odun kan bayi won ni ni ke fi se lase idumare awon wa so fun yin pe happy birthday to you sir opolopo odun le se laye laye ninu alafia
1: asamodun se
0: mi
1: se
0: mi toje olalekan olalekan
1: o wa pare ore o ni well done
0: okay well done okay
1: eku wo olorun
0: wa ko wa lere ami ase idumare
1: e ba ni ki so si te ba de ya da to ri de olotu wa lafanda e so na ni
0: frank olorun shala
1: fun ke ya di sa ti o se de mole eku se o awon lo se balagbe wo laipe laje o ko re
0: fauzia salako soni se e folu yegeku
1: folu yege na ko banda ko mi o ba ba de so kan ju
0: ba ni marufudin adedeji omo ye lekan oluyege omo bado
1: so wo pe beji ni mi o wa de mi

0: ẹsẹ gba wa ni soki awọn ko ko ẹni ko aloju oko elo
1: ama ko jimo re akurito
0: oruko yin
1: oruko temi ni meloji lati oruko
0: oju wo le fi wo an gbo yin sir
1: oju te mi fi wo ni pe iran lo ma n dide ile ijosin jana musu abi iran lowo nipa owo ìrànlọ́wọ́ nípa àdúrà oúnjẹ inú ẹ̀ ó máa ń sọ̀kalẹ̀ orúkọ lè pọ̀ sí ibì kan ju ibì kan lọ ni ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́nà owó ni kẹ̀kẹ́ ìyìnrere ni a gbọ́ wọ́n sì ń sọ owó ni kẹ̀kẹ́ ìyìnrere
0: tó
1: ń fi sí ibì kan ju ibì kan lọ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ ìgbàgbọ́ èèyàn òun náà ni máa ń múyàn ní
2: àràdá akójúmọ́ sá orúkọ yín tí pè wá a ń gbọ́ yín sá àmì

0: abọ́lé fún ọmọ ènìyàn kò fún ọ bẹ́ẹ̀ ló máa ṣẹlọ sẹ́rẹ́sẹ́rẹ́ tàbí tó pọ̀ lápọ̀ iṣẹ́ ara tó ń buru so bàbá òkè ò lélẹ́ kò já tura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè ò kalẹ̀ sí shop 10A Oyekola shopping rex ládojúkọ Deeper Life Church Jákàndé gate Egbòro ìsọlọ ìpínlẹ̀ Èkó 08094471143
1: Yorùbá ní igba tó táyì òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi kọ̀ọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló lẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa egbò àti ojegi iṣẹ́ tó ń ṣe àti pé onítọ̀ ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ó máa wọ pé mo ń pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì bí ìṣe wa bàbá. Ẹ bá mi kí ara lè kẹ̀sì dárúkọ yín.
2: Ẹ ṣeun tọkùn orúkọ tèmi ni Taofik Ajiboro ẹni tí yé mọ̀ sí bàbá òkè o òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
1: Bàbá òkè o a mà tún rí yín.
2: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ náà làábí ni bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sún ẹ̀nà ilẹ̀ mọ́ òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá jẹ́ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́lá o lórí nǹkan ẹyọ kan ṣoṣo náà ní ìṣanra.
1: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣanra?
2: Ohun atọ́kùn làákàyìn yìí ò ní dàrú.
1: Àṣẹ.
2: Àkọ́kọ́ ń bẹ̀ ó ní pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí a máa ṣàkóbá ìṣanu ara. Ẹlẹ́ẹ̀kejì ó ní kẹni tó ń bá obìnrin ṣeré láti tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún ìṣanu ara. Ẹlẹ́ẹ̀kẹta ò ní ká máa ṣẹ̀yọ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ mọ́ a máa ṣàkóbá fún ìṣanu ara. Ó ń tà dé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àládà rẹ̀ wọ́ a máa ṣàkóbá fún ìṣanu ara. Ẹlẹ́ẹ̀kẹta ò ní ká máa ṣẹ̀yọ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ a máa ṣàkóbá fún ìṣanu ara. Ó ń tà sàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa tó bá sì ti kò ṣan ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbọ̀ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìṣàn iṣan ara yìí tó bá ti wọnú ara a máa fa àìlèṣe déédéé fún ọmọkùnrin tá ń pè ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàárín ọkàn sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíwọ tó jẹ́ pé ọtí ẹ̀ ní bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ tó ti jẹ́ pé ní ara tí ò ti ẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin dìdélẹ̀ máa bọ̀ wá bàbá òkè ní shop number 10A Oyekola Plaza Upper Life Church ní Jákàndé Ìsọlọ Road ibẹ̀ ni bàbá òkè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè ò sí 08094741430 08022613442 ọmọ ọdún mélòó ni wọ o tí ju ọmọ 40 years lọ o tí ju ọmọ 50 years lọ o tí ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tó wẹ̀lẹ̀. Mo ní tọ́ bá bàbá òkè o ìwọ gan ó mọ̀ pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o àwọn ò mọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdílẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ ìyá rẹ̀. Lórí iṣan ara tí bàbá òkè ń sọ̀rọ̀ nípa yìí nǹkan tó ti ṣẹlẹ̀ sí gan fúnra mi rí ni tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí kan yóò lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan báyìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀rọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ìdọ̀lẹ́ àwọn náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o ṣe lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ tó bá dọ́dọ̀ o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé gate ti Ìsọlọ Road ibẹ̀ bàbá òkè o bàbá yìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí ẹ̀rọ bá dọ̀rọ̀ bàbá òkè o 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022634 42 08022614 42

0: sọ lọmọ tún ti dé àkọ́tún ètò mìíràn dé o.
1: Gbẹ́gbẹ́gbẹ́.
2: Gbogbo ènìyàn ni wọ́n bá bàbá wa dunú. His Royal Majesty Ọbọlú Aṣẹ́gun Adéyẹmí Àjàsá kúyà sí Ọláṣẹ́dẹ̀ 1 the Awúṣẹ́ Ọ̀fọ́dúgbòǹgbò Kingdom bí wọ́n ṣe lé ọdún kan sí lórí àpèrè àwọn babalá bàbá wọn. Kábíyèsí o, ẹ̀kú oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọwọ́ pawú kẹfẹ̀rí. Wọ́n bá bàbá wa dunú. Majesty Ọbọlú Aṣẹ́gun Adéyẹmí Àjàsá kúyà sí Ọláṣẹ́dẹ̀ the Awúṣẹ́ Ọ̀fọ́dúgbòǹgbò Kingdom bí wọ́n ṣe lé ọdún kan sí lórí àpèrè àwọn babalá bàbá. Kábíyèsí o, ẹ̀kú oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọwọ́ pawú kẹfẹ̀rí gíjọ́bì. Kí ni onígbòǹgbò má tú kọ́ má fọ́ lásìkò tí ọjọ́ Monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹ̀wẹ̀mú ní àfi onígbòǹgbò kábíyèsí wa ń dúpọ̀ lọ́hùn ọba lè nílé ṣe gbogbo olóyè ìlú onígbòǹgbò gbogbo ọba torí lẹ́tà àlejò tó ń bẹ nílùú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ èkó bàbá jíjẹ musa sanwó-olu igbákejì gómìnà dr kádìrì ọbáfẹmi hamsat staff honourable tayo akimade ayinde honourable james abiodun fẹlẹkẹ honourable representative kẹjà federal constituency honourable ọ̀fẹ́rẹ́ ajọ the executive chairman onígbòǹgbò lcda honourable ṣẹ́gun ọ̀rọ̀ the executive chairman òjòdú lcda honourable akim dauda chairman ìkẹjà local government ẹ ṣe ẹkú àtìlẹyìn ọbọlú aṣẹgun adéyẹmí àjàsá awúṣẹ of onígbòǹgbò kingdom.

0: ajá fi ibon se ero re to ba oba to nsegun saju ija ase oloba se kabiyesi re yoruba bo won ni enikan ki binu ile ko mate lagbara ase oba oke aye oni binu pe won oni se wa lore lase iledumare ohun ni mo ku ojumo laaro toni lori eto gbaye hun nile ise bond FM 90.9 Emukale alaafia ke mukale ida ka tu jo seto laaro toni Olufunke Adisa loruko temi ni abala moran loni papa sora fun ibinu pe ibinu emi ko control anger e lo to ko seni ti o kin binu jesu gan binu gba to wo temple to ba won ta to nra nibe o fi ibinu le won jade amo binu ko ma sese control your anger oro orin ati obirin o ni agbara oko a ma siwawo nigba mi ta ma bi yawo ninu be na ni yawo awon agbaje so won ni abamo kin saju oro mo wo foro kan ni nibi ti arakunrin kan ti wa papa o sa n fowo gbari emu ah ohun o mo ah edi ni o ti setan ki lo sele o ni wo bi awo wa laarin won fowo gbari emu ah ohun o mo ah edi ni o ti setan ki lo sele o ni iyawo bi awo wa laarin won ni ikun sinu ni o iyawo ko awo tele o dana sun ohun o pe ah awo tele to hun o ti iwo iwo dana sun ko fi meni se meji lohun na ba gbe petiro lo ba da si iyawo lara lo ba bena si sora fun ibinu sora fun ibinu o ma n ba nkan je ni a o ni siwawo olohun a saanu wa ni abala eso kini nkan ti a mu enu ba oduna ni ki se aimo fun oloko bikiti bi o n se eso eyin ohun na ni a ma tu soro yi lori lojo toni ani eyin ki n se eso tabi efo amo o je ohun ibisi nkan abiye papa julo ti adiye ti o dara pupo to kun ni opolopo anfani fun ilera wa o fe je gbogbo nutrient ti a nilo lo wa ninu eyin jije eyin meji lojo ko ipa ida mewa si ogbon nutrient eleyi ti a nilo eyin se koko o si se pataki eyin to won 100 gram ni 147 calories ajinde ara a ma je fun wa ka lo sodo onimo unje ti a ba pada de baba oke o ma wa ni ikale alaafia wa ohun na ni o je won logun lati so fun wa bi isun ara wa bo se godo ma ni alaafia
1: e ka bo pada ife gbaye gbadun te si waju le se bond fm 90.9 onimo unje ti wa nile agbara e ka aro ma
2: e ka aro ma
1: oruko yin lekun rere
2: oruko mi ni iyaafin adeyojo oluwabunmi abigail onimo unje ni mi ti a mo bi dietitian
1: eyin ti a mu enu bayi nje eyin o ni anfani to nse fun atileyin opolo
2: bẹẹni eyin ni anfani pupọ to nse fun opolo tori eyin ni awọn eroja bi choline vitamin b12 omega 3 fatty acids protein ati antioxidant ninu awọn eroja wọnyi wulo fun bi opolo se n dagba ati pẹlu bo se n sise si bi apẹẹrẹ neurotransmission lati ranṣẹ si awọn ago ara to ku lori nkan ti o yẹ ki wọn ṣe iru protein to wa ninu eyin o ma ran awọn tissue to wa ninu opolo lọwọ fun idaabobo ati atunṣe wọn.
1: Egungun ṣe pataki kini iṣẹ ti eyin yi ṣe fun egungun.
2: Eyin ni awọn eroja bi vitamin D ati calcium ninu to ma ran idagbasoke egungun wa lọwọ ati fun bi egungun wa ṣe le ji pipe si vitamin D to wa ninu eyin le dena osteoporosis osteoporosis yẹn ti egungun ba n ro ni abi to ba n san ni so awọn vitamin D ati calcium to wa ninu ẹyin o ma n dina gbogbo awọn aisan wọnyi o si ma jẹ ki egungun wa ko ji pepe ko ni bi pe boye egungun ro ni o abi egungun san ni
1: ṣe ẹyin wa ba ọjọ ori kankan wi lati jẹ abi gbogbo ọjọ ori lo lanfani lati jẹ
2: ṣe olotu ko si ẹni ti o le jẹ yin o atọmọde o ati agba tori ẹyin ni eroja gbogbo awọn eroja ti ẹyin ni ninu lo wulo fun atọmọde o atagba ṣugbọn bi a ṣe le jẹ wọn ati iye ta le jẹ lo ni iwọntunwọnsi lori to ba ṣe jẹ ki boya ẹni ti o fẹ jẹ boya o la iṣan kan lara abi keji so dokita le ma sọ fun ọ pe a nitori boya ẹniyẹn ni high cholesterol lara wọn a sọ fun ọ pe a ma jẹ tinu ẹyin o tori high cholesterol abi nitori o ni ifunpa giga ma jẹ ẹyin to toyi ma jẹ ẹyin so ko sẹni ti o le jẹ ẹyin sẹniyẹn o ba ti ni aiṣan kankan to n ṣe ni agbo ara ko sẹni ti o le jẹ ẹyin atọmọde atagba ni ẹyin wulo fun lo
1: ṣe ma bi ẹ ṣe mu ẹnu baalẹ nkan pe ẹyin ni omega 3 fatty acid ati antioxidant kini ibasepo to ni pẹlu ilera ti ọkan
2: omega 3 fatty acid to wa ninu ẹyin ma n dena ki ọkan wa lati ma ma mi kolekole ni omega 3 fatty acid to wa ninu ẹyin se boya ki ọkan eyan ko ma mi ni kolekole ko ma le mi lọ soke ko ma le mi lọ silẹ so omega 3 fatty acid to wa ninu ẹyin o ma ran ọkan wa lọwọ lati ma ṣe gbogbo yẹn o tun ma n dena ohun ta n pe ni heart attack ohun ta n pe ni omega 3 fatty acid to wa ninu ẹyin o ma n dena ohun ta n pe ni heart attack o si ma ran ẹjẹ wa lọwọ lati jẹ ko ṣan bo ṣe yẹ ko ṣan lati jẹ ko lọ bo ṣe yẹ ko lọ ni agbo ara wa fun ti antioxidant to tun wa wa ninu ẹyin eyi ma n dena pe boya ki gbogbo iṣan to yi ọkan wa ka pe boya ki nkan kan ko di lọna rara o antioxidant to wa ninu ẹyin o ma n dena gbogbo nkan wọnyi pe boya ki iṣan to yi ọkan wa ka ṣe mọ ọkan wa lo n ṣiṣẹ lori bi a ṣe n mi bi ẹjẹ ṣe n yi lọ si gbogbo agbo ara wa a ninu ẹjẹ yẹn dẹ ni iye wa so tohunkohun ba ti le di gbogbo awọn nkan to yi ayika ọkan wa ka wahala ni fun agbo ara so antioxidant to wa ninu ẹyin o ma n dena
1: ẹ ṣe ma ẹ
3: àríkẹríkẹ inú lọ́dẹ tó rojú kókó báyìí.
4: Ojú lo ṣì rí tí àwọn tí máa bọ̀ ẹ jẹ.
3: Ah, ẹni mo ṣe.
4: Ẹni bá yẹ bó ṣe ilé furukọkọ bí ẹni bí o lè sọ kìdílẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sí ìdérẹ́ lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkété yẹn ò ní tìtọ́ ṣàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí bọ̀ níbi èkó ló tó fẹnu kan yìí?
3: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ṣíṣe báyìí
4: nílùfẹ́ mi.
3: Ìrọ́lẹ̀ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fún ló gbèjẹ́ ọ̀pẹ́ yìí tó rere gbogbo ara títa jẹ ara títa ara yíyí kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò fún ọ. Bàbá òkè ò lélẹ́pọ̀ di atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàbí gúnlẹ̀ bàbá òkè ò kalẹ̀ sí shop 10A Oyèkọ́lá shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Òkè Afá Ìgbò Road ẹ̀pẹ̀ 08094471143 Bàbá òkè o, elébòjì bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀.
5: Àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ní iṣan ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin. Tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédéé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí. A máa ṣe àkóbá fún iṣan ara. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́. A máa ṣe àkóbá fún àwọn iṣan ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn ta sàbá pàdé látara lẹ́gbọ̀nsẹ̀. A máa ṣàkóbá fún iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti òtí ẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ̀. Mo ní kọ́ dìde lẹ́kọ̀ọ́ mọ́ bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyèkọ́lá Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Òkè Afá Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ pa yìí ó jẹ́ nǹkan tó ti ṣèmi gan fúra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan ọlọ́run tó gbé mi pàdé bàbá tọ́lọ́ ń lò fún mi òun ló fi jásí pé ní gbogbo àwọn èèyàn tán wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ ọmọ ọdún mélòó wa ni wọ ọtí ju ọmọ 40 years ọtí ju ọmọ 50 years ọtí ju ọmọ 60 years tó jẹ pé láàrin ìṣẹjú kan sí méjì irú ara rẹ ó ti wálẹ wọn ní lọdọ bàbá òkè o ọlọrun fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ a wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní òkè apá ìgboro tí ń bí sára ètò bá wa lágbára a máa fà á kéèyàn má lè dẹ́sẹ̀ gbé káàrin láàrin ìṣẹjú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gẹ́gẹ́ bí ẹni tí fàtà fẹ́ bọyọ lẹ́sẹ̀ rẹ̀ káàrin ká máa tẹ̀rìn kí nǹkan máa rìn káàkiri inú ara àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara mo ní tọ́ bá ti mọ̀ pọ́ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo n tí ń ṣe ọ nínú ara a sì ní ajẹ́gùn àdáyébá èyí tá a kọ́kọ́ fún àwọn èèyàn ná ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn pẹ̀lú àṣẹ tọlọ́run ọba tó mú ti wá tó mú kúrò níbẹ̀ tí ẹ gangan náà ní ṣòro ṣe a wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní òkè apá ìgboro ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 08094471143
0: òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá òkè o yẹn ẹ má dúró kí iṣan ara kó dẹnu kọlẹ̀ kó tó di pé a máa wá ojútùú sí ẹ inú ẹ̀kọ́ sí wọn pẹ̀lú ewé àti egbò òun náà ni wọ́n fi ń ṣe ìtọ́jú tí ọlọ́run sì ń gba ọwọ́ wọn ṣiṣẹ́ ẹ pé bàbá òkè o sójú òpó 08094471143 08094471143 bàbá òkè o òun náà ni ẹ kàn sí yẹn ẹ má gbàgbé iléeṣẹ́ Ausable Travels and Tours Limited láti lọ sí àjọ ọdún 2027 bí iléeṣẹ́ àjọ ilẹ̀ saudi ṣe pa láṣẹ pé on the 26th of september ní gbèdéke láti san owó àjì ọdún 2027 ẹ kàn sí iléeṣẹ́ Ausable gbogbo iṣẹ́ àjì yín òun náà ni ó máa pé pérépéré ẹ pè wọ́n sójú òpó 08067711118 iléeṣẹ́ Ausable Travels and Tours Limited òun náà ni ẹ kàn sí yẹn kí n tó máa lọ kí n máa kí landlord wa

0: 102.9 apá kejì rèé akú ìsinmi o akú ojúmọ́ ẹni ibi ìkíni báyìí náà ni ọmọlúàbí ti ń bẹ akí pé akú ojúmọ́ akú ìsinmi tòní lágbára ọlọ́run ẹ bá a ṣe ń mú ẹsẹ̀ tuntun sínú ọjọ́ tuntun ẹsẹ̀ tuntun gbogbo ohun tuntun tuntun tuntun ló máa wá sí ilé wa lágbára ogun tá à ń bẹ̀rẹ̀ fún tó ti tẹ̀ wá lọ́wọ́ yóò tẹ̀ wá lọ́wọ́ yìí tó ti tẹ̀ wá lọ́wọ́ adùn apọ̀ apẹ́ abawakalẹ̀ ọlọ́lá
1: wọ́n níbi tá a bá kù lórí ẹnìkan kì í fi tẹ̀lẹ̀ jákèjádò lẹ́wà nìjà dé àgbàlá ayé lọ́jọ́ pé wọ́n ti ń gbọ́ iléeṣẹ́ bond fm ó kárí ayé mẹ́sàn-án ní ká tukọ̀ ní láti tukọ̀ rẹ̀ àti gbọ́dọ̀ dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ radio nigeria federal radio corporation of nigeria dr mohammed bulama chief executive director general federal radio corporation of nigeria one ẹlẹ́ẹ̀kejì dlo wa ètò ẹjọ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ Radio 1 ta mo se radio Nigeria nabi
0: Benny
1: Metro FM
0: 97.7
1: Bond FM
0: 92.9
1: Radio 1 ko
0: 103.5.5 Yes
1: don't talk as a point .5
0: omo
1: ba birin adenike
0: Mola Adegoke
1: akawe kadino adupe lowo giwa ile ise wa na agbodo dupe lowo ti won na alagba arakun gbenga fatile tugwa loga loga tugwa wo sise
0: omo ki wutu wa fa won fi suno si oni Abdulrafil
1: lo ko te fun won
0: beni Abdulrafil sun to fa akon ti perun
1: sun gba ta se jimo to koja
0: beni
1: jimo mi ti
0: se beni lori betumo ni on ni omo kewa gbo wa fa ti so pe o fun oni suno ya mo won ti perun suno as to fun gm na
1: Abdulrafil
0: den ga Abdulrafil party
1: la wo to lo ko ni agbara olorun oba ila koko nte sa tu ta ro e oloto yi pada
0: frank olon shola
1: don so la ya ni sunday punch tu wa pelu mi di nation na ogbe lágbàgbé ilé gbọ́ káwọn ọmọ náà kọ kejì fún tààrọ ẹ kókó ń tẹ̀síwájú jù rẹ.
0: bẹẹni kókó olúmọrọ iléeṣẹ bond fm 92.9 nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ tòní náà mo ti fẹ mú ìròyìn níbi tí wọn ti ń sọ wípé ayédèrú àjọ kan tún rèé o tí wọn ti ṣàwárí ẹ ló ń lo orúkọ ìjọba orílẹ̀-èdè yìí tó fẹ́ fi gbá àwọn ààrẹ òkè òkun bẹẹni wọn lọ títẹ lánàá òde yìí ni wọn ṣiṣọ lójú ẹ tí wọn ṣe àwárí ẹ níbi tí àjọ independent corrupt practices and other related offences commission ICPC tí wọn ti ṣe iṣẹ ìwádìí tí wọn ti fọwọ́ ṣìkún mú báyìí pé lóòótọ́ lóòótọ́ ni àti wá ká ti kẹ́ fi pé àjọ kan wà tó ń lo orúkọ orílẹ̀-èdè yìí àmì ìdánimọ̀ ìjọba orílẹ̀-èdè yẹn kò tó fáàmù ló gbé báyìí síwájú ayélujára ẹ̀ pé àwọn jẹ́ àjọ tó bá wà ló máa ṣiṣẹ́ láàrin orílẹ̀-èdè yìí àtàwọn ọ̀kan lókè òkun pàápàá wọ́n ti ti òsìkọ sílẹ̀ tí ó pé wọ́n fẹ́ ṣe ètò náà tó ti fẹ́ kí àwọn èèyàn láti orílẹ̀ òkè òkun láwùhún kọ́ wọ́n darapọ̀ mọ́ wa ní orílẹ̀-èdè yìí láti ṣe àjọ náà wọ́n ní pé níbi iṣẹ́ ló fẹ́ ṣe yìí wọ́n ti ní ẹni tó bá máa kópa ńbẹ̀ ó máa san ẹgbẹ̀rún mẹ́jọ lé ọgọ́rùn-ún mẹ́jọ dọ́là ló máa fi kópa níbi ètò ọ̀hún wọ́n ní wọ́n kalẹ̀ mọ́ ètò lọ́wọ́ ni wọ́n fi bu àjọ ICPC gbọ́ pé a máa wá kẹ́fì kankan ìpàjọ kan wà níbi kan o lọ́ba lọ lọ ṣiṣẹ́ ìwádìí níbi tí wọ́n lọ sórí ọ̀dà ayélujára wọ́n bá wọn pàdé bẹ́ẹ̀ lórí wẹ́bsáìtì yìí tẹ́ ẹ bá ti dé wẹ́bsáìtì tó jẹlé ẹ mọ̀ pé ayédèrú àjọ ni òkun ṣe tìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà o tẹ́ ẹ ti rí wẹ́bsáìtì ọkọ madeinnigeriang.org/ tó ní https://. níwájú ayédèrú àjọ ni kò ṣe tìjọba níbẹ̀ ni wọ́n ti kọ́kọ́ mu tí wọ́n sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kójọ ọjọ́ síbẹ̀ tí wọ́n ṣe nídìí èyí njọ́ ẹtì ọjọ́ jimo náà ni ààrẹ bọ́lá ìròyìn tinubu ló ti kẹ́ fí ọ̀rọ̀ yóò sọ wípé ní kékeré báyìí ló ti pẹ́ láṣẹ pé ẹ lọ bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ṣìkún mú àwọn tó yẹ pé wọ́n ń ṣe ayédèrú àjọ yìí tí wọ́n ń lo orúkọ ìjọba láti fi burúkú orílẹ̀-èdè nàìjíríà jẹ́ tí wọ́n máa gbá àwọn òyìnbó látòkè òkun tóbi pé wọ́n ti pèsè ètò sílẹ̀ ilé tó fẹ́ ṣe pé káwọn èèyàn yóò wá darapọ̀ mọ́ wọn ọ̀nàrọ̀ ètò tó pèsè sílẹ̀ náà ni pé àjọ fẹ́ ṣe ìpàgọ́ tí wọ́n sì máa ta ọjà torí pé olúkúlùkù sì máa gbé ọjà wá láti wá tà tí wọ́n sì ní pé ọmọ òyìnbó lókè òkun wọ́n máa wá síbi àjọ náà láti wá ṣe ètò tí wọ́n sì máa san owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ wọ́n nígbà tó máa dé ẹ̀jọ́ ọ̀rọ̀ ayélujára wọn ní ìkànnì ọ̀hún níbẹ̀ ni wọ́n ti bá orúkọ yẹn kan tó jẹ́ pé orúkọ kan ló ń jẹ́ o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ orúkọ ohun na lo je lori ayelujara yi en to je alaga fun ajo ICPC Musa Aliyu lojo jimo na lo ni pipo ta won debe awon bo oruko yi be se pe won lo wa la be pe won se agbekale ayederu ajo yi loruko ijoba won ni Prince George Bushi Nwabueze lo poruko re ona mo pa ta won debe different different oruko orisirisi lo tun ba pa be ohun na kan na ohun lo nje George Nathan Mabueze o tun je honorable George Bushi Nwabueze ohun na tun je Prince George Bushi Nwabueze o tun je George Bush Nwabueze o ba tun oruko ye kaakiri eka lori ayejara na tori pe mo pe awon oyinbo so fe dara po mo ni bi eto ohun oru ayejara na ti ma se to fi ma dara po mo won won ni be na o ohun lo laga ati oludare ajo ohun to si je pe o ni awon to je alakoso ogun fun ipinle kaakiri bakan na lo ni awon alakoso fun ekun meta to je pe won soju ajo na amo ni bayi won ti bere se sugbon won ti ni eka ni orilede China ati orilede America se ku won jon jon fi oro soro won jon foro ye awon pe bayi la se se bayi la se gbolagbara olohun ni bayi won ti fowo osiku mu won pe ajo te gbe kale fake ni gbara ogudu ni ni bayi won wa ni ile ise ijoba bayi ni ti ijo iropa ti won ro ohun to ri lobe to fi waro owo to fi je poruko orilede Nigeria won fe baje to tun wa lo ami dani mo orilede yi ko to fa mo won gbe sibe bayi ni ina lo iroyin Sunday Nation se le laaro toni won ti salaye ni be
1: o ko le le se wa re lawe je ko nte si wa ju je to ba kan lara abi kuku jore o ka fa ja sisa la ko so ni lara na ko ruko ran wa ja o won ni oba ran ni se odo oba kun isi oba ko se ko odo oba ko se rolu won ni lo awon egbe alatako ti an le ri tan le ka pe egbe oselu APC ogo afori awon fi eyin won gbalẹ ni odun 2027 ni di bobo to te ko nbo lona egbe oselu APC ni agbara yin o ka gẹbi egbe oselu APC je ko dimo won na awon to je poro mo ti ko polongo fun egbe oselu APC le wa le ja won lo ko ja be o e to wa ja laga kafata to ti ja le wa ja so gbala be tinu bi pe aseyori aseyege o gboro je yo ni di bobo fo odun 2027 pe igbalẹ ke fi gba gbogbo ibo ke fi gba ke mo toni toni o won na awon to je pe won sise papo lati ri oloye bi si akande Oloye Segun Osoba Rucha Okocha Abdullahi Adamu lagbagbe Florence Tagiwa iyen nikan ko won le to je are legbe won so fi le wa Nigeria governing Apabio lagbagbe Abenuga legbe won so fi le wa Nigeria Tajudeen Abbas governor ipinle Yobe Maima Labumi wi pe awon je bi igbakeji oga agba fun ipolongo foti gusu ati arin ati oke oya ta mo si north o won ye debe oduro won ni lara ora tri asaju ni legbe so fi senate leader ọpọ emi ba mi dede igbakeji yare ni gba sofile wa Nigeria Jibril Barau wi pe alojo sise ni awon eka bi meji ta mo si two sono won le to bi wa kan je governor ipinle edo governor ipinle edo abejo pardon Adam Shomele wi pe awon to je bi igbakeji oga agba fun itoro ti ipolongo lati ko awon yejo na egbe oselu APC o nigba ta gbo pe en to je olari awon se labere wa Nigeria oruko lagboye fun gbaja bi amila ise ta awon ose yoje igbakeji oga agba fun isakoso ta mo si administration alagba James Abiodun Falike wipe be bagbagbe ise ta ko de se ni bi ipolongo odun 2022 si 2023 fo egbe oselu APC ipo te fun won lori ipolongo fo egbe oselu APC ni igbakeji oga lori awon eto fun idibo election planning coordinator biro isigbe laaro ti toni won ni senator Olusola Adeyeye fun ekun worogusu le wa le ja lori ipolongo fo egbe oselu APC ni o dokita Ngozi Olejebe fun ajinogusu le wa Nigeria senator Uche Ekuneve fun ilorogusu le wa Nigeria Mustafa Arabe fun ilaworun le wa Nigeria iyen debe odro ba kan tun da ko Ahmed Ahmedi yupo no sise na ni gbogbo ti oke oya senator Sani Danladi yes so lila orun le wa Nigeria notice la gbagbe stella okitete ah o se ko Abdullahi Rawat Audu Maikori gbogbo patapata ise to mo ti akowe lati ri pe ipolongo fe gbo selu APC odun 2027 yupo won ri ekopola eyan alatako egba alatako won lo sese o sese ko je pe won fe yin jale oju we kind the punch study punch we ri ni sati na kala ro yin
0: oju we ro yin leadership Sunday to jale laaro toni mo lo si ipinle Akwa Ibom nibi ti ile ise olopa en to je alakoso fun ile ise olopa ni ipinle ohun baba azale ti so la pe eyin odo e ma faragba ta fa won lo selu o o to ni pe omo ti won o wa nbi kan won le eyin odo won se kilo kilo fun won laaro to ni pe se eyin odo ni ipinle yi e gbiyanju he e ma le kon ran ise de toru toru o tori pe awon omo na wa nbi kan o ni ohun to ye te oju oju eyin te ye ke se labe ofin ohun na ni pe kon se eto idanileko fun nipa table eyan bayi lo ti n polongo po n fe table awon nkan to lohun fe se lele ke wa wo ye eyin eko te eyin ogbon nu ke fi wo ye pe ah eleta ni so se be ri to ba se se se ko ni se se oni un to ye ke se ni to wa do wo ojo dibo ke mu card ibe ke lo dibo fe to wi ke si pada lo le oni suwo ko wa loyin pe ke lo da boru abi ke je ko ti ibo gbe won ni e ma gba o tori pe eni keni to ba fowo osikun mu nibe oni ko se pe o ma foju re wo tori pe o lo jiya ohun ni o won ran won ni to ti se eto gan to gbe kale fun awon odo ni sami ayeye international youth day to odun yi ni won ti so fun awon odo pe odo e loju se lati se nipa ogun to sele lorilede to anwo nipa ti eto abo nipa ti idagbasoke ati nipa ti awujo to gbodo wa lalaafia eyin odun na ni oju se lati se eto na waye ni ikot akman ni iwujo ni ipinle ohun won ti ro awon odo na ni o le ni awon odo egberun meji so wa ni bi eto ohun ti won si so wu pe gbogbo awon odo yi lati ileto sileto ohun na ti pe won wa si lati wa ba won soro pe nibi te ba wa e ma ebiyan kan wa paro fun yin ko ma fi bread ko yin lo mi obeje ko fun yin pe ah awon lo ma se eni yin fe ko ni fe yin do e lo se ba lo dagboru to ba so pe ke dagboru e ma da won lohun en to ba wa polongo to salaye ise to fe se eto to fe se fun yin to ma fi mu idokun ba yin ni pile tewa to ni eto yen o ni ke na ti mo pe royan be ko ni nkan lati se o ni eto yen ni ke yin gbo ke wa ro ri pe okay to ta gbo yin ele da feran ale ko ba sise ke lo dibo e ba e kan lo yin o e ma wo owo kan ma fun yin abo nje o nitori pe ojo ala yin o se pataki inu lero yin Sunday leadership lo wa laaro toni
1: kokon lo re se bo re be teso juna ni opo asegun awon ori ti o se yin lanfani lo ye pe awan ka o ke se sakatu o ketepe
0: ketepe royin
1: sale ape
0: ape lohun lohun
1: ketepe temi won wa ma so de ri amese ko lo lejo kini Sunday punch laaro ya to lo si eke okun an lo si ile America ni omo rede wa Nigeria to mo nipa itopinpin Kemi Busa lo pe akesi oni oniroyin akoroyin apede iyo aye la je o ani dobu oni sugbon kan to se pataki ni pe ko to de ko mo gba oniroyin abi lati mo pe sa akesi lori abi tabi sa bi iwe royin ogbodo kojo so gbodo ni eko boju ba kojo ra mo do so ni be ba gba gbe ipo n kawe lopolopo o su tu ja keko ile eko kan tan pe ni Philip Marriage College gege bi oniroyin ni University Maryland ni ile America o ni ja kan sasa won oniroyin lori to won ti ka mo ja boroyin ka ki agbala itori de oranja na ogbeyin orisugbon to se pataki ni pe e mo ja soju saju o mi yan ba soju saju ewu nbe loko lo nge gan pa ko ewu ni o la boro so fun mo lo abi ko ba de nu re abi o dede loju wo kini Sunday Post ati di ka ati di nation

Imperial Majesty, Obolu Asegun Adeyemi Ajasa, Kuyasi, Olashide One, the Awuse of Onigbogbo Kingdom. Bí wọ́n ṣe yí ọdún kan sí lórí àpè àwọn baba wọn. Kábíyèsí o, ẹ̀kú oríire ọdún mẹ́fà lórí àpèrè. Kẹ̀fọ́ pawú, kẹ̀fẹ̀rì jíjọ́bì. Kí ni onígbòǹgbò má tú kọ́ má fọ́ lásìkò tí? Ọjọ́ Monday, 24 August 2026, ní gbogbo wẹ̀jẹ̀wẹ̀mú, ní àfi onígbòǹgbò. Kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba lèyí lè ṣe, gbogbo olóyè ní onígbòǹgbò, gbogbo ọmọ ọba. Torí lẹ́jàlejò tó ń bẹ nínú onígbòǹgbò, lágbègbè gómìnà ìpínlẹ̀ Èkó, Babaji Irúṣọlá Sanwó-Olu, igbákejì gómìnà, Dr. Kadir Ọlọ́fẹ́mi Hamsat, Chief of Staff, Honorable Taiyo Akimade Ayinde, Honorable James Abiodun Faleke, Honorable Representative Ikeja Federal Constituency, Honorable Ọ̀fẹ́rẹ́ Adébànjọ, the Executive Chairman, Onígbòǹgbò LCDA, Honorable Ṣẹ́gun Ọdúnbákú, the Executive Chairman, Òjòdú LCDA, Honorable Akin Dauda, Executive Chairman, Ikeja Local Government, Ẹṣẹ́ Kú àtìlẹ́yìn, Ọ̀bọ̀lú Aṣẹ́gun Adéyẹmí Ajasa, Awuse of Onígbòǹgbò.

0: ọdún wọn sọ baba lọba láwọn dínú gbò bí ilé iṣẹ àgọlọpàá ilẹ wàjà ní ìpínlẹ nàìjíríà ní ìṣẹlẹsẹlẹ ní agbègbè tó ń pè ní gida zaria láìpẹ kan tó ń pè ní maseka tí ó jìnà sí ìjọba agbègbè kan tó ń pè ní sabo gida gbogbo ẹ tí ó jìnà sí agbègbè kan tó ń pè ní sagazola tí ó jìnà sí agbègbè kan tó ń pè ní makama àìdí àlá nílò ìyẹn ní ìpínlẹ nàìjíríà wọn ni wọn ṣiṣẹ lórí ẹ o ti ń kó àwọn ìjọba lọ sínú gbò ṣùgbọn ilé iṣẹ àgọlọpàá ni àwọn kan gbé pé ẹnu pé àwọn kadà láwọn ẹkọ fọdà gbé fáyò bí wọn ti ń kó lọ sínú gbò àwọn ò dò lẹẹmí wọn lẹgbàá tí wọn kírun jímọ tán àwọn rakata kí tiẹ sì ya lọ sí mọsáàsì jímọ tí wọn tó lọ ṣiṣẹ láàbì yìí o olúwa yí wọn lọkọ padà pé àwọn mọ pé kò dáa ni ojú ẹgbẹ ìdílé sàn sunday punch ẹsẹ náà kà láàárọ yìí.
1: lójú ìwé ìròyìn sunday telegraph jáde láàárọ tòní ní àwọn iléeṣẹ ológun tún ti gbìdàyà láàárọ tòní pàápàá ní ẹkùn arẹwà lọhùnún yẹn north west níbi tí wọn jẹ àwọn tí wọn pè ní operation fansan yama eléyìí tí lieutenant colonel aliyu danja jẹ olùdarí àjọ ọhún wọn ni pé kò ṣe ní ìlú kaduna wọn ni pé wọn pe èpè wọn sọ fún àwọn wípé àwọn kan wà táwọn rí pa àwọn àfẹmíṣòfò wọn ti jí àwọn èèyàn kan gbé ní ìpínlẹ kaduna wọn ni àwọn ò wá ṣe méjì àwọn ò ṣe méjì àwọn gbéra sọ láti lọ síbẹ wọn nígbà táwọn máa fi débi tí wọn tú ọ̀n ní ìròyìn pé wọn wà bẹẹ làwọn bí wọn làwọn bá wọn bẹ pẹlú àwọn tí wọn jí gbé yìí wọn ní àwọn tí wọn á jí gbé yìí ibi táwọn ọlọpàá tí wọn ti bẹrẹ sí nílé àwọn nìyí wọn ni wọn sáwọn onú tí wọ́n jí sílẹ̀ tí wọ́n mú yìí òun náà ni àbàbá kan tí wọ́n pè ní ọmọ ọdún mẹ́tàléní ogójì ó wà lára àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ kaduna wọ́n tún wọ́n ní àwọn tí wọ́n gba ìpè ní ìpínlẹ̀ sokoto pamọ́ wọ́n tún pèpè wọ́n pèpè wà lẹ̀ mọ́ láti tún lọ gbé àwọn èèyàn míì wọ́n ní ṣùgbọ́n káwọn ilé ètò kọ́kọ́ wọn lọ síbi iṣẹ́ làwọn ti débẹ̀ táwọn ti fi ọwọ́ ṣìkún táwọn fi mú wọn ní báyìí gbogbo àwọn tí wọ́n rí mú àwọn tí wọ́n sáwọ́ inú gbọ́ wọn rí wọn mú àmọ́ tí wọ́n rí mú nípa ti sokoto wọn làyẹ̀ ọ̀rọ̀ ìjọba àwọn iléeṣẹ́ ọlọ́pàá báyìí tí wọ́n ń lọ wò wá bí ohun tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ wọn ní ṣùgbọ́n ní báyìí àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ kaduna tí wọ́n ń kó lọ ibi tí wọ́n ti ń sá lọ wọ́n fi wọ́n sílẹ̀ àwọn sì kọ́ wọn ti kọ́ wọn padà sí ìpínlẹ̀ kaduna tí wọ́n pé létí wáyà ìjọba yóò máa kó wọn lọ sí ilé tí wọ́n ti wá inú ìwé ìròyìn sunday telegraph ìròyìn wà láàárọ̀ tòní.
2: gbogbo ènìyàn ni wọ́n bá ọba wa dunu ìhìyà majesty ọba olú aṣẹ́gun adéyẹmí àjàsá kúyà sí ọlásìgbò wan di àwúṣẹ ọ̀fọ́nígbòǹgbò kingdom bí wọ́n ṣe ní ọdún kan sí lórí àpèrè àwọn bàbá ńlọ́bàbá wọn. kábíyèsí o ẹkú oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọwọ́ pawú kẹfẹ̀rì jíjọ́ bì kí ni onígbòǹgbò mọ́tù aṣẹ́gun adéyẹmí àjàsá kúyà sí ọlásìgbò wan di àwúṣẹ ọ̀fọ́nígbòǹgbò sí o ẹkú oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọwọ́ pawú kẹfẹ̀rì jíjọ́ bì kí ni onígbòǹgbò mọ́tù kọ́ mẹ́fọ́ lásìkò tí ọ̀rọ̀ monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹwẹ̀ ní ààfin onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lèyí ló ṣe gbogbo olóyè ìlú onígbòǹgbò gbogbo ọmọ ọba torí lẹ́jà lẹ́jà nínú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ èkó babájí olúṣọlá sanwóolu igbákejì gómìnà dr kábíyèsí fẹmi hamsat chief of staff ọ̀nàrẹ́bù taliọ̀ ọmọdé àyíndé ọ̀nàrẹ́bù james abiodun faneke ọ̀nàrẹ́bù representative nke constituency ọ̀nàrẹ́bù ọ̀fẹ́rẹ́ adébànjọ the executive chairman onígun lcda ọ̀nàrẹ́bù ṣẹ́gun ọdúnbàkú the executive chairman ojúbà cda ọ̀nàrẹ́bù akeem dauda executive chairman ìkẹjà lent ẹ ṣe ẹkú àtìlẹyìn ọ̀bẹ̀lú aṣẹ́gun adéyẹmí àjàsà àwùṣẹ ẹ̀fọ́ onígun.

0: náà ni o láti iléeṣẹ́ Bond FM 92.9 iléeṣẹ́ Bond FM òun náà ni kí ẹ máa gbọ́ ẹ ṣe bí ẹ ṣe yan iléeṣẹ́ láàyò àwọn ètò wa ń tẹ̀ síwájú lọ́kọ̀ọ̀kan èjèèjì níbàyí tí aago mẹ́jọ àbọ̀ ti lò a máa kọjá lọ sí ilé ìjọsìn All Saints Anglican Church tí wọ́n kalẹ̀ sí má bàyọ̀ jẹ́ ní ìlú Oshodi láti gbádùn ètò ọ̀rọ̀ Ọlọ́run ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa a kú ìsinmi òní ọ̀pọ̀ ẹ̀ náà la máa ṣe lókè ìpè lágbára ọlọ́run ọba lórúkọ Balikis Ayepola Ibrahim tí a jọ jẹ́ akéde ètò fún ọjọ́ tòní Olúfúnkẹ́ Adisa lórúkọ tèmi ká máa lọ sílé ìjọsìn báyìí láti gbádùn ètò ọ̀rọ̀ Ọlọ́run àgbọ̀dúnú
1: wà ní nọmba 1 Mọ́kàlẹ̀jẹ́ street Oshodi ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹni tí ìmọ̀ bá ní àlùfáà ìjọ ajíhìnrere agbaninímọ̀ràn àti ìránṣẹ́ ọpẹ venerable tọpẹ tàpẹrẹ.
2: Lẹ́ẹ̀kan sí ní ọjọ́ nìyí a kí gbogbo olùgbọ́ wa ní orúkọ bàbá bíṣọ́ọ̀bù wa àti ìyá wa ní ti Ọlọ́run Diocese ti Lagos West the Right Reverend Dr. James Ola àti mama Dr. Mrs. Lydia Odeji. A gbàdúrà pé orí ọ̀fẹ́ Ọlọ́run tó wà ní oríranṣẹ́ wọn ló mú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tán gbogbo orílẹ̀-èdè yìí àti sí ìlú yìí.

ṣètìwà ní àṣepẹ́ ẹ jẹ́ kí a gbàdúrà olúwa ọlọ́run aláàbò gbogbo ẹni tí ó kẹlẹ̀ ọ láì sí ìrànlọ́wọ́ ẹni tí okun kò ní agbára láti jẹ mímọ́ ní àánú lọ sí nínú wa pé bí o ti ọba àti amọ̀nà wa la ohun ayé yìí já àti kẹyìn kí a má ṣe pàdánù ohun ayérayé nítorí jẹ kristi olúwa wa àmì à ń kàwé ìyìnrere ti máàkù orí kẹfà bẹ̀rẹ̀ láti ìkíní ìyìnrere ti máàkù orí kẹfà bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkíní we read the gospel of saint mark chapter 6 verse 1 jésù jáde níbẹ̀ ó sì wá sílé ohun ti kára rẹ̀ àwọn ọmọ yìí rẹ̀ sì ń tọ̀ lẹ́yìn nígbà tí ó di ọjọ́ ìsinmi ó bẹ̀rẹ̀ sí ní nínú sínágógù ẹnu sì ya àwọn ènìyàn púpọ̀ tí ó gbọ́ wá wí pé níbo ni ọkùnrin yìí ti gbé rí nǹkan wọ̀nyí ọgbọ́n kílì èyí tí a fi fún ti rí iṣẹ́ agbára báyìí ní ti ọwọ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ bọ́n ọkọ yìí ọmọ maria arákùnrin jacobo àti ti juda àti simoni àwọn arábìnrin kọ́ àmì sí wà ní ìyí lọ́dọ̀ wa wọ́n kọ́ sí lára rẹ̀ ṣùgbọ́n jésù wí fún wọn pé kò sí ìlú tí ó wà láì lè ọlá bí kò ṣe ní ìlú ọba rẹ̀ àti láàrin àwọn ìbátan rẹ̀ àti ní ilé rẹ̀ òun kò sì lè ṣe iṣẹ́ agbára kan níbẹ̀ ju pé ó lé àwọn aláìsàn díẹ̀ ó sì mú ara òun sì yà wọ́n nítorí àìgbàgbọ́ wọn òun ní ìrere ti kristi lọ́wọ́ yìí pẹ̀lú ìmísàn à ń tẹ̀síwájú ní àwọn ẹ̀kọ́ ìjọba ọlọ́run àmì kí jésù olúwa kọ́ àti àwọn ohun ti ṣe ìgbàgbọ́ a máa dúró lórí nǹkan méjì yìí ìgbàgbọ́ tí ń gbàlà ìgbàgbọ́ tí ń wòsàn ìgbàgbọ́ tí ó ní ìyè nínú máa ń dúró lórí nǹkan méjì ó ní ẹsẹ̀ méjì àwọn ohun tí ó ṣe a dúró lórí nǹkan méjì yìí ìgbàgbọ́ tí ń gbàlà ìgbàgbọ́ tí ń wòsàn ìgbàgbọ́ tí ó ní ìyè nínú máa ń dúró lórí nǹkan méjì ó ní ẹsẹ̀ méjì tó máa ń dúró lé lórí ìkíní ní àwọn ẹ̀kọ́ ọlọ́run wàásù ìyìnrere ìyìnrere ìjọba ọlọ́run pé ìjọba náà ti dé sáàrin ènìyàn ẹnikẹ́ni tó bá gba ìyìnrere lọ a fún ní agbára láti di ọmọ ọlọ́run àti láti di èrò ìjọba yìí ìgbàgbọ́ ìgbàlà yìí ìgbọ́ tí ní ìgbàlà wa ìgbàgbọ́ tí ní ìdúró àti ìbáǹdèwá yìí a máa dúró lórí ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ìjọba ọlọ́run àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run kò sì kọjá jésù kristi àmọ́ jésù ni ọ̀rọ̀ ọlọ́run jésù ni ẹnì kan ṣoṣo tó sọ̀ka àti ọ̀run wá jésù yìí kan yìí náà ni ọ̀nà òun òtítọ́ òun kan náà yìí ni òun yìí náà ló mú ọ̀rọ̀ ọlọ́run gbà fún yìí òun nìkan ló wá láti ọ̀run kò sí ẹlòmíràn òun ni wà lọ́dọ̀ baba láti àtètè kọ́ ṣe kò sí ẹlòmíràn òun tó di ara Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá títí dé ìkẹrìnlá jésù yìí ni ọ̀rọ̀ tó dára tó kún fún orí ọ̀fẹ́ àti òtítọ́ ọ̀rọ̀ tí a fi dá ayé àtọ̀ gbogbo tí ń bẹ nínú rẹ̀ ló sì ń kó tá a dá lẹ́yìn rẹ̀ ìgbàgbọ́ nínú wàásù èyí tá a wàásù tàbí èyí tí a kọ sílẹ̀ nínú ìwọ́n tó máa mú ìgbàlà wa faith comes by hearing.

ọ̀nà ohun kejì tí ìgbàgbọ́ máa ń lé lọ́wọ́ ni àwọn iṣẹ́ ọlọ́run àwọn iṣẹ́ ọlọ́run iṣẹ́ ìyanu àwọn ohun tí ọlọ́run ṣe pàtàkì nínú ohun tí wọ́n ṣe ni wípé ó fi ọmọ rẹ̀ tàn ṣoṣo fún mi pé kí ẹnikẹ́ni tí ó bá ń gbàgbọ́ kó lè rí ìyá kó sì lè wá sí ìyè àìnípẹ̀kan ẹ̀bùn ọlọ́run ni ìyè àìnípẹ̀kan bí ìyè yìí ṣe di tí ènìyàn.

iṣẹ́ ìgbàlà iṣẹ́ iyè láti tẹ̀síwájú iṣẹ́ yìí tí ó ní ìgbàlà báyé ó ń pin ó sì ń ṣiṣẹ́ ìyanu. The miracles are to endure faith in the Son of God. Pé tí ayé bá rí iṣẹ́ ìyanu yìí máa gba ọmọ ọlọ́run gbọ́ kì í ṣe ìgbàgbọ́ nínú iṣẹ́ ìyanu ṣùgbọ́n ìgbàgbọ́ nínú ọmọ ọlọ́run ìgbàgbọ́ Kristi Jésù. So the faith does not stand on the work, the faith stands on the Son of God. Ìgbàgbọ́ yóò dúró lórí iṣẹ́ kì í ṣe iṣẹ́ lórí ìgbàgbọ́ bí kò ṣe ọmọ ọlọ́run bí kò ṣe ohun tí ó ṣiṣẹ́ náà. Ìgbàgbọ́ wa dúró lórí ẹni tí ó ṣe iṣẹ́ náà. Ìgbàgbọ́ wa dúró lórí ẹni tí ó kọ́ ni àti ẹ̀kọ́ tí a kọ́ wa. Faith stands on the teacher and on the work. Who is the teacher? Jesus the Lord. Ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní iyè àìní pẹ́. Who is the worker? Jesus the Son of God. Ẹni ìgbàgbọ́ fún àwọn iṣẹ́ tí ẹ̀rí. Even if you do not have capacity to comprehend the teachings, then the things you see can help your faith. Bẹ́ẹ̀ni, ẹ̀yìn máa ní agbára ìmọ̀ ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni, ènìyàn lè máa ní agbára láti rí ìmọ̀ ẹ̀kọ́. Ṣùgbọ́n tí ìbá ní agbára láti mọ iye ẹ̀kọ́, ó lè ní agbára a lè fún ìrànlọ́wọ́ láti gbọ́ nípa rírí. So, I haven't seen the miracles, I haven't seen the signs, I haven't seen the wonders, I haven't seen the beauty of the glory of God. Faith can rise. And this faith rises in you by believing the Son of God, who is the miracle worker. Jesus was in synagogue, Jesus was in synagogue, and we in here. So, ìjọba ọlọ́run ṣùgbọ́n àwọn ará náà gbogbo ìsọ níbi tá a kà í pé wọ́n kọsẹ̀ lára rẹ̀ the girl offended in him. What was the offense? Oh dear he, who is this? Make your familiarity now. Gbogbo ara Nasareti ni Nasareti ni Jesu ti dàgbà. Nasareti ni Joseph wa. Nasareti ni Maria wa. Nasareti ni Jesu ti wà ní iléeṣẹ́ gbẹ́nàgbẹ́nà tí Joseph ń ṣe. Ó ṣe kápẹ́ntà lọ Joseph bàbá rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní Nazareth. Nasareti ni gbogbo wọn ti dàgbà àti àwọn ẹ̀gbọ́n àti àwọn àbúrò. Tó bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Jesu ọmọ Joseph àti Mary. Ṣùgbọ́n nísinsìnyí Jesu ti ṣe bàbá rẹ̀ èyí gangan tí ó wá láti ṣe tó sọ níjọ́ yẹn fún Màríà ìyá rẹ̀ pé èmi kò lè ṣa iṣẹ́ bàbá tí a rán. Now was one day to Jerusalem and only because he stayed back at the temple. He has to walk back all the way looking for him. Nígbà tí wọ́n wá Jésù ní Jerusalem níjọ́ ni nígbà tí Jésù ní ọmọ ọdún méjìlá nígbà yẹn ló dá wọn lóhùn pé èmi kò lè ṣiṣẹ́ bàbá mi. Nísìnyí ní ìpè ọ̀tọ̀ tí bẹ̀rẹ̀ ṣiṣẹ́ bàbá rẹ̀ wọ́n kọsẹ̀ lára rẹ̀ torí pé wọ́n ṣì ń wo Jésù ojú ọdún méjìlá Jésù tó wà láàrin wọn. Wọ́n ti wọ́n sọ nípa rẹ̀ ni dẹ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n àkọ́ yìí. This is the carpenter. Ọmọ Maria arákùnrin Jacob wọ́n mọ gbogbo àwọn aráalé wọn àti Joseph àti ti Judah àti ti Simon. The new sisters, àwọn arábìnrin ẹ̀kọ́ ara wà níyìn lọ́dọ̀ ọ̀rọ̀ tìbọ̀ ń bèrè sọ pé wọ́n kọsẹ̀ lára rẹ̀.

jẹ́ sí àwọn ẹ̀kọ́ àti ọgbọ́n àti agbọ́ yìí. Níbo ni ọkùnrin ti gbóyè nǹkan wọ̀nyí? Ọgbọ́n kí èyí tí a fi fún un àti ní ṣára báyìí ń ti ọwọ́ rẹ̀ ṣe. We saw it. Jordan in the middle of the world, because it's a poor one, and she, and I want to say,

0: gives you the idea of filled with the gospel. But rather, believe. Believe the Son of God for all that you have heard, that you are hearing. Believe the Son of God for the work that you have seen, for the miracle that you are about. Then come to John, not offense, come to salvation, not offense. Wa si imo igbala ki kos. Then I go and I will go to agbara olorun lo ma tesiwaju ninu aye.
1: Ìrànlọ́wọ́ àdúrà ìgbaniníyànjú àti àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí. Ẹ lè sori nọ́mbà yìí 08062748090 08062748090 Fọ́bẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa, All Saints Anglican Parish tó wà ní No. 1 Babayọ̀jẹ́ Street, Oshodi. Àwọn ètò ilé ìjọsìn wa ni wọ̀nyí. Ní ọjọ́ ìsinmi, ní dédé aago òwúrọ̀, a máa ní ìsèdè tòyìnbó, English service at 7 a.m. Ní agogo mẹ́wàá òwúrọ̀, a máa ní ìsèdè Yorùbá. Ní ọjọ́ Ajé, a máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ní aago mẹ́fà ìrọ̀lẹ́, Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ Rú, ní dédé aago méje òwúrọ̀, a máa ní ìsìndàpẹ̀ ní mímọ́, Holy Communion service on Wednesday 7 a.m. Ní aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ Rú bákan náà, a máa ń jàdúrà tí a ń pè ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. We have special prayer section titled Break Prayer Meeting. Ní ọjọ́ Àlàmísì, ní dédé aago méje àbọ̀, a máa ń ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ owó àti oníṣòwò, a ń pè ní funfun iṣẹ́ mi. Thursday morning at 7:30 a.m. We have special prayer section for the businessmen and businesswomen. Title: Bless My Work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ tó yìí ni ètò ọ̀rọ̀ Ọlọ́run ti All Saints Africa ti ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní No. 1 Ayọ̀jẹ́ Street, Oshodi, tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Nígbà táwa sọ̀rọ̀ tán ni àfa ìjọ ajíhìnrere agbanímọ̀ràn àti ìránṣẹ́ Ọlọ́run the venerable tọ́pẹ́ tàpẹ́rẹ́ a tún pàdé ìránṣẹ́ tó ń bọ̀ fún àkọ́tọ̀ ètò yìí. Jésù lolúwa.

agbára ọlọ́run ọba bó ṣe máa rí náà nìyẹn nígbà tí ògo fi búyọ wọn ò ní fi ẹnìkankan wá ṣe àwátì lágbà ọlọ́run ọba àwọn ètò wa ń tẹ̀ ẹ́ síwájú lọ́kọ̀ọ̀kan èjèèjì tí aago mẹ́sàn-án bá ti lù lọ́mọ oníkangó a máa lọ sórí ètò ìdíje ẹ̀kọ́ bíbélì pẹ̀lú olúwàfẹ́mi adésínà jp tí a mọ̀ ní star bible àmọ́ kí n sáré máa kí ẹ̀gbọ́n mi wa ọlọ́run jẹ́bẹ̀ tí wọ́n jẹ́ ọ̀kan lára olùgbọ́ olùtẹ́tí sí wa níléeṣẹ́ bond fm 92.9 fún ayẹyẹ ọjọ́ ìbí wọn tí wọ́n ń ṣe lọ́jọ́ tòní wọ́n ni wọ́n ń gbé ní agbègbè martins close ní fàdé yìí mọ́mì ọlọ́run jẹ́bẹ̀ àbí ọlọ́run ń pé ìgbà ọdún kan ni ò lágbára ọlọ́run ọba wọ́n ní ẹ ti ṣe tọdún yìí ẹ ṣe tẹ̀ lágbára ọlọ́run.

0: ẹkun rẹ ayé àti àmútọ́tẹ̀dó sínú rẹ nítorí tí ó fi ìdí rẹ sọlẹ̀ lórí òkun ó sì gbé e kalẹ̀ lórí àwọn ẹṣọ tàbí yóò gun orókè olúwa lọ tàbí tani yóò dúró ní rẹ ètò ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ sókè sí asán tí kò sì bóra ẹ̀ tán òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ ọlọ́run wa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà wa kìkì ọlá kìkì ògo kìkì agbára ló yẹ fún ọba àwọn áńgẹ́lì ọba ènìyàn ọba alágbádá iná alátẹ̀lẹ̀ oòrùn ọba tó ju ọba lọ ọba tí àbáńgẹ́ mímọ́ níwájú ìtẹ́ ọba ìlúmú wa rí ìmọ̀ òwúrọ̀ ọjọ́ tòní ní ayọ̀ àti àlàáfíà òní jẹ́ sunday kẹrin nínú àkàsọ̀kẹjọ ọdún 2026 mo wá fi àsìkò kí gbọmọ lẹ́yìn kristi àtẹ̀yìn olórí tó ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ọjọ́jọ́ ìsinmi káàbọ̀ sí orí ètò pàtàkì tó ń gba bísà lọ sí ìjọba àrùn tá a mọ̀ sí ẹ̀kọ́ bíbélì tó dúró fún àwọn aṣẹ́gun nínú ọ̀rọ̀ náà níbi tí a ti ń tú àwọn ọ̀rọ̀ àtakókó tí wọ́n sì kó sápamọ́ láti inú ìwé mímọ́ bíbélì ọ̀dàlá èyí tó ń dé ṣe tí gbọ́ yín láti iléeṣẹ́ bond fm 92.9 tó wà ní onígbòǹgbò kingdom gr ìkẹjà ìlú èkó orúkọ mi ni michael olúwafẹmi adesina jp mr bible 08032299 79 ìbéèrè ogun ti wà ńlẹ̀ fún wa o dáhùn sí ìbéèrè wa a máa fún yín lẹ́bùn ẹ̀lú olórí afẹ́fẹ́ o.
1: ẹ
0: káàárọ̀ o.
1: ẹ dà.
0: ẹ kú ojú náà o.
1: ọbí tó ń dìtà.
0: ẹ sá o.
1: orúkọ mi ni ìdákan láti àkúté.
0: ẹ̀yin ará àkúté. nọ́mbà wo ni ká fún yín.
1: nọmba wà bẹ́ẹ̀ ni ọkọ̀ ọmọdé kọ́ náà tó wà ní ẹ̀bùn ní ọ̀dọ̀ tó kọjá.
0: bẹ́ẹ̀ ni o.
1: ọlọ́mọ
0: àmì o.
1: nọmba wà.
0: nọmba jésù ló kọ orúkọ mi nọmba wà.
1: nọmba wà
0: ni mo mú. ẹ parí òwe yìí ni sà. ẹ sì fi ẹsẹ̀ bíbélì tọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ bá ṣe ń parí ẹ̀. báyìí ni kejì rẹ̀ já ìjà rẹ̀. ẹ parí ẹ̀. báyìí ni kejì já.
1: mo parí ẹ̀ dá
0: o. ẹ mo parí ẹ̀. ìparí ẹ̀ ni pé ọ sọ pé báyìí ni kejì rẹ̀ já ìjà rẹ̀. ṣùgbọ́n àṣírí ẹni tẹ́ jọ ń jà ọtún sí tàtẹ́ bá ń jà. èmi àti tó mọ tó ṣe níjẹta ìwọ tó lọ jí owó bọ́ra alágbájá ìjà máa máa ràn ni o. ìwé òwe
1: 259.
0: ẹ ṣe bẹ́ẹ̀ pé wá. 08032229 79 òní kọ́kọ́rọ́ tí à ń lò ẹ̀lú olórí afẹ́fẹ́ o. ẹ mà káàárọ̀ o.
2: Àwọn
0: ènìyàn ṣọ́pọ̀ ẹ̀sà. Àwa ni àmì o.
2: Mr. Sonira ṣe ni o láti
0: Kòròdú. 2229979 òní kọ́kọ́rọ́ tí à ń lò ẹ̀lú olórí afẹ́fẹ́ o.
2: Àkàrọ̀ sá o.
0: Ẹ mà káàárọ̀ o.
2: Àkúsìmí ni à ń ṣọ́pọ̀ ẹ̀sà.
0: Àwa ni àmì o.
2: Mr. Sonira ṣe ni o láti Kòròdú.
0: Ẹ̀yin ará Ìkòròdú. Nọ́mbà wo ni ká fún yín o.
2: A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń fún wa lẹ́kùn ní gbogbo ìgbà wa kó wọn ní gbẹ́ o.
0: Àmì o, Kristi yóò san lẹ́sàn-án rè.
2: Àmì o, wọ́n ṣe àdúpẹ́ o.
0: Àmì o.
2: Ẹ fẹ́ mi ní ìkẹwàá.
0: Ìkẹwàá tó nọmba tẹ́. Nọmba wo ni ká fún yín o.
2: A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń fún wa lẹ́kùn ní gbogbo ìgbà wa kó wọn ní gbẹ́ o.
0: Àmì o, Kristi yóò san lẹ́sàn-án rè.
2: Àmì o, wọ́n ṣe àdúpẹ́ o.
0: Àmì o.
2: Ẹ fẹ́ mi ní ìkẹwàá.
0: Iye wa to nọmba 10 àbí. Oda. Ìkẹwàá lélẹ̀. Lẹ́yìn tí Júdásì kùn so. Ìbẹ́ ọmọ Júdásì.
2: Ọmọ Júdásì.
0: Lẹ́yìn tó pokùn so tán. Àwọn àpọ́sílì tó kù. Wọ́n yan ọkùnrin méjì láti ìbò fún ọ̀kan nínú wọn kó lè ipò náà. Ìbò mú Màtáyà ṣe mọ̀ bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ni Màtáyà.
0: Kí ló ń kọ ìkejì yẹn tọ́jọ́ ẹ̀dùbò? Kí ló lórúkọ ẹ?
2: Matthew, oúnjẹ Matthew.
0: Oúnjẹ Matthew.
2: Matthew.
0: Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Àpèlé orúkọ ẹ̀ ńkọ́. Ó lápèlé.
2: Ó lápèlé bẹ́ẹ̀.
0: Ẹ màpèlé. Ẹ màpèlé.
2: Mi ìrántí àpèlé
0: yẹn. Ó dàá jẹ́ àṣẹ báyìí. Joseph tá à ń pè ní Bàṣábà ni. Kì í ṣe Matthew. Joseph tá à ń pè ní Bàṣábà.

0: ti won so apele re ni just to ohun o wole edibo sugbon mataya lo wole ki ise awon apostle orikini ese okanlelogun koja lo si ikerinlelogbon out of Acts 21 to 26 ta ba tu bibeli wo nbe o hello lori afefe o
1: e ka ro sa
0: ma ka ro o
1: e ko ji mo sa
0: a wa niyan o
1: ara ko yin olusegun yokun le
0: lati
1: mafoluku
0: mafoluku no mi ara mafoluku te n soju won laaro yi
1: bani number 12
0: number 12 oda o le leyi o e pari gbọn oro yi ni e wa so bi to wa ninu bibeli ati fi akeli gbongbe igi na pari e ke wa gbe wa lo bi to wa
1: ati akeli
0: gbongbe igi na o se nito lewu jade a e pari e ke wa gbe wa lo bi to wa
1: ati fi akeli
0: gbongbe igi na o se nto le wu le pe yi
1: igi
0: eh
1: e ba mi ti so na
0: ati fi akeli gbongbo igi na e pari e olohun oro ni jesu lo so
1: ah
0: e ranti
1: eh
0: ti ko ba ti so e so rere a o ke lule a o si woju si ni na o ni pari e Matthew 3:10 se ti gbo sa o ta lo wa lori ategun o e ma ka ro o
2: be ta ma na ti korodo
0: arabirin belo omolara
2: oju mo sa
0: a wa niyan o
2: ta ko be re ke
0: re to number 4 nje oluwa ni na bibi ti ebi oluwa ba si wa bibe ni omi ni ra gbe wa ninu iwe wo la o ti ri oro yi
2: inu re ma ti
0: ori atese nko o da to ba di jo mi kori ni ori keta ese iketa din logun second corinthians 3:17 amen ta ba tu bibeli wo a ba nbe e je a lo bu society of nigeria ta mo nipa iwosan irora okan a bibeli iroyin ayo a n pada bo
3: je ohun awon eyin irora kọkọjọ bi
4: tabi o n dojukọ ninu imọlara pe o ko ni agbara kankan mọ
3: èyí gan ló mú ẹbíbẹ ní nàìjíríà ṣe àgbékalẹ àkọtún ètò ìwòsàn ìrora ọkàn darapọ mọ wà lórí ìkànnì yìí kan náà ni 4FM 92.9 ní gbogbo ọjọ àìkú sannde ní débi aago 5 títí di aago 6 ìṣẹjú 15 lórí ètò ìwòra ìwòsàn ọkàn láti máa ṣàkọ ìlànà inú bíbélì ní ìtí ìgbésí ìwòsàn tó tilẹ̀ jẹ́ kí o gbé ìgbéra ìrìn lẹ́kùnrẹ́rẹ́ sí i.
4: ewé aládùn àti sọ̀rọ̀wúrọ̀ la fi ṣe àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn ọgbọ́n ọkàn rẹ.
3: ètò ìwòra ọkàn lórí bọ́ọ̀lù ẹ̀fẹ̀ ní sùn ní gbogbo ọjọ́ àìkú sannde ní débi aago 5 títí di aago 15.
4: ẹgbẹ́ bíbélì ti ilẹ̀ amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ bíbélì ti nàìjíríà psl ló ṣe nígbà owó ètò yìí.

0: ohun àníyàn lówó tó.
1: Ẹ káàbọ̀ padà sí orí ètò ìdíje ẹ̀kọ́ bíbélì Bond FM láwà 92.9 ibi tí a ti ń tú àwọn ọ̀rọ̀ tó ta kókó tí ó sì ń sapamọ́ láti inú ìwé mímọ́ bíbélì. Mo fẹ́ fi kíní kan dá wa lórí ní ìrọ̀lẹ́ lágbára Ọlọ́run láago márùn-ún ti di aago mẹ́fà ku ìṣẹ́jú ogún. Ẹ pàdé mi pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n láti iléeṣẹ́ Bible Society lórí ètò ìwòsàn ìrora ọkàn. Mo ń bọ̀ náà ṣàlàyé fún wa. Ẹ̀lọ́ ta ló wà lórí afẹ́fẹ́ o? Ẹ̀lọ́ ẹ̀gbọ́n sókè. Ẹ káàárọ̀ o. Olúfúnmi láyọ̀ ni láti ìdímù àbí? Ẹjọ̀ nọ́mbà wo ni ká fún yín o? Ẹ̀yin ará ìdímù. Nọmba 3. Ọba titun mìíràn sì wá Egypt tí kò mọ Joseph mọ́. Ẹ dárúkọ àwọn ẹbí méjì jẹyọ nínú Bíbélì. Ọba titun mìíràn sì wá jẹ ní Egypt tí ò mọ. A máa fẹ̀rọ yẹn dá parágbà pé ọba mi àjẹ tí ò ní mọ Joseph mọ́. Ẹ dárúkọ àwọn ẹbí méjì tí ọ̀rọ̀ yìí ti jẹyọ nínú Bíbélì. Ọba titun mìíràn sì wá jẹ ní Egypt tí ò mọ Joseph. A máa fẹ̀rọ yẹn dá parágbà pé ọba mi àjẹ tí ò ní mọ Joseph. Ń bọ̀ ló wà nínú Bíbélì bí méjì náà ti dárúkọ ẹ̀. Nú Mary kò sí níbẹ̀. Ṣé kí n sọ fún yín? Kò tún sí ń bẹ̀ yẹn náà ni máa. Ẹ́tísódù orí kìíní ẹsẹ̀ ìkẹjọ òní bí àkọ́kọ́. Ibi ẹ̀kejì iṣẹ́ àwọn àpọ́sẹ́lì orí keje ẹsẹ̀ ìkejìdínlógún Acts of Apostles 7:18. Níbẹ̀ ló wà tá bá tún Bíbélì wa wò a máa bá ń bẹ̀ sàmà. Ẹ ṣe o tẹ́ ẹ pè wá. Gẹ́gẹ́ bí ìwòsàn ìrora ọkàn tí mò ń sọ fún wa àkòrí mìíràn tó máa jáde ní ọjọ́ tòní òun ni ìdáríjì ni forgiveness. Ó lágbára o. Ẹ gbọ́dọ̀ darapọ̀ mọ́ wa nírọ̀lẹ́ láti tún pẹ̀rẹ́pẹ̀rẹ́ lórí ẹ̀. Bákan náà èyí tẹ bá fẹ́ lọ síléṣẹ́ máa jáde ní ọjọ́ tòní òun ni ìdáríjì ni forgiveness. Ó lágbára o. Ẹ gbọ́dọ̀ darapọ̀ mọ́ wa nírọ̀lẹ́ láti tún pẹ̀rẹ́pẹ̀rẹ́ lórí ẹ̀. Bákan náà èyí tẹ bá fẹ́ lọ síléṣẹ́ Bible Church of Nigeria yálà ẹ nílò Bíbélì ni o, Married Bible Study àti Bíbélì ìròyìn ayọ̀, ẹ lọ sí nọmba 200-204 Ìkòròdú Road ní Palm Grove Bus Stop lẹ́gbẹ̀ẹ́ Redeemed Church. Níbẹ̀ ni iléeṣẹ́ Bible Society of Nigeria ni wọ́n kalẹ̀ sí. Níbẹ̀ lẹ́yìn ti rí oríṣiríṣi Bíbélì láti máa kà àfi kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tàbí kẹ́tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wá fọ́ iléeṣẹ́ Bible Society of Nigeria fún àpò ìkówó sí wọn. Ẹ lo GT Bank 0003736444. The Bible Society of Nigeria ni account name to ma gbe jade iléeṣẹ́ Bible Society Nigeria. Ẹ ṣe tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ètò ìdíje ìkọ́ Bíbélì. Ní báyìí a lọ gbọ́ orin ẹ̀mí, nígbà tá a bá padà a tún máa tẹ̀ síwájú. Ìdíje ìkọ́ Bíbélì ló ń lọ lọ́wọ́lọ́wọ́.

0: Can you show her? You tell me what you be belly. Farao. Farao. Farao, no son. And those okay me, boy, in a doubt. Or you more callous sorrow, ye, that you was saucy, you will not want to be belly. Callous saucy, oh saucy, Mosey. Tobacco, Johnny, only one long or no sorrow, you see, Mosey. Same bonnie, sir. And what Doctor Romy Oriketa, S.A. Kenny, Dinny Ogbon, Doctor Romy 326. Set you, Bonnie. Ese o. Hello, hello, I love you.
1: E karo se o.
0: E karo o.
1: Oludo tun ekun dayo lati joko.
0: Oludo tun ekun dayo.
1: Ekun mi number 7.
0: Number 7.
1: Yes.
0: Ah, o da ipe 7 ma ti fu o ti lo o.
1: 8.
0: 8 na ti lo o.
1: 15
0: wa nle o. 15 wa nle o. Lo ti to ni wi pe se nbo mi. Okuta wuwo ta ba gbe ka ba di yorin sinu apo na o na wuwo se mo be
1: ben
0: kiri bibili so fun apo wuwo ju mejeji lo
1: ibinu asiere
0: ibinu asiere ni nibo lati ri ka ninu bibili
1: no we o we
0: ori afese o
1: ah
0: ah e ti gba e gba inu ha na ni tori ah ye je 27 tiri ẹgẹ n fun yin se ti gbo
1: e se ajo
0: ko e okuta wuwo iyan orin wuwo sugbon ibinu asiere o wo ju mejeji lo o elo olora fefe o
2: elo sir
0: yes sir o mi gbo yin mo lekan
2: eh network ma ni o
0: o lagara o
2: yes sir
0: e mu be
2: mi ni bere yen mo
0: e bu e mu bere mi lo ma je yen
2: okay sir okay yes, sir. Mini number 12.
0: 12 utifo.
2: Ah, 13 go.
0: 13 wow, 13 wow.
2: Okay, sir.
0: Nigba ti awon ju atawon lori alufa lo fi ejo Paul Apostle sunbale ni ile ejo ta mo si Supreme Court. Ki oruko lawyer tawon ju gba lati tako Paul. No ba lawyer o. Be iwo o ni lo.
2: Ah,
0: ti loruko lawyer ti won gba pe a be po ni.
2: E so fun mi, e so fun mi.
0: Tatulu ni, Tatulu, Tatulu. T E R T U L U. Ise wa apostle 24:1-7 ibe na ti fa case. Se ti gbo sa. Hello. Ah, o pari o. Hello, lori afefe o.
1: Hello, sir.
0: E karo o.
1: Ẹ
0: kú ọdún mẹ́ta
1: o.
0: Ọjọ́ pọ̀ pẹ̀lú o. Fẹ́mi Fajẹ Mbọ́lá ẹ̀wà kíláàsì láti jọ yìí.
1: Èmi náà kọ́.
0: Láti bẹ̀rẹ̀ tí ń pè yìí.
1: Láti Ìṣàgá.
0: Ìṣàgá. Ó ga o. Ẹ̀yà ará Ìṣàgá. Fajẹ Mbọ́lá ẹ̀wà kíláàsì jọ yìí.
1: Èmi náà kọ́.
0: Láti bẹ̀rẹ̀ tí ń pè yìí.
1: Láti Ìṣàgá.
0: Ìṣàgá. Ó ga o. Ẹ̀yà ará Ìṣàgá. Nọ́mbà ò ní ká fún yín.
1: Ogún.
0: Ogún tó bá paríparí gbogbo ẹ̀. Ìbéèrè yìí ó lẹ́gẹ́ o. Mi mọ bẹ́ẹ̀ ṣe máa dáhùn ẹ̀ o. Ṣé ń gbọ́ mi sà? Ó lẹ́gẹ́ gan ni o. Ó lẹ́gẹ́ o. Ọgbọ́n orí ìgbé o. Ẹ̀dẹ̀ gbọ́dọ̀ dá mi lóhùn ni o. Jésù Kristì ó ṣe ìgbéyàwó kan. Kí ló lórúkọ ìyàwó ẹ̀?
1: Ó ṣe ìgbéyàwó pẹ̀lú ẹni.
0: Bẹ́ẹ̀ ni kí ló lórúkọ ìyàwó ẹ̀? Gbogbo ayé dẹ̀ mọ̀.
1: Ó ṣe ìgbéyàwó.
0: Ó dẹ̀ wọ́sọ wáì tó wọ́sọ ìyàwó pàpà.
1: Okay, okay. Ó ṣe pẹ̀lú àwọn tí a ti rà padà.
0: Wúwúwúwúwúwúwú. Ẹ wà lójú ọ̀nà ni o.
1: Àwọn tí a ti rà padà.
0: Ẹ wà lójú ọ̀nà ni mo fẹ́ kẹ́ ẹ gbé lórúkọ kan tó sọ ni o.
1: Àṣe ìgbéyàwó ó ṣe pẹ̀lú àwọn tá a ti rà padà.
0: Ẹ rí bíi tiẹ̀ ni fẹ́kẹ́ ẹ sọ lórúkọ tó ń jẹ́ gangan ni olórúkọ tó ń jẹ́.
1: Ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn ló ṣe ìgbéyàwó pẹ̀lú.
0: Lọ́sẹ̀ ìgbéyàwó pẹ̀lú ẹ̀ mi ní fún yín ẹ wà pápá ẹ̀rù ojú ọ̀nà ni mi ní fún.

ènìyàn ni wọ́n bá ọba wa dunu ìfìlà majesty ọbọlú aṣẹ́gun àjàsá kúyà sí ọlásìdè wan yàwúṣẹ ọ̀fọ́dúgbòǹgbò kingdom ní ọdún kan sí lórí àpè àwọn baba ńlá baba wọn kábíyèsí ó ẹkú orí ọdún mẹ́fà lórí àpèrè kẹ fọwọ́ pawú kẹ fèrè gíjọ́ bì kí ni onígbòǹgbò má tú kó má fọ́ lásìkò tí ọjọ́ monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹ̀wẹ̀mú onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lè wílé ṣe bí èmi onígbòǹgbò gbogbo ọmọ ọba torí lẹ́jà àlejò tó ń bẹ nílùú onígbò lágbègbè gómìnà ìpínlẹ̀ èkó bàbá jíjẹ sọ lásán olú igbákejì gómìnà adéjọba fẹmi hamsat chief of staff honorable tayo akimade ayinde james abiodun faleke honorable representative kẹjà federal constituency wilfred adébànjọ the executive chairman onígbòǹgbò lcda honorable ṣẹgun ọdúnbàkú the executive chairman ojogun lcda honorable dauda executive chairman ìkẹjà local government ẹṣẹ tìlẹyìn ọbẹlú aṣẹgun adéyẹmí àjàsá awúṣẹ of ongo kingdom.

00 14490 àti 08032229979. Ẹ̀yin tí ẹ wà ní Ìkòròdú, ẹ máa lọ sí number 74 Owode Ìbéṣe Road, Rabaka Shop, kẹ́bẹ̀rẹ̀ ìyá òyìnbó tàbí Mr. Quality. Kí ni ìlì gbẹ̀mí àtúpalẹ̀ ni láti ṣe ìrànwọ́ fún gbogbo àwa Kìrìsìtẹ́nì láti ní ìmọ̀ síwájú sí i.

ẹgbẹ́ obìnrin rere pẹ́ ní ọwọ́ ọlọ́run àjọ kójó kólù ayẹyẹ tí a fẹ́ ṣe fún bàbá ọjọ́ yókò báyọ̀ ẹ̀yẹ́ kàdókè lọ́hùn-ún

0: laago mẹ́wàá lù ẹkú ìyáleta ìròyìn ìyáleta ló ń dé sí etí ìgbọ́yín láti lè ṣe Bond FM 92.9 onígbòǹgbò ìkẹjà olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi àwọn alákòóso ifásitì ìpínlẹ̀ èkó lásù ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí sí ẹ̀sùn tí wọ́n fi kọ àwọn olùkọ́ kan pé wọn ò taari èsì àwọn akẹ́kọ̀ọ́ síta lásìkò ní èyí tó fa ìfàsẹ́yìn fún àwọn akẹ́kọ̀ọ́ láti yege tàbí kí wọ́n tún lo ọdún míì si ọ̀rọ̀ yìí ni ó wáyé lẹ́yìn tí ẹ̀sùn yìí farahàn lórí ayélujára pé àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní ọgọ́rùn-ún ni ò ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ jáde níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde èyí tí wọ́n ṣe gbẹ̀yìn látàrí pé olùkọ́ kùnà láti fi èsì wọn síta láti ìpele kẹta 300 level gẹ́gẹ́ bí ìjábọ̀ ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ kàn ni ó ṣeé ṣe kí wọ́n tún lo ọdún kan míì si ní ifásitì síbẹ̀ àwọn alákòóso ní àwọn ti rí ẹ̀dùn ọkàn wọn wọ́n ṣe ìlérí láti gbé ọ̀rọ̀ náà yẹ̀wò ní báyìí ààrẹ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀gbẹ́ni akíntẹ̀yẹ babatunde àti gbogbo ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ ni wọ́n ti ń gbé ọ̀rọ̀ náà yẹ̀wò pẹ̀lú àwọn olùṣàkóso ifásitì ó ní àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n ṣe sùúrù ó sọ ọ́ di mímọ̀ pé wọ́n ṣe ìlérí láti gbé ọ̀rọ̀ náà yẹ̀wò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn onímọ̀ oúnjẹ ti gba gbogbo ọmọ nàìjíríà lámọ̀ràn láti dẹ́kun gígé ẹ̀fọ́ ní gbangba ọjà láì tí ìṣán wọ́n ní kò ní ìlera tí ó sì ní ewu wọ́n sọ ọ́ di mímọ̀ pé ó jẹ́ májèlé sí oúnjẹ pé gígé ẹ̀fọ́ láì tí ìṣán lè mú kí a pàdánù àwọn èròjà pàtàkì tó wà nínú ẹ̀ tí a tún fi àyè sílẹ̀ fún àwọn kòkòrò àìfojúrí láti wọnú ara látàrí àìsí ìmọ́tótó nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú oníròyìn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ oúnjẹ tó jẹ́ igbákejì adarí ilé ìwòsàn ẹ̀ka àtọ̀gbẹ ní ìpínlẹ̀ èkó dókítà olúṣọlá málọmọ wọ́n ṣe àlàyé pé ohun tó lágbára ló rọ̀ mọ́ gígé ẹ̀fọ́ ní gbangba ọjà láì tí ìṣán ó ní a gbọ́dọ̀ ṣọ ẹ̀fọ́ lábẹ́ omi ẹ̀rọ kí a tó ge láti dènà kòkòrò àìfojúrí tó lè tipasẹ̀ wọnú ara àwọn olùgbọ́ wa káàkiri ìpínlẹ̀ èkó àti agbègbè ẹ̀ ti ké sí àwọn ilé ìjọsìn láti máa wòye kọjá ìsìnì kan àwọn tó pè sórí ètò kókó inú ìwé ìròyìn níléeṣẹ́ Bond FM ní ọ̀rọ̀ ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí ti kọjá fífi àdúrà nìkan ṣe àtìlẹyìn fún ọmọ ìjọ pé wọ́n nílò láti ṣe jù bẹ́ẹ̀ lọ nípasẹ̀ pípèsè ibi ìkọ́ṣẹ́ ọwọ́ ṣe àtìlẹyìn ìlera ọpọlọ fún àwọn ọ̀dọ́ àti pípèsè oúnjẹ láti mú àdínkù bá ebi nígbàtí àwọn adarí ẹlẹ́sìn di ẹ̀bírú ìjọba àwọn kan ní kí àwọn ẹlẹ́sìn gbájúmọ́ ọ̀rọ̀ ti ẹ̀mí nìkan ní àgbálọ àwọn olùgbọ́ ní kí àwọn ilé ìjọsìn chọ́ọ̀chì àti mọ́ṣáláṣí máa ṣe àtẹ̀sóde bí wọ́n ṣe ń ná owó ọrẹ àti owó ẹ̀bùn lórí iṣẹ́ àkànṣe ní agbègbè sí ìta ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ ẹ tún darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wa tó bá di aago méjìlá ọ̀sán ọpẹ́ lọ́wọ́ frank ọlọ́run ní ṣọlá tó kó ìròyìn náà jọ olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi a kú ìsinmi òní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè ìpè ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.
1: Èdùmarè ló dirí ẹwà.

0: ṣe wú.
1: Olú fún kẹ́wúrọ̀ ládìsá ló lọ́ọ̀
0: tí ètò ọ̀rọ̀ sùnùkùn ní gbogbo ọjọ́ yìí lágo mẹ́wàá ààbọ̀ àárọ̀ nílé iṣẹ́ bọ́ǹgbẹ̀fẹ̀.
1: Ìwọ náà dákájọ fojú sùnùkùn wò ó.

0: ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba àjọké ayé ọba àṣàké ọ̀run tó tún ṣọ láti ìjẹjọ tó fún wa láǹfààní tó jẹ́ ká pàdé lórí ètò yín ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀rọ̀ ṣùnùkùn ní ètò pàtàkì láti iléeṣẹ́ bond 2.9 tí àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ bond fm gbé kalẹ̀ láti nùkù wo àwọn nǹkan tí a jẹ́ kí dẹ̀gbàsókè ìlọsíwájú kó dé bá wa ní orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé nǹkan tó bá ṣe pàtàkì tó jẹ́ aráàlú lọ́wọ́ iléeṣẹ́ bond fm máa ń ṣe láti jẹ́ kí a rí pé ìdàgbàsókè dé bá tẹ̀rù tọmọ lórílẹ̀-èdè wa nàìjíríà orúkọ tèmi ni tawhid abdullahi ẹnì kejì mi lénìí wọ́n lọ ṣe àwọn iṣẹ́ kan tó jẹ́ pé bóyá rí ètò bóyá wọ́n lè darapọ̀ mọ́ wa tó bá lè darapọ̀ mọ́ wa ni a máa pàdé ní ọjọ́ ibi tí à ń lọ òjìnà lénìí ibi tá a yà sí ló pọ̀ gẹ́gẹ́ mọ̀ wípé a ní àwọn ọ̀dọ́ wa àwọn ni ọjọ́ ọ̀la wa ọ̀dọ́ àwọn ni aṣíwájú lọ́la kí ni ìgbáradì à ń gbáradì fún àwọn ọ̀dọ́ kí ni àwọn nǹkan tí à ń ṣe fún àwọn ọ̀dọ́ láti jẹ́ ká rí i pé wọ́n ń dàgbà sí kí làwọn ẹ̀kọ́ àwọn ti fi sílẹ̀ àwọn ipò tá a fi sílẹ̀ fún wọn láti jẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ tó jẹ́ pé tó bá di ọ̀la wọ́n á lè jẹ́ aṣíwájú rere wọ́n á lè jẹ́ ọlọ́àbí tí ó máa ṣe dáadáa tó jẹ́ pé a máa jẹ́ ògo fún orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí a dẹ̀ ṣe mọ̀ pé lóṣù tá a wà yìí ni ó ṣe pé wọ́n yà sọ́tọ̀ láti jẹ́ ká fi ṣe àyájọ́ àwọn ọ̀dọ́ àwọn ìṣòro tí àwọn ọ̀dọ́ ń kojú kí ni àwọn nǹkan tó jẹ́ ìpèníjà tó jẹ́ pé àwọn fẹ́ kí ìjọba kọ́ bá wọn ṣe kí làwọn ìpèníjà tó jẹ́ pé àwọn gangan náà lè sọ fún ìjọba kí làwọn nǹkan tí wọ́n lè ṣe láti jẹ́ ká rí i pé ìdàgbàsókè àti ìlọsíwájú ní orílẹ̀-èdè wa nàìjíríà ìpèníjà tó jẹ́ pé àwọn fẹ́ kí ìjọba kọ́ bá wọn ṣe kí làwọn ìpèníjà tó jẹ́ pé àwọn gangan náà lè sọ fún ìjọba kí làwọn nǹkan tí wọ́n lè ṣe láti jẹ́ ká rí i pé ìdàgbàsókè àti ìlọsíwájú dé bá wa ní orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé tó bá ti tó àkókò ètò ìdìbò àwọn ọ̀dọ́ ènìyàn ni wọ́n máa ń ṣíwájú ni wọ́n máa ń lò láwọn fún àwọn irinṣẹ́ oríṣiríṣi láti jẹ́ kó máa fi dàbòrú ni ṣùgbọ́n báwo la sì lè lo àwọn ọ̀dọ́ yìí tó fi jẹ́ pé tó máa fi di ọjọ́ ọ̀la wọ́n á jẹ́ ọmọ tó yẹ pé a máa lè fi yan gan tá a máa lè fi sọ pé ọmọ wa ni ẹni ọ̀dọ́ wa ló gbà kọjá àwa la kọ́ lẹ́kọ̀ọ́ òun ni a máa fi ojú ṣùnùkùn wò lénìí ó dẹ̀ ní èmi nìkọ́kọ́ ni mo wà ní orí ètò mo ní ọ̀kan nínú àwọn ọ̀dọ́ tó wá bá wa ṣàlàyé àwọn ìṣòro tó ń kojú gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àyájọ́ ọjọ́ wọn ní àgbáyé ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé.
1: ẹ káàárọ̀ aráalé orúkọ tèmi ni damilọla kushimo tí mo jẹ́ coordinator national health council of nigeria ti ẹ̀ka ti ìsọlọ.
0: ẹ káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé à ń ṣe àyájọ́ àwọn ọ̀dọ́ ní ọjọ́ kejìlá oṣù kẹjọ kí ni ẹ̀yin wò pé wọ́n fi gbérú àwọn ètò yìí kalẹ̀.
1: ẹ ṣe gan kó tó di pé mo dáhùn ìbéèrè yín wọn fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ fún wọn láti wá sí orí ètò yìí kájọ fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ọ̀dọ́. Nǹkan tí à ń ṣe ní oṣù yìí òun ni international youth day ìyẹn ọjọ́ kan tí wọ́n yà sọ́tọ̀ láti fi sọ̀rọ̀ nípa àwọn ìdojúkọ àwọn àǹfààní àwọn orí ètò yìí kájọ fi ṣùnùkùn wo ọ̀rọ̀ ọ̀dọ́. Nǹkan tí à ń ṣe oṣù yìí òun ni international youth day ìyẹn ọjọ́ kan tí wọ́n yà sọ́tọ̀ láti fi sọ̀rọ̀ nípa àwọn ìdojúkọ àwọn àǹfààní àwọn nǹkan tí ó yẹ kí ọ̀dọ́ gbọ́dọ̀ máa fojú sùn so òun ni every August 12.

Ọjọ́ ìbí, àrọ ẹ̀bá, olúwo ìjẹ́mọ̀, olóyè.

0: kí gbogbo àwọn tó bá mi ṣe ọjọ́ ìbímọ ilé mi tó bá bọ́ sí àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe àmàgbégbá lágbára ọlọ́run lágbára ọlọ́run aburú tó kéré kọ̀nìkọ̀nìkan wa pẹ̀lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ àwúrì láti orí aláyé ló wà bá mi akíọ́lú bàbá àkọ́dún sàmù kíyàn àdẹ̀kọ́ oríire ti akíọ́lú kejì náà ọba wa alámúwò fàmúwò àdé apé bàtà pẹ́lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ apẹ́lọ́wọ́ ẹ̀sìn ọba jẹ̀kọ́ pẹ́ ọba oníbẹ̀ẹ̀kùn kábíyèsí oníbẹ̀ẹ̀kùn mo kí àwọn náà ipa kọ́ọ́dún akúyèdùn oníkọ̀sún bàbá mi mo kí wọn àkọ́dún akúyèdùn wọn mo kó ní gandu mo kó ní jegun mo kálá tẹ̀sán mo kálá dó ọ̀fà dó gbogbo ọba tó wà ní àwọn ìpàtà mo kí wọn mo kí ọba mi lẹ́gbàá ọba adó olóòfin torí odò wọn aṣojú mi mo kí wọn àkọ́ọ́dún ọba kọ́lé báyìí mo kí wọn àkọ́ọ́dún akíyèdùn mo wá kí gbogbo àwọn tó wá bá mi ṣe ọjọ́ ìbí mi lénìí nílùú ìjàgẹmọ gbogbo àwọn wo àtọ̀rẹ́ àtàrà tẹ́bí bàdà ẹbí dòwàṣù ẹbí dada ẹbí àmúwò alákẹ́tù mo kí gbogbo ẹbí mi pátá tó wá bá mi ṣe ọjọ́ ìbí lénìí ìyàwó méjèèjì mo kí wọn alájà kabirat seu bàdà alájà kudirat seu bàdà bisola mo kí àwọn ọmọ mi náà àti gbogbo àwọn ẹbí pátápátá lágbára ọlọrun èyí tó bọ náà aṣojú gbogbo wa gbogbo àwọn balẹ tó wà lábẹ balẹ domida gbogbo àwọn balẹ tó ṣe jẹ nílùú ìbàlẹ mo kí gbogbo wa pé àájọ lò pẹpẹpẹ àjọ láṣepẹ akọọdún akéèdùn ìṣẹṣẹ àgbéra o.
1: Ká máa tẹ̀síwájú ní orí ètò àkókò náà bá wa ṣọ̀rẹ́. Àwọn oníṣẹ̀ṣe tán ràn wá ń ṣe iṣẹ́ wọn ṣe pọ̀ níwájú wa ká máa mú lọ́kọ̀ọ̀kan àkókò náà. High Chief Adédayọ̀ Àrẹ̀mú bá Dèyẹmọ Òkí Bálẹ̀ Òkí ní ìyànà pàjá àná ní kábàwọn kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ àwórì. Bákan náà wọ́n ní ká kí gbogbo àwọn bálẹ̀ bálẹ̀ wípé wọ́n kú ọdún ìṣẹ̀ṣe o. Wọ́n ní gbogbo NURTW ní ìyànà pàjá wọ́n ní ká kí wọn pa àwọn mọ̀ lóore o. Bí a ṣe ń jẹ́ṣẹ́ Bálẹ̀ Òkí bàbá wa Olóyè Abdulatif Akànmú Ìdíàgbọ̀n Gbọ̀ngbọ̀ngbọ̀n Olúfì wọ́n ní ká kí ọba Nure ní Àlàní Akínrẹ̀mí Olómi Tútù kúdẹ̀ ebu wà ní oníjegun tìlú ìjegun fún ti ọdún ìṣẹ̀ṣe tán ṣe kọjá. Bákan náà ní ká kí High Chief Subsidin Àmọ̀wò Mojeed olórí ẹbí ìdòwò àṣọ nílùú Ìṣẹ̀rí Ọ̀ṣun ni wọ́n ṣọ̀pọ̀ ọdún láyé. Bákan náà bá ṣe ń jíṣẹ́ wọn aláṣẹ New World Hotel tí wọ́n wà ní Ìjegun Road Ìmùlẹ̀ Indian Gbọ̀ngàn ni Chief Clement Abẹ̀ṣinbíòkè àbí ọmọlókè méjì àkí wọn ní orí ètò yìí. Ẹ ṣé ká lọ wo àtẹ̀jíṣẹ́ tó wà níbẹ̀ ni àbí kí ọ̀rẹ́ lọ́wọ́ bọ́tìn bó ní ṣe a sì lè.
2: Tó bákan náà kí gbogbo oníṣẹ̀ṣe pátápátá òní òde yìí léegun olóògbòjọ́ jáde ní Ìjegun gbogbo àwọn èèyàn lápẹ́ ó léegun a ó jáde lónìí àkí gbogbo èèyàn oníṣẹ̀ṣe pátá kí bàbá wa náà ajílé kege ní ìdímù a ó ṣọ̀pọ̀ ọdún láyé.
1: Ẹ jẹ́ kí a máa kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn a má jẹ́ ó bàjẹ́ látòrí bàbá ọmọọba alálérí àgbè bàbá wà ní ìlérò bàbá ní bàbá ìsìn lágbára ọlọ́run àjọ ṣe tọ́ze ni ṣùgbọ́n orí ìndẹ́kùrọ̀lá gbogbo ọ̀yàn ọmọ ìlérò pápátá àti ìtàdínlógún akíyin pápátá gbogbo ìṣẹ̀ṣe tí wọ́n ṣe ní ìlérò gbogbo ẹni lálérí àgbè sẹ́ǹsì mi kí bàbá ìṣọ́ ríbi ti ń lọ ṣọ́ọ́rí bí ti ń lọ ń lérò
2: ṣọ́ọ́rí
1: bí ti ń lọ ṣọ́ọ́rí bí ti ń lọ adúpẹ́ lọ́wọ́ lálérò àgbè tí ò jẹ́ ká gbàgbé ilé tó ń fi nǹkan lé tó fi ránṣẹ́ sí wa. Bákan náà akí Alhaji Ìbùkúnlu Abdulaziz aláṣẹ Ìbùkúnlu Petroleum nílùú Ṣìbìrì àkí Alhaji Dáúdà Adéwọ̀ Ìyádéyẹmí Mínísítà ọ̀rọ̀ Alájà àkí ni orí ètò yìí lágbára Ọlọ́run abátá ṣiṣẹ́ ṣe tọdún òun náà láṣe tọdún tó ń bọ̀ ẹni tó bá kàwé náà a lè gbàgbé wọn Ali Abiyaji Ẹlẹ́lọ́run Ṣèmẹ́ Kanrọ̀nù Miriam Sanni
2: Sosia
1: Apèdè
2: Sanni ẹyin ti.
1: Ní agbára Ọlọ́run gbogbo àwa tí à ń ṣọjọ́ ọ̀bí ní August lórúkọ àlàyé olúọ̀fì torí ọba Dr. Ibrahim Akinyele mo kí gbogbo èèyàn mọ August pápátá pé aṣọ ọ̀pọ̀dún láyé bákan náà ikú gbàgbé ọba igbó elérin ọba Muhammadu Taufik Aina àwọn náà ń ṣe ọjọ́ ìbí lónìí àkí bàbá
2: ẹ ṣe ọ̀pọ̀dún láyé
1: ọlọ́pọ̀ tètè ní òun náà ni
2: fún kẹta àṣà
1: ẹ fẹ́ pè mí 09030577120909030509771212 WhatsApp mi ilé ìtẹ̀lé pè mí direct 09109077153 09109077

ènìyàn ni wọ́n bá ọba wa dunu ìfúra majesty ọba olú aṣẹ́gun adéyẹmí àjàsá kúyà sí ọlásìdè one the awúṣẹ ọ̀fọ́dún gbòǹgbò kingdom bí wọ́n ṣe ní ọdún kan sí lórí àpèrè àwọn babalábàbà wọn kábíyèsí o ẹkú oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọ pawu kẹfẹrì gíjọbì kí ni onígbòǹgbò má tú kọ́ má fọ́ lásìkò tí ọjọ́ monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹ̀wẹ̀mú ní ààfin onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lè wúlò ṣe gbogbo olóyè ìlú onígbòǹgbò gbogbo ọmọ ọba torí létàlejò tó ń bẹ nínú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ èkó bàbá jí ìmúṣọlá sọ̀rọ̀ ìlú igbákejì gómìnà dr kádìrì ọlọ́fẹ̀mí hamsat chief of staff honourable tayo akínmádé àyíndé honourable james abiodun faleke honourable representative kẹjà federal constituency honourable ọ̀fọ̀rẹ́ adébànjọ the executive chairman onígbòǹgbò lcda honourable ṣẹ́gun ọdúnbàkú the executive chairman òjòjú lcda honourable akeem dauda executive chairman ìkẹjà local government ẹṣẹ́ ẹkú àtìlẹ́yìn ọ̀bọ̀lú aṣẹ́gun adéyẹmí àjàsá awúṣẹ́ of onígbòǹgbò kí.

0: e ma ku bojo ojo seri gbogbo lelufe to wa eto yin lagbegbe wa ti le se bond fm 92.9 ti a fi kale si ojule kini to ni halegbe okuna adekun le faju yi lagbo le ijoba oni gbogbo kingdom bi ta wa yi o ta wu awon eto wa tegbo tegbo la fi ma tenu mo pe ba le lo ni le ba le lo ladugo oba ba lori on gbogbo labe oba de emi oluwa segun oluwa to yin ajasa laside wa awon se tonu gbogbo ka fota ko po sisin odun kefa lori apere baba nla won pe gbogbo de kan ekun ke bi eku eyan ke bi eye omo eyan fon bi eniyan awon agan to wa labosu awon aboyun jawe abiwere o eto wa lagbegbe wa atana ola wa lo si ijoba ibile ogun de pasuke metadi logoji so bi giba uluge to kenan la kokko gbe o an lo si onigbogbo SCDA lori to wa eto yin lagbegbe wa kwakwa julo alagabe adebanjo muyo sore adetola opopo nkan sara si won opopo ngboriyin fun won opopo gosu basa dakata fun won awa fi kokan afi tun pipa eye meji bakan na kabesi adeyemi oluwa segun ajasa laside won se toni gogo ka fata opopo nkan lo je pe na tun tarisita fun awon olugbe to je pe wa ni onigbongbo toriko ni laarin awon ajo lo balo balo je pe ati yan ijoba gbogbo awon olugbe be ino won dunu won yo won dunu lopo lopo koda ilu onigbogbo atonile atalejo lai wo ti eya lai wo ti ede gbogbo na je pe won ko mara asa ti se to je pe lo ni onigbogbo ko se foro seyin awon alale be won fi onigbogbo sile gbe te ada se to lori to wa eto yin laaro ti toni onigbogbo SCDA na lo je pe an koja lo afele fi sori landlord wa ni landlord wa obade yemi oluwa segun oluwa toyin ajasa olaside gwa o se toni gogo ka fota to won bi na o ba sele lagbo mo kan ko se ni ka je ni ka lo bi en ba de onigbogbo kingdom bayi gbogbo e mo toni toni ni bi e mo oyinbo gbogbo e mo toni toni ni bi olongo Saudi Arabia tori pe lolo de na ni weje won yo gbode kan ni onigbogbo kingdom gbogbo aye olugbe to ko wa ni ipinle Eko elomi wa to je pe o ni ana ni onigbogbo toro onigbogbo keyan mara ni elomi wa to je pe ni yawo meji meta lo onigbogbo elomi wa to je pe baba re iya re o bi lo onigbogbo na ni won se koda opolopo awon oloye kankaka ni lo onigbogbo awon bale oko ilu kwa pa julo bale opo bi estate abi agbuse na ni agbegbe na oloye abugani ori mo ti mu abi olo sadik olootu fun ti aro ti toni o na ni ore wa frank olonsola o na wa pelu mi nte ti soju opo la o 0816913968 na do joko te fi temi lagun won le ti otoro be san kan te fi je o e bere kan te nfe loro oba de emi oluwa segun ajasola si de wan e se to le bere kan te pe tun fe lodo alaga onigbogbo SCDA adebanjo mu yo sori adetola gbe na wonu ara won ni tori ba sin yo so la yo gbo gbangan ilu to je po wa ni onigbogbo atun se tin de ba lowo lowo bayi ta lo si je pe atun se o de ba opelope onigbogbo kingdom oba de emi ajasa olaside wa se tun gbogbo ka fata ti an tari e sodo alaga ti alaga na si tun gbe igbise lori re opolopo ko to da minu to je pe wa ni onigbogbo SCDA gbogbo en lo to mo to bojo baro fo to fe ro na e le ri ko je pe omi ya lagbara so bu nda won laamu ni onigbogbo SCDA awu se tun gbogbo ka fata e ma ku se o alaga be na e ku se o 0816913968 na ni ojo oko ta ba so nipa eto lera ti a mo si health ba ba so nipa eto eko ti a mo si education ta ba so nipa asa ti se nile yoruba tori pe omo to so lenu so ipo yako awuse nugogo ka fata won gbianju lopo lopo eh apa julo ma to sin to ra wa be si ijoba ipinle eko nko e ma gbagbe afara elese won ni lo afara elese ni onigbogbo bus stop ko si kekere rin ajo te ba le pese afara elese ni onigbogbo bus stop nu won mo dun to rawon to ye pin on lo lati kan si ekeji gbogbo na wonu ara won ni a ni sirin onigbogbo la nlo gbogbo ni kan to ba fe da si eto yi la ro toni ni abala oruko yin o
1: oruko kini mi loju lati Onigbogbo ni agbara ti won se ma wa ise fun won daada papa lori idibo ti o n bo yi ti o fi ni si jagirija kan nilu ati agbegbe onigbogbo so awon mi fun won niyen
0: asiri ni abe ko
1: asiri niyen bo se wa niyen
0: eni yawo lo onigbogbo ni abi ene bi nbe abi e lo si nkan nbe
1: mo lebi nbe
0: akole
1: koda abe ma juwe ibeye mo lebi nbe
0: dapo nfa Yawo re ni ko ibe gan lo wa ti mo ti wa sibe lana. Oruko yin o.
1: Oruko mi ni Alhaji Salawudeen Okade lati Orisunbale ni Animoso.
0: Orisunbale le tin pe mi onigbogbo la lo SCD e bo ni.
1: Awon na un. Awon ati oni adaga ni gbe ni gbogbo won gbiyan ti won si dada.
0: Bu
1: opolopo gba tan gba be dada la ri pe arin owo won ninu gba won ti ona ti o wa lati po ni gbogbo. So ati ijoba won popo won gbiyan ju. Ki ile ijawo kan ti fun gba won ijoba bile mi na. Asiko ta be ni si asiko ise ni eni ba sise daada la gbori yin fun ni pe ka to mo ta mo se ni kan won de tun wa awon yan lagbara ile je odi ole pupo fun awon ti won gbebe to gba awon ti gbebe alawon yan bi ti won gbebe ba de so bi alaga won gbebe bi je so mo be awon na ti won pupo won si won ku ise awon fun olorun sa le fun daada fun won
0: imam wa hello sir be se n pa kesi alaga te yin won obade emi ajaso lasite 1 ose to n gogo ka bata won pe odun mefa lori akure baba la won lọpọlọpọ nǹkan náà jẹ pé tó máa yanjú láàfin ìmọ̀ràn ní fún abẹ́fẹ́ kí wọn.
1: Bàbá onígbòǹgbò náà ọlọ́run àwọn jẹ́sọ mẹ́fà wọn ó sì àmọ́ iye ọdún láyé
0: torí
1: pé bàbá kábíyèsí bàbá tó dáa ni wọ́n da fún gbogbo yìí wọ́n sì da fún àwọn bọ́ndì ẹ̀fẹ̀ mú náà wọ́n sì da fún bọ́ndì ẹ̀fẹ̀ mú ọ̀dà fáwa náà nìyẹn torí pé ẹni máa ti dáadáa fún bọ́ndì ẹ̀fẹ̀ mú wọ́n sì dáadáa fún gbogbo wa náà nìyẹn so kábíyèsí wa náà ọlọ́run jẹ kún ogun lẹ́mí o
0: torí
1: gbòǹgbò ní bàjẹ́
0: because
1: ní bàjẹ́ bàbá wa náà ọlọ́run jẹ wọn pẹ́pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ pẹ̀lú àlàáfíà àti ẹ̀mí gúgun ara ọlọ́la haúlà wà láàkú wá tá
0: ìlà
1: bíláì àlèrè àsìwọ̀n akíwọ̀n.
0: 08169139968 náà ni ojú òpó dẹ́fí tẹwọ́ láago onígbogbo SCD náà lọ́jọ́ pé a lọ ní ọjọ́ ti tòní torí pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa a gbọ́dọ̀ ròyìn rẹ̀ bákan náà gbọ̀ngàn ìlú tó yẹ pé ó wà ní onígbogbo tó bá jẹ́ kí wọ́n bá parí ẹ̀ tán èèyàn fẹ́ gbàgbé ó kọ́ rẹ o torí lánà gbàlódé bẹ́ẹ̀ náà lọ́jọ́ pé ó máa jẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpàdé àti àwọn ètò lóníkọ̀ ọjọ́ kan ọ̀fẹ́ ṣayẹyẹjọ́ òbí rẹ ni àbí fòdí kan tàbí èkejì àfẹ́ ṣètò òsìnkú tọ́rọ̀ mọ́ sí àwọn àgbàlagbà tó darúgbó kó tó rí pé wọ́n sì wọ ọṣẹ́ àbí àwọn ètò lóríkọ̀ ọjọ́ kan èèyàn lè máa lo tán hàn yẹn bákan náà ni àwọn adarí tó tún jẹ́ ọba tónúgbogbo wọ́n tún rọ ìjọba léde wa nàìjíríà pàápàá gbogbo àwọn ìjọ lọ́balọ́ba ni wọ́n rọ ìjọba àti àwọn alẹ́ náà láti pọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn iṣẹ́ àkànṣe tó jẹ́ kí gbèsè ayé kọ́ máa rọrùn bó ṣe ń rọrùn nígbà tí èèyàn bá fẹ́ já àrọ̀ jẹ̀kọ́ ní ìlú onígbogbo tó jẹ́ kó lè máa rọrùn sí 08169139968 náà lójú òpó gbé agbóhùnjẹ lásìkò ìṣẹ́jú mẹ́tàlá akéde ètò alukóre ètò ọ̀yá fúnkẹ́ aya àdìsá jẹ́ ń dá tọ́mì díẹ̀ káwọn ìpínlẹ̀ tó máa wọlé lórí ètò àìtó yín lágbègbè wa.

0: ìṣẹ́jú mẹ́sàn-án iléeṣẹ́ bond fm 92.9 ibẹ̀ náà lọ́jọ́ pé a kalẹ̀ sí táàfin lè sọ̀rọ̀ pọ̀pọ̀ sísìn ayé ọdún kẹfà lórí àpèrè bàbá pàápàá jùlọ ní onígbòho kìndà ọba adéyẹmí olúwaṣẹ́gun àjàṣá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń pè ní abẹ́nú tẹ́tún tẹ àtẹ̀jíṣẹ́ pé ká mọ kí olóríire ìyẹn aláṣeyọrí ọba adéyẹmí àjàṣá ó pọ̀ sí ọdún kẹfà lórí àpèrè bàbá làwọn baálé ìlú òkè odò olóyè sọ́ọ́lù babatunde dada akinlabiwa àǹjànú látò kọlé káwọn pàdé ọrẹ mi àti ìjọ wípé àwọn onígbòho ti ń bá bọ ọjọ ti pẹ o tẹjọpọ àti ń sọrọ ẹ bọ wọn náà kí wọn pé ọkùnrin wọn sì tún kú ti àṣeyọrí ìtọ́nà àti ìṣẹ̀ṣe làgbà wọn náà sì ń kí ìra wọn ní ìmọ̀ sí ń kíra wọn ní. Àti kí wọn bẹ́ẹ̀ sí ni kí a kí wọn bákan náà ni alágòdo kingdom tọ́tún jẹ́ bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ àpèrè àkùsẹ̀ ọ̀pọ̀lọ̀ ìyẹn ọba amúdàsírù ọ̀dẹ́jọ́ bí salahudeen ajagunpadé wà àwúrẹ́ àníkìtìgbé ògèrè o wọn bàbá gbàgbé nígbà tí onígbòho sí ọdún márùn-ún wọn náà wà ń kalẹ̀ bàbá sì wà ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ṣeéṣeéṣe bàbá náà ṣeéṣe káwọn yọjú sí ìrọ̀lẹ́ alẹ́ kan lálẹ́ iṣẹ́ ń bẹ fún yín o wọn náà kí wọn lọ́pọ̀lọpọ̀ kó máa yá wọn ní onígbòho bákan náà ni ẹgbẹ́ àpèrè akúṣe ọpọlọ lábẹ́ ẹ tó jẹ́ alága bí o ti fọ ẹgbẹ́ àpèrè ìyẹn bàbá wa bá sọ̀dọ̀ yín sá yẹni rọmọ ẹ rí i pé bàbá náà tó ti taari kíní wọn taari ẹ̀ sí fèsì wọn taari ẹ̀ sí wọn lórí ti ọdún kẹfà onígbòho náà ni lágbàgbé rẹ̀ agbá àpèrè náà alàgbà ńsúwà làdé bàbá ìsìn wọn ní ká kí bàbá o ìyẹn onígbòho kíndọ̀ ọba adéyẹmí olúwaṣẹ́gun olúwa tóyin àjàṣà ọlásìdè wọn àwọn ọ̀sẹ̀ tó ń gbòho káfàtà fún ti ọdún kẹfà lórí àpèrè bàbá làwọn tí wọ́n wáyé lọ́lọ́dẹ wọn kí wọn lọ́pọ̀lọpọ̀ ọjọ́ abíni bá wàsà bá bóse retí pé o tọ́ bá wọlé o 08161396 náà ni ojú òpó tọ́ pé ẹ fi tẹ̀mí láago ọjọ́ abíni bá wàsà gbogbo ẹbí oríọlá ànàmì nìyẹn tọ́ pé wà lẹ́kọ̀ọ́ àti ní ìlú ìbàdàn àkú palẹ̀ mọ́ ayọ̀jọ́ bí bàbá wa bá bàbá sí láyé òyìn gbọ́dọ̀ mọ rántí àwọn òkú rẹ̀ tó ti lọ ìyẹn olóògbé oríọlá sulaiman ajíbádé ọlọ́ọ̀dẹ náà ni ojúlé kọkàndínlógún oko fita oko fighter abegio pardon bisal baba west kowo pe bus stop ile iya ibadan oluke ifo ipinle ogun to kọlọ ọba kí ọdẹlẹ fẹlẹ bákan náà olóyè tajudeen abisogun ọjọrun tìlú èkó ẹkọ ayọjọ ọbí tó pé gbòǹde kan gbogbo àwọn ẹbí ọjọrun ló ní ká mọ kí n pàṣẹ ìsàmọdún àsàmọdún sẹẹmí ẹ kan náà àná wọn ò ṣe fọ lọsẹyìn wọn sì fi ètò wa wọn fi ṣeré tọ́jọ́pọ̀ náà wà ní agbègbè oṣòdì àkíwọn lọ́pọ̀lọpọ̀ màmá wo ni à ń pè wọ́n ti dáadáa náà ni alájà sàlámì oníke plastiki ní òpópónà ọlásùnbọ̀ ní agbègbè akin pẹ̀lú police station òkín lọ́pọ̀lọpọ̀ tàbí abdullahi jíṣẹ́ yín o ẹ̀sìn sí ni ẹ máa ṣẹ̀mí ìwà padà táwa lójú òkú ẹ̀ ló.
1: ẹ̀lú olúyege.
0: bàbá wa lágbójú kọ́ ni eléyìí.
1: Bẹ́ẹ̀ni Ọlátúnjí
0: Yakub Ọlátúnjí Ọlá Samara. Bàbá wa ní ìpínlẹ̀ Kwara.
1: Mo fẹ́ kí bàbá wa dé o.
0: Onígbòho.
1: Onígbòho.
0: Ọba dé.
1: Ṣé bàbá kun o.
0: Àmì àṣẹ àṣẹ.
1: Adé apẹ́ lórí o.
0: Àṣẹ àṣẹ.
1: Bàtà apẹ́ lẹ́sẹ̀ o.
0: Àṣẹ àṣẹ.
1: Òkèrè adókè ni o.
0: Àṣẹ àṣẹ.
1: Ọ̀nà àjẹ kan fún wa jẹ pẹ́ o.
0: Àṣẹ o.
1: Mo wá kí ẹ̀yin tẹ́nàntì onígbòho náà. Àìkú àti yẹ o. Ọ̀nà àṣàna ogun alápapọ̀ ìlú onígbòho ní bàjẹ́ bọ́nẹ́fẹ̀m ò ní bàjẹ́ èkó ò ní bàjẹ́ ìlú samara náà ò ní bàjẹ́ gbogbo nàìjíríà náà ò ní bàjẹ́.
0: A kèrè òkòdé.
1: Aula wàlá wàtá.
0: Ìlàbí.
1: Ìlàbí ìlàbí.
0: Ẹ bá rí kí Alhaji Kamudi yáyá bánú sọ fún alága
1: samara.
0: Ẹ sì kí yá àbúrò yín sẹ́gun gbé ilé náà ní samara.
1: Àbí gbogbo ọ̀nà máa gbọ́ ẹ̀ṣẹ̀ mọ̀dúpẹ́.
0: Atọ́pẹ́ ètò wa sí Sàláùdí ọmọ tó mọ kọ́lọ̀ ní kí n máa kí yín o.
1: Àti gbogbo iná lápapọ̀ pátápátá àti àtọrọgbọ́ ẹ̀ náà ẹ̀ tó
0: jẹ́ ọ̀làdé kan. Ṣé kókó là ń kà ni ẹ tún bẹ̀rẹ̀ ètò là ń ṣe lọ́wọ́ ẹ̀ wá tí ìdákọ̀ tó jẹ́ ọ̀làdé kan ayé ètí. Ṣèlè kí wọ́n kà wọ́n dọ̀ ẹ̀ ni wọ́n tó ti fi mí jẹ amúlùúdùn wọ́n ti fi mí jẹ amúlùúdùn wọ́n tó fi mí wọ́n náà tó fi mí jẹ àràbà wọ́n tó fi mí jẹ jìdádọ́tọ̀ tìlú Ìbàdàn.
1: Ẹ máa fi kó gbogbo ìyẹn.
0: a ja sakasaka tu jola le kan gba lowo re awon bi oye ni e da e se ga adupe fun olorun oba awon yan gbadun bond fm o kari aye 08169131968 na ni oju opo te pe e fi temi lago popo sisin aye odun kefa fotun ni gbogbo kingdom la fori eto iso ni aro ti toni ta se koja lo si onuwo e si be se n kan sara si alaga be yen alaga Adebanjo Moyosore Adetola bakan na ni tun ki oba de mi ajasa bi pe won ku orire e ma je agbagbe yi awa na la nso ta awon eyan gbọdọ so ti wa o Imam Al-Fatah Abdul Ghaffar Imam to je ko tu ja da sile ijo Adetola Muslim Society of Nigeria won we la wa ni fun won o ta pe ni for Carol Islam iyangan iwuri esin Islam ojo Sunday lo bo si o e gbọdọ wa be o ojo kefo su kesodun 2026 la go mewa reto yo bere lugbalejo agba na ni al imam tajuddin hollamile kan di olu la igbagbe al haji imam saduddin sarafuddin ojara won wa ni kale ibo lati se christian college ni along opc junction ni dimuleko mo ti ri pe fun kaya di satin dato mi be bambu wa pa wan sozoka muhammadu la fijo e ma buwa Pawa susuka Muhammadu la fijo je ngba pe kan tabi ekeji kin to mo tate kuse lori eto yi ago meji la oku iseju meji ijoba abile idagbasoke ijoba abile suma raalu peki peki o asiko ta wa eko si afiwe ijoba wa laarin ara wa alope pepe ni o eje ka gbianju ka se dada mi en ba ti se dada olifatis ask for more o to le pada si ko pada Tiruko mori de wa Nigeria amori lopolopo tun kalpasi se loni oro tan na ni oda leyin wola nta wa se fori de wa Nigeria e ja wa loka ya o bi mudumuro e ba de baba je be ko buruko ba je ni agbara oba ni jo mejo e to mo la nfa ni ati pade awon elegbe mi wa sisa o ni omo to mo kolo won na lo sa awon joba bile kan ni o leke badu ajo se papo ni muti abdul ajo se papo ni o mo bi olu igi na loruko temi je a pade ni jo mejo lori akoto lekan si akila lodu wa babo ni le wa I wish I had to never go kafata or badi emilua segun. Uluwa toyin ajasa lasi de wan. Fote ayo duke fa lori akwili ba ban la wan. Lolo de. Adwa wa yogba na agwara ra. Ule wa yogba o. Uti jomejo. Eshe ten ten tisi wa. O dabo.

Ago méjìlá ọ̀sán tilu ẹ̀ka ọ̀sán. Àkú ìsinmi Sunday tèní, mo sì gbàládúrà kò ní jẹ́rìí mọ gbogbo wa o. Ìwọ kò lọ́mọ́ fún yín láti iléeṣẹ́ wa Bond FM 92.9 ìka rédíò Nàìjíríà tó fìkàlẹ̀ sí ní gbòǹgbò nínú GRO ìkẹjà Lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ń ròyìn ṣáájú náà o. Ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ kókó tó léfo nínú àwọn ìròyìn ọ̀hún ná. Látàrí àìkéde àbájáde èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tó lé lọ́gọ́rùn-ún tó yẹ kó darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn láti ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ìṣàkóso ifáfitì LASU wọn ti gùn lé iṣẹ́ ìwádìí lórí ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kogi ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lọ́rìn lórí owó tó fa ikú ọmọ ìyá mẹ́rin àti ajá tó ń ṣọ́ ilé wọn látara pé wọ́n jẹ àmàlà ní òkè yìí. Ikọ̀ ọmọ ogun ojú òfurufú ti ṣekú pa ikọ̀ eṣe òkọ́kú ISWAP 36 nínú igbó Mọ̀ngúnò ní agbègbè Biu nípínlẹ̀ Borno. Syria ti bẹnu àtẹ́lu ìkọlù tí ilẹ̀ Israel ṣe sábúlé Beit Jin léyìí tó mú ìpalára bá ará ìlú. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Olúmiidé Ọlálérè lóníròyìn. Àwọn ìṣàkóso ifáfitì ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí LASU ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí tó lọ́rìn lórí ẹ̀sùn tí wọ́n fi kan olùkọ́ kan tó jẹ́ lẹ́kṣọ́rà tó kọ̀ láti tẹ àbájáde èsì ìdí ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ jáde tó fi di wípé àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí wọn ò láǹfààní àti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn yòókù láti ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ìyẹn graduation tó fi di wípé wọ́n á tún lo ọdún kan ìmíì sí nínú ẹ̀kọ́ wọn. Awuyewuye yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó bẹ̀rẹ̀ láti ara ẹ̀sùn tó hànde lórí ẹ̀rọ ayélujára níbi tá a ti rí táwọn akẹ́kọ̀ọ́ tó lé ọgọ́rùn-ún tí wọ́n wí wọn ò ṣe wọṣọ ìkẹ́kọ̀ọ́ jáde nítorí pé olùkọ́ wọn kọ̀ láti taari èsì ìdánwò wọn jáde láti ìgbà tí wọ́n ti wà ní àkàsọ̀ ọ̀ọ́dúnrún tí í ṣe 300 level nísìn nínú ìròyìn tó jáde sí wa lọ́wọ́ ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ tí ìgbésẹ̀ yìí kọ́ba gbogbo wọn wọ́n á tún lo odidi ọdún kan ìmísì nínú ọgbà ilé ẹ̀kọ́ yìí láì ṣe wípé wọ́n pàdánù ẹ̀kọ́ yìí ṣùgbọ́n nítorí pé olùkọ́ wọn kọ̀ jálẹ̀ láì tẹ láti tẹ èsì ìdánwò wọn síta. Lóòótọ́ ẹ̀wẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn tó jẹ́ ìṣàkóso ifáfitì LASU nínú ìròyìn tí wọ́n gbé jáde ó ti wà nínú ẹ̀ pé wọ́n ti gbọ́ àròyé àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n á sì ṣe iṣẹ́ lórí ẹ̀ ní kíákíá sì ni. Ẹ̀wẹ̀ ní báyìí ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Akintẹyẹ Babatunde ó ti jáwọ́ di mímọ̀ pé ìgbìmọ̀ tó rí sí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn ìgbìmọ̀ ti ilé ẹ̀kọ́ náà gbé kalẹ̀ fún ọ̀rọ̀ ìwádìí tó jẹ́ ti ẹ̀ka tìlú Èkó ti bẹ̀rẹ̀ sí ní jíròrò pẹ̀lú ìgbìmọ̀ ìṣàkóso ifáfitì LASU. Wọ́n wá rọ àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ náà kún gbọ̀ngbọ̀n láti má ṣe kẹ́mi sókè wọ́n sì ń jẹ́ kó yẹwé adarí wọn pé gbogbo ọ̀rọ̀ yìí yóò lójú ùtú láàrin ọ̀sẹ̀ tá a bọ́ sí yìí. Àwọn olólùfẹ́ wa ní Bond FM tó máa ń pè wọlé sórí ètò káàkiri nípínlẹ̀ Èkó àtàwọn ìpínlẹ̀ míì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rọ àwọn ilé ìjọsìn wa gbogbo láti máa wòye ju à ń ṣe ẹ̀sìn ọjọ́ ìsinmi nìkan lọ. Àwọn olùpè yìí wọ́n sọ pé chọ́ọ̀chì àti mọ́ṣáláṣí ó ti lọ kọjá ọ̀rọ̀ àdúrà nìkan láti fi ṣe àtìlẹ́yìn fáwọn ọmọ ìjọ wọn o. Ẹ̀wẹ̀ àwọn èèyàn yòókù tún ní àwọn ilé ìjọsìn wọ̀nyí láti gbìyànjú agbára wọn síwájú sí nípa ṣíṣètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ gbígbé ètò àyẹ̀wò ìlera ara kalẹ̀ fáwọn ọ̀dọ́ náà pẹ̀lú oúnjẹ ọ̀fẹ́ tí yóò mú kí ìnira ti aráàlú ń kojú kó tún dínkù jọjọ. Bákan náà wọ́n tún pe àkíyèsí àwọn adarí ẹ̀sìn láti máa sọ̀rọ̀ lórí ìjọba tí ò dáa bẹ́ẹ̀ ni àwọn èèyàn míì wọ́n ní kí wọ́n gbájúmọ́ iṣẹ́ ìránṣẹ́ tí oníkálukú gbé dání. Ṣùgbọ́n nǹkan táwọn olólùfẹ́ wa ẹ̀mí pè fún látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ olúwa àtàwọn olórí ẹ̀sìn yòókù ni òtítọ́ pé gbogbo owó tó bá ń wọlé sápò ìjọ àti bí wọ́n ṣe ná sí kí wọ́n máa ṣàlàyé ẹ̀ fún ọmọ ìjọ. Fún àwọn èèyàn tó kúdù láti jẹ́ kí àwọn tó ń ta ẹ̀fọ́ nínú ọjà kó máa bá wọn gé ẹ̀fọ́ wọn kéékèèké láàrin ọjà láì ti ẹ̀ bìkítà bóyá wọ́n ti fọ́ tàbí wọ́n ti ṣànú léyìí tó sì léwu gidigidi fún àgọ́ ara wa nítorí pé àwọn kòkòrò àìfojúrí tí yóò ti kó wọnú
ẹfọ náà lásìkò tí wọn fi ọbẹ gé ní báyìí àwọn tó jẹ onímọ wọn ti rọ gbogbo ọmọ orílẹèdè yìí láti má máa fààyè gbà mọ kí wọn máa gé ẹfọ nínú ọjà ní kódà níbi tí wọn tẹnu mọ ewu tó rọ mọ tó àti poison fún ìdí èyí àwọn onímọ wọn ti wá kì í nínà pé fífààyè gba gígé ẹfọ nínú ọjà ó lè fa ìjàmbá o sí àgọ ara wa nígbà tó ń ṣàwàyé fáwọn oníròyìn igbákejì ọgá àgbà nípa oúnjẹ tó ń ṣara lóore lábẹ àjọ tó ń ṣètò ìlera nípínlẹ èkó dókítà olúṣọlá malọmọ òun ló ṣe àlàyé ń kíkú pé àwọn ewu kan ń rọ mọ ká máa gé ẹfọ àti ọbẹ láàrin ojú táyé ń gbangba wọlé nínú ọjà láì bìkítà bóyá wọn ti fọ àbí wọn ò tí ì fọ nù àti ibi tí wọn ti já ẹfọ náà bóyá oògùn tí wọn fi fín ẹfọ àti ewébẹ náà kò tó di pé àwọn tó fẹ́ sáré tà á wọn gbé wá sínú ọjà láì bìkítà nítorí owó tiwọn fún ìdí èyí dókítà malọmọ ó wá kẹyìn sí ìgbésẹ̀ ká máa gbà kí wọ́n máa bá wa gé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ láti ní ọjà kó tó di pé a lọ sí nlé. Ẹni tó jẹ́ òǹdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP fún ti ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún tó ń bọ̀ táwọn olóòkan ọ̀gbẹ́ni Adéwọlé Adébáyọ̀ ó ti ní tabá fẹ́ kí àlàáfíà tó yẹ kóró wà ní ti ìlànà ètò òṣèlú Nàìjíríà a gbọ́dọ̀ fààyè gba ìdájọ́ òdodo kí gbogbo nǹkan sì máa lọ déédéé ká sì gbájúmọ́ ọ̀nà tí òfin ilẹ̀ yìí yóò fi rinlẹ̀ dáadáa ọ̀gbẹ́ni Adébáyọ̀ ó ṣe àlàyé ní kíkún lásìkò tó ń fèsì sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan nígbà tó ń buwọ́ lu ìwé àdéhùn lọ́nà tí àlàáfíà yóò fi jọba níbi ìdìbò ọdún 2027 tó ń bọ̀ ó jẹ́ kó yé wa pé gbogbo ẹgbẹ́ òṣèlú pátá pẹ̀lú àwọn tó fún èyíkéyìí tó lọ fún èyíkéyìí ipò láti máa ṣe ní lọ́kàn pé ọ̀rọ̀ àsọyípọ̀ yìí yóò ṣàǹfààní fún orílẹ̀-èdè yìí bí kò ṣe láti fààyè gba òfin kó ṣe iṣẹ́ ẹ̀ ni ọ̀gbẹ́ni Adébáyọ̀ wá di ẹ̀bí ẹ̀sùn ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bó ṣe kọ̀ láti farahàn níbi ètò tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún lọ́nà tí àwọn adíje kọ̀ọ̀kan yóò fi gba àlàáfíà láàyè ó ní àìfarahàn ààrẹ Tinubu yìí ó jẹ́ àpẹẹrẹ àmì tí ò dà fún wa Nàìjíríà àti fún àjọ tó ń gbé òfin náà ró bákan náà ó tún pè fún fífààyè gba àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ìyẹn INEC kó jẹ́ kí àwọn ọlọ́pàá iléeṣẹ́ ológun ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò lú pẹ̀lú iléeṣẹ́ ológun láti dá dúró láì tiẹ̀ dá sí ọ̀rọ̀ ìdìbò nítorí ètò ààbò ni iṣẹ́ tiwọn ìwọ́pọ̀ lágbára sí iléeṣẹ́ wa Bond FM 92.9

0: Akwai tadi siwa iroyin naa nta siwa lati ise Bond FM 92.9. Ijọba ipinlẹ Kogi ti pase iwadi n wara sisa lori ohun to sokunfa iku omo iya merin leyin ti won je amala ton ni Ima nijọba ibile Oke ni ipinlẹ Kogi bakana ati gbo wipe aja awon ebi ti won sin inu le ohun na gbe mimi leyin ti ohun na je amala ton ibayi nitori oro yi commissioner oro iroyin ati ikosira ni nipinle na ogbeni Kingsley Fanwo o ti gbe iroyin sita o o si ni gomina ipinle Kogi fura e iyen ogbeni Ahmed Ododo ti pa lase won asisa fun commissioner eto ilera ko bere ise iwadi en kia kia bakana gomina tun pa lase fun ile ise to ri si oro eto ilera ko se ise papo pelu awon ijo ti oro ba kan gbogbon gbon atawo ale loro lọ́nà ti iṣẹ́ ìwádìí náà yóò fífẹsẹ̀ múlẹ̀ tí ó sì yan kíákíá eléyìí yóò jẹ́ kí òun mọ ìgbésẹ̀ tó bá kàn ọ̀gbẹ́ni Fanwo ó wá ṣe lálàyé pé gómìnà ó wá ránṣẹ́ ìbánikẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn èèyàn tó fara gbá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó sì sún kí olùgbé ìlú Ima pẹ̀lú ó wá gbàdúrà kí Ọlọ́run ọba kó bu òróró ìtura sójú ọgbẹ́ àwọn mọ̀lẹ́bí náà ó sì fi dá olùgbé ìpínlẹ̀ Kogi lójú pé ìjọba ò ní jẹ́ kí etí wọn di si abajade iroyin tawon ajo na ti won ba gbe jade latara ise iwadi won lori isele na iko omo ogun ojo ofurufu di Nigeria Air Force awon to nse ise labe iko JTF ni apa ariwa ile yi ni o operation adinkai won ti pa iko iswap 16 ni ijoba ibile monguno ati biu nipinle Borno agbẹnusọ fún ikọ adinkai lọwọlọwọ captain mohammed goni òun ló tẹ ìròyìn náà jáde ó sì já mọ̀ pé ikọ ọmọ ogun ojú òfurufú ló ṣe iṣẹ́ ìfimúfúnẹ̀ wọn tó fi di pé wọ́n lọ gbéná wojú ikọ àfẹ̀míṣòfò náà káàkiri inú igbó ní ìjẹta òde yìí àti alẹ́ àná sátidé níbi tí wọ́n ti ń péjọ tí wọ́n ti ń wá ọ̀nà míì láti kọlu ìlú nítorí ìròyìn eré ní ti ìròyìn eré ìdárayá ìjà ńlá kan tí wọ́n ti ń gbà bí àgbàgbà ọtí tí wọ́n ti retí tipẹ́ ìjà ńlá láàrin abẹ̀ṣẹ́kù bí òjò ni tyson fury pẹ̀lú anthony joshua ni wọ́n ti buwọ́ lu o gẹ́gẹ́ bí onígbọ̀wọ́ fún joshua ìyẹn eddie ann bó ṣe tẹ̀rọ náà jáde níjẹta friday ni tyson fury sọ̀rọ̀ yìí jáde pé ìjà ńlá náà tó yẹ kó wáyé tipẹ́tipẹ́ ó ti fẹ́ ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n ann tó ń ṣe onígbọ̀wọ́ fún joshua ṣe ní ọ̀rọ̀ wọn ò tí ì lójú tu o nítorí pé inú gbọ̀ngàn ńlá tí àwọn akọni méjèèjì fẹ́ lò fi jà ni kò tí ì níyanjú lóòótọ́ gẹ́gẹ́ bá ṣùgbọ́n inú oṣù kọkànlá ló yẹ kí ìjà ńlá náà wáyé ní orílẹ̀-èdè uk àmọ́ sela tó jẹ́ ẹni tó ń ṣagbátẹrù ètò náà nílẹ̀ saudi ti ń pè fún ọ̀nà tí ìjà náà yóò fi wáyé nílẹ̀ amẹ́ríkà ìròyìn láti ilẹ̀ òkèrè wá ohun tá a gbọ́ ni pé orílẹ̀-èdè syria bẹnu àtẹ́lu ìkọlù tí orílẹ̀-èdè israel ṣe sáàrin abúlé beit jin tó jẹ́ ẹkùn gúúsù ìwọ̀ oòrùn àárín gbùngbùn ìlú damascus lẹ́yìn tí ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò sọ pé ìkọlù náà ṣe àwọn èèyàn léṣe o gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣe lálàyé ìkọlù yìí ni yóò jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tí israel yóò ṣe sílùú syria láàrin ọ̀sẹ̀ kan péré tó sì lòdì sí òfin ilẹ̀ òkèrè ìròyìn sọ ọ́ di mọ̀ pé ikọ̀ ọmọ ogun ilẹ̀ israel ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ láti gbódòrògùn pẹ̀lú ikọ̀ àfẹ̀míṣòfò ní ìpele tó gbẹ̀yìn wàhálà náà ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ tí ìròyìn kan jáde pé ilẹ̀ israel ti kọlu ibùbá àwọn ọmọ ogun tó wà nítòsí ẹnu àlà tó pààlà sáàrin turkish lẹ́yìn tí syria ní ó mú ìbẹ̀rù bojo àti àìbalẹ̀ àyàwó bá ẹkùn ọ̀hún ṣùgbọ́n lẹ́yìn tí ìkọlù náà ṣẹlẹ̀ tán ni washington kéde ìgbésẹ̀ tí israel gbé yìí pé ó lè ṣàkóbá lánàá fún ìlọsíwájú ẹkùn náà tó òótọ́ lọ ni ṣùgbọ́n ó kún kò kí n tó dánidúró ẹdún farabalẹ̀ gbọ́ kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí i látàrí àìkéde àbájáde èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tó lé 100 tó yẹ kó darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn láti ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ìṣàkóso ifáfitì lasu wọn ti gùn lé iṣẹ́ ìwádìí wọn lórí ẹ̀ ìjọba ìpínlẹ̀ kogi ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lọ́rìn lori ohun to fa iku omo iya merin ati aja to nso ile won latara pe won je amala ton ni oyi okeyi iko omo ogun ojo ofurufu ti se pa iko ese okoku iswap merin dilogoji ninu igbo kejekeje monguno ati agbegbe biu ni ipinle bonu bakanu amu afun pe siria ati benu atelu iko ikolu ti ile israeli se sabule beit jin leyi to mu ipalara ba aro ilu ope mi lo si odo frank olohun ni sola ati oluwa seyi ayo makinde awon ni olootu iroyin oso ni emi tin toto e tu pade wa ni ago meje alai ni fun agbaye emi tin toto olumide ola lere lo nso fun yin pe odiwo bi ojoro
1: edumare lo diri ewa fakuko o

0: Adupele Olorun baba to mu ante siwaju le se Bond FM 92.9 akibugo ile lu fe le se wa 13 baba awe ti wa bo lati odun iwa ati si lo kaakiri gege bi se wa lori eto alejo bond e me pa awon eyan pataki awon eyan janko janko awon alenu loro nilu la ma mu asori eto awon to je pe won fi le se Bond FM sile ni igba kokan awon oloye awon otoku nilu la ma mu asori eto alejo bond lati le mo riri ba se sise wa si le se Bond FM ati mo se n gbadun wa to le se Bond FM 92.9 ati ti wa lo kaakiri lose yi ati lo mu alejo kan gbogi wa fun yin to je pe e le se ke ma gbo oruko won lojo kan bayi ile se Bond FM to gbogbo awon eto ta ma nse ile se Bond FM ko se ti baba e ma fi wa sile ko se ti won ki nda si ni gbogbo awon eto wa ganiat omo bela ya shuru ko ti ni e ka san pe to ba tin gbo ile se Bond FM 92.9 lo san ni gbogbo aladura pe isimi alaye isimi ologole ni ma je fun wa a ri ba ti se aro na gbogbo alase alawurabi alejo wa ti wa ni ikale gege bi ise wa alejo
1: Ewa ebe wa da ruko yin fun awon ara ile oko mi ni
0: Aishif Salim baba tun de dada awon ni alejo wa lori eto alejo bond loni baale ilu nla okedo bi won se se alaye ara won awon alejo wa nle se Bond FM 92.9 lori eto alejo bond baale e ka san omo bibi ilu wo ni yin
1: omo bibi ota ni yin
0: omo bibi ota ni Ogun State ibe le ti wa
1: wa latota awa tedu si magbon ni ayigi magbon ton ba ti bi magbon ton ba bere aklabi ibe la tedu si ko ti pa wa ndaku ni okedo bi ni
0: oke
1: la ye odun lo mo baba nla wa mo ndaku le tedu si magbon lati magbon la fi wa la fi ndaku ni okedo ala ni okedo
0: adupe lowo olorun ba be si wa tedu lati so ogun ota te wa tedu soke odo bi bayi se bi bayi le ti kawe alakobere yin ti de girama ti de bi ti fafo pe eko ti si bawo ni eto eko yin se yin lati
1: Se non compte kon ka ki number mo wa ku le ma lo to clearing agent so I'm a clearing agent so mi se ti mi se yen
0: mi se pe balẹ ti e ko joko sa fi mi se te nse
1: mi se mo wa ni airport mi ti bere si gure bi mo mo airport le mo mi mi ku airport ndo so ra sa papa so ra papa mi ti sise gidi gan mi si so mi ti mi se ni yen
0: adupe lowo olorun be si waju ololufe le se Bond FM ati to igba o te tin gbadun le se Bond FM
1: ati to 2010 mo ti n ba won bo
0: temi
1: olun ti pe temi n ṣubọ ni lẹbi ṣeré o jẹ pe mi like gbo awọn eto ohun to ma n ṣe nbẹ mo ti wa nbẹ ti tẹ mi.
0: Bí àwọn ètò wa ṣe wá pọ̀ tó lè ṣe Bond FM àwọn ètò ilẹ̀ nífẹ̀ẹ́ àti máa gbọ́ jù.
1: Gbogbo ẹni mo nífẹ̀ẹ́ kò sí tí mo lè ṣàdánù ní ọ̀run kò sí ara rẹ ìṣàtúnjì ọlálẹ́ kan mi fi ń ṣeré kò ní ìwé ìròyìn lórí ṣíṣe ètò gbogbo ètò ṣáàni mi nífẹ̀ẹ́ sí ti máa ń gbọ́ tí mo fi ń ṣeré.
0: Bẹ́ẹ̀ ṣe wá ń gbádùn àwọn ètò wa kí lẹ fẹ́ ka fi kún àwọn ètò wa àwọn nǹkan lẹ fẹ́ ka yọ kún ìgbẹ́ pẹ́ẹ́ bá tẹ̀ láǹfààní àti pàdé àwọn aláṣẹ ilé iṣẹ́ yìí àwọn ètò yìí mi fẹ́ kọ́ máa fi kún àwọn yìí mo fẹ́ kọ́ fi kún bóyá gẹ́gẹ́ bí ìrírí ni gẹ́gẹ́ bí baálẹ̀.
1: Kò sí àyè kò sí ìtumọ̀ ìlẹ̀ nìkan lọ ti sẹ́yìn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló dá ìlú tó bá kàn tó ní tó wọ́n pé tún lè mú nǹkan lẹ̀síwájú tó máa mú nǹkan dáadáa wọ́n tún lè fi kún kò sí àṣàdàmí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló wà òkè gbogbo ẹ̀ ló nífẹ̀ẹ́ sí.
0: Ẹ ṣeun bàbá wa ẹ kú ìfẹ́ wa ní gbogbo ìgbà bí ẹ ṣe wá jẹ ọmọ bíbí ìlú ọ̀tà tẹ́ fi òkè odò ṣe bùgbé tẹ́ tẹ̀dé síbẹ̀ oúnjẹ ilẹ̀ nífẹ̀ẹ́ àti máa jẹ jù.
1: Oúnjẹ jẹ́ ọmọ pé àgbà tí ń bínú sí ni àìyàn lọ́rọ̀ máa kó oúnjẹ jọ jù sí ní rẹpẹtẹ mo láìkí ògì mọ́mọ́ àti ṣáwá mo fi ń ṣeré lẹ́fín sunday mo ní ẹ̀ta ẹ̀ máa ń jẹ́ pọ̀ ni mo fi ń ṣeré so ìgbà kan tí mo máa ń jẹ́ ìbàjẹ́ mọ̀ pé age mo ń jẹ afẹ́ bá ṣeré bọ́ǹsì mi ń jẹ́bà mọ́ so oúnjẹ tó light mo máa ń fi bẹ́ẹ̀ jẹ. Sọlọ́run tí mo ò nífẹ̀ẹ́ bọ̀ tí mo ń gbọ́jú tí mo láìka ṣàwórì ni òṣèlérí rẹ̀ ni fi ń ṣeré máa ń gbọ́ sùn máa ń gbọ́ láàárọ̀.
0: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá lọ mú orin bàbá wa òṣèlérí rẹ̀ wá ṣe tí ìgbẹ́rin láti fi ṣe àlejò wa lálejò yẹn baálé òkèdò olóòsọ́lù babatunde dada akinlabi 1 àjọ ní ọmọ.

0: mo kí yín káàbọ̀ padà sórí ètò àlejò bọ́ndé ṣe bọ́ndé fm 92.9 tàtúngbà lálejò àwọn náà ni ọ̀tọ̀kọ̀ ní ìlú baálẹ̀ ní ńlá òkè èdè olè sọ́ọ̀lì bọ́bá tí lé dàda akínlábí 1 àjọni ọmọ àjọni ọmọ àjọni ọmọ táwọn èèyàn ń pè é yẹn kí ló fa ìnagijẹ.
1: Ẹnu ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀mọ̀ pé gbé pọ̀ lọ́wọ́ balẹ̀ tí ń gbéyàn borí ogun ẹ̀ ẹ̀hún bá ti rí pé báwo ló ṣe ń ṣe báwo ló ń kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó máa yà àwọn èèyàn náà lè sọ nínú orúkọ pé àjọ ni ọmọ akínlàbí fún rẹ̀ ogun pọ̀ gan bọ̀ ọ̀rọ̀ ní gbogbo borí ogun gbogbo ogun tó ó lè wà níwájú èrò ní ayé yìí kí ọmọ máa lọ báyìí sáré rìn káàkiri torí nǹkan tí bàbá ti ní kọ́ mi kó tó kú ni ogun ọyọ tó kọ́ mi tí mo ń lò tí ìgbò tí ìlú àwọn èèyàn pé báwo ló ṣe ń ṣe ó tó kú ní ìgbọ́dọ̀ sáré rìn kiri ìrọ̀ báyìí sàsíyìn ní tuntun bá ti lọ ń ṣe ẹni ara lè gbígbé nìyẹn ní ìdẹ́ ń ṣe kò sí lè mọ bí ìdájọ́ lè mú abẹ́rẹ́ rí ọba mi ṣe lára mi ní iṣẹ́ ìyẹn lásán ó ń kó mi yọ ọmọ fi ń ṣẹ́gun torí ìgbì kan ṣe ni tí ìyẹn bá lè tẹ̀lé kí ẹni ayé yìí a máa burú gbogbo ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ ni so ìgbà ń ṣàbùrù ìyẹ máa ń ṣe kan bó ṣe máa da ń wá da fún mi wá da fún ọmọ tí màá ní nìyẹn so.
0: Bó ṣe dá náà nìyẹn kí èèyàn má lè pa ọmọ làkejì kọjọ iwájú èèyàn kí ó lè dá adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe wá rí lásìkò yìí gẹ́gẹ́ bí baálẹ̀ tẹ́ jẹ́ olórí ìlú àmọ̀ràn ó lè fẹ́ gba ìjọba tó wà lóde yìí.
1: Àmọ̀ràn fẹ́ gbà wọn nǹkan kan torí kí ọmọ adúpẹ́ ohun tó ń jẹ tó ń dúpẹ́ lọ́dọ̀ amadúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá ni nǹkan owó ọ̀ká máa ní ilé bọ̀dà ẹni tí wọ́n fẹ́ gbà wọn lámọ̀ fún ṣe sùúrù fún president wa aṣíwájú bọ́lá ahmed tinubu kún bá a ṣe sùn tí wọ́n ní àwọn program tó dáa wọ́n tò ìtúlẹ̀ wọ́n ṣe tó fẹ́ ṣe tí a máa fi gbádùn wọn bọ̀ ṣe mọ̀ kò yízi ṣe ní wọ́n ṣe náà lọ́tún lóṣù àwọn tó máa àfẹ́ẹ̀tì tó máa rí pé bàbá àwọn ò fẹ́ gbà fún wọn bọ̀ tí wọ́n dẹ̀ máa borí wọn ìfàṣẹ́ ẹ̀ dẹ̀ máa wo tí a bá ṣe sùúrù iṣẹ́ wọn máa yọ gan tó bí gbogbo ọmọ nàìjíríà máa wù àẹ́ sọ máa ń báyìí nǹkan tó ń ṣe lẹ́tọ̀ lábẹ́lẹ̀ yìí àwọn ẹlẹgbẹ́ ọmọ nàìjíríà ni ká ṣe sùúrù gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ní máa dópin a máa tún máa gbádùn ní tó bá yá ó yá sí sùúrù fún wọn dáadáa.
0: Ẹ ṣeun bàbá wa bí ẹ ṣe wá jẹ́ olórí ìlú lẹ́ẹ̀kan sí àmọ́ràn lọ́fẹ́ gba àwọn ọ̀dọ́ ìwòye àwọn lọ́kọláya ìwòye láti gbára wa láàyè kí orílẹ̀-èdè nàìjíríà kó lè máa tẹ̀síwájú àwọn ọ̀dọ́ làkọ́kọ́ àwọn lọ́kọláya lẹ́ẹ̀kejì.
1: Ọ̀dọ́ náà ni fẹ́ mi lè bẹ ọ̀dọ́ pé wọ́n jẹ́ ká máa ṣe sùúrù bíkọ́sì àwọn ọ̀dọ́ mi tẹ̀fẹ́.

0: ọlọpọlá ká máa ṣe sùúrù fara ni ká má bàrà wa jà mọ tó ń ṣẹlẹ ń bíi sí gbogbo akájọ máa múra ìyàwó ni kó rẹpù ọkọ ọkọ náà kó rẹpù ìyàwó tó bá jọ àkọjọ máa má ní ìjẹ tó gbà fi níra tó máa fi níyàn jù so ká máa ṣe sùúrù fọkàn kó má dẹ sí jà so.
1: ẹ ṣeun bàbá wa a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lórí ètò àlejò gbọ́ ìgbé ṣùgbọ́n ká tó yọ̀ǹda bàbá wa baálé ìlú ńlá òkèdò akínlábí one àǹjọ̀ni ọmọ ẹ gbàdúrà fún iléeṣẹ́ bond fm láti orí àwọn ọ̀gá lókè káàdì gbogbo àwa tá à ń ṣiṣẹ́ ń bẹ̀ àtàwọn olólùfẹ́ wa pátápátá fm àṣẹyìn kẹfí bá wa gbàdúrà fún iléeṣẹ́ bond fm ká máa ní ìtẹ̀síwájú.
0: Àdúrà gbà ní tẹ ti sọ inú àrò àárọ̀ mọ́ tó ní gbogbo àwọn ilé àwọn òṣìṣẹ́ ilé bọ́ọ̀lù ẹ̀tọ́ wọn. Wọ́n gbà ojú ayé ní wọn fi bẹ̀tọ́ wọn wọ́n máa lọ sókè ní pàdé àgbàkú wọn ní ṣíṣe so ẹ̀tọ́ àtẹ̀wọ́lọ́wọ́ so nǹkan máa dà fún wọn so gbà tá a ṣe program bẹ̀ náà a pọ̀ lọ́ba ní balẹ̀ ní dòwò ní gbogbo àná àánú ìlú lẹ́yìn nǹkan a máa lọ́wájú so a máa bá mi padì ìgbọ̀n bọ́ọ̀lù ẹ̀fẹ̀ náà òun náà a máa bá mi padì so ẹ̀tọ́ ojú ọwọ́ máa fi ọwọ́ máa fi gbẹ̀tọ́ mi wọ́n máa bá mi padì aláàánú máa wọ́n orí àtọ́mọ́ àti gbọ́n.
1: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lórí ètò àlejò bond lónìí. Mo lérò pé tẹ bá gbádùn alẹ́ yìí tuntun la máa tún wá fún yín lọ́sẹ̀ tó ń bọ̀. Bàbá wa ta bá tún pé iṣẹ́ ti jẹ wa.
0: Dáadáa màá dẹ́yìn kò sígbà tí ẹ wá ti dùn dáhùn. Wọ́n pe iṣẹ́ mọ́ ní ìbí sí ilé.
1: Ẹ ṣeun ẹ̀yin náà nífẹ̀ẹ́ iléeṣẹ́ bond fm nílùú Dubai báyìí lórí ètò àlejò bond lọ́sàn-án yìí. Tó bá tún ti ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ọba tuntun la máa mú wa fún yín. Ṣé olólùfẹ́ wa lẹ́yìn náà ẹ nífẹ̀ẹ́ àti bọ́ra dá sí tó abẹ́fẹ́ gbé ìpínlẹ̀ ọjà wá sórí ètò àlejò bond iléeṣẹ́ bond fm. Ẹ pé mi gani àtọmọ bí làwẹ̀ aṣírò sórí 070-87-49-2118 fún ìpínlẹ̀ ọjà. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tún jẹ́ lálékọ̀ọ́ lórí àwọn ohun tí wọ́n fún wa láti máa fi ṣe ètò yìí ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn ara nínú tẹ̀sí ń bọ̀ abáyé tó ń bọ̀ láti àárọ̀ tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àgbàládùúrà pé ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìdùnnú lọ̀sẹ̀ yìí máa jẹ́ fún wa lágbára Ọlọ́run. Ìpàdé di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ aláwùrábí. Gani àsọmọbí làyà ṣùrọ̀ kọ̀ tèmi lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ pẹ̀ǹtẹ́ fi sí wa. Ire o.

dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a máa gbé ìjókòó fún àwọn Indigo táwọn náà yóò máa tẹ̀ síwájú. Orúkọ gbogbo àwọn lọ́gàálọ́gà níléeṣẹ́ Bond FM 92.9 là ń kí pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yan iléeṣẹ́ wa láàyò. Aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ẹ̀ka èdè Yorùbá yóò tún máa gun orí afẹ́fẹ́. Lórúkọ Balikis Ayépọlá Ibrahim tí ajọjẹ́ akéde ètò lọ́jọ́ tòní Olúfúnkẹ́ Wúrà Ọlá Àdìsá lórúkọ tèmi ó rìgbà kan náà bye for now.

FM 92.9 Bond FM Igirigindo.

If I get on the way,

0: padà sí abẹ́ abẹ́ o.
1: Ǹjẹ́ òun àwọn ẹ̀mí ìrora kò ta kọjá bí?
2: Tàbí ò ń dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
1: Olórí ẹgbẹ́ bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn darapọ̀ mọ́ wa lórí ìkànnì kan náà ní Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ndè ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15 lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì yìí tí ó lé sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí gbégbé ayé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ sí i.
2: Eré aládùn àti sọ̀rọ̀wúrọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbọ́n ọkàn rẹ.
1: Ètò ìrora ọkàn lórí Bond FM 92.9
0: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ndè ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
2: Ẹgbẹ́ bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà PSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: bẹ́ẹ̀ ni o fi ìbùkún fún olúwa ìwọ ọkàn mi ẹ káàbọ̀ sí orí ètò pàtàkì tí a ń pè ní ìwòsàn ìrora ọkàn èyí tí ẹgbẹ́ bíbélì ti nàìjíríà àti àjọṣepọ̀ ẹgbẹ́ bíbélì ti ilẹ̀ amẹ́ríkà ń ṣe agbátẹrù ètò yìí iléeṣẹ́ tá a ti ń gbó sáfẹ́fẹ́ tá a wà yìí ni bond fm 92.9 tó wà ní onígbòǹgbò kingdom gra ìkẹjà lagos ní ladipo bus stop orúkọ mi ni michael olúwafẹmi adésínà jp mr bible pẹ̀lú mi ṣiṣẹ́ lọ́jọ́ tòní òní àwọn ọ̀jọ̀gbọ́n méjì tí wọ́n jẹ́ pé àtijọ́ ń bá ètò yìí bọ̀ tí a jọ ń ṣe kóríyá lórí ètò yìí tí ètò yìí kò fi ṣe kíni o tí ò fi ní ìṣòro àwọn ni bàbá wa dárúkọ ẹ̀fà ọmọ nàìjíríà o.
1: Mo kí ara kí gbogbo ọmọ nàìjíríà pátápátá kíwákú àkókò àti dédé sáà yìí mo gbàdúrà pẹ̀lú orúkọ jésù adára fún wa o orúkọ mi kò yí padà ìránṣẹ́ ọlọ́run aláàyè isaiah èdìdí ọmọ yérìndì látijọ́ transforming life church ní ìlú alágbàdo àti aṣojú bible society of nigeria ní orí ètò
0: ìwòsàn ìrora ọkàn bákan náà bíṣọ́ọ̀bù náà ti wà kalẹ̀ o ẹ ti máa ń gbóhun bíṣọ́ọ̀bù wọn nípa èdìdì lọ bíṣọ́ọ̀bù
2: àbí
0: archbishop ẹ káwọn ọmọ nàìjíríà sá.
2: Ẹ kú ilé lọ́dẹ o a dẹ̀ kú ìsinmi òní ìsinmi ológo àwòjọṣe ni o a nífẹ̀ẹ́ nìkan kan wà ṣàwátì ẹ dẹ̀ kú etí gbọ́ ètò yìí orúkọ mi yípadà ọ̀jọ̀gbọ́n àti àlùfáà adéyẹmí jacob sunday láti season bible church agilẹ̀tì àti aṣojú fún ẹgbẹ́ bíbélì ti nàìjíríà nípa ètò ìrora ọkàn àkíyìn káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣé o ẹ dẹ̀ sí olóòtú.
0: Bẹ́ẹ̀ ni o ẹyẹ ìyẹn wá tí ẹ wà nílé mo sọ fún wa láàárọ̀ pé àkòrí tuntun ló máa jáde ní ọ̀sẹ̀ tí a wà yìí ọ̀sẹ̀ yìí ni a mú àkòrí tuntun tí a mọ̀ sí ìdáríjini dídáríjini àwọn olóyìnbó lọ wọ́n bọ̀wọ́ pè ní forgiveness báwo ló ṣe túmọ̀ sí ní ọ̀dọ̀ tiyín ṣé ìdáríjì wá ni tàbí ìdáríjì wọn tàbí ìdáríjini gbogbo ẹ̀ sáà jẹ́ lákàbákọ̀ ogun ẹ̀ papọ̀ láṣẹ́ṣẹ́ kristi ìdáríjì là ń lọ fún ṣùgbọ́n kó tó di pé akọ́lù agbami ètò ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ eré ìtọ́ni gẹ́gẹ́ bá a ti máa ń ṣe káwọn ti gbọ́ fún sáà díẹ̀ tán àwọn bàbá wa tó wà níkàlẹ̀ a máa fi ọ̀rọ̀ ju omi tó rọrùn láti ẹnu wọn ní báyìí a lọ sókè lọ́rùn a lọ gbọ́ eré ìtọ́ni bond ni o 92.9 bond 929 live ẹ máa wò wá ń bẹ̀ kétékété.

0: ìkàlẹ̀. Ǹjẹ́ ó jẹ́ ohun tó fẹ́ má ṣe ṣe fún ọ láti dárí jẹ́ èèyàn tó bá ṣe ọ bí? Báyìí, lórí ètò ìmọ̀sàn ìlera ọkàn, à ń pè ọ́ láti kọ́ bí a ṣe ń dárí jì ohun tó jẹ́ kókó pàtàkì ìgbàgbọ́ wa bí kìrìsìtẹ́nì. Ẹ káàbọ̀ sí orí ètò ìmọ̀sàn ìlera ọkàn. Ẹ sì ṣe ohun pé ẹ darapọ̀ mọ́ mi. Orúkọ mi ni Ayọ̀ Olúgbọ̀nsì. Ètò ìmọ̀sàn ìlera ọkàn jẹ́ àgbéjáde ti ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. A ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìtàn Christopher àti Esteri tí wọ́n ń wọ̀yà ìjà pẹ̀lú jíjọ̀wọ́ ìbínú wọn sí ẹnì kan.
1: Christopher, àgbébọ̀ adìyẹ wa ti sọnù. Christopher, ṣé o gbọ́ mi? Àgbébọ̀ adìyẹ wa.
2: Christopher, Esteri ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà ń gbé lórí ilẹ̀ kékeré kan lónìí. Esteri rí i pé àgbébọ̀ adìyẹ àti ìyá ewúrẹ́ wọn sọnù.
1: Ìyá ewúrẹ́ náà sọnù pẹ̀lú.
2: Lálàálẹ̀, Esteri a máa kó àwọn ẹran rẹ̀ sínú ilé wọn fún ààbò. Àwọn ẹran ọ̀sìn wọn yí pèsè ẹyin àti wàrà tó tó fún ìdílé wọn láti jẹ.
3: Esteri, bóyá o kò tilẹ̀kùn dáadáa lálẹ́ àná ni.
1: Ó dá mi lójú pé mo ti dáadáa o.
3: Wò ó, bí ká kọ́kọ́ wo omi ọgbà ó ṣe é ṣe kárí ńbẹ̀.
1: A gbọ́dọ̀ rí wọn o. Báwo ni a ó ṣe bá àwọn ọmọ bí a kò bá rí wọn?
3: Wọ́n wá ibi gbogbo ṣùgbọ́n wọn kò rí ewúrẹ́ àti adìyẹ wọn.
1: Ó dájú, ẹnìkún ti jí wọn gbé o.
2: Ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀. Christopher àti Esteri gbìyànjú láti gbé láìsí wàrà tàbí ẹyin tó tó láti bọ́ ìdílé wọn.
1: A kò ní tó láti bọ́ àwọn ọmọ, kí ni a ó ṣe báyìí?
2: Christopher gbìyànjú láti ronú ẹni tó lè gbé ewúrẹ́ rẹ̀ bí yàrá àdúgbò tàbí àjèjì. Ṣùgbọ́n ta ni?
3: Wíwú tí yìí ti sun mi gan, kò lọ lẹ́nu mi mọ́. A nílò láti wá ewúrẹ́ wa, kò kàn lè ra bẹ́ẹ̀ lásán.
4: Christopher, arákùnrin, kí ló ṣe tó fojú mi báyìí? Ṣé o kò fi ṣúgà sí tíì rẹ tó ni?
1: Tíì dúdú ni, kò fẹ́ràn tíì dúdú, a kò sì ní wàrà.
4: Ọ̀rẹ́, ìdí tí mo fi wá rí ọ nìyẹn.
5: Ọ̀rẹ́ ewúrẹ́ yín tí mo sùn mọ́ ẹ̀ nínú òkú lọ́ńdọ̀.
3: Ewúrẹ́ wa tó dán ọ lójú.
5: Mo mọ bí ewúrẹ́ yín ṣe rí.
3: Ó dán mi lójú.
5: Tí mo ní
3: láǹbọ̀, ó jí ewúrẹ́ wa. Èyí ba ni lójú dẹ́pọ̀.
1: Láǹbọ̀, ó ti jẹ́ aládùúgbò wa fún ọ̀pọ̀ ọdún. Báwo ni o ṣe lè ṣerú nǹkan bẹ́ẹ̀?
2: Fún ọjọ́ díẹ̀ lẹ́yìn rẹ̀, Christopher bá ara rẹ̀ jìjà kadì pẹ̀lú ohun tí yóò ṣe sí i.
3: Wo Esteri, wọ́n ṣe ní bíi kí n sọ fún gbogbo ènìyàn pé wọ́n gbọ́dọ̀ bá láńbò dà wò pọ̀ tàbí kọ́ lọ bẹ̀ẹ́ wò. Ìbá sì pa àwọn ọmọ rẹ̀.

0: nítorí náà arákùnrin àti arábìnrin mi bí ẹ kò bá dáríji arákùnrin yín ìkórè ọkàn àti ìbínú yẹ yóò kàn máa pa wọ́n lára ni.
1: Ẹsítérì mọ̀ pé òun sì ní ìkórè ọkàn nígbàkúgbà tí òun bá ronú nípa lámbò.
2: Báwo pẹ̀lú nílò láti dáríji arábìnrin ṣùgbọ́n báwo.
0: Bíbélì wípé Sàtánì a máa lo ìbínú wa láti sọ wá di ẹrú ìkorò ọkàn láìpẹ́ yóò pa ọrun.
3: Mo dáríji láàárọ̀ ṣùgbọ́n gbogbo ọ̀bẹ tí ẹ̀yìn ọ̀dọ́ yìí kẹfà ẹbí ẹ̀yìn ẹbí ọ̀rẹ́ lẹ́ẹ̀kan sí.
2: Ṣé abẹ irú rẹ̀ mi ni ẹgbẹ́ ti gbà
3: ó ti tún ìsùnkọ́ tó ti gbé lọ ṣùgbọ́n ààbò ewúrẹ́ nìyẹn ó dájú.
2: Ààbò ewúrẹ́ wa nìyẹn o.
3: Jọ̀ọ́ dáríjì mi jọ̀ọ́ dáríjì mi kúrò sí ewúrẹ́ rẹ̀ padà ewúrẹ́ àtọmọ rẹ̀ náà mú kó wá dákùgbà padà.
4: Láńbò ẹgbẹ́ pa àwọn ọmọ mi nítorí rẹ̀.
3: Mo mọ̀ torí ẹ̀ náà mo fi ń tọrọ àforíjì.

0: parece um homem. Ele é tipo esse. Mas você não tá com ele, né? Eu não vou falar nenhum, esse meu filho não.
1: Chugó?
0: Lembro. Ai, vou cadar uma mulher. Minha filha é chata, sabe? Sabe, eu não tinha nada. Não, mas deu uma pelota para o Batirão da Fale.
2: Lenny Gadier. Olá, Ana Christopher. Ati Esteri lọ́wọ́ láti dáríji Lambo.
0: Esteri aya mi, jẹ́ ká gbàdúrà papọ̀. Ọlọ́run, jọ̀wọ́ ràn wá lọ́wọ́ láti dáríji Lambo pátápátá. Jọ̀wọ́ pèsè fún Lambo àti ìdílé rẹ̀ kí ẹbí wọn bá pa wọn.
3: Àmì.
0: Ṣọ̀rọ̀ Christopher, láti ìsinsìnyí. Jẹ́ kí a máa mójútó àwọn ẹran wa dáadáa.
2: Òdodo ló sọ.
4: Ìdáríjì ni ìgbésẹ̀ tí ń ràn wá lọ́wọ́ láti gba ìwòsàn nínú ìrora ọkàn. Ìdáríjì túmọ̀ sí pé a dá ẹnìkan sílẹ̀ nínú ìdájọ́ wọn, tí a sì mọ̀ pé Ọlọ́run tó jẹ́ onídàájọ́ tó pé yóò ṣe ìdájọ́ tòótọ́. A kò wá ìgbẹ̀san. Fetí sí Jẹ́nísì, Stefano, Magdalene àti Rebecca ni wọ́n ṣe fi ojú tó jinlẹ̀ gbé ìtàn yìí.
5: Magdalene. Rebecca. Stefano.
6: Mi ò sùn.
5: Lórí ìtàn yìí, báwo ni ó ṣe parí gbólóhùn yìí fún mi? Ìdáríjì kì í ṣe.
7: Gbígbàgbọ́ ohun tó ṣẹlẹ̀. Orin sọ. Bẹ́ẹ̀ ni Rebecca. Ìdáríjì kì í sì ṣe pé a ń sọ pé ohun tó ṣẹlẹ̀ kò dùn ènìyàn.
6: Bẹ́ẹ̀ni, ìdáríjì kì í ṣe nǹkan òjijì. Ó máa ń gba àkókò.
7: Bẹ́ẹ̀ni,
6: ó tọ̀rọ̀
5: tẹ́lẹ̀ bó ti rí
6: náà. Kì í sì ṣe pé a ń sọ pé ohun tí ẹnìkejì ṣe tọ̀nà.
7: O Stefano, nǹkan mìíràn. Ìdáríjì kì í ṣe pé kí a tún ní ìfọkàntán nínú ẹni bẹ́ẹ̀ padà lẹ́sẹ̀kẹsẹ̀ o.
5: Ìyẹn ṣe pàtàkì Magdalene. Nígbà tí a bá lè já ìgbẹ́kẹ̀lé ènìyàn kulẹ̀, ẹni bẹ́ẹ̀ nílò láti tún kọ́ ni.
6: Kìíní sí ikú iṣẹ́ ọpọlọ. Bí o bá jẹ́ kí wọ́n ṣe ohun tó ń dunni sí ọ nígbà gbogbo láì bìkítà, eléyìí yóò jẹ́ ìwà òmùgọ̀ gidigidi.
7: Ìwà òmùgọ̀ gbáà. Bẹ́ẹ̀ni o Stefano, Christopher wa ní gbogbo ìdí láti mójútó àwọn rẹ̀ dáadáa.
5: Bẹ́ẹ̀ni, báyìí nínú ìtàn yìí gan, a rí pé Lambo ó sẹran tó jí padà. Ṣùgbọ́n bí kò bá lè dẹ́ran òun padà ńkọ́, àbí jù bẹ́ẹ̀ lọ, tí kò bá tilẹ̀ bẹ̀bẹ̀ fún ìdáríjì ńkọ́, ìjẹ́ Christopher ìbá dáríjì.
7: Lóòótọ́, nígbà mìíràn ẹni tó ṣẹ̀ lè kú tàbí ká má rí wọn mọ́.
8: Bẹ́ẹ̀ ni
7: kí a tún wá lè dáríjì wọn ni.
6: Rebecca, ó ń bèrè bóyá ìdáríjì dá lórí kí ẹni kejì tọrọ àforíjì ni.
7: Rọtí Jésù lórí àgbélébu o Rebecca, ó ní bàbá dáríjì wọn nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Ṣé o mọ̀? Kò sí ẹni tó ń tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ lórí àgbélébu
8: mi.
7: Kò sí. Magdalene, n kò rọ bẹ́ẹ̀ rí o. Òṣè.
5: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni. Ìdáríjì jẹ́ ohun tí a ń ṣe fúnra wa, kò dá lórí ẹnìkejì o.
7: Ẹ ṣe bí a ṣe lè dáríjì ènìyàn kí a tún retí pé kí wọ́n á jẹ ìyẹn ẹ̀ṣẹ̀ rẹ̀.
8: Bẹ́ẹ̀ni.
5: Ìjì àwọn yìí ńgbà náà kí wá ni wọ́n lè jẹ́. Ìbéèrè rẹ ò lè jì míìsì. Bí ó bá jí ewúrẹ́, ó ní láti dá a padà.
7: Orí yẹn sọ, tàbí bí ènìyàn bá rúfin, wọ́n lè ní láti lọ sí ẹ̀wọ̀n.
5: Kárí, ìyẹn kò sọ pé o ò tí ì dáríjì wọn.
7: Rárá, òótọ́ o. Àmọ́ lérò tèmi, nígbà míì ẹ̀wẹ̀, ẹni tó ṣẹ̀ kò lè san án padà o. Fún àpẹẹrẹ, bí ọkùnrin kan bá fipá bá ọ̀dọ́mọbìnrin kan lò pọ̀, kò lè dá ìbálẹ̀ rẹ̀ padà. Ṣé dá padà orí sọ o?
5: Orí yẹn ò ṣọ́.
7: Bóyá ó lè ṣe nǹkan láti fi hàn pé òun tún bá fún ohun tó ṣe nígbà tó mọ̀ pé kò lè tó.
5: Ní báyìí, ẹ tiẹ̀ jẹ́ kí n béèrè ìbéèrè lọ́wọ́ yín.
7: Ìbéèrè wo?
5: Báwo ni a ṣe lè mọ̀ nígbà tí a bá ti dáríjì èèyàn tán pátápátá?
6: Mo rò pé nígbà tí a bá tún di ọ̀rẹ́ padà.
5: Stefano, ṣòro bẹ́ẹ̀. Ronú nípa rẹ, ìbádọ́rẹ́ wà fún inú rere àwọn ẹni méjèèjì. O kò sì ní agbára lórí ẹnìkejì rẹ, ṣé o mọ̀?
7: Orí sọ, ìdáríjì jẹ́ ohun tí a ń ṣe fúnra wa. Fún ìlàjà, a nílò àwọn igun méjèèjì.
8: Ó dá.
7: e ja ke mi gbianju a mo mo pe a ti dariji eniyan nigba ti ko ba dun wa mo ti a ba ronu nipa on ti eni na ti se fun wa
0: be gan lori
7: ti o ko si ronu ibi si won o mo a ma n ko si awon to yi wa ka pelu oro wa nigba ti a ko ba dariji
0: be ni iye si su ma n yori si ede aye de si waju si
6: gbogbo mo ni gan ni
0: ko se n to wa so pe idariji rorun o
6: olorun rorun
0: je ni kan wa ti onilo lati dariji leyin kiko lati dariji tumo si pe looto ni amo ohun ti Kristi se fun wa ko si ise kan ero bubu kan ti o koja idariji Kristi nitori na bi a ba le lo sodo baba wa tin be ni orun ki a si bere fun aanu re ki iwo na ko ni se nkan yin fun alakunrin ti o nilo ogun yi kan na ni je onilo eni ti o le ba soro tabi eni ti o le gbadura pelu re jowo kan si wa ni egbe bibeli to wa ni agbegbe re igba melo ni o ye ki o dariji elomiran se ekan ni emeji emeje abi adorin awon omo eyi bi Jesu ni ibere yi kan na bi opo ninu wa won ko lero pe ki awon jowo etan won lati daju elomiran sile patapata papa bi eni keji na ko ba kin toro aforiji kan teti si bi Kristi se fisi ninu itan yi
1: lojo kan nigba ti Jesu ko awon omo eyin re nipa ijoba orun o ti rubere ibere to le kan lowo re
3: oluwa nipa melo ni arakunrin mi o se mi temi o si dariji mo titi de igba meje
1: rara o ele ko wo fun pe titi de igba meje bi ko se titi de igba adorin meje
3: eti oru ati awon yoku re ko mo itumo ohun ti Jesu nso
1: nitori na
3: Jesu so itan yi fun
1: won ojo kan oba kan pinu lati je ki awon iranse re wa se isiro owo ti won je nigba ti o bere si gba ijabo isiro owo na amu iranse kan wa ti o je ni owo pupo iranse na ko le san gbese re tan lai lai
8: o ko le san owo ti o je fun mi ni
9: jo jo nu ami mo be o mo be o de mi si e ju bi ra de ki ma lo de mi ni na ki le sise ki le san owo ti mi to mo be
8: jade kuro ni bi lo kuro lodo mi
9: jo jo ma se ba mami idire mi awon yin na ni agoju be lo
8: mo ni jade lo
9: jo jo lo ni wa mi jo
8: oda dide o ti gba lowo mi ju ohun ti o le so pada lo koda bi o ba fi gbogbo ojo aye re sise o ko le so iye ti o je mi nitori na dide ki o si lo sile re ko di ominira
9: o se o se mo o ko le dupe lowo re to o se o se
1: oju ona re nigba ti o jade iranse ti adariji na pade iranse miran to n je lowo kekere lojiji o gba arakunrin yi ni orun mu
9: so gbese to je mi jowo o ti fe mi mi ni orun pa o jowo mo be o sale fun mi mo si so gbogbo ti mo je o fun o
1: alai ni lari ni o alai wu re ni o ni e
9: go eso eso
10: e mo fun yi lo ki e fi sinu tulu ki yo fun bi omo mi san
9: re re o sanu fun mi sanu fun mi mo so mo ya pada mo mo se le mo ko ni lo akoko die
10: dada dada e mu lo bayi eyin eso
11: nigba ti o ba gbe ohun to sele inu re ko dun
12: e pe iranse yen pada wa ni yo buruku ni o mo fi gbogbo gbese ni je o nitori pe o be mi se ko ye ki o sanu iranse elegbe re gege bi mo se sanu re
11: inu bi oba pupo ti o fi pase pe ki won so iranse akoko sinu tubu
12: e ju sinu tubu titi yo fi san gbogbo gbese re pada fun mi
13: bayi ni baba mi ti n be ni ohun yo se se si o ti o ko ba dariji awon elomiran pelu gbogbo okan re ohun ni olufe ije itan yi ran o lowo lati mo idi ti a fi ni lati dariji awon ti o se wa fetisi jenisi stefano magdalene ati rebeka ni won se fi oju to jinle gbe itan yi
11: lagbara pupo nile ki wa ni idi to fi ye o fi ye fun wa
10: be ni o e kaabo si ori eto iwosan irora okan eyi te wa nle a se se gbadun ere itoni toni e le darapo mo wa lori bond 929 live facebook page wa niyan e ma ri wa wo kete kete ni bi ati se nse eto lowo an baba wa ti wa ni kale o be mo ti so fun wa lekan bishop Adeyemi ati Pastor Isaiah won ti wa ni ikale ni bayi mo fe bere awon bere kan nipa idariji a ma bere lowo won won ma bere si ni dawa lohun to ba ti dawa lohun a le jo foro jo mi to roro lori idariji ni ejo kini idariji gogo kisi ni o tumo si lati dariji eni ti o ti se wa to ti se wa ni ipalara to jile
14: akin lekan si pe e ku ti gbo wa o

0: lórí èmi lórí mi àbí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ká ní ẹnìkan ó ṣe orí pọmọ́sìn ẹ̀ṣọ́ àwọn ní láti dáríjì ó lè affect òbí yẹn náà tàbí ọmọ tí ń rape so but dídáríjì yẹn kì í ṣe pé kò tí dídáríjì kò túmọ̀ sí pé n tó ṣe dáa kò túmọ̀ sí pé n tó ṣe kò dáa kò túmọ̀ sí pé kò gbọ́dọ̀ jìyà lórí ẹsẹ̀ tó ṣẹ̀ so ìdáríjì ó jẹ́ láti lè rí ọ̀nà lọ fún ẹni tó ń dáríjì ni kì í ṣe pé ẹni tá a dáríjì òun ni ìdáríjì wà fún ẹni tó dáríjì ni ìyẹn ni láti lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run láti mọ́ ṣe di àwọn ẹrù tí ò ní jẹ́ kó rọ́nà lọ
1: kí ọkàn ṣe náà lè fùyẹ́
0: kọ́ kára ẹ lè fùyẹ́
1: ẹ ṣe púpọ̀ bàbá
2: gẹ́gẹ́ bí ìbéèrè yẹn tá a bá sọ̀rọ̀ lórí dídáríjì ẹni ìdáríjì jẹ́ ohun tí a lè pè ní yọ̀ǹda ènìyàn àbóhunkóhun nínú tó fa ọgbẹ́ ọkàn àbí tó fa ọgbẹ́ sínú ọkàn wa àbí tó fa àwọn nǹkan kan bí ìpalára dání so yíyọ̀ǹda ẹ̀ láti mú kí ènìyàn ó lè tẹ̀síwájú láti mú kí ènìyàn lọ gẹ́gẹ́ bí ìbéèrè kejì yẹn ṣe lọ wípé tá a bá wá sọ̀rọ̀ nípa ìkíni kí ìdáríjì ní tòótọ́ ipa wo ló kó nínú ọkùnrin èyí tó túmọ̀ sí ìdáríjì ní tòótọ́ bó tilẹ̀ wò kí wọ́ ọgbẹ́ yẹn kó le tó ìdáríjì tí tòótọ́ yẹn túmọ̀ sí wípé a fẹ́ yọ̀ǹda ẹni yẹn kúrò nínú ọgbẹ́ ọkàn wa níbi torí àìdáríjì ẹni ẹrù wíwo ni bíbélì ṣe sọ wípé dáríjì wa bí a ti dáríjì àwọn tó ṣẹ̀ wá èyí tó túmọ̀ sí wípé bí ènìyàn bá ṣẹ̀ wá bàbá bẹ́ẹ̀ kọ́ lọ́run ó dáríjì àwa náà torí ohun kòpòlọpọ̀ táwa náà ṣe lọ ó fa ọgbẹ́ lọ́kàn ọlọ́run ṣùgbọ́n bàbá ti dáríjì àwọn tó ṣẹ̀ wá náà ọlọ́run á dáríjì àwa náà ọgbẹ́ yẹn á ṣe kí ni o á kúrò níbẹ̀ so ẹrù wíwo ni ìdáríjì so bí wọ́n bá dáríjì ò ní tòótọ́ ó máa ń mú ọgbẹ́ kúrò ó máa ń mú ẹrù wíwo kúrò torí ìdáríjì kò ń ṣe nǹkan téèyàn lè fojú rí nìkan kò dẹ̀ tí nǹkan téèyàn fojú rí nìkan so ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìdáríjì ní ìdáríjì máa ń mú kí ìtura bá ọkàn ènìyàn ó máa ń mú kí àlàáfíà kó dé bá ọkàn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà so ìdáríjì jẹ́ yíyọ̀ǹda ohun tó wù kí ènìyàn lè ṣe láti lè tẹ̀síwájú ìdáríjì kèdè ń ṣe fún ẹni tó ṣẹ̀yàn nìkan bí kò ṣe pé fún ara wa kí a lè ní ìmúláradá fún ọgbẹ́ ọkàn yẹn.
1: Ẹ ṣe púpọ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n wa àtẹ̀yìn tẹ́ wa lé mo lérò pé gbọ́ bí àwọn bàbá wa ti túmọ̀ ìdáríjì àti bó ṣe ṣe kókó tó báwo la ṣe lè mọ ìyàtọ̀ láàrin ìdáríjì tòótọ́ àti bí ẹnìkan ṣe ń díbọ́n pé ó ti dáríjì ẹlòmíràn.
2: Ta bá sọ̀rọ̀ lórí ìdáríjì tòótọ́ ìdáríjì tòótọ́ ni wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọgbọ́n yẹn ti lè wà níbẹ̀ àwọn àpá ọgbọ́n yẹn ti lè wà níbẹ̀ ó lè má ti sọ̀tọ́ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n àlàáfíà dé bá ọkàn ènìyàn ṣùgbọ́n ẹni tí ò bá dáríjì ní tòótọ́ ẹ rí wípé nígbà tó bá ṣì ń rí àwọn nǹkan yẹn àbí ohun tó jọ nǹkan yẹn bá sì wá sí tòsí a sì máa a máa ní ìpalára ẹ a máa ní ọ̀nà ìbò ń pè ní trigger lọ́pọ̀lọpọ̀ ìgbà
1: a máa rú síta
2: lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n ẹni tó ti dáríjì for example ẹ̀yin àtẹ̀yàn ní nǹkan kan tó jẹ́ pé ó ti dun yín púpọ̀ ó ti lè má jẹ nǹkan tó fa ọgbẹ́ tó ṣùgbọ́n ẹ ti mọ̀ wípé ohun tẹ́ni ṣe fún tó ṣe yìí kò lúkálukú lọ ń lọ tiẹ̀ ni téèyàn bá ti darí ju eléyàn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ríra ẹ sì kíra pé báwo ni yóò kódà gan nígbà tẹ́ ti dáríjì ti yanjú ọ̀rọ̀ yẹn ẹ tún ní rántí irú ọ̀rọ̀ yẹn mọ́ ṣùgbọ́n béèyàn bá sọ pé ìdáríjì àbọ̀ pé àmúdájà
0: fọkàn rẹ̀. Wọ́n bá tiẹ̀ rántí èèyàn lè dáríjì kó rántí ṣùgbọ́n ọgbẹ́ inú ò ní síbẹ̀
2: mọ́ ò ní síbẹ̀ mọ́
0: ni ti ìta
2: ìlú tó tọ́ oróyàn ti tibẹ̀ jáde
0: mọ́ a ní mo ti dáríjì ṣùgbọ́n tó bá ti rí ọgbẹ́ máa wà nínú ẹ̀ àwọn ìránró ó máa wà ń bẹ̀ ẹni tó bá dáríjì ìyàn tòótọ́ a lè ríra torí kò sí bẹ́ẹ̀ ti fẹ́ mú àpá kúrò lára ojú ọgbẹ́ sì máa wà ń bẹ̀ ìyẹn sì máa rí ṣùgbọ́n kò ní ní ìrora ọkàn nígbà tí ọgbẹ́ yẹn sì refresh ó ti gbà.

0: síbò ní fóònù ṣáínà nínú ẹ ẹ mọ sọyẹ rí ìbáṣọ pé kọlà tó parí.
1: Ẹyẹ olólùfẹ́ mi níbi àsìkò yìí sọ fún mi pé bọ́ndẹ̀fẹ̀ onílédìí ètò ẹ̀kẹ́ tẹ́tí sí dáadáa. Ibẹ̀ lẹ́tí rọgbọ́n kọtẹ́ ìròyìn kọ́ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ́. Bọ́ndẹ̀fẹ̀ 92.9.

0: tiwa lẹ́ẹ̀kan sí orí ètò wa ìfọwọ́tọ̀ ẹ̀mí ètò wa láti Ekwa Church Agege number 7 Coker Street Olúfúnmilayọ̀ Bọ́sọ̀ orílẹ̀ Agege ó sì jẹ́ ẹ̀ka ilé iṣẹ́ ti rédíò ẹlwà tí a fìdí ẹ̀ka lẹ̀ sí ìlú Ìgbàjà ní Kwara State
1: Olúṣọlá Láíwájú ni orúkọ mi Olúwa yóò gbọ́ àníyàn gbogbo wa yóò sì gbọ́ àdúrà wa lórúkọ Jésù àwọn ọ̀rẹ́ mi nínú rédíò ẹwà ni wọ́n ṣe agbátẹrù ètò yìí a máa kà fún wa nínú ìwé orin Dáfídì orí kejìdínlọ́gọ́fà orin Dáfídì orí kejìdínlọ́gọ́fà ẹsẹ̀ kejìlélógún àti kẹtàlélógún ó kà báyìí pé òkúta tí àwọn ọmọ ní kọ̀ sílẹ̀ ni ó di pàtàkì ìgbélé láti ọ̀dọ̀ olúwa ní èyí ó ṣe ìyanu ní ojú wa òkúta tí àwọn ọmọ ní kọ̀ sílẹ̀ ni ó di pàtàkì ìgbélé láti ọ̀dọ̀ olúwa ní èyí ó ṣe ìyanu ní ojú wa alleluia onísáàmù wípé òkúta tí àwọn ọmọ ní kọ̀ sílẹ̀ ó di pàtàkì ìgbélé ojú ni ó pè ní àkórí ọ̀rọ̀ ká ó fi gbàdúrà ó ní mo pè ní tó ìtàn ayé mi kan olúwa olúwa tó ìtàn ayé mi kan a rí níbí ní ẹsẹ 23 pàtàkì jùlọ ó ní láti ọ̀dọ̀ olúwa ní èyí ó ṣe ìyanu ní ojú wa ọlọ́run nìkan ló lè ṣe tí ènìyàn ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ làwọn ẹlòmíì tó ti wà lónírúurú wọ́n ti rọpin wọ́n ti wípé oréré ò lè jáde nú ayé ẹ̀ wọ́n ti pátì wọ́n ti ṣe níṣọ̀ká wọ́n ti dànù wọ́n ò ronú ẹ̀nú ẹbí mọ́ nínú ọpọlọ wọn nínú ìrònú wọn lọ́hùn òun gan ò sí láyé mọ́ kò sí lára wọn mọ́ torí wọ́n ti wípé ohun kan tó wúlò gidi ò lè jáde láyé ẹ̀ arábìnrin kan ó sún ẹkọ kan lọ́jọ́ kan ìdí ni pé bàbá wọn kú wọ́n wá fẹ́ dá ọjọ́ tí owó ṣe òkú obìnrin ìtìlẹ̀ gbọ́n gbogbo pátá àti gbogbo àwọn obìnrin tó kù náà àbúrò ẹ̀ gbogbo àwọn àbúrò ẹ̀ àti lọ́kùnrin àti lóbìnrin wọ́n pè wọ́n sípàdé wọ́n sọ fún wọn ọwọ́ amú déètì wọ́n wá lọ sọ fún àǹtí àti mú déètì báyìí báyìí nẹni ìgbà wo lẹ ti mú déètì ìbò lẹ ti jókòó ṣèpàdé ẹnìkan kàn dáhùn ló wọn ní àǹtí bá ti ẹ pè mí síbẹ̀ náà bá a bá ní ẹ máa bọ̀ a tún ti tu mọ́tò fún yín náà ni. ó lè sún ẹ tó tan ọlọ́run lọ olúwa padà yí ìtàn ayé ẹ padà tó lẹ́yìn ayọ̀ ńlá ìwọ náà tó ń gbọ́ mi lónìí ní ìmọ̀ bí tí ayé ti kọ̀ wọn náà sílẹ̀ ní ìmọ̀ bí tí ayé ti pa wọn náà tì tó bá lẹ bàbá ẹni pé èrú lò kí ló já mọ́ bàbá ṣe nǹkan nú ẹbí wọn ní fi lọ ìbá jẹ́ wọlé gbọ́n wọn ní sọ fún ẹ nǹkan bá ti dìsáì tí wọn tọ̀ sọ fún yín náà ni wọn àti ẹni béèrè opinion ti wọn náà tó wá ń mẹ̀ pé gbogbo wa bẹ̀ náà bí ká dáwọ́ ọkọ̀ fún nǹkan kan àtijẹ́ àti múnira mo gba aládùúwà lórúkọ jésù ìwọ òkúta tọmọ lẹ́kọ̀t tílẹ̀ yẹn wà á di pàtàkì ìgò ilé jẹ́fà nínú bíbélì òun gan náà àbí arábíléábì ní bàbá ẹ̀ àwọn àbí aṣẹ́wó lóbìnrin tó bí pàápàá àwọn ilé bàbá ẹ̀ pàdánù ọmọ alẹ́ ni wọ́n fẹ́ kó lẹ́rìn wa wọ́n lé dànù lé wọ́n náà ò ní ìpínlẹ̀ rìn wa máa bá tiẹ̀ lọ wọ́n lé tèfètèfè ṣùgbọ́n àgbà tó yá tọ́lá wọn gbogbo fọ́lẹ̀ ogun dé ogun fẹ́ kólu wọn kò wá sẹ́ni tó lè kojú àwọn ọ̀tá láti ṣẹ́gun wọn wọn ajá lọ gbé jẹ́fà òun ló lè gbà wá òun ló lè ràn wá lọ́wọ́ bí ó ṣe bẹ́ẹ̀ wọn á kọ́ wa tilétilé àwọn àlọ́ba jẹ́fà wọn wípé àwọn igi inú igbó parapọ̀ wọn lọ́ba gbé ẹlẹ́gùn wọn ni wàá jọba lórí wa ìyẹn ni mo lè jọba lórí yìí o tẹ bá lè fi abẹ́ ìbòjì mi ṣe ìbòjì sẹ́wọ̀ pé igi ẹlẹ́gùn ò bẹ̀rẹ̀ lówó kò ní ìbòjì kankan ó fi pa òwe fún wọn ni pé èmi tẹ́ ẹrù tẹ́ wá bá tẹ́ ẹni wá gbà ṣe bẹ́ẹ̀ ní mi ò ní pè nílé bàbá yín ṣe bẹ́ẹ̀ ní ẹ̀mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ní mi ò wúlò ṣe bẹ́ẹ̀ ní mi ìṣèyàn òun náà lolúwa padà lò òun náà ló padà wá ṣe olórí gbogbo wọn o torí ó ṣẹ́ ogun yẹn ó jagun yẹn ó ṣẹ́gun olúwa sì fi ṣe olórí ilé yẹn mo gbà ládùúà ìwọ olùgbọ́ mi ibi tó ti pa àwọn náà tì nínú ẹbí tó ti pa ẹ́ tì nínú ilé tó ti pa ẹ́ tì láwùjọ tó ti pa ẹ́ tì nínú ẹgbẹ́ wọ́n lọ wúlò òkúta tí ọmọ ilé kọ̀ sílẹ̀ lórúkọ jésù ìgbé ayé ẹ wà á padà di pàtàkì igun ilé wà á padà di pàtàkì igun ilé yẹn ìwà àbùkù yẹn ẹ̀sìn yẹn lórúkọ jésù yóò dópin bóyá wọn náà wà lára àwọn tí ò lè jẹ tí ò lè mú ò lè dára ẹ bọ́ ò rí ọwọ́ múṣẹ́ mu ogun onírúurú wàhálà onírúurú ogun onírúurú ìṣòro bọ́ bá ti pè ìbá àti ẹ̀jẹ̀ pé ìwọ ló fẹ́ lọ ṣe ìrànlọ́wọ́ fẹ́ lòmíyàn bá ti gbóhùn ẹ wọ́n ti gbàgbọ́ pé ìpè ìpè tiẹ ti tọrọ bára iná ni ló gbàdúrà lórúkọ jésù lónìí torí pé ó gbọ́ ètò yìí torí pé ó wà pẹ̀lú mi nírọ̀lẹ́ yìí lórúkọ jésù gba ògbó titun gba ògbó titun gba ògbó titun gba ògbó titun olúwa kó tó ìtayé rẹ kọ lórúkọ jésù òkúta tí ọmọlé kọ sílẹ kó di pataki igbo ile ninu ebi ye ninu ebi ye ninu idile ye to ya be ni pe won ti pa oti won lo le wulo fe bi mo won lo le wulo funu mo o gbadua loruko jesu lato ni lo di pataki igbo ile loruko jesu ko ka e bale ona bayo loruko jesu ona luyo magba lu aluyo ni gbogbo ona anu ko fo ibi to ba doju ko kona ko ma la ibi o ba doju ko kona ko ma la gbogbo ide gbogbo ala gbogbo yila ilo gbogbo la sibo ninu aye loruko jesu ko di itan boya won ti elegbon ninu idile yi sibe eni kani o ti e wo pe e wo be re bo tun pe won gan agbara kaka ni won fi gbe to lati wo pe bo se pe gan na boya to fe toro owo ni bo se pe na isoro kan lo to fe so ni mata yi e tun awon ile yi bo gbadua abuku yi to be olorun to mu ogo jale ninu aye eni to ro pe won ologo loruko jesu ogo aye e ko ma buyo bo uta ti o mo le ko sile ko di pataki igbe le nu aye e won ti ko sile won ti pa oti ni ba se kankan mo tori ko wulo fun e ko to ma oku gba ti wulo fun yan loruko jesu bo uta ti o mo le ko sile ma ni pataki igbe le ma da

0: àwọn kan kìlọ fẹ́ràn yẹn.
1: Owó sì bí mo fẹ́ràn yẹn.
0: Owó àbúrò tí o ní kọ̀kẹ́.
1: Owó rẹ̀ kò rárá.
0: O sì máa ń gbádùn rẹ̀. A mọ̀ pé wọ́n ti pè ìfamọ́ afani lápòyà o.
1: Owó náà ló wá fẹ́ kí n rà báyìí.
0: Owó ló dé Ivon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó kójú owó. Ó sì kó fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èyí àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o pààrọ̀.
1: Ó lè rẹ ìgbọ̀nba tí owó rẹ̀ bá ká tó sí mọ̀.
0: Olúwa gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
1: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ tí Ivon Kings ní òróró ìsebẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Ivon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìjọ Dúpẹ́lá Bible Church Ogun West gbé ìsọjí alágbára kalẹ̀ GCK Global Crusade Ikumoye Àkórí Total Transformation Through Christ tí yóò bẹ̀rẹ̀ ní on the 26th sí 30th of August 2026 ní aago mẹ́rin ìrọ̀lẹ́ ní orí pápá iléèwé Anglican Grammar School tí ó wà ní òsì ọ̀tà Ogun West on the 27th sí 28th of August 2026 ní Perfect Deliverance. Ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ àti olùṣọ́ àgùntàn gbogbo ìjọ 8 a.m. aago mẹ́jọ òwúrọ̀ ní Christ Pentecostal Mission CPM International tó wà ní number 167 Idi Yoko Road Ọ̀tà Ogun West on the 29th of August ní ètò fún àwọn ọ̀dọ́ Transform to Break Limit. Eléyìí yóò wáyé ní Anglican Grammar School òsì ọ̀tà Ogun West 8 a.m. on the 30th ní Global Worship Service 8 a.m. to 11 a.m. àṣekágbá ìsọjí ń tẹ̀síwájú ní 4 p.m. sí 8 p.m. wọ́n gba ìgbàlà ìwòsàn ìdáǹdè ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run yóò máa lò ní Pastor Dr. W.F. Kumoye pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn wá fún ìyípadà ọ̀tún sínú ayé àti ẹbí rẹ̀.
0: Àwọn kan kìlọ fẹ́ràn yẹn.
1: Owó sì bí mo fẹ́ràn yẹn.
0: Owó àbúrò tí o ní kọ̀kẹ́.
1: Owó rẹ̀ kò rárá.
0: O sì máa ń gbádùn rẹ̀. A mọ̀ pé wọ́n ti pè ìfamọ́ afani lápòyà o.
1: Owó náà ló wá fẹ́ kí n rà báyìí.
0: Owó ló Ivon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó kójú owó. Ó sì kó fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èyí àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o pààrọ̀. Ó lè rẹ ìgbọ̀nba tí owó rẹ̀ bá ká tó sí mọ̀. Olúwa gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
1: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ tí Ivon Kings ní òróró ìsebẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Ivon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Ọba Olúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsá kúyà sí Ọláṣẹ́gun 1 the Awuṣẹ́ of Onígbòǹgbò Kingdom bí wọ́n ṣe yí ọdún kan sí lórí àpè àwọn babalábàbà wọn. Kábíyèsí o, ẹ̀kú orí ọdún mẹ́fà lórí àpèrè kẹfẹ̀wọ́ parí kẹfẹ̀ rìgì jọ́bì kí ni onígbòǹgbò má tú kọ́ mọ́ fọ́ lásìkò tí ọjọ́ Monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹ̀wẹ̀mú ní ààfin onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lèmi lè ṣe gbogbo olóyè ní onígbòǹgbò gbogbo ọmọ ọba torí lẹ́jà àlejò tó ń bẹ nínú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ Èkó bàbá Jìrìmí Ṣọlá Sanwó-Olu igbákejì gómìnà Dr. Kádìyọ̀ Ọlọ́fẹ́mi Hamsat chief of staff ọ̀nàrẹ́bù Táyọ̀ Akínmádé Àyìndé ọ̀nàrẹ́bù James Abiodun Fáleke ọ̀nàrẹ́bù representative kẹjà federal constituency ọ̀nàrẹ́bù Ọ̀fẹ́rẹ́ Adébànjọ the executive chairman onígbòǹgbò LCDA ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Ọdúnbàkú the executive chairman Òjòdú LCDA ọ̀nàrẹ́bù Akeem Dauda executive chairman ìkẹjà local government ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ àtìlẹ́yìn ọ̀bọ̀lú Aṣẹ́gun Adéyẹmí Àjàsá Àwúṣẹ́ of Onígbòǹgbò.

lọ le je ile won tabi dukiya won lati tele ilana ti joba la kale fun won ti won fi gba owo gba mabinu ako wi agba na ni office ile ise to ri se oro le kiko owo aro gbogbo le noro lati dakun fun so bo pelu joba pelu eni to wa nipa ise atuse ohun na lona ti ise atuse ona yi yo fi tete pari tan yoyan ajo to seto kole kodo ti nipinle eko lo ma ti gunle akose eto lati lo ma pale mo gbogbo idoti to tin di okiti ile ka kiri ojuna to lo si ayobo ipaja papa julo agbegbe megida ati agbegbe na o gbe igbese akiyi latari bi ile ise bi ile se popo iyakale ati bi idoti ohun bo se gbalẹ kan to si foko akiri oju titi nigba to soro lori igbese akiyi eni to je oga agba patapata fun ajo kole kodo ti nipinle eko ta mo si loma dokita muyiwa gbadegeshi o so wi pe awon akanse awon lase ti dide wura si oro na lati ko iko ti yo ma pale mo oro ti na kuro o se laye siwaju pe awon ikoko na ti dide nisin ti won gbe kale ti o ma lo kiri lati ma mu awon to ndale sojuna yi atawon loja ti won ko oju idoti firifi pelu awon olugbe to ko lati gbe ile won fun ise PSP awon to npale mo ile lagbegbe na koda dokita agbadegeshin o salaye n kiku pe awon iko ajo lo ma ba awako kankan lese meta ta mo si ma wa to wa dale si ojuna na nitori e lo fi kesi olugbe awon loja pelu awon onisowo oja nilu ayobo ipaja lati se atileyin to lore fun awon ose kole kodo ti PSP ti won yan si agbegbe ohun lati ma pale mo idoti ile ise to ri se oro oko owo ati idase ile nilu eko LCCI o ti pe fun ona ti agbara yo se wa fun ile ise to n gbe ogun jade lọ́nà tí ètò ìlera wa yóò fi fẹsẹ̀ múlẹ̀ dọ̀ìndọ̀ì nípa pípèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu àti báwọn ilé iṣẹ́ ńlá yóò ṣe wá dókòwò náà àti ṣíṣe àmúlò ẹ̀rọ ìpè náà wáyé látẹnu ààrẹ LCCI ọ̀gbẹ́ni lẹ́yẹ kúpolú yìí ó sọ̀rọ̀ yìí níbi ètò ìjíròrò nípa ètò ìlera ìtọ́jú oògùn pẹ̀lú àwọn ilé iṣẹ́ tó sopọ̀ mọ́ ọ̀gbẹ́ni kúpolú yìí tẹ̀síwájú pé ríru àwọn ilé iṣẹ́ tó ń po ògùn jáde lágbára ó jẹ́ nǹkan ti ṣe pàtàkì jùlọ láti fi mú àyípadà ọ̀tún bá ilé iṣẹ́ elétò ìlera ní nàìjíríà ni ó sì jẹ́ ká mọ̀ pé orílẹ̀-èdè yìí kò lè ní àṣeyọrí kankan o nípa ààbò fún ètò ìlera tàbá sì ń gbára lé kíkó oògùn wọlé láti òkè òkun torí pé yóò máa wọ́n sí i ni àjọ tó ń ṣètò ìwádìí ń di kókò lórí bíjọba bó ṣe ń náwó ìlú sí ta mọ̀ sí serap wọ́n ti ké sí ilé iṣẹ́ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí inec kó dá kó jáde bọ́ sí gbangba wọlé àkúwá sọtọlẹ tẹnu ẹ o kó sì tẹ iye owó tó gbọdọ̀ wọlé àti tó pa wọlé lórí owó tó wà nílẹ̀ fún ti ọ̀rọ̀ ètò òṣèlú gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ òfin ètò ìdìbò ọdún 2026 jáde bá a ṣe ń gbára dìde ètò ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀ àjọ serap pe ìpè yìí sínú àtẹ̀jáde ìròyìn tí igbákejì ọ̀gá àgbà náà ìyẹn ọ̀gbẹ́ni kọ́láwọlé olúwadáre tó buwọ́lù ó sì taari ẹ̀ lọ sí ọ̀dọ̀ alága àjọ elétò ìdìbò inec ìyẹn ọ̀jọ̀gbọ́n josh amúpìtàn kó gbé yẹ̀wò náà ó kéde ìgbésẹ̀ yìí fún àjọ inec kó wá sọ tẹnu ẹ̀ kó sì tẹ owó tó kù síta léyìí tó fi mú tó ti ń taari àwọn ìlànà tó rọ̀ mọ́ ètò ìdìbò àti àkókò jáde bákan náà wẹ̀ ni àjọ yìí tún sọ fún inec kó ṣàlàyé àwọn ètò àti ìlànà tó ti là kalẹ̀ tí yóò fi wòye ṣe ìwádìí pẹ̀lú iye owó tí wọ́n gbọ́dọ̀ dá fún ti ọ̀rọ̀ òṣèlú tó fi mọ́ òfin tó rọ̀ mọ́ àfikún fún yìí ti ìgbáradìde ètò ìdìbò ọdún 2027 tá ń wò lọ́ọ̀kán ó sì jẹ́ kó di mímọ̀ fún àjọ inec pé ẹni tá a bá fi sípò a ò gbọ́dọ̀ tún fura sí mọ́ ni o ìròyìn àgbáyé lẹ́nu gbọ́ láti iléeṣẹ́ bond fm 92.9

ẹ̀kọ́ ẹ̀rọ ojú ọjọ́ bó ṣe rí gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lọ́wọ́ ìdájí iṣẹ́ bond fm mo máa ń sọ àwọn tó ń fọ́lò àwọn tó rẹ̀ ń gbàgbọ́ àwọn tó náà ti máa ń tráyè àwọn tó ń kọ́ sọ́ra sí wa níléeṣẹ́ bond fm páwọn ìkọ́ mà dáa mi ò kì í ṣe lọ́rù èèyàn mi ò mo ti ẹ lọ́ ń dálé mi ò oṣù òyìnbó kò ní irinṣẹ́ o kò lójú òfurufú o pàdé mi lágbára ọlọ́run kọ́ lọ ń jí wa sí mọ́lẹ̀ àlàyé ọjọ́ aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àsìkò bẹlẹ́njẹ́ náà ń táwọn ọ̀gá rẹ̀ fún mi kìí dùn kìí pọ̀ àbí iye báwo ṣe ń gbà kìí dùn ó pọ̀ ṣé ń báyìí náà lọ lẹ́bẹ̀ẹ́ oge. Bójú ọjọ́ ṣe rí pátápátá ẹ máa gbọ́ lọ́wọ́ àsìkò yìí lọ́jọ́ ajé Monday sọ́jọ́ àti Friday ní Bond FM 5:25 a.m. 5:30 a.m.

0: Ìwádìí èmi láti àgbà láti ra òkè odò. Wọ́n ní olúmọ̀ọ́yé ti kétékété ní Yemi youth pastor, pastor Yemi láti ra òkè odò nílé epo. Wọ́n ní kétékété báyìí làwọn ń gbọ́ mi, àwọn ń pin dáadáa. Kódà orí tèmi làwọn ṣe ń gbọ́ Bond FM o. Ní weekend báyìí àwọn wà pẹ̀lú mi. Ojú ọjọ́ àwọn tí ẹ fi ń ṣeré rárá jẹ́ ajọ́ máa ń gbọ́ ni. Ṣáàdì yóò God bless you, sir. Lórúkọ apàṣẹ àgbàrí iléeṣẹ́ Bond FM 92.9 tó fi dórí màmá wa Princess Wúraọlá Adénìkẹ́ Adégòkè. Alákòóso rédíò mẹ́ta tó wà lábẹ́ ìjọba àpapọ̀ nípínlẹ̀ Èkó, Bond 92.9, Metro FM 97.7, 103.5. Bákan náà, bàbá wa dára, General Manager wa tútù ọ̀ṣàrà, náà ń bẹnu ọgbà ń bí ó. Fẹ́ mojú ajé kò ń sọ, bàbá wa àgbà. Gbẹ̀ngà Fatilé. Kò yọ alágbọ́n ọlọ́run yìí náà ń mọ̀ sí dáadáa o. Àti gbogbo ọ̀gá ọ̀gá ọ̀gá nílé Bond FM. Bákan náà ń kí bàbá wa Àwúṣẹ́ Oníbò. Bàbá Olúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsá. Ọláòde Monday yìí. Òun náà ni bàbá fẹ́ ṣe 6 years coronation festival. Ọdún kẹfà tí wọ́n gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba ìlú Àwúṣẹ́ Onígbòǹgbò. Gbogbo a máa ké bí Èkó, ìyá máa ké bí ẹyẹ, ọmọ ìyá máa fọhùn bí ọmọ ènìyàn. Gbogbo nǹkan léyìn yóò máa léwó sí ni o, yóò máa lékún sí. Ìrìn náà máa ṣọ, wọ́n máa ṣọ bàláàfin, yóò máa bí sí ni o. Orúkọ mi ò yípadà, Olúmọ Ọlálérè lórúkọ tèmi, bẹ́ẹ̀ sì pè mí ní Olúmọ Ìtì, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀dú fọlọ́ṣọ́ náà yóò máa tẹ̀síwájú ìkéde tí aago mẹ́jọ bá ti lò. Ṣùgbọ́n ètò ọ̀rọ̀ òdodo ni a máa gbọ́ láti ìsinsìnyí lọ tó fi di aago ẹjọ́ alẹ́. Àtúpàdé lágbọ́ ọlọ́run, ikú ò ní pa wá, àrùn ní gbẹ́ni kankan wá lágbọ́rọ̀ ọlọ́run. Ora lásùn ó dàrọ̀.
1: Èrò yàwá wo bẹ́ẹ̀ ni irú ohun èwo là á tún kọ sí gbọ̀dọ̀ lẹ́yìn èrò yàwá wo èrò yà mí bọ̀ ẹwà wòre ẹwà bọ̀ ẹwà wàdùn èrò yà mí bọ̀ ẹwà gbẹ̀ nípẹ̀ kún lọ́dọ̀ tiwa RSK The Rock bẹ́ẹ̀ ni RSK The Rock Venture ní nọmba 9 Ajésà Close Kánsù Power Line Road Ìdíhùn Lagos ibẹ̀ láti ń dá bí ọdún tá wà ń rọ̀ bí òwe. Egbògi ìpín mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbé ìtẹ̀ ìjọba làwa fi ń ṣe ọmọ aráyé. Mo fi tọ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí wọ́n ti gbò ìbílẹ̀ dì tẹ́wọ́gbà fún gbogbo aráyé RSK The Raw. Ẹ̀mí dọ́là rìn láyé láyé kò ń pe iwájú iwájú báyìí lọ́pá ẹ̀bì tí wọ́n ṣe. Ìjà ẹ̀wí la dé yìí o. Ebi tó jáde ti kúrò lórí nǹkan kì í. Gbogbo ọ̀rọ̀ mọ̀jẹ̀ ń pátá ọ̀rọ̀ ló wà níbẹ̀. Mo fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ọ̀yẹ̀ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fálàmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbọ́n tẹ̀ ìjọba wọ̀nyí. Ààyè gbo wa ṣẹ́ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n níta ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ tabo bí ìsúnkì ojora ìdásí ìdálẹ̀ àwòdòrókú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kan sọ. Ìkejì ni Terminate Prostate ká lè bọ́ lọ́wọ́ àtọ̀jù tó jẹ́ àtọ́kùn wàhálà àlera ńlá nínú ara takotabo. Ìkẹta ni Kataglanco tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma. Àwọn ojú tó lè sọnu di ta ń wọlé gbogbo ẹni bá dá fi gbárí. Èyí ló fún wa láǹfààní àti lè pe iṣẹ́ RSK The Rock Venture fún àlàyé lórí gbogbo tó bá rú wa lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08 02 948 1838 08 0 948 1838 tàbí 0704 886 6422 0704 886 6422 Ẹsẹ̀ láǹfààní àti ìyọrí ilé iṣẹ́ wọn. Nọmba 9 Ajésàfẹ́ Close Bus Stop Power Line Road Ìdíhùn Lagos Kẹjọ Àjẹkù.

sọ ẹgbẹ bi akọkọ tun je ko se mu ni fun gbo okun ra pata mo pe ni atekan igbo be ni e ti gbo mi dada atekan gbogbo gbo ni fun gbo okun to ba fe dara ni waju abo e kuku mo pe ode ni ti yato si taye ijo si taye awon baba nla wa awon ki jeje ku je be ni won ki mu mu enje ojo ni ti won ewo be ojo ni ẹrin ẹgbẹ to sase mu ebete tabi ti gbororo koda titi bi ori omi odo tabi ti gbore ohun gbogbo tọjọ ni laye awọn baba nla wa ọtọ si eyi onírúurú egbògi pẹlu agbẹrin ti wọn látìgbà ọtọ la gbọ ìdájí ọtọ la gbọ ọsán ọtọ lẹ pátápátá èyí ló mú wọn náà gbìn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹlu àlàáfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé ibi táyé dorí kodò ọjọ́ òní ọ̀gbìn ṣẹ́kù ìmọ̀ òkú ìtàn fún àwọn ẹni ló fi ṣe lóore egbògi àtẹkànlẹ̀ gbàgbà kìí bara jẹ́ kìí jẹ̀fun kìí jẹ̀bọ̀ kìí sọ ọ̀rọ̀ tẹ̀mígbà kankan torí pé ewé àti gbòògbé ọ̀pẹ ni ó sì lóun di wọn ó ní nílò tẹ́lẹ̀ kí ó kọjá bó ṣe yẹ torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀ kò sì lọ́tírá ẹ̀rí àtẹ̀gbò lọ́dẹ lónìí gbogbo ìjẹkújẹ òdùn ló ń ṣàkóbá fún bàbá àbejì gbogbo ìmúkúmọ̀ àkókò yìí ló lè ṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa wọ́n ti bá ewé àtẹ̀gbò bílẹ̀ ṣe múlẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn ará wa ó wà lórí igbá káàkiri ọjà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà lórí àwọn ìrìnàjò pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kálẹ̀ gbọ̀ngbọ̀n kò sígbà tá à lè mú nígbàkúùgbà tí wọ́n bá gorí orí pápá kalẹ̀ fakọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú ààbò kò sì rí rárá owó rẹ̀ ò fani lápòyà pọ̀ọ́kú ni owó ẹ̀mí àtàkọ́dùn ni ẹni ìfàwùtọ́ sí ní ìpínlẹ̀ àdámù ẹ tí ọ̀bá wọn débẹ̀ kò lè mọ bó ṣe lọ àtẹ̀kálẹ̀ gbọ̀ngbọ̀n ìjẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀run ọ̀rọ̀ ẹni rọ́ bó bá di tọ̀pọ̀ ènìyàn ó gbòdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífún oògùn ẹ̀tẹ̀wò làpálàpá ẹgbìyànjú ẹ̀wò lónìí kẹ́ ẹ̀ lè jalè nírọ́ tó pé òpùrọ̀ ènìyàn ní pẹ́lẹ́ rí òun wà ní jìnnà ọ̀nà ṣe ẹ̀rìn tí pé kókó lóògùn tàbí pé ṣòkò lóògùn àgbàdo ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ní iye ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ránṣẹ́ ọmọ ènìyàn láǹfààní ní rs the rock venture egbògi kejì ní prostate wọ́n sọ lórúkọ gẹ̀ẹ́sì kó nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti yíbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn fi ń wo tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí wọn pé àmì ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n ń dé lọ́rọ̀ tiẹ̀ tó bá lókè tán ń wí yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé wọ́n ti bọ́ sínú aṣọ tó bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́yìn láàrin ìlú kílẹ̀ òun tó mú àkíyèsí ìlera ṣe pàtàkì tó bá ń jó ènìyàn nídìí kọjá bó ṣe yọ débi pé lọ́pọ̀lọpọ̀ ìtọ́ ti ń jáde kí ènìyàn tó dé léètọ̀ àkíyèsí ṣe pàtàkì bí tọ́ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwọn fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ọmọ méjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é bá wí kọ́wọ́ sàn ọ̀ṣàmì kìmọ́lẹ̀ ẹ̀mí kìmọ́lẹ̀ tíjọ́ kú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tí ẹbọ nígbà rí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àti pàtàkì terminate prostate wọ́n ti ṣàyẹ̀wò tó lù ú lóhun tẹ̀ gbà ọba ní lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní lù ú tẹ̀ gbogbo àlàyé nílò rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀ egbò títọ̀ ètò àtọ̀jù atọ́kùn wàhálà àlera terminate prostate egbògi ìbílẹ̀ egbògi tí wà ń ta ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jó ní fa ìfàta kò bójú kí èèyàn ó tọ̀ tán kí tọ̀ ó tún.

san àwọ̀ tẹ́lẹ̀ ni kò dáa rárá tó ń yanjú nítorí gẹ́gẹ́ bí ata ìbójú mu tó ènìyàn máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ètò ìjáde ṣeré-ṣeré kọ́mọ dáwọ́ dúró ó gbọ́dọ̀ mú ra ni ètò ìgbọ́dọ̀ náà kí lọ kọ̀ tí bí omi tàbí ẹlẹ́rìí lòdò bẹ́ẹ̀ ni ètò kò gbọ́dọ̀ ní àwọ̀ náà yàtọ̀ sí olúmọ ọ̀sán àti funfun mímu ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ torí náà ọ̀ńbọ̀lókè ọ̀ńbọ̀lókè àwọn làádọ̀ kò gbọ́dọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olúmọ ọ̀sán àti funfun mímu ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí olówó lọ́pọ̀lọpọ̀ torí náà ọ̀ńbọ̀lókè ọ̀ńbọ̀lódò àwọn làádẹ́ dé ẹ tètè yan tamilé prostate láàyò lónìí kẹ gbọ́ ṣẹ́ẹ̀wò kẹ̀mí jalè nírọ́ ẹ má bàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ máa wà ní jìnnàjìnnàjìnnà rsk the rock venture atẹ́kùn àwọn igi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 adéṣàfẹ́ council power line road ìdúró mi ẹ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní pè mí sí ni 08 0802 1838 èyí wà fún àbò ojú lọ́wọ́ gbogbo ọ̀nà tó lè sọ ọmọdé táwọn wọlé tàbí kó gbòde ọ̀sán lọ́wọ́ ẹni ọ̀rọ̀ ìdákùn ní sọ wá sóòkun ayé ẹ kúkú mọ̀ pé òun lọ bá ara ojúlẹ̀ ṣọ́ ara gbogbo bá rí léde ní láàrín pé èyí ló fi jẹ́ pé ọ̀ńbọ̀lókè ọ̀ńbọ̀lódò àfi ká tètè dé àrùn dé àfi ká wá sí ìtọ́jú ojú wa kó lè bá bá wa kalẹ́ ojú ọ̀ gbọ́dọ̀ máa gbọ́mọ pèpèpè nígbà kankan bó bá rí bẹ́ẹ̀ ó ń lo àbójútó ojú ọ̀gbọ́ ṣe ní yàrá yòwò ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó ń lo àbójútó.

fẹ́ àbójútó ojú tó ṣàdédé lẹ́pọ̀ bá a bá jí lójú oorun àbójútó ló ń béèrè ìlànà nílò kata glanco nínú páálí rẹ̀ bá a bá ti sàá gẹ́gẹ́ bí olú ògùn dandan kó so dìbò fún ẹni ẹ̀mí gbàgbé kata kò àbójútó wà fún lọ́wọ́ àwọn ìbàṣẹ̀jẹ́ àrùn àìsàn tí gbójú lọ́wọ́ ẹni àlàyé onílò rẹ̀ wà nínú páálí rẹ̀ kò sì yọ nìkankan sílẹ̀ tọmọdé tàgbà tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtòrodan ló wà fún ẹni ìrántí pé ọ̀pọ̀lọpọ̀ wà láńwò tó lè ṣàkóbá ojú wa bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì olùbànilójú jẹ́ kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀ǹpútà gbágbágbá ju bó ṣe yẹ lọ kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀ǹpútà fún àkókò gbọ́ dìde díẹ̀ kò tọ̀nà láti máa kàwé nínú òkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò ṣùgbọ́n tí a mọ ipa búburú ipa òdì lórí ojú wa èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ kablanco ẹ̀mí gbàgbé òpùrọ̀ ènìyàn ní ago sẹ́yìn ìka kan ṣoṣo àwọn egbògi àtàtà ẹ̀ta tá a kà sílẹ̀ wọn ń bẹ ní gbogbo ọjà wíwà lórí àtẹ ẹsìn láǹfààní àti ràwọn tààrà tàjáde nínú iṣẹ wọn rsk the work venture number 9 ajíṣàfẹ́ close council power line road ìdíhùn lagos alákọ̀ọ́kọ́ ni àtẹ̀kanlẹ̀ gbogbo bí nǹkan agbára ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ kò sí wàhálà ó ṣèdá sí bó ṣèdá kọ́lẹ̀ ojú ra ni lóbìnrin kú àbíṣẹ̀ kan sùn lọ ẹ lọ fọkàn balẹ̀ èkejì ní terminate prostate àpọ̀jù ìtọ̀ ẹ̀lẹ́jẹ́ lẹ́ẹ̀lẹ́jọ́ láàrin ìlú tamilidi bí omi ata ó ń ṣe nínú ọ̀tọ̀ ní ọ̀tọ̀ níṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkànbalẹ̀ ìkẹta ní kata glanco aláàbò ojú ó ṣòjòjò tó fẹ́ relédè ní

0: lọ́kànbalẹ̀. Láǹfààní àti pin iléeṣẹ́ RS Code Rock Venture. Lórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 08024818380024818 tàbí 07048866422 07048866422 Lágbàtà lákèjádò ilẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà, ẹ pé àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08029481838 tàbí 7048866422. Ìwọ̀n yóò dùpẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ ní kàbámpẹ́ ṣe bẹ́ẹ̀. Ilé iṣẹ́ RSK The Rock. Kì í pé àlàáfíà ara gbogbo wa kò ní dìbò láíláí.
1: Ìròyìn tó bá ìpẹ́ yìí tó sáré wọ̀ yàrá ìròyìn wa torí pé gbajúgbajà òṣèré tíátà ni tí ìròyìn ẹgbẹ̀lẹ́nu lọ́lọ́ pé ó ní ẹ̀jẹ̀ àìsàn jẹjẹrẹ tó ti bọ́ sí ìpele kẹrin ìyẹn ọ̀gbẹ́ni Taiwaz tí gbogbo èèyàn mọ orúkọ ẹ̀ sí Ògógó. Ìròyìn tá a gbọ́ láìpẹ́ yìí fi tó wa létí pé ó ti dágbére fáyé o. Mr. Taiwo Babatunde Azan tí gbogbo èèyàn mọ̀ sí Ògógó. Sẹ́nítọ̀ tó jáde gẹ́gẹ́ bí òǹdíje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ Ogun Sẹ́nítọ̀ Solomon Adeola Yayi ọ̀rẹ́ kan ọ̀nà ti ránṣẹ́ ìbánikẹ́dùn lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí Ògógó Taiwo Azan àti agbo òṣèré pàtàkì ní Nàìjíríà àti ní òkè òkun. Bákan náà níṣẹ́ Bond FM náà gbàdúrà pé kọ́lọ́run ọba kó jọ̀ọ́ kó bòrò sọ́gbẹ́ gbogbo ibi tí ìròyìn ìbànújẹ́ yìí tó wá kàn káwọn sì máa rúrú ẹ̀mọ́ ní Nàìjíríà lágbo àgbo òṣèré lágbọ́dọ̀ ọlọ́run àti káàkiri gbogbo ibi tí ìròyìn aburú bá wà náà kọ́lọ́run ọba kó jọ̀ọ́ kó bá wa dẹ́kun ní Nàìjíríà. Táwọ̀ Ògógó àkí ẹ o ibi tí o bá wà kọ́lọ́run ọba kó dẹ̀lẹ̀ fún ẹ o kó jẹ́ gbogbo àṣìṣe ibi tó bá kù sí kò náà bá kó lọ́jọ́ ìní kò bá foríjì ẹ̀ lágbọ́dọ̀ ọlọ́run àníró ẹ̀mọ́ o Táwọ̀ Ògógó ó dàbọ̀ o.

0: máyì kúrò òun nìyẹn.
1: Ṣíkọ́ni bọ́ọ̀nù ṣáínà ẹ̀ mọ sọ́yẹ̀rì ìbáṣọ kó kọlà tó parí.
2: Ẹyin olólùfẹ́ mi fi àsìkò yìí sọ fún yín pé Bond FM oni rédíò tó yẹ kẹ tẹ́tí sí dáadáa. Ìgbà gbọ́kọ tẹ́ ròyìn kọ́ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ́. Bond FM 2.9.

0: gbogbo ẹgbà tí létò kó ètò wa ni àwọn ọmọ olúmọ so gbogbo ẹni kẹ máa gbẹtọ yìí gbogbo bí tẹ wà kí a lè máa yan inú kẹ lè máa dákọ wálé.
1: abilà ran òdede ẹgbàmọlì ṣàbí ẹgbà jíbò oníjogún ọlá ọmọ aforòsè lẹkùn ọtẹ yín lọ máa bàtà bùtú ọlọrọ mo kí yín lá mo kí yín lóko mo kí yín níbàrà mo kí yín lágbùrà mo kí yín dédé bíi ti gbóhùn mi. èmi wa o èmi ọmọ yín abiodun fọlọ́nṣọ́ ọmọ báṣọ̀rọ̀ ní ipò rò ṣódẹ̀kẹ́ ipò rò mọ̀kọ́mọ́kọ́ lọ́rọ̀ ọmọ akọ́ni lọ́rọ̀ ọmọ akọ́ni lẹ́jà wíjà rẹ̀ ẹni wíjọ́ kí wòrò òwúrọ̀ rẹ̀ má ba gbọ̀n lẹ̀ ṣódẹ̀kẹ́ kò bí kẹtẹ́ ó fi dédé ọmọ rẹ̀ bá gbogbo wọn rìrí sangan sangan èmi la lóko márààrún omi abódogun láàrin oko abiṣu tó ń bolè lébé abidi iṣu bá ara kàtà lébé èèyàn má jìjà du ẹ wọ́n má gbà pòrò kọjá tó ráwà lọmọ bá gúnlẹ̀ wà bí òní bo bá wa bó ṣe rí gan-an òun náà rí ẹgbọ́n yẹn ètò wa ètò yín ọmọ rè máa ń dé sí etí ìgbọ́ yín ẹ̀yìn falára ìwé fájero pé ó tún ti gorí afẹ́fẹ́ báyìí pé kán tètè yí rédíò wọn sí 92.9 bọ́ndẹ̀ fẹ̀mí síwájú káwọn tó kù gbàtọ̀ òun rè ó ti ń dé sí etí ìgbọ́ yín.

0: FM 92.9 la wa ka gbe nsun gugu pele idumo e ke ba gbagbe ojobo ose re ajo isese jaki jadu gugu agba laye ile ise FM ba se je shotun show si saarin ma ba bi kan je ado ade odo awon loba loba loye loye awon ni sese ka tu gbo bi odun sese lo e je ka gbo bi dede re se lo ni ojobo ose a si wa nu odun sese o gugu tejo odun ona reti isese sese agbe
1: o si odo awon ba laye ti seminar isese won se ni August 17
2: e lo so pa omi o le fe mi so lore o tu ameji lo nje be o da se so se fa o tu ameji e fa ko so pa po pa ba ta o la ba ti lo ba ni ayi won ni ebo pe ni ko ba se da so pa omi le fe mi so lore ba so pa o kabes oba mi ran kabes oba ni saka dupe pupo lowo president oni saka ti gbugbo awon ni saka pa ta ko wa ti be awon ni saka na o dupe lo wa na to won pa won ni ale jo pa ga pe ba ta pe lese ope ba ko mi je bi solore
1: won de odo oba fako ti fako
2: president oni saka ti gbugbo awon ni saka pa ti be awon ni saka na o dupe lo awon ba na to won pa won ni ale jo pa ga pe ba ta pe lese
1: wọ́n dé ọ̀dọ̀ ọba onífakọ̀ ti ìfakọ̀ yìí bákan náà ni wọ́n dé ọ̀dọ̀ ọba onímẹ̀rọ tìlú mẹ́rọ.
3: ìṣàṣọ ní àbòjì òrìṣà lóhùn ní ìbákọ̀ ní o tí mo fún àpọ́lẹ́rí tí mẹ́sẹ̀ lé láwẹ̀ tí aláwọ̀ ọlẹ́dẹ nítorí ní o ti bá paradà lóko òkúta ló rí ìbá ní o tí mo fún àpọ́lẹ́rí tí mẹ́sẹ̀ lé láwẹ̀ tí aláwọ̀ ọlẹ́dẹ ìbá ní o bá jí kọ́ olùbọ̀wò àkọjú ìbá kọjú o kọjú gbogbo àtúnlẹ̀mí kọjú mẹsẹ̀ kọjú oṣù tí aláwọ̀ ọlẹ́gẹ́ nítorí aṣọ tí kò wọ́n ti rúkẹ́ ìṣú aṣọ sọ́dọ̀ wọ́n ti rúkẹ́ ìṣọ́dọ̀ lórí olóòwò bọ́bá òkùtọ̀ àpèjì elébò parí gbágbágbá kọjú o kọjú retí wa mú òkú àtọ́ mi.
4: àwọn babaláwo wọn ni ọgbẹ̀já ṣòro wọlẹ̀
5: ọgbẹ̀já ṣòro
4: nílẹ̀
1: wọ́n tún tàṣẹ wọ́n dé ọ̀dọ̀ ọba oníṣàṣà ti ṣàṣà.
6: gbogbo ẹ̀sìn pátápátá lọ bá balẹ̀ lórí. sori inú mi dùn pẹ̀lú ìbéèrè tó béèrè tó ti ní ohun tèmi ń béèrè lọ́wọ́ ìjọba gan-an àtijọba èkó àtijọba papọ̀. òun ni ọlọ́dẹ ọjọ́ kan ṣoṣo péré torí mùsùlùmí ń sàn yìí fún wọn ní ọlọ́dẹ odindi ọjọ́ márùn-ún. ìgbàgbọ́ náà odindi ọlọ́dẹ ọjọ́ kan fún wọn kọ́ ọ má tiẹ̀ lè fáwọn oníṣẹ̀ṣe ní ọlọ́dẹ ọjọ́ kan ọgbọ́n ti ta mbèrè. èmi dẹ̀ ti ń bẹ̀ wọ́n ti pẹ́ ọmọ mọ̀ pé njọ́kan njọ́kan ṣá wá gbọ̀rọ̀ wa rò. tọ́ o ìjọba èkó ń gbìyànjú o àmọ́ èmi ń sọ fún wọn kán tún bàbá wa tún ló mẹ́ǹtì ṣe kán lè máa tọ́jú àwa ọba ká lè máa rówó máa fi ṣe tá à ń ṣe kó lè máa tù kó máa bà orí. wọ́n ní wọ́n kidnap ní àwọn ibìkan sẹ́yìn àwọn tó ń jí ni gbé ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn àwọn kankan máa ṣe tí gbogbo ẹ̀ tá fi dẹ́rọ ẹ̀ òun la fi

0: sọ fún àwọn ìjọba pé nínú ìyàwó ọba náà ti yọ ìjọba. Inú mi ṣe máa ń dùn tí n bá ti ń gbúròó bàbá Ifásẹ́gun Ilégun àti ìyálòde tìlú Ṣàṣà Folúṣọ́ Adéògùn. Ẹ rí pé àwọn èyí tó ló tún ń gbé ẹ̀sìn wa yìí àṣìṣẹ̀ṣẹ̀ náà ń gbé lárugẹ. So mo kí gbogbo àwọn wọ̀nyí gan-an ni pé ìṣẹ̀ṣẹ̀ á gbé gbogbo wa pátápátá o.
1: Ọ̀rọ̀ yìí oníṣàṣà báwa sọ ẹ ti gbọ́ yẹn o, ṣùgbọ́n ayé kò gbà wá láti dé ọ̀dọ̀ àwọn ọba Èkó. Ní àkọ́kọ́ lélẹ̀, wọ́n tún máa rin ìpele kìdìbò báyà.
2: Ìṣẹ̀ṣẹ̀ làbá. Bí bá ṣe ìṣẹ̀ṣẹ̀ ayé.

lálẹ́ kórúkọ ibi sẹ́ láti korodu mama wa ẹ kálẹ̀ mà ọlọ́rin tó a dúpẹ́ o báwa àrí orò lánà o mo pọ̀ orò lọ báwa ẹ ṣe àlàáfíà rí dídí wọn wà ẹ ṣe báwa o ẹ ṣe o ẹ ṣeun o àdúpẹ́ o Bonde FM lawa 92.1 that is 0803738030 one thing that's it. Eh, ina. That's you. Lori to wa to you.

أشهد أن لا إله إلا الله ولا شريك له أشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى آله وصحابه تابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد أفي أقف ولا باب الله ọba ti ọpẹ tọsí ọba ti ọpẹ yẹ lẹ́yìn tó ń jẹ́rìí bọ́lá ọba ẹyọkan ni kòkó méjì kò lórúkọ lọ́ba kan bákan náà ọba yìí onáà ni ọba ọ̀tẹ̀dá ọba alákòóso ọba olùgbèrè ọba aláàbọ̀bà aláàmójútó bákan náà tó ń jẹ́ anábá muhammad sallallahu alayhi wa sallam ọlá ọba yìí ní ìṣúṣẹ́ ní ṣe ọlá ọba ara ní ṣe láti yọ àwọn kúrò nínú okùn bó sínú mọ́lẹ̀ bó ṣe ráwọn tí wọ́n ṣe náà níṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ìkẹ́ ìgbẹ́ rẹ bá ní ṣe fún àwọn ànábì ọlọ́run àgàgà níbà muhammad sọ́lá rẹ̀ sọ́lá bá ní yọ́n ṣe àwọn ọmọlẹ́yìn rẹ̀ agbẹ́ ń bá tẹ̀lé wọn ti jẹ ọjọ́ ẹ̀sán àbí ọlọ́run ọba lọ àwa tá à ń sọ náà tẹ́ ń gbọ́ wa àti wa yóò ní sí àwọn ọmọ wa àtàwọn ọlọ́mọdé ọmọ wa ti bẹ̀rẹ̀ fún ọlọ́run akẹ́rẹ́ wa kú àbọ̀ akẹ́rẹ́ gbọ́ wa kí n kú àbọ̀ síde ètò yín ètò wa tẹ́síkàdù nọ́ọ̀s provision so ìṣe àfọ̀mẹ́ẹ̀mí gẹ́gẹ́ bí ètò pàtàkì tí wọ́n ń wáyé ní ẹjọ́ òní ń dédé àsìkò yìí láàyè yìí àìtọ́wá dé báyìí àtẹ̀tọ́ fẹ́ sọ̀rọ̀ àtọ́gbọ́ ọ̀ká sọ̀rọ̀ ọlọ́run ládàá gbọ́ ọlọ́run lọ́mọdé ládàá náà yípadà rere tí gbọ́rọ̀ ọlọ́run bá máa fún ni fọwọ́ tá à ń sọ bá nítẹ̀ ń gbọ́ ọlọ́run má ṣe ṣe fún wa oore tá a máa rí ń bẹ̀ láyé o dá àbọ̀ bẹ̀ lọ́run lọ́mọdé ládàá rẹ̀ ní ìtẹ̀síwájú ibi tí a bọ̀rọ̀ náà dé gbogbo àwa olólùfẹ́ ìkẹ́tù náà a rí pé bíi tí a wà lọ́wọ́lọ́wọ́ náà ni agbárin wa tí a máa sọ pé àtubọ̀tán kí ní jẹ́ àtubọ̀tán ọmọnìyàn àtubọ̀tán ọmọnìyàn òsínlẹ̀ bí àlìkámà lọ́wọ́ níwájú ọlọ́run bíi dáńdí lọ jábọ̀ bóun lásìlú ilé ayé wa ètò dáánù gbèsè ayé àlọ́ jábọ̀ ètò gbúdọ̀ ẹ̀ka àtàn lọ jábọ̀ ẹ̀ níbo ní ọ̀rọ̀ ọmọnìyàn ó yọrí sí àlìkámà kò sí alójú ara onífàárí kòhùn fèlè jẹ́nà wàfàárí kòhùn fẹsàn-ín ọdún ọlọ́run àtibọ̀tán méjì náà ni wàhùn fèlè jẹ́nà àwọn kan àtibọ̀tán wọn ni kò parẹ́ ẹ̀ láti ìyẹn só dún náà ń sẹ́bẹ̀ lélẹ́láhì àwọn tí wọn ń dínà ọlọ́run tí wọn ń takò ọlọ́run láyé ń gbé ẹ̀mọ́gbó náà ìwájà tí wọn fẹ́ kí ọ̀nà ọlọ́run tọ́ wọn fẹ́ kẹ́sì lálàáfíà islam ọ̀fẹ́kọ́ lálàáfíà kó sáà dàrú kó sáà máa ṣe bálábàlá ọlọ́run láwọn ní ibi ẹ̀dọ́ ọlọ́run kan máa bá wọn gbọ́hùn bẹ̀rẹ̀ àkàrà tí káfíru ọlọ́run tó wọn gba àlìkámà gbọ́ ọlọ́run ṣe pé fún torí pé wọn gba àlìkámà gbọ́ wọn gbé ẹnu ọlọ́run ọba ọlá subhana wa ta'ala ọlọ́run wa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ yìí kí ni dàmí náà wàbẹ̀yìnàwòmá hijabu ní ìbẹ́ láàrin àwọn ọmọ náà àtọmọ àlìjẹ́nà hijabu gàgbé hajj zun alimani tí ò ní jẹ́ kí àwọn ọmọ náà kí wọ́n súnmọ́ àlìjẹ́nà tí wọ́n jẹ́ káwọn àlìjẹ́nà súnmọ́ ọmọ náà ọmọ bẹ́ẹ̀ gàgbé ń bẹ́ láàrin wọn wọ́n lẹ́lẹ́ àárọ̀ fìrí jà lóhùn.

yarifuna kullam bisimahum rumbakanna ni gaga mejeji gagala ni na adilani alijanna pembembe ayika tawa bawa kambe ta si dawama lodo awon ulam kan won la won ni awon to se pe isere won ati se aburu won odogba okun oju kan awon ewari won ni won ni joma na ni joma alijanna ege bi egbo kan to wa lati odo bin abbas bin ma ati uzeva won bi won lere pe asabul araf awon ni awon asabul araf yi won pe wala al-araf rijalun yarifuna kullam bisimahum wa lahum mustawati asnatuhum wa sayyatuhum won na to pe se ri won ise bu won dogba oju won wa aljanna ise ri won wona wala gbede meji yen dada ulama won no wa nbe hatta yaqdi Allah fihim tolo fi pada dajo fun won won se sugbon ko bo won wa aljanna ni yarifunahum kullam bisimahum tanukulu ni ami tagbajai ami tulare re wanada sabal janna an salamu alaikum lam yadkhulu wa lam yatmamu awa man nawa pe awon ma aljanna ah dadun Allah kuma be fun yo wonu aljanna wa wajana won tamare won jere wa idha surifati abu suliko asabin nar ti ma wa doju won ko awon ma ko mo to bana la ta jama alikum idhuru loba ah mo ku apo ma wa ju arabu si a fe wa pelu awon eni buruko yi wana asabul ara rijalan yarfuna bisimran bela gbede meji se won wa pe awon yan kan ti a ti mo won pelu ami won ko mo to pe magina kunkun wa ma kuntum tasbirun wani ayinde ni o se lanfani bakana awon agberaga ye una loku bayin bayi ahawla alladhina aksara yanahum allah bi rahmati kunkun wa ma kuntum tasbirun wani akujopo ayinde ni o se lanfani bakana awon agberaga ye se laye una loku bayin bayi أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمتي ودخل الجنة لا خوف عليكم ولا أنتم تحسنون وني سيكي بان ويلي نان ينبور علي جنا اللون تان وشيري جمع قد وشيري ترون في واحد جاس بيتو جاسي أوا سكويا وانتان جنيري كي أما والي جنة كسبرو فوا kusubani jefu wa wanada asabu nari asaba lijanna awa wana wakwa wama lijanna anafidu alena mna limai eche falu mimu au mimu razakaku allahu tabino awankamini talon sulasu kifuinu alijanna ifa jembe jana onleto si kodu wama liyano dangwe inna allah arramahuma ala likafirin oloba alikola silibu fencho bolo bagbo abafu imbe wọlọ́n sílẹ̀ ọba ń tẹ́ bọ́lọ́ bá gbọ́ ẹ̀lẹ́dí ni tọ́jú dínà òǹlàwà wọn láìbáni àwọn tó yí pé wọ́n fi awẹ́ wa kún ẹ̀sìn wọn wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn déré wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn dáwàdà tí wọ́n mú ẹ̀sìn wọn lọ́rọ̀ eré ọ̀rọ̀ àwàdà wọ̀gárọ̀rọ̀ tí múlẹ̀ ayé àti dúníà ní ilé ayé tàwọn jẹ́ fàlìyà ohun lẹ́ni náà náà sáhùn àgbàgbé wọn kàmá náà sọ́lẹ̀ kọ́ àyọ̀mí him háàdà ebi ati gbagbe ipaje ojo won to ni wa ma kanu be ayajina yajhadu ati isori kokun won soro olohun sise igboro won soro olohun na lo ku ba won leni bi won se ko olohun ba kun laye na ta okun malaye aka okun lodo oloba ki won to ni wa ma kanu be ayajina yajhadu ati isori kokun won soro olohun sise igboro won soro olohun na lo ku ba won leni ko lo ba kun laye na ta okun malaye aka okun lodo oloba eleyi ona ni itako

ọmọnìyàn láàrin ara wọn ẹjọ máa ná ẹjọ máa lè jẹun náà bá bí ọlọ́run bá kó sọ ọlọ́run máa lè jẹun náà kó mọ sọ ọlọ́run máa ná ó jẹ́ àbá ojú bá pàdé nígbàgbà àlìkámà látara bẹ́ẹ̀ náà wá ní ọ̀rọ̀ pàtàkì tí ọ̀kan nínú àwọn àfẹ́sù sọ wípé ṣàlàyé màrọ́ ọ̀hìn làbúdà àyẹ̀mọ́rọ̀ bí a lè sàn ó ní àwọn ìpele mẹ́ta kan bẹ ọ̀ràn yẹn ní ọmọ yẹn láti gbàbẹ̀ kọjá ànàdà èmi àti ẹ̀ àwọn ìpele mẹ́ta yìí ló le jù àwa wà nù ìpele kanú mẹ́ta kí ni ìpele àkọ́kọ́ mọ̀lẹ́hálà tó dúnìyà ìpele ilé ayé tá a wà ń bẹ̀ kí ni ìpele ẹlẹ́ẹ̀kejì mọ̀lẹ́hálà tó gbọ́dọ̀ ìpele pé a ti kú láyé àlìkà ti dé ìpele ẹlẹ́ẹ̀kẹta mọ̀lẹ́hálà tó lè bá ìpele àjínde lẹ́yìn ikú wọ́n ní àdáwòrò sara àwọn afẹ́tẹ̀ẹ̀ta tí a ṣàlàyé fún wa yìí ẹ̀yin ọmọnìyàn tí ẹ̀ ń gbọ́ mi wàlíkùlù mi ní àkọ́sọ̀ gbogbo ọ̀kọ̀ọ̀kan náà àwọn àpele lónìdájọ́ tiẹ̀ dáàrò dúnìyà láha àkàmù àkọ́sọ̀ ìgbésẹ̀ ayé tá a wí tá a ń lọ ẹ̀ lónìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ dáàrò bọ́sà ìpele pé a kú láyé àlìkámò tí dé láha àkọ́sọ̀ ó náà nídájọ́ tiẹ̀ lọ́tọ̀ wọ́n dáàrò kọ́rọ́ bọ́dọ̀lùbà pélé ààyè máa bẹ́ẹ̀ lọ láyé lẹ́yìn àjíǹde lẹ́yìn ikú láha àkàmù àkọ́sọ̀ ó náà nídájọ́ tiẹ̀ lọ́tọ̀ torí ìdí ọlọ́run bọ́ba àlékè ọlá náà lọ dá ìpele mẹ́rin ló sì ní àwọn ìdájọ́ tó fi sọ rí ọkọ̀ọ̀kan pípẹ́ ọmọnìyàn kò gbọ́dọ̀ fi ṣeré a gbọ́ àwọn ìdájọ́ yìí ká lè máa torí ìdí ọlọ́run bọ́ba ọlá náà lọ dá ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí ló sì ní àwọn ìdájọ́ tó fi sọ rí ọkọ̀ọ̀kan pípẹ́ ọmọnìyàn kò gbọ́dọ̀ fi ṣeré a gbọ́ máa àwọn ìdájọ́ yìí ká lè máa irú múra wo láàmúra ìbáṣe wọn náà gbọdọ rọ ọmọkú ọmọnìyàn ìwọ àtẹmí kọtọrọ kábọ lọsànán ọtá àlàhàlẹnsà ní ìbàdàn ní ọrọ ọhìn kásìmọ yìí pé ọlọrun bá àlékè ọlánú ètò bó ṣe ó gbé akalẹ lórí ara àtẹmí body and spirit you have body you have spirit ara àtẹmí ìníjẹyàn wọn ni wọn jẹ aláha káàmà dúnìyà gbẹdán wàlárùwà tábàwọn làhà wọn lẹẹrí láyé tá a wáyé àwọn àdájọ ọbẹ ọlọ́ngbélé àti ẹ̀mí ara ní ìdájọ ayé dúlé lórí ẹ̀mí tẹ̀lé àwọn ìdájọ tẹ̀mí tẹ̀lé. yálà kàmàlì bàṣà alàlàríwá wàlàbùdà tábàlà bẹ́ẹ̀ náà ọlọ́run ṣe ìsẹ̀mílẹ́yìn ikú tàlìkámọ́ tí ì dé ó ṣe ìdájọ ẹgbẹ́ lórí ẹ̀mí ara tẹ̀lé. fẹ́yìnà jẹ́ ayélujára aṣọ ìyá múnásì mi ń kú bóore yẹn. wọ́n á di pé ojú àkójọ dé ọdẹ ẹ̀ ń dìde nù sàárè fàjìndé lẹ́yìn ikú sọ̀rọ̀ lẹ́kùn ìdájọ́ àwọn àyípadà wọn náà yẹn àti ìgbádùn tó lè ṣẹlẹ̀ àwọn àdá tàbí alàlàrí wáhí wàlàjìṣà àlàhàdìṣàwà lérí ẹ̀mí àtàràbà kan. kí ni àlàyé tí wọ́n ń ṣàlàyé fún àǹbẹ́ jẹ́fẹ́kẹ́ ayékéyéké ilé ayé ń bí ìdájọ́ ẹ̀ dó lórí ara ara láìpẹ́lẹ́ ayé ẹ̀mí tẹ̀lé ni ẹ̀mí ọ̀ sọ́pọ́tì ara ní ọ̀sẹ̀lẹ̀ ayé. ìsẹ̀mí bàṣọ ìsẹ̀mí lẹ́yìn ikú tàlìkàmọ́ ò tí ì dé ìsẹ̀mí ara tẹ̀lé ni ṣùgbọ́n àlìkàmọ́ ìjínde kúrònù sàárè wa gba ìdájọ́ tó lè jẹ́ tẹ̀ra àbí ìyà wọ́n ní yẹn rèé lórí ara tẹ̀mí bàkánná lórí díẹ̀ òbí hábil mọ̀lẹ́hálà aládàáńtà fi ń ayé àlìǹsà àlàáké wọ́n nílò ọmọnìyàn gbé ìgbésẹ̀ ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ ìsinmi tá a sì lọ́wọ́ this life tá a sì lọ́wọ́lọ́wọ́ yìí bí ó bá tiẹ̀ mọ̀ lọ́rẹ́ mọ̀ bí ó bá tiẹ̀ ká kọ́dí nkáṣàfà aláka kúlù ṣe ìmìnira wà lè ha wọ́n ó rí i pé gbogbo nǹkan lọ́wọ́.

ẹbẹ belongi si o ni sin fun ya isu le duniya awon kan ti nse mi nitori aye emi wa aye nikan awon na npe ni alimadi yun awon to pe nkan oboro gidi awon le kaaki ki a je ki a mu ki a woso ki a gbadun ki a jade ki a kole ki a ramato awon ore ti pe nkan kan be lesson lodo lo iwon lo ba nso fa pe wa qulu wa ma do pe in here illa yatuna dunya igbese ta nlo yo to ma se nkan bo se yi pe akan lo le aye ka je ka mu ka gbadun wa ma nanu mabu fi kusaji nde kan leyin ku Surata Al-Anfal 29 Wa qalu ma hiya illa hayatuna dunya wa dhabana ila aye wa yi kutuma si nkan kan yo se pe namutu wa nahya anku ansemi ansemi anku wa ma yulikuna ila daru kusini npa waju igbana lo wa ma lam bi dalika min ilmin olani wa nima kankan nipa pa wa pa ile aye ta wa nbe yi inhum ila yadhunnu olambe ze pe omo niyan kan daba ni abalasan abalasan omo niyan da omo niyan alaba to kan mefo lepele ni awon ta npe ni communist awon ta npe ni secularist ati gbogbo won be lo ilé ayé òní ni àwọn tá à ń pè ní communist àwọn tá à ń pè ní secularist àti gbogbo wọn bẹ́ẹ̀ lọ ilé ayé òní tó ma lọ́dọ̀ wọn tó gbọ́ wọn retí àlèkè àmà they don't believe in the day of judgment kò sí ní ìgbàgbọ́ wọn tó dẹ̀ kò sí tí wọn lè dánwò láyé wọ́n pe wọ́n gbà pé ó ń lọ pọ́jù táwọn nínà nìyẹn ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wọn wọ́n kì í lẹ́nì one comment lórí ọ̀kan nínú àwọn onímọ̀ philosophy lára wọn lọ́hùn tí ẹ sọ pé ìnáwó àlà àgbáyé tá a wà yí o lọ́mù yọ̀kùnlókù ayò ìhìlá iná òyìnsàn ìyìn kò sí tọ́dá ọkọ̀ sọlọ́run kan àbíyàn kan tọ́dá àgbáyé ọmọ ni the life wakọ̀dí káàna ọkàn bẹ ni wọlé yẹ zed yóò sì máa bẹ wọlé yẹ kún ṣòwò látàn àyíyàn ilẹ̀ abadi yóò sì máa bẹ lọ ní láìláì tí náà lé ayé ọmọ jù gírígírígírí tẹ̀sítàáyìn pọ̀tàǹtàfì tábàlùkọ̀ wà ní nàmọ̀ àyíyàna yóò máa lọ amadàwòsókè a máa lọ ilẹ̀ lókè ní ìbámu special law kan tó ń darí ẹ̀ lẹ́nu wa comment mandala gbólóhùn yìí ó fi hàn gbangba ìrúurí kákalẹ̀ ayé kan torí díẹ̀ ọmọnìyàn wá re nígbà wá ti gbà yí pé ó sì sẹ̀mí lẹ́yìn ikú mọ́ náà mọ́ kò jẹ́ ọmọ wákàtí kìjú láyé lọ gbogbo ìgbésẹ̀ ayé yóò lọ sáyé ni àwọn kanu nọmọ ẹ̀dẹ́ ni ilé ayé nìkan àrígámọ̀ sí wúyẹ́ lọ́kàn wọn wọ́n sẹ́yìn fún àhàr àwọn ọkọ̀ míì tó jẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì dọ̀ọ́yọ́ náà bẹ́ẹ̀nà àmúrẹ́ àwọn ará sí agbede méjì wọ́n dá sí agbede kò sálẹ̀kẹ́ àmà àrígámọ̀ ńbẹ wọ́n níbi tó pọ̀lọpọ̀ yẹn pọ̀ sínú tó páàkì dá àwọn èèyàn lánàá gbà wọ́n èèyàn ó dàrú bí wọ́n bá ń sọ yìí èkó kò fò sẹ́ wọn láyé torí pa àwọn tá à ń sọ yìí kọ́ yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ tọ́lọ́mọ bá ń sọ

0: nípa àwọn èèyàn kan tó yí pé wọ́n á sọ pé ọ̀sálẹ̀ kìámà ṣùgbọ́n kò dá wọn lójú kò dá wọn lójú torí ẹ̀ wọ́n máa fi àwọn ìdàndàn ẹ̀sìn kan tà ayé jẹ́ ẹ lè máa rí wọn mọ́sálásí kí wọ́n kí wọn àná tún rè ẹ bá wọn lè tẹ́tẹ́ tẹ́ ń ta tẹ́tẹ́ irú wọn ni ọlọ́run bá ń sọ ọ̀fà nínú sọ́ọ́tù ká ó pọ́n wọn àmọ́ pé gbogbo ohun táwọn ń ṣe aburú ni kó dáńgbà mí ẹ̀wẹ̀ wọ́n máa ríra wọn bí ẹni tó ń ṣiṣẹ́ rere ọlọ́run bá ń sọ fún wa nígbà fẹ́ parí sọ́ọ́tù ká ọlọ́run ní àlẹ́dínà dọ́là sàmìlì ayé ti dùn níyà àwọn tó pèsè wọn ti ráre láyé ń bí iṣẹ́ wọn ti ráre ọlọ́run kọ́ gbé ni pé kó ìyáná bí sọ fún aráyé hànà bí okùn bí lákàsárì iná àmàlà ọlọ́run àbí sọ fún ayé pé síkì fún inú rò bí lákàsárì iná àmàlà àwọn ti sẹ́ẹ̀rẹ̀ wọn bàjẹ́ àlẹ́dínà dọ́là sàmìlì ayé ti dùn níyà àwọn iṣẹ́ẹ̀rẹ̀ wọn ti rá láyé ń bí wọn lẹ́sàn lọ́run wọ́n ya sàbúnà àna òun yóò sì nà sóyà tí wọ́n sì rò pé àwọn ṣe rere pọ̀lọ́n tó wíwúlá kẹ́ lẹ́dí iná káfíńsì àti rọ́bì àwọn náà náà já sa ìgbàgbọ́ sáwọn àmì ọlọ́run bá wọn wálé kọ́ ìhì wọ́n sì ṣe ìgbàgbọ́ sí ìgbà ọlọ́run bá wọn pàdé fábítọ́ tí a máa lò ó ṣe wọ́n bàjẹ́ pẹ̀lú àánú kí mo làwọn yọ mọ̀lẹ́kì yá a ní jẹ́ kí wọ́n rí òsùn àti wọ́n sẹ́rí wọn lálẹ́ kíámà dáríkà jẹ́sẹ́ ohun jahannam iye sèré já àná mẹ́lẹ̀sán wọn mímọ káfàrò tí wọ́n sì kẹfẹ́rẹ́ wọ́n tọ́kazọ àyà àti wọ́n lóṣùrè oṣù wa tó bá ń mú ọ̀rọ̀ mi ọlọ́run àtàwọn oṣù mi wọ́n mú ní àwẹ̀ wa torí di eléyìí láìpẹ́ àwọn àlámàrí kan bẹ tó ṣe pàtàkì kó yé ọmọ ẹ̀dẹ́ ni ikọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọkọ̀ wọ̀nyí kò náà ní sínfù yàtẹ̀bí ìrún àdúnìyà mazadal akhra kò náà ní àwọn èèyàn kan tí a rílẹ̀ ayé gẹ́gẹ́ bí iléeṣẹ́ ibùsíṣẹ́ àlìkíámà tí wọ́n lọ kí sọ́rọ́ ìgbẹ̀dẹ̀ àlìkíámà wọ́n ní ha wòlá ìhùn lè mọ̀mí hàkàn àwọn mọ̀mí nínú yẹ ẹlẹ́dí ìrìnrìn kú náà kíkọ́ta hàṣẹ́lẹ̀ ayé àwọn ní ọmọ pápá palẹ ayé tá à ń sẹmi lọwọ káàmà ìdìrì kú náà kí mọta dúnìyà mi náà àkàrà àwọn náà ní ọmọ kí ni ilé ayé wọn nínú àríkíámà wọn ni mọta mọwọn ilẹ islam hakeem wọn náà já bá sí pé òótọ ní ajé mùsùlùmí òdodo yàtẹ̀bí náà dúnìyà mi ìdáná tàná fúss aláàtọ àti ilẹ ọrọ wọn rí ilé ayé gẹ́gẹ́ bí pápá ìsálàpá ń tètè àlìkíámà èmi jọ ìwájú mi láti gbọ́ sọ lọ́nà láti gbọ́ ẹ̀yọ́ náà lọ wọ́n lẹ́ẹ̀rí àwọn táwọn sọ yìí àyà tó ń kò lóhà bó sẹ́mẹ́rú wọn sọkùnrin ní àní sóbì ní àní sólówó ní àní sídálákà ní àní sólórí ní àní sọmọlẹ́yìn ní àní ságbà ni wọ́n sọmọdé ni wọ́n nígbà bá ti bàlágà wọ́n lẹ́ẹ̀rí pé àmàlòhùn àwọn tí wọ́n máa ṣe tìjára tòun ohun ọjọ́ máa ṣe amúwálòhùn owó wọn gbòyó tòun ilé wọn àwòkọ́ tòun àsìkò wọn àdéhànù làákàyè wọn mùsàkárà tòun fi hàdà sẹ́bẹ̀. wọ́n á rọ̀ sójú ọ̀nà ọlọ́run bá ní àwọn yàtọ̀ sẹ́ni tó pé nǹkan dandan ilé ayé ló ń lékì tó gbogbo ògbésẹ̀ ayé ẹ̀ pátá ìfẹ́nú ẹ̀ pátá ìgbádùn yòóyìn ni. torí ìdí eléyìí bí ó ṣe yí pé islam ó fa ayé lè fa gbangba kí a lè kọ̀m̀pìà ilé ayé àtàlìkíámà ká lè mọ̀ pé àlìkíámà wú ìjáyé lọ àlìkíámà tó kéré ni. gbogbo ẹnikẹ́ni bá wọ́n fẹ́ẹ́ sẹ̀mí nítorí islam wọ́n fẹ́ẹ́ sẹ̀mí islam wọ́n fẹ́ẹ́ sẹ̀mí nítorí islam ọ̀ràn yẹn ni kó lè bá àwọn kókókókó ọ̀rọ̀ tó ń bọ̀ yìí àkókò bíi márùn-ún kan ti a gbọdọ le baba laye nbi ti o je ki isemi ohun lalafia akoko nbe idara kule gaya ni la hayat ki ama tori ki la fi wasaye tori ki la fe nbe laye iho si le Allahun ba ji salaye yen fun a wa ma akhadhu lil jinna wal insa illa liyabudu Allahun mi odom ali jenu atoma iden to dege bi kan wa so won Olorun oni wa wal ladhi khalaqa as-samawati wal arda una la badara samati la fi sita ayamin la ri ojo mefa wa kana arshu wal limai aga ni ara sense be lori omi ya bulwa kun ayyukum ahsan amala kule ba dayiwu tani seriri oda kule dayiwu tani seriri oda aya niye chono ba Allah tobi nko anye ko lowo ebiye tobi muslimi ewun tolo ba Allah ton so fun wa ton gba si akisi e alohun olon un lo nda sama atile la ni ojo mefa to se ipe aga la so won olon o wa lo leru inu awon in to godo ye muslimin ni Ọlọ́run láti wá dẹ̀yìn wò ta ni ó ṣiṣẹ́ rí lọ́fí sọ́nu ayé ayé pẹ̀lú ẹ̀bùdọ́kọ̀ ẹ̀yọ́kùn asan amala ta ni ó gbìyànjú láti ṣiṣẹ́ rí tí ó jìnà sí ẹbọ tí ó tọ́lọ́ báyìí lọ́rùn lọ́fí tó sọ́nu súrátù mùmínú Allah wa nso mbe Allah ni afasibutum annama khalaqnakum abatha abayru bakadain lasani wa annakum ilayna la turja'u abayru ko ni pasodo awo Allah ni fata Allah li maliku li haqqu Allah ba Allah bododo ni oba oba olukapo bododo okoja be la ilaha illahu kusoro mi leyin ya o rabbul ashir karim unna lo ba do ni ani ara si to gbangban unna ni ani ara si to gbangban akoko nu ni nkan to gbodo yi wa ke la to le wa saye ka wa sin lo la wa di pe a wa mo kin la npe ni isin lo yi jẹ́rà máa rí ìbáradà kọlìbíyà ìsìnlọ́n afọ́kànsí ìbáradà tó lìsàníyà ìsìnlọ́n fúri àhánsí ìbáradà tó jìsìníyà ìsìnlọ́n tí ẹ káàrà ìbáradà tó màálíyà ìsìnlọ́n tó wó a wà ní àníyà tó dalé lórí a sì máa sọ́sẹ̀ ká ṣe àwọn kan méjì ń bẹ tó ṣe pé ìsìnlọ́n wa gbọ́dọ̀ dúlé lórí alikhilasu wal mutaba ka se nturi olohun ka se bo se ka se ka se nturi olohun ko se ka se ba ko le ba ja to gba o na npe na npe ni shurudul qabr mo so bo iya bulu wa kun asan amala o na ni akhlasuhu wa swabu ise cho ta duju e ko lohun oba ju ja si fi ta se bo se ka se o ko na fa saju Oni idha kana al-amal sida ba se to ba je khalisan ta se nturi olohun lolam yakun sawaba sugba se bo se pa se a se bo se ka se lamu yo kubale olohun ni gba lo wa wa idha kana sawaban ase bo se ka se lolam yakun khalisan sugba nturi olohun ba se lam yakun makbula oni je se atogba ataya kuna khalisan wa sawaban ta fi se nturi olohun ta bo se kashe ere kamiji ni ka se nturi olohun ka bo se kashe ni opolopo ni se nturi olohun bo ko se ko se ko ni balada ko lesan koko mi o se pataki ti o ma ni egbodo mo npa ile aye una ni idraku kimata dunya mil akhirah kama kini ile aye won ni o sun orun ile aye won no sun orun o se pataki awa ya po mo da ba o sodo tawba ni aya 38 ngba tola ba aleke ola to ko to compare ile aye omo niyan pelu alikiyama a ri pe o ja mo pe ile aye fuye tegba alikiyama olon ni o ti boro na lo mo lo fe pare olon ni fama ma tola aya ti duniya bil akhirah illa qalilun won da bani kafi isemile aye ta bi segbe isemile alikama o ma kere jojo gbogbo nta npe ni isemile aye yi ni abe isemile alikama ah olon lo ma kere jojo illa qalil bin ti bayin mo faye worun mo fi aye worun rara aye fuye legbe orun nti fuye lo ire igbodo ye muslimi awa gbodo gbola fe nti fuye lori nti o wo iya fail pata tabadu wonu suratu hadid ni aya 20 olon so be gbe wọ́n yàtò dúnìá ilẹ̀ àmàtàrù gòrò olóò ní ìsẹ̀mí ayé yóò túnmọ̀ sí kankan bí ó sì pé ìsẹ̀mí ìtàjẹ́ ìsẹ̀mí ìdàndà tí máa tàyà jẹ́ ìrìnà ìsẹ̀mí láyé ẹlẹ́ẹ̀kẹta inú tó gbọ́dọ̀ yé wa ìdíráàkù àti míyàtìlẹ̀ mọ́ọ̀t wọlé àdúbìhì ìlépa gbá pé ikú ìjọ sẹlẹ̀ ni kò sí èméjì ń pa kú ẹ̀ inu aya alquran karim agaga olonni kullu nafsin dha'iqatul maut gbogbo emi kokan lo to iku ko si awaye iku ora yen ni agbodo ma ara nkan to se pataki ni nkan ti mo se gbodo ma onani e kama pe ora yen ni ku ko si bi a fe gbegbe a ku si meji nbe en to ba fe jo ma gbo ku yestaidu limaut yumra re deku njogo nbe lo anabi pe awon ni ojogbon yan o ni ojogbon le nti ba ma ran ti ku lopolopo igba to si ma mura le de ku anti mele yin ku awon ojogba to pe o mo go yan na le nti o ka ikuku to si mura le de ku anti mele yin ku awon ni afonu fora awon ni oni la kai bakan na ewe ninu awon nkan to tun se odu padaki ti omo niyan gbodo le papa ile aye ta wa nbe yi ko to di alikiyama una ni nta npe ni akikotul islam ka le papa islam the reality of islam kini je islam gan ojulowo islam ko je oye ti omo niyan islam to je reality islam ko faye le feregbe obe lori eko o lati me ko islam na ma gbo ani pe inna ma fiki bi tafakku fiki ni alo man ko ni ko anu ra nabi na to so pe inna ma ilm bi ta'allum wal fiki bi tafakku to ma fe nima wa lo ko ni to le lagbo yi wa lo wa ni anabi to so pe urjullahu bi khairan fa kufi din gbogbo ẹni kẹ́ńtọ́ ló máa gba dáadáa lérò lórí yóò gbàgbọ́ yẹ ẹ̀sìn ẹ̀rẹ́ àwọn anábì ọlọ́run mú nǹkan kan wá ju ẹ̀sìn lọ ìmá owó ọlá ilé ayé kí wọ́n wá fún àwọn èèyàn na so pe alulama wa salambia pe awon afa na ne jugo awon anabi olohun awon anabi olohun fowo le won fowo dina bida mo le imma yan fi le gbo na lo wa fun ni ma ipin to bolo ba fun nu kan tori de le nto gbo ye musliman ni pe ona yen ni ogbodo mo yi pe ko mo islam ko ko islam ko lu islam mo lo bolo ngunduku iyan si ma wa islam ni wa mani pa islam er wa ma usul islam kila wa fundamental islam wa kamil islam kila wa dajo islam wa halali wa harami kila wa eto kila wa ewo nu islam kiga kiga nkan wa gunduku ko kasa ma igbisi aye eranko ori mo lo nsoro kibini ni wale dina kafaru ya tamatauna wa yakuluna kama taqula aniam wanar maswa lahum olona kibiri won ka ma gbadun won ma gbadun be na ko se ma gbadun won ma je be na se ko le nje inan li wa turpe to kan ko yin ko je ko mu ni kan awo gbodo di be ele kanrun ninu to mo ni gbodo le pa ba bila yin bi ni idrak akikotul jahiliya kama kini jahiliya kana kan jahil makan unan ajahil al jahiliya dil islam ma ada islam fa ya jahiliya urugu islam ni jahiliya imma islam wa ma jahiliya aida ko ba islam ko sai makka ko sai lai ku gusa ya lai makka gugu ndo aje idakeji islam ni an ko ni jahiliya wona yan ki muslima papa jahiliya umaru so noro e kan pe en ti o ba ma jahiliya kulima islam ni e go ti ona yan ikeko esin maji obo mo mo la ile aye ko wa gba e makan ododo olohun inu mo je ile o ma awon ewu ti nbe awon arori buruku ti nbe nta te pe jan ba ko sile aye atorin yo baje ton ti plan for maniyan agara muslimi gbogbo ona fe gba mu wa won de ta wute ile ni kaakere kaakere fu kaduku to pokin le to le bo lowo pa pe won bo la se wa fe jajabo kunu pa npe won aroju si islam la ba lonun tori die gwen to ba semi islam yusuf islam le man lo bolo ko gba ona le din amanu wa amilu salihat ati an gboro babo je to sheri be ba fe ma papa islam yusuf islam le inna yuje ki anfani islam lo bo leke le mi e bi anfani ara re lo lẹ́yìn náà ó sì gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé inú ọlọ́run kó sì fara ti sọ́dọ̀ ọlọ́run kó mọ̀ pé orí òdodo lòún wà òun lòún sì níyì àwọn tí èsì musulmi náà ní ẹ̀tẹ́ lẹ́yìn náà ọgbọ́ ìfọwọ́sowọ́pọ̀ fún àwọn tí wọ́n jẹ́ ẹni tó ń sọ fún islam ó láti fọwọ́sowọ́pọ̀ láti ràn wọ́n lọ́wọ́ torí pé islam fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ islam fẹ́ ká sin nǹkan lápapọ̀ kama ma se adasi la ni arawa be ma ri won ni anabi so yi pe ali kabil jamal muslimin ire la gbaja yi summa ijo muslimin wa imam ya das wa juwa ni oro mi ali jamadu rahma wal firqa adab i wa po la ni arawa o ike olon ni imasi lototo iya ni o ali jama baraka isin kan la ya papo ori mbembe yadullah ma ali jama owo olon be pelu jama wa inna ma yakulu dhim min algalam qasiya ikoku man pa je nu aguta ti o ba wonyin ti o tele awon yoko e lebi ta won wa nabi olona man soju kokoro ta won ni olura won lowo inu se islam eleyi ona ni awon kan to gbodo yi wa e muslimi to ya gbe ge bi muslimi ti alquran si fese re nile to fa la won orisirisi koko na ni pe ilé ayé ìsẹ̀mílẹ̀ ayé àǹfààní ni fọ́mọ̀nìmọ̀ lọ́wọ́nìyàn láti ṣiṣẹ́ àlèkéámà àtẹ́ntúrò àtẹ́ntúrò gbọ́ dáadáa kí a gbọ́dọ̀ mọ̀ dáadáa ṣùgbọ́n kan ṣẹlẹ̀ láìláì láńtà ẹsẹ̀ wà tó wùlé.
1: Band FM 92.9 Band FM 92.9 Band FM

náà lẹ ti gbọ́ kí n ti gbọ́ yẹn kò yẹ ká máa ṣe bí ẹni bá ti ṣe bí ibi àbá òun náà mú wá láti ìlú ìkálẹ̀ tí wọ́n sọ wá látẹnu Prince Crosby Juba àwọn ìlàjẹ̀ ní ìkálẹ̀ ní àpọ̀ ènìyàn Bond FM láwà 90.9 nígbà yìí ti aago mẹ́wàá àbọ̀ ti lò lónìí kan gó à ń lọ sí orí ètò ẹ̀tọ́ yín ọlọ́ Prince Crosby Juba. Bond FM láwà 90.9 nígbà yìí ti aago mẹ́wàá àbọ̀ ti lò lónìí kan gó à ń lọ sí orí ètò ẹ̀tọ́ yín ọlọ́run ò ṣe bí ẹ máa rántí pé ẹni bá ti ṣe bí òbí á bá gẹ́gẹ́ bí Crosby Juba bó ti sọ fún wa. Bond láwà 90.9.

0: àgbàlagbo oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹgbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wà àràbí ògún bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹgbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń léfùrù kọ́kọ́ lu ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé bọ́jẹ́ ogun àfiṣe ni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni tẹni àbí mí àlàbí ògún bàbá àsẹ́yìn ni ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Kábàánì bẹ́ẹ̀ lọ́hún kámi táyé fi sí ni lára ó sì kúrò lọ́gán tó ń tẹ̀yọnú ayé táyé fífẹ́ ni fún rere iṣẹ́ alájẹ asínọ́la lẹ́dà fi bẹ́gbẹ́gbẹ́gbà tó láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú ìjákulẹ̀ àmúgbó rere ogun promise and faith àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn ni ìbẹ́lọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tíru ẹni bí ó sì mórí bọ́. Àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní nọ́mbà 11 Bíbíre Mayẹ̀ Street, Aláṣọ Bus Stop, Ọlọ́olúwa along AIT Road, Kọ́lá Bus Stop, Alágbàdo Lagos. Telephone 08108421950 tàbí 08077884965.
1: Ẹ jẹ́ ara máa kíra wa káàbọ̀ padà sórí ètò tá a pè ní ètò Ọlọ́run ò ṣe ibi tí àlàbí ògún bàbá àsẹ́yìn tí wọ́n sanwó fún. Ètò a máa gbéyẹ̀wò lórí ètò àlàbí ògún bàbá àsẹ́yìn ètò Ọlọ́run ò ṣe ibi lálẹ́ ni ẹ̀jẹ̀. Kábíyèsí Ọlọ́run, àlàbí ògún bàbá àsẹ́yìn, bàbá yìí ṣàlàyé ohun tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ fún wa. Agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀, àlàbí ògún bàbá àsẹ́yìn ṣàlàyé rẹ̀ fún wa. Níbi tálàbí ti mú ni wípé bá a bá wo gbogbo ohun tẹ́lẹ́dùà dá ti ń ní. Tẹ́jú tá a sì mọ̀ pé ó lẹ́jẹ̀, ẹ rí i pé àwọ̀ kan náà lẹ́jẹ̀ gbogbo wa, àtẹranko ní, àtẹyẹ ní, àtẹ̀yàn ní. Ẹ̀jẹ̀ kan náà ni gbogbo wa ní. Kódà tó ìmọ̀ ẹ̀jẹ̀ àánú bú. Bí tá a ti rí wípé kàyéfì tẹ́nìkan ò lè sọ ìǹbẹ lára ẹ̀jẹ̀ elédùà fi pamọ́ síbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì lórí tá à ń pè ní ẹ̀jẹ̀ ni wípé gbogbo ẹ̀dá pátápátá tí wọn ò bá lẹ́jẹ̀ lára wọn ò lè gbáyé. Gbogbo ẹ̀dá pátápátá tí wọn ò bá lẹ́jẹ̀ lára wọn ò lè gbáyé. Àlàbí ògún bàbá àsẹ́yìn ṣàlàyé fún mi pé bí n bá rántí nínú àwọn ọ̀tàn tá a kà nínú ìwé bíbélì, wọn a ní àwọn kan fi ẹ̀jẹ̀ rúbọ, wọn fẹ́ràn kó rúbọ sí Elédùà ọba tó ṣẹ̀dá yàtọ̀. Wọn a ní wọn ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀. Ibẹ̀ ni ìbúbọ àbí ìṣètùtù ti bẹ̀rẹ̀ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá. Ọ̀làjú ló dé taari bí wípé nǹkan ìrí ni. Síbẹ̀síbẹ̀ à ń tanra wa ni. Ọ̀pọ̀lọpọ̀ kan wà tá à ń ṣe tá a mọ̀ wípé látara pé a pa ẹran lẹ̀ aláfẹ́ sọdún a wá pa ẹran. Ọdún yòówù tá a bá lè ṣe a pa ẹran a wá mú ẹran ọ̀hún a dín àwọn èèyàn jẹ wọ́n bá wa jẹ́. Àlàbí ògún ní ká mọ̀ tanra wa jẹ látara pa apa ẹran àtẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ ẹran ẹ̀jẹ̀ adìyabìyẹ ata sílẹ̀ a ti pe àwọn arin kan wá sí àkàtà wa nítorí ẹ̀jẹ̀ ó lágbára púpọ̀. Àlàbí ògún bàbá sẹ́yìn ni ọmọ ọlátúnjì mo ní ìhòhò ó ní Yorùbá tó ní ẹ̀jẹ̀ a máa rùn wọn ò parọ́ oníkàwò nílànà tàwọn òyìnbó. Bí wọ́n bá fọwọ́ fọmọ lẹ́jẹ̀ wọ́n lè ní ẹ̀jẹ̀ ìyá rẹ̀ ò bá mu tí bàbá rẹ̀ ló bá mu.

0: àdìrà tó bá gbójú ní pàìrókù tewé tewé àlàbí ògún bàbá sẹ́yìn àgbọ̀jì oníṣègùn ìbílẹ̀ kò ń kojú owó arọ́ta mi lágẹ̀dẹ́ lọ́lọ́run gbé kalẹ̀ fún sàtà wa yìí láti bá ni tọpinpin lórí ohun tó sókùkù tí ò yé ni mọ́ tọ́lá àbáyọ sì ń tẹ̀lé pẹ̀ láti lẹ́yìn ọlọ́run nípa ṣe agbára ìṣẹ̀dálẹ̀ ran baba ńlá wọn iṣẹ́ rẹ ni ọ̀lọ́dẹ́dẹ́ àbí òkúta láyé dà sọ́jà tiẹ̀ bí wọ́n bá ti ń pawó ló ń túká mọ́ lọ́wọ́ alákojú rere ó ti lọ́wọ́ nínú àlàbí ògún bàbá sẹ́yìn ni ọ̀tọ̀ náà ṣé ń jojú orun ni tiẹ̀ ni àbí ìbálòpọ̀ ojú àlátáyé fi gbogbo àṣeyọrí lọ lọ́wọ́ ẹni lóhùnra rẹ níran lórí rẹ̀ ọ̀dọ̀ àlàbí ògún bàbá sẹ́yìn ni ọmọ bọ̀ jàǹkárí wọ̀ ló ń kọ́ wọ lójú lọ́sàn gan àmì àwọn àgbàlagbà ní kọ̀dá bí wọ́n bá ti sùn lọ́mọ bára rẹ nínú ilé àkọ́kọ́ àlàpà tàbí bára rẹ nínú odò pọ̀nwú ẹ̀ tó ń gbé ọmọ jó lójú orun tó ní òsì gbóná rẹ lójú ayé máa bọ̀ wá sọ́dọ̀ àlàbí ògún bàbá sẹ́yìn oníṣẹ́ owó ni ó ní ìbá àsìjẹ́ oníṣòwò ní tiẹ̀ tó fẹ́ kọjá rẹ ọmọ ta warawara máa bọ̀ wá sọ́dọ̀ àlàbí ògún bàbá sẹ́yìn ẹ̀yin kọ̀ntátọ̀ àtẹ̀yìn tẹ̀ ń wá ipò kan ẹ̀gbọ́nú ayé téèyàn fi rọ́nà lọ nínú ayé ń bẹ lọ́wọ́ baba téèyàn ó sì dìde jẹ́ èèyàn nínú ayé àǹfààní wà fún wọn náà láti rí àlàbí ògún bàbá sẹ́yìn máa lọ sọ́dọ̀ wọn ní nọmba 11 bíbí Remaya Street Alasu bus stop Ololuwa along AIT road Kola bus stop Alagbade Lagos telephone 08104-21950 tàbí 08077884965.
1: Àlàbí ògún lẹ́ni re sórí Dèmídé.
2: Orí mi jẹ́ ńlá mọ́ jẹ́ kú o ẹlẹ́dà mi mọ́ jẹ́ kú jẹ́ ńlá. Orí ẹni ní gbeni tá a fi dájú owó orí ẹni ní gbeni tá a fi léjì gbàrà lẹ̀kẹ̀. Àtàrí ẹni ní gbeni báyìí tá a fi lo mọ́sáàjì aṣọba àti kànáà yanrayanra. Orí mi gbèmí jẹ́ ńlá bí ẹlẹ́rìí odò. Lórí ètò Ọlọ́run ò ṣe bí láwa o ní Bond FM nílùú Èkó tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe. Ní tá à ń bá bọ̀ lórí ètò yìí òun náà la pè ní agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀. Àlàbí ògún bàbá sẹ́yìn wọ́n ti sọ kàyéfì kan fún mi. Wọ́n lọ́mọ Ọlátúnjì mo ní sáà. Wọ́n nígbàgbọ́ Yorùbá mo ní naam. Wọ́n ní dókítà mo ní heo. Àlàbí ògún bàbá sẹ́yìn ni ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin lóṣooṣù ṣé mo mọ̀ wípé àpẹẹrẹ agbára ni. Mo ní ó ṣàwò. Àlàbí ògún bàbá sẹ́yìn ni kí n lọ bìnrin dáadáa tí kì í bá ṣe wípé àwọn tọ́lọ́run tó dáyàn sà tó ṣe àṣàyàn wọn nínú obìnrin kò sí èyí tí ó bímọ láìsí pé wọ́n ṣe ẹ̀jẹ̀ oṣù yìí ó jáde lára wọn. Mo ní bẹ́ẹ̀ ni. Àlàbí ògún wá ní bí nǹkan àláàdà obìnrin ṣe lágbára tó ṣé mo mọ̀ pé àwọn nǹkan máa ń wá a kiri wọ́n máa fi ṣe àṣírí owó. Mo ní àkàsálíkà ó ní tí ìbá ṣe wípé ó jẹ́ nǹkan tó lágbára wọn ó sì máa wá tí wọ́n fi ṣerú nǹkan bá nítorí àṣírí. Àlàbí ògún bàbá sẹ́yìn wá ni elédùà ọba tó ṣẹ̀dá yàtọ̀ ó fa agbára sínú ẹ̀jẹ̀ púpọ̀. Ọmọ kò tún jìrì ṣe ń gbọ́ mi dáadáa. Àlàbí ògún bàbá sẹ́yìn ó jẹ́ kó yé mi wípé àṣírí agbára tí ń bẹ lára ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin lóṣooṣù obìnrin tó bá lè fi kan kó ṣe nǹkan oṣù awalápè lẹ́gbin àmọ́ nínú ìmọ̀ ẹ̀mí agbára ni. Obìnrin ọ̀hún wọ́n ní tí wọ́n bá lè fi àwọn kan kí wọ́n sì fi sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ó ṣe. Ìwọ ní ìtí ń rùn o mọ̀ pé nínú òórùn náà inú ègbin gangan ló láwà. Àlàbí ògún bàbá sẹ́yìn wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ń tà pé ní ẹ̀jẹ̀. Ibẹ̀ làlàbí ògún ti sọ fún mi wípé ètùtù tá a máa ṣe àbá ń bọ Òrìṣà à ń bọ Ògún à ń bọ Èṣù à ń bọ Ifá àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tá à ń lo ẹ̀jẹ̀ kì í ṣe pé àwọn Òrìṣà wọ̀nyí ń jẹran yìí ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n ń lò nítorí pé àwọn Òrìṣà yìí wọ́n jẹ́ alágbàwí àbí olùránṣẹ́ láàrin àwa àti Olódùmarè. Nínú àyẹ̀wò ni wọ́n ti wá sọ wípé irú nǹkan báyìí irú ẹ̀jẹ̀ báyìí làwọn fẹ́ bó bá jẹ́ ti àkọ́kọ́ ni gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan bó bá jẹ́ ti abodìẹ ni gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ tó sì fagbára sínú ẹ̀jẹ̀ ọ̀hún. Àlàbí ògún bàbá sẹ́yìn ó sọ̀rọ̀ síwájú fún mi lórí tá à ń bá bọ̀ yìí ó a máa ń jẹ ìran wọ̀ létí irú kí ní sí ọlágun ara gan-an tó wá rò pé ayé ti pin tó rò pé ò lè gbádùn mọ́ tó rò pé tiẹ̀ títán ọmọ pé bi tí wọ́n pa ọ́ ni wọ́n gbà ọ́ wà. Irasa won in duma wuma wuma lagwara re. I saw Juni. A bai san nu ara. I roma bini. Alabi ko ni fun ni lomo eledua ni o. Ama gbogbo nkan ti ma fa iromo bi ninu aye o n la labi ogun baba seyin ti ko lodo baba to bi ati baba baba e I say gunu ara ni da ola mu ni elomi ti e ko le pati olojutu e isin lowo ama ko yasi omo elomi ni nda la mu omo kekere ko gboro si ya lemu ko gboro si baba lemu mo omo ti wa mu muku mu ni ko gbonu le mo o ti fe do ma ri banu je to ba so ha ikuku lo melu ni yo si baba ti ya tobi o wa dake olomo gba ni omo gba ko le leyi o ile ti koja be o wo to sa to la fa ni ati gbo oja ni wo ko kale won ta legbe re lo tun won ta legbe re lo si won si gba waju re koja elomi adede resin to po ninu ile e arinu yara arinu sobu o wa npe o wa nworan opolohun lo mu wa olohun o mo sedi eyan mo ni ebe o alala san le lomi ila lo si jidi nkan omo okunrin ro gberimo e ri pe olohun ka eyan o sebi eyan ni ebe o nje le lomi si je loju orun o ba si debi tin taja o debi ise won ba fun letter pe mo lo olohun o se bi o eyan ni ebe o alaka lan telomi bi se nri egbon ya re loju orun na ni nri ore baba re tin ju adasi elomi kini ni o le fa to fi yaju saye elomi aja ni o le fa to n tomo to fi yaju saye o wa lo ni o wa nworun olamuwo olohun ni olohun mo se bi eyan ni ebe o aisan lojo to ti pe ni selomi dokita ti lawon ori nkan kan won ti se gbugbu test patapata won lawon ori nkan kan itori telomi fi wale lati lu ebo lori oro ogun aye ni gbugbu bi to ya si won ti gba mo fi igbala re dola billion la ba tin mo mo lo sodo alabi ogun baba se ni bibire maye street alaso bus stop ola oluwa along ait road kola bus stop alagbado ni ilu eko number 11 bibire maye street alaso bus stop ola oluwa along ait road kola bus stop alagbado ni ilu eko tabi ko ma pe won si 081-084-21-950 tabi 080-77-88-49-65 080-77-88-49-65 ni lati mo dagbe lori eto olorun o se bi fun ta le Are Dr. Kola Olatunji lo ko ni. Nijo mejo latun mo pade. A jo nbe ninu a o tan gan ni. Ikirun agube ya

FM 92.9 tẹ bá wojú aago ẹ rí pé gẹrẹgẹ náà ni aago mọkànlá lù ní báyìí a ń kọjá lọ sí orí ètò ẹ̀tọ́ yín ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú láàrin wájú àwọn

kìkì dá ọpẹ ló yẹ ọ ọpẹ náà ló yẹ ọlọrun ọba o ọba àná ọba òní ọba lọjọ gbogbo ẹyin larúgbó ọjọ adàgbà má pààrọ oyè kábí yín kò sí o àwọn ọba alayé wọn ń ba yín bí orúkọ ni àwa sì mọ pé àfiyèsí náà kọ ba alayé ọlọrun ọba nìkan ni kábí yín kò sí ohunkóhun tẹ ẹ ṣe láyé ìkọsẹ tó lè bí bàbá alánà ẹyin lọba lánàá ọba lónìí ọba títí ayérayé arúgbó ọjọ adàgbà má pààrọ oyè arúgbó ọjọ adàgbà má tẹpa arúgbó ọjọ tẹnikẹni ò lè dá lẹjọ arúgbó ọjọ tó mọ bí ẹja ṣe ń dénú ibú arúgbó ọjọ tó mọ bí irun ṣe ń dórí ẹni títúbi nìyẹn o ẹ láfiwé ẹ láfijọ ẹ ń pa wá mọ bí ẹyin ojú ẹ ń pa mọ sábẹ jíjì apá yín a ti wà nínú oṣù kẹjọ ọdún báyìí ẹ rí pé ọpẹ ni fọlọrun eré ni àwàdà ni ẹsẹ kan ni ọṣáájú tí kejì ọ tẹlé àwọn méjèèjì sì ní bára wọn lọnà láéláé tó túmọ sí pé ọjọ sáré títí ọjọ òbọjọ oṣù náà rí gbẹrẹgbẹrẹ oṣù òmọbùsù ṣe rí ẹsẹ méjèèjì ní jìjàdù ọ̀nà púrúnàpúrúnà tí wọn ní bára wọn bọba tí kù dẹdẹ kọjọ kan rí ṣe bí òye mọ yẹ ni tá a bá gbé wákàtí kan láti òru nígbà tí wọn máa dórújọ kejì bẹsẹ báyìí náà ló máa yẹ síra wọn láàrin tó túmọ sí pé kálukú ń lọ ni wọn dúró bàbá tó ń pa wọn mọ bàbá tí ò jẹ kí gbúrò ṣubú lọ ẹnì kọọkan wa gbogbo títí ń gbọ mi ní àṣálẹ tòní bẹyìn náà bá mọ ọlọrun yìn oyè ẹmọ yìí o ẹmọ yìí o ọba tí kìí jẹyán kìí jàmọlà kìí jẹsẹmú kìí jẹ kọkọrọ ìjẹbù fried rice indian rice jollof rice kìí sún jẹ ọlọrun ọpẹ náà ni kẹ mọ fún gbogbo wa o torí kò lóhun méjì tó fẹ́ gbà lọ́wọ́ wa ẹni tá a tún gbà lọ́wọ́ rẹ̀ ni ṣe ẹni tẹ́lòmíì bá yá ń ṣe tí ó fi sùn lálẹ́ yìí lóòótọ́ oúnjẹ tí mo fẹ́ dárúkọ yìí náà tún ti wọ́n tẹ́lẹ̀ rí àròpọ̀ oúnjẹ tó gbọ̀pọ̀ ni ẹlòmíì ní ìsìn gàrí ló mu sùn gbò dójú àlá tó ń bẹ̀rẹ̀ sí ní wẹmi ṣé kó sàìmọ̀ pé láti ojú ayé bí lòun ti bọ́ olókun dòwò pọ̀ pé mo fẹ́ wá kí ẹ o ọba tí kìí mu gàrí ẹlòmíì ò tí ì rí gàrí mítà ní pé tòkórè gbóúnjẹ fọlọ́run ọba kí lọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ọpẹ́ ni ẹja mọ̀ dúpẹ́ ẹja dúpẹ́ lórí àwọn ọmọ wa ẹja dúpẹ́ lórí ayé ẹja dúpẹ́ lórí ọkọ ẹja dúpẹ́ lórí ilé wa ẹja dúpẹ́ lórí ọ̀nà tó tò wá sí ẹja dúpẹ́ pé a ti ń bẹ láyé à ń bẹ láàyè a tún bẹ láàyè ara wa ogun mà ní forúkọ yín o torí ẹni tó bá mọ nírò yóò mọ̀ pẹ́ dáa ọ̀pọ̀lọpọ̀ míì tá a bá ní wọ́n dúpẹ́ wọ́n mọ ní kíni tá à ń dúpẹ́ lé lórí ṣé bílù ṣe rí ẹran ti pé ẹlòmíì mọ̀ ti kú ẹlòmíì mọ̀ ti lọ ẹlòmíì mọ̀ ti rìn títì tí mọ́tò ti tẹ̀ pa ayé mọ̀ ń tẹ̀síwájú náà ni ẹlòmíì mọ̀ ń bẹ lọ́gbẹ́ ẹ̀wọ̀n ní ìsìn tí ọmọ tó gbé débẹ̀ tí kàn ṣẹ́jú pàkòpàkò bí ìgbà tí mọ̀ ń lù bá rọ́bẹ àfi búyẹn o à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹyin tẹ́ ẹ̀ bá mọ rírì ọlọ́run ẹ kọ́ dúpẹ́ pé ẹ̀ ń bẹ láyé ẹ dúpẹ́ pé ẹ̀gbá pa yín ó ṣe gbé ẹgbẹ́sẹ̀ yín ó ṣe gbé ẹ lajú yín ẹ rínà etí yín sì ń gbọ́rọ̀ kò í ṣe pé gbẹ̀yìn ọlọ́ọ̀lẹ̀ láti ẹ mú kiri rárẹ̀ ẹ gbé kúrò bẹ́ẹ̀ ṣe ẹ ń bọ̀ ọlọ́run tí ò ṣe yín bẹ́ẹ̀ ẹ mọ̀ pé yẹ dúpẹ́ ni ọpẹ́ lóúnjẹ rẹ o ẹ tún gbẹ́sẹ̀ sójú ọ̀nà ẹrin wàsàwàsà ẹ tún débì kẹ tún sáré fún ara yín láì ṣe pé wọ́n ń lé yín àwọn kan ló ṣe yí pé tọ̀sán tòru ni wọ́n ń lé wọn tí wọn ò tiẹ̀ mọ ibi tí wọ́n ó sá sí ọlọ́run ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kò ṣe tìdílé rẹ bẹ́ẹ̀ iṣẹ́ rẹ òdìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ bó ti ń jáde láyọ̀ ló ń padà wọlé ọ̀jọ́ ẹni táyé ń wá àṣìta àbọ̀ ọ̀bà ọ́ àwọn ajínigbé ò gbé ọgbé ńbò ni wọn sì ní ìsìn ọlọ́run bá ti ń pa ọmọ tí kìí sún ọlọ́run bá ti ń pa ọmọ tí kìí tó gbé lọ́sẹ̀ tó kọjá náà ní sápàdé òun àwọn ọmọ iléèwé kan wọ́n palẹ̀ wọn mọ́ wọ́n ń béèrè owó tọ̀ ṣé ìwọ́ wá dáa jù wọ́n lọ ni èló tiẹ̀ ní ń bẹ lápò orú ẹ gan tí gbọ̀ngàn ń ròyìn pé kò sí tẹ́nìkan lè fi ọ́ ṣe wọ́n lọ́mọdé lẹ́gbẹ́ olóhùn àkàngìrì èṣù bẹ́ẹ̀ èṣù bá dé sẹ́gbà àtàwọn èṣù ni ọlọ́run tí ò jẹ́ kó o ṣe rìn tọ́ ọ̀jẹ́ ni táyé ń wa táàbò rẹ̀ ò ká kúrò lórí rẹ̀ ọ̀wá ń ronú bí ìlú ṣe rú kí lọ́kàn pẹ̀lú ìwọ́ ló ní ìlú ni ṣé ìwọ́ ló ní ìlú baálẹ̀ gan tó ní ìlú gan ọba ló lérí kó oúnjẹ ò kọ́mi ló kó bí ìlú ṣe rí ẹwà jọ́dọ̀ tí ẹ ló ti wá ń kùn gìrì lọ́ ń bọ́ lọ́hún sọ tí ò sí ń bẹ́ tó ń kún lọ tó ń kún bọ̀ ẹni tí ìsí baba ńlá baba ẹnì kọ̀ọ̀kan àní ọpẹ́ jẹ́ ọmọ tẹnu rẹ jáde níbẹ̀ nìkan fìdí ẹ̀ múlẹ̀ pé ẹnu ọpẹ́ lòun ó mú sanra ǹjẹ́ ó ti dúpẹ́ lẹ́ni ó tún ti fẹ́ sùn ní ìsìn ọ̀tún bẹ́nu lẹ̀ náà lọ gbà lẹ́yìn ká mọ̀ gbọ́ tó ń wa mọ́tò láì kúrò lórí bẹ́ẹ̀ gbọ́ ṣé n tó fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yà bí alájú ẹ̀ kíákíá bó ṣe ń gbọ́ ètò yìí máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá pé olúwa ò ṣe o olúwa ò ṣe o
oluwa se eleni mo fi bere lori eto yin eto wa ife akoko ife bere pepe lati ile ise bond 92.9 fm adupe lowo olorun o adupe lowo eyin eyan te ngbo wa to san toru lai gbagbe mama wa omo babini adenike wurola adegoke to je iya abeta to pe oni dari gbogbo radio nigeria tin be leko yin to opa tin be lowo yin te fi dari re ko ni se o adupe lowo giwa ile ise wa na bo ti e je bi pe o ye mi o ye yin na sugbon a mo pe asiko yin tu wa lara be si se nlo ina ni jade ni ku lowo o ni jade larun lowo o gbogbo daada te fe ti se ko ni baje lagbara eledumare lai gbagbe olotu mi ha bi odun omo won ni egba laki lohun omo olusa bi agbogbo akala be na ni omo sogboye ngba ye sogboye na la daso la daran se mu ki o daada eje fi le ba na baba wa jo lotu mi na iba na ko ni mo ki o ni amo amo ki o bi gba te yen ko lohun oba ni already adu kada gbogbo en tan gbo wa nto so to re yin ololufe eto ife akoko ife ibere pepe laarin waju omo awore ni yin on tun ti de omo won ni fe oni omo ni fe oye lagbo bi tojumo de tun ti mo wa lale to ni e to gbadun meju ti te lo lo e ku kale e ja fe se raju ope

0: kaabo pada sori eto yin eto wa ife akoko ife ebere pepe to adebi eyin mo si ogbologbagbon leni ta ba debi se sise la se o ati dupe lowo eleda ni asale yi ibi ti mo nlo orin jina eyin baba ati mama mo fe ba soro sugbon eto to lo ni ose ti o koja opolopo pe ti mo si da won lohun ki mo wa paro fun yin se mo bi pe ibi ti oro nja si eyin na kuku gbo bi to ja si apolopo imoran ni won mu wa o awon kan ni olodun ti pin daada ani enikini ti o na fun yan le oyun omo meta oju kan na kuku lo omo na kuku wa enikeji o ni kan lo yato akobi re ni kan lo je ti e meji to ku ex boyfriend loyin lo niyun to awon ni ko na wa pada lo sodo oko a egbon iyawo re ko na gbo omo mejeji to wa lowo e amọ ni to eni to wa je baba alakoko un ti ohun ti ere ni to fe claim omo mo lowo nko won lori re lo ba wa tori ibi ti o na so ro de leyin gba ti iwadi ijinle lodo awon dokita o na wa lahun oni looto ohun le fi daada ko sin to sewu oni sugba gbo ngba to hun wa lodo to hun ti ife yawo o lawon ohun oni bobin lopo ko won mo lu ogun oloro ko mo mumuku mu ko mo jeje kuje oni gbogbo igba na lohun o nka kun wi pe ere ori igi eyan bi ere mode e pe ah mo gbodo gba pokunrin lo mo gbodo mo pe mo le kun daada o mo bon se nkan le nko oni o kere ju igba na lohun eju lojumo kan o mo obirin to ma kan mole kan mole akan mole ta ko si ori sugbon ran lowo ogun to nlo ngba na o je ka won kunrin awon obirin ma ni pe yes ah ah ele yo godo kiyan mole ku oyin o mode sugbon o nlo awon kini ngba to wa lodo ngba to wa di bi pe o fe yawo tan wa di pe n to je oje ara re to ye ko di oyun lara obirin o ti dele ti won lo san o ti dele ti won lo la ni o ti dele ti won ni ko gbe won mo sugbon tori pe o se daada ko je ko ngan mo bi pe ona ti nlo ri ara re ni ipa ti n paja ni ko mo para ohun lo n pa tori idi eyi o gba fọlọ na ni awon arabi na si mo bi won se mu omo won mara sugbon kan to wa nbe ni bi pe olohun mo daamu wa olohun mo fi kadara wa daamu wa olohun mo fi irin ajo aye daamu wa olohun mo fi ire aye daamu wa tori ta ba foju inu wo eni ti o bi won meta fun enikan soso to de pe ile okunrin kan na ti so won meteta loruko ki lo kuku de tan lohun o je ki won ti pade ara won laaro ojo ko mo si ki ba ye lomi igbade kan to ri ohun to eni to na tun to se wi ke ngba ti ohun atoko fe ra tan tan bi ma akoko mo lo tun ti rin pade ex boyfriend ki lo wa so si leti te ti fi wa kun de bi ki o gbararo fun ni igba ti se igba akoko ki se igba ekan to fi je pe lo wa ni omo meji se ri pe olodun mo fi wa daamu aye mo faye daamu wa ayanmo kaluku to olodun lo ba loye o ayanmo o de gbogun ta ko lode orun la nba nle aye olodun mo ko buburu mo wa awon eko to ku nbe mi fe la mole ki kaluku ko sa ti e nbe ni o ti doja nu pali ojo okukun ni olodun ni ba ni so di mole sugbon bo ni mo nlo leni ibi ti mo nlo leni oni eyin baba ati mama lo kan ju mo ma tenu mo nigba ta ko bere eto ma ni ejo wo ninu igbeyawo kini igbesi akoko ara mi eyan ti won so pe kini igbesi akoko ife ni igbesi akoko a ni pe ki se fe leyin o ba ni fe obirin ko le mu wa le gege bi aya bobirin o ba ni fe okunrin ko le igba gege bi oko eja fife le leyin igba ti fe to ti wa rapala wole a le fi ti ese yin a si le fi se arin o na ni o saaju ife ti wa wole igbese wo ni okunrin ati obirin gbe lori pe irin ajo ta fe rin yi irin ajo ta gbodo pada wa le baba wa wa joko ni oro mi oye yin obirin to ba fi le oko re le to wa le baba re bi o ba ni de obirin ki je ku mo lo kaka ti daru beun ona on ti daru tori ko si obi to gbadura ko mo lo le oko ku pada wa da le musu omo osu la pe ru eni be to bi o ba tete gbe igbese o le wa ti ja mun ba gbona pe ma so mo le se fun mi kan de ba won pari e ko pada si le oko re ni won ni ti baba ti ya ba le se pade pataki ta le mo su agba le oko re lo ṣùgbọ́n àwọn òbí mi àwọn ọmọ ń fi ayọ̀ fọ wípé ẹ nọ́nà ń tọ́kọ ẹ ṣe ìṣùbọ́n kíní kankan bá yá ipò owó tàbí pọ̀ ọ̀la tí wọ́n wà tọ́kọ náà bá já nìkan tó lágídí bí màálù pẹ̀lú àwọn ẹgbẹ́ tó ẹ mọ́ yín tọ́dọ̀ níbẹ̀ lìyún ló ti wá dàgbà dògbò sílé àwọn bàbá rẹ̀ báyọ̀ ọmọ kan náà ló wà ní ọwọ́ rẹ̀ báyọ̀ ọmọ méjì ni yóò wá kó wálé bàbá rẹ̀ mọ́pọ̀ ọmọ fún mi o àfi bú yín o ṣùgbọ́n ẹ̀yin fún ara yín kí ìgbésẹ̀ yẹn kí àwọn méjèèjì tó fẹ́ra bíbí pọ́nmọ́ wọ̀ ibi tí mò ń lọ lálẹ́ yìí ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó lè jẹ́ lálẹ́ yìí ó tún lè jẹ́ pé nígbà tètò bá ń tẹ̀ síwájú àwọn nǹkan kankan wà tí àwọn òbí kò mọ̀ yálà ọkùnrin tàbí obìnrin wọn ó tún mẹ́nu ba ẹ̀yún náà lérèfé kí n tó mọ pin yẹ́lẹyẹ̀lẹ alákọ̀ọ́kọ́ tó gbòde ní ìsìn dáadáa jùmọ̀ tí ọ̀làjú ti jẹ́ ká fi ojú ibẹ̀ tẹ́lẹ̀ jù tí ìfẹ́ ti fọ́ lójú tí ìfẹ́ ò rí na débi pé àtọkọ àti ìyàwó wọn lè rí na débi pé kíní ń ṣe àwọn òun ni á pé ta bá fẹ́yàwó tàbí ọkọ á lọ ṣe ìwádìí kíni alákọ̀ọ́kọ́ wọn ò pé ìwádìí ṣé ràwọ̀ bára wọn àbí ràwọ̀ bá ẹja fi ràwọ̀ lẹ̀ ìràwọ̀ bá àjomi ìbá àjẹná ìbá àjẹyẹpẹ̀ ìbá àjáfẹ́fẹ́ ẹja fìyàn lẹ̀ ná tẹ́lòmí ọba ṣe ìwádìí àkọ́kọ́ ẹ ni pé ṣé wọn ó bára wọn kalẹ̀ lóòótọ́ ìwádìí tọ́ dáa ni ṣé wọn ó bára wọn kalẹ̀ ṣùgbọ́n àyẹ̀gbẹ́ ajá dùn kinní kan láṣàmọ̀ jẹ́ngbà bá yan ajá kájá tó wá gbẹ ńkọ́ kí ajá tó gbẹ débi ká àmọ́ àìsẹ̀ mọ́ fi bẹ́ẹ̀ lówó pé sọ́gbẹ tẹ́kítẹ́kí ibi tá a ti ń yàn pé nígbà míì tájà míì bá jẹ̀jẹ́kújẹ yóò kìkì ọ̀rá ni bẹ́ẹ̀ tí ń dáná sí ni ọ̀rá rẹ̀ ọmọ paná ẹ̀ sì gbọ́dọ̀ sọ pé ó sún yín ẹ gbọ́dọ̀ mọ dáná sí ni láti mọ́ sọ pé àyẹ̀gbẹ́ ajá dùn ṣùgbọ́n kí ajá ò tó gbẹ ńkọ́ ìbéèrè tí mo béèrè ni pé ìwádìí wo lẹ̀ ń ṣe ìwádìí méjì ló yẹ kí òbí ṣe o ẹ mọ́ gbàgbé wípé tí ọmọ wọn tó di ẹni tí a pè ó mọ́kọ wálé àbí òun náà mú ìyàwó wálé ó máa ní ibi tí ó dé lọ́jọ́ orí ṣùgbọ́n tí ọ̀làjú ti jẹ́ kí a fà á sẹ́yìn láyé ìgbà tí irú wa báyìí táwọn fẹ́ yàwó ọlọ́mọdéjárí kò ṣe déédéé amòye ọdún ọjọ́ orí wa torí ìgbà tá a bẹ̀rẹ̀ sùkúù náà àwọn tiwa láyé ìgbà tá a bẹ̀rẹ̀ sùkúù ọwọ́ tẹ́tí là ń pè ọ̀nà wọ́ látẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ń bí ọ̀nà síbi orí rẹ̀ tọ́wọ́ rẹ̀ ò bá tí ì títí wọn ní jẹ́ ọlọ sùkúù ọba àgbo lẹ́nu kó o gbó létè kó gbórí mí wọn ní jẹ́ ọlọ sùkúù ìwọ tọ́wọ́ rẹ̀ bá dẹ̀ máa tẹ́tí ńgbà yẹn ó kéré jù ọmọ wà níbi ọmọ ọdún mẹ́jọ lọ́tọ̀ bẹ̀rẹ̀ pamari wánu tọ́wọ́ bá pọ́ ọmọ ọdún mẹ́jọ wọn ní jẹ́ ọlọ o ṣùgbọ́n lóde tòní bí ìbá ṣe wípé ìdílé wọn ò bá lówó bóyá láti ọmọ oṣù mẹ́ta àbí tí ìyá rẹ ti padà sí maternity leave tó ti parí maternity leave tó lọ bí iṣẹ́ ni wọ́n ti mọ́ gbọ́mọ ìlọ sí ilé daycare ni wọ́n ti sọ bẹ̀ de kg fún kindergarten àárín kg one kg two nígbà wá dé kg three wọ́n ẹ̀sẹ̀ wá tarí rẹ̀ sí basic one tí í ṣe primary school tó túmọ̀ sí wípé ká tó rí ọmọ ọdún márùn-ún ó ṣeéṣe kọ́mọ sẹ́yìn ti wà ní primary three or primary four sẹ́rí pé ọ̀làjú jẹ́ kíwé kó yá pápápá ayé ìgbà tiwa arusíléètì kọjá bẹ́ẹ̀ nígbà arusíléètì fún bí ọdún bíi méjì mẹ́ta la tó mọ tí ń jẹ́ pẹ́ẹ́nì kí ni mò ń fàyọ ni wípé ní ìsìn ẹjọ́ bàbá màmá ẹ̀yin náà ti di girama o ẹ̀ ti di girampa kí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe ẹ jábẹ̀sẹ̀ lájú mò ń bọ̀.
1: àṣìṣe ọkọ gbọ́ o àìdúró ti kádàrà o òun ló ń yẹ ẹ dalẹ̀nu. ǹjẹ́ ta ló mọ ọ̀nà o mo máa sẹ́ẹ̀lì tó mọ ọ̀nà ṣé bolúwa ní ìpọn lóye ire ọgbọ́n níní ó kàn tá a gbà ṣe rí. aláṣìṣe ọkọ gbọ́ o àìdúró ti kádàrà o òun ló ń yẹ ẹ̀dánlẹ̀nu ẹ̀yẹ ta ló mọ ọ̀nà kò máa sẹ́ẹ̀lì tó mọ ọ̀nà ṣé bolúwa ní ìpọn lóye ire ọgbọ́n níní ó kàn.